àfíà pẹ̀lú ènìyàn gbogbo ó ṣeéṣe kí ó jẹ́ àna rẹ gẹ́gẹ́ bí bàbá ìyàwó rẹ tàbí bàbá ọkọ gẹ́gẹ́ bí ìyàwó bàbá ìyàwó rẹ àbí ìyá ìyàwó rẹ àbí ìyá ọkọ ló wá sínú ilé tí ó ń sọ pé báwo ni eléyìí ti rí báwo ni eléyìí ti rí tó sì ń fi ẹ̀sùn kan ìwọ obìnrin wípé ò jẹ́ kí ọkọ kí ó lọ sókè nítorí pé gbogbo owó ló ti fi jóná gbogbo ló ti fi jẹun gbogbo owó ló fi ra tibí tó fi ra tọ̀hún tó sì mọ̀ wípé kì í ṣe bẹ́ẹ̀ wípé ìwọ pàápàá tilẹ̀ ń gbìyànjú ó ń ṣiṣẹ́ díẹ̀ kí nǹkan kí ó ba lè tóra wọn nínú ilé bàbá ìyàwó tàbí ìyá ìyàwó sì wá ó sọ àwọn nǹkan wọ̀nyí kí ló yẹ ká ṣe ṣé ó yẹ ká fìjà pẹ́ta pẹ̀lú irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni rárá àwa tí a ń tẹ̀lé jésù ó ní kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo ìgbà mìíràn máa ń rí wípé àwọ̀ inú ọkọ̀ èrò wọ́n ń béèrè wọ́n ní ká sún sí yìí a sún wọ́n tún ní ká sún bí a bá jẹ ẹni tí ó tẹ̀lé jésù a máa sọ pé ń bo ni ká sún lọ kí ìwọ náà wà jókòó síbi kó wá sún bẹ́ẹ̀ ó ní ká má ṣe bẹ́ẹ̀ o tàbí ọmọ ọkọ̀ èrò ló ń gba owó mọ́tò ló ń sọ pé ẹ sanwó ìwọ sì ti sanwó lẹ́ẹ̀kan ó tún wá bá a wípé owó tirẹ̀ ń kọ́ pé kó san ó sọ pé mo ti sanwó ó ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ò tí sanwó ó lo ti sanwó ó sì fẹ́ bẹ́ẹ̀ sí ní fa ọ láṣọ ya ìwọ náà sọ pé bó o bá fọwọ́ kàn mí màá sọ fún ẹ irú ènìyàn tí mo jẹ́ irú ènìyàn wo ló jẹ́ ṣó kì í ṣe ti jésù ni ṣó kì í ṣe ọmọ àlàáfíà ni ṣé ẹni tí ń jà ọmọ èṣù ló jẹ́ ni èwo ló fẹ́ fi hàn irú ènìyàn tó jẹ́ ó ní ibikíbi tí a bá wà nínú ilé ni níbi iṣẹ́ ni ní ìletò ní abúlé wa tàbí nínú ọkọ̀ èrò ó ní kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo èyí ni a rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọwọ́ jésù kì í jà kì í bóni kì í ṣèpè orí pápá ní orí igi àgbélébò kí ló ń ṣe ó ń gbàdúrà fún àwọn tí ó ń ṣe núni bínú sí òní baba dáríjì wọn nítorí pé wọn kò mọ ohun tí wọn ń ṣe èyí ni ó yẹ kí ó jẹ ìwà wa àwa tí a jẹ onígbàgbọ kí a máa tẹ̀lé jésù àwa tí a ń tẹ̀lé jésù a máa tẹ̀lé ìwà òdodo a máa tẹ̀lé ìwà mímọ́ a máa tẹ̀lé àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn ohun mẹ́ta kan ló farahàn nínú àwọn tí wọ́n ń tẹ̀lé jésù èyí ni ìkíní ni a rí nínú Exodus 23:20 ẹsẹ̀ ìkejì ìwọ kò gbọ́dọ̀ tọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́yìn láti ṣe ibi ìwọ kò gbọ́dọ̀ tọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́yìn láti ṣe ibi àwa tí a jẹ́ ọmọ ọlọ́run àwa tí a ti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa àwa tí a ń tẹ̀lé jésù kristi èyí ni a rí ní ìgbésí ayé wa wípé a kò jẹ́ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti ṣe ibi ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ pé bóyá wọ́n ń wá láti bímọ láti lóyún ṣùgbọ́n wọn a máa lọ sọ́dọ̀ ìrókò wọn a máa lọ sọ́dọ̀ igi wọn a máa lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọlóògùn ó ní àwa tí a ń tẹ̀lé jésù a ò gbọ́dọ̀ lọ sí ibikíbi wípé a ó dúró ti olúwa títí olúwa yóò fi ṣe ó ṣeéṣe àwọn tí wọ́n máa wá iṣẹ́ bí iṣẹ́ bá falẹ̀ díẹ̀ tí wọn ò tí ì rí iṣẹ́ wọ́n máa sọ fún ọ wípé bí o bá lọ fún lágbájá ládìyẹ bí o bá lọ fún ní tòlótòló tí o bá lọ fún ní owó ẹ̀yìn ó ní rárá a kò gbọ́dọ̀ tẹ̀lé àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti ṣe ibi ó ṣeéṣe bí ènìyàn bá wà níbi ọjà ó ṣeéṣe ní ìsọ̀rẹ́ kí wọ́n sọ wípé orí wípé ó dàbẹ́ni wípé a ò tà dáradára nítorí bẹ́ẹ̀ a fẹ́ ṣe ìrúbọ sí àwọn òrìṣà kí ọjà kí ó ba lè tà dáradára ọ̀pọ̀lọpọ̀ sì ti fi owó sílẹ̀ wọ́n ní lágbájá ìjọba yìí ló ń lọ ó ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀ lágbájá ẹ̀sìn tirẹ̀ pàápàá ó légbá kan ó ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀ àti lágbájá pàápàá ó tilẹ̀ jẹ́ ẹni tí ń wàásù níbi bẹ́ẹ̀ àti ní báyìí òun pàápàá ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀ ṣé o mọ̀ lágbájá ìyàwó olérìdà tí ó wà ní ibi báyìí òun pàápàá ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀ ó ní àwa tí a tẹ̀lé jésù nítòótọ́ àwa tí a jẹ́ ọmọlẹ́yìn jésù kristi nítòótọ́ a kò gbọ́dọ̀ tẹ̀lé àwọn ọ̀pọ̀lọpọ̀ láti ṣe ibi dúró ti olúwa olúwa pàápàá yóò dúró ti ọ faramọ́ ọlọ́run ọlọ́run yóò faramọ́ ìlérí rẹ̀ fún ọ yóò jẹ bẹ́ẹ̀ ni àti àmì lórúkọ jésù ẹ jẹ́ kí a wo Rútù orí kẹta ẹsẹ̀ ìkẹwàá òun sì wípé alábùkún ni ìwọ láti ọ̀dọ̀ olúwa wá ọmọbìnrin mi nítorí ìwọ ṣe oore ìkẹyìn yìí ju ti ìṣáájú lọ níwọ̀n bí ìwọ kò ti tẹ̀lé àwọn ọmọkùnrin lẹ́yìn ìbáṣe tálákà tàbí ọlọ́rọ̀

0: bí ó bá dàbí ẹni wípé gbogbo nǹkan pín sáà tẹ̀síwájú ní aṣẹ́ rẹ̀. Bí ó bá dàbí ẹni pé ọ̀tá ń dojúkọ ọ́ sáà tẹ̀síwájú nínú iṣẹ́ ẹ̀sìn Ọlọ́run. Bí ìlérí rẹ̀ tilẹ̀ pẹ́ kì yóò falẹ̀. Gbẹ́kẹ̀lé Olúwa, má ṣe foyà. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o jẹ́ kí o dá wa lójú wípé bí o bá gba nílà o máa ń dúró tini. Pé bí o bá gba nílà ìgbésí ayé wa, ọ̀nà wa, ìrìn wa, o máa ń wà lọ́wọ́ rẹ. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé má jẹ́ kí a bùlé ọ lọ́wọ́. Má jẹ́ kí a yàn fún ara wa. Gbogbo èyí tó máa ń jẹ́ kí a fẹ́ ṣe tinú ara ẹni láì béèrè lọ́wọ́ ìwọ Ọlọ́run aláàyè. Gbogbo ìwọ orí kúnkún tí ó máa ń jẹ́ kí a ṣe ti ìfẹ́ inú ara ẹni láì béèrè ìtọ́ni àti ìmọ̀ràn lọ́wọ́ rẹ, yọ kúrò ní ọkàn wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ rẹ sọ fún wa wípé ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ lọ, àti wípé ọ̀rọ̀ rẹ tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé bí a ṣe ń gbọ́ yìí jẹ́ kí a fi ọ̀rọ̀ rẹ sí ìṣe. Gbogbo ẹ̀mí ìṣìnà àti ọkàn ìṣìnà mú kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Máa tọ́ wa, máa ṣáájú wa lọ, lànà sílẹ̀ fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa. Gbogbo ìṣìnà tí a ti torí bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a bẹ̀ ọ́ wípé kí o ká wọn kúrò níwájú wa. A sì ń bẹ̀ ọ́ wípé ìwọ̀n ìbá díẹ̀ tí ìgbésí ayé wa kù kí Jésù Kristì kí ó tó dé, ṣàánú fún wa, má jẹ́ kí a ṣàkò kiri, má jẹ́ kí a sọnù nínú ìgbéyàwó wa, nínú ìṣiṣẹ́ wa, nínú ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tí a fẹ́ gbé. Jẹ́ kí ìtọ́ni rẹ kí ó dá wa lójú kí a tó gbésẹ̀. Bí a ṣe ń lọ lónìí, jẹ́ kí ààbò rẹ kí ó wà lórí ẹnìkọ̀ọ̀kan wa. À ń bẹ̀ pé kí o fi ẹ̀jẹ̀ Jésù sàmì sí ẹnìkọ̀ọ̀kan wa lára, kí o wú àwọn ẹni bí kí ó má ṣe tẹ̀ wá, pa wá mọ́ o, kí o sì jẹ́ kí a láyọ̀ nínú ìsìn rẹ. Gbogbo wàhálà tí a sì kó wá sí ìhìn bóyá bí àìsàn tàbí wàhálà tàbí ìpọ́njú ohunkóhun tí ó wù kí ó jẹ́, lé wọn jiyàn sí wa ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Máa tọ́ wa lọ ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: Orí ìkẹrin. Ṣùgbọ́n ó ba Jona nínú jẹ́ gidigidi, ó sì bínú púpọ̀, ó sì gbàdúrà sí Olúwa, ó sì wípé èmi bẹ̀ ọ́ Olúwa, ọ̀rọ̀ mi kọ́ yìí nígbà tí mo wà ní ilẹ̀ mi, nítorí náà ni mo ṣe sá lọ sí Tarṣiṣì ní ìṣáájú, nítorí èmi mọ̀ pé Ọlọ́run olórí ọ̀fẹ́ ni ìwọ, àti aláàánú, ó lọ́ra láti bínú, ó sì ṣeun púpọ̀, ó sì ronúpìwàdà ibi náà. Ǹjẹ́ nítorí náà, Olúwa, èmi bẹ̀ ọ́, gba ẹ̀mí mi kúrò lọ́wọ́ mi, nítorí ó sàn fún mi láti kú ju àti wà láàyè. Nígbà náà ni Olúwa wí pé ìwọ á ṣe rere láti bínú. Jona sì jáde kúrò ní ìlú náà, ó sì jókòó ní àìlà ọ̀run ìlú náà. Ó sì pa àgọ́ kan níbẹ̀ fún ara rẹ̀, ó sì jókòó ní ìbòjì lábẹ́ rẹ̀, títí yóò fi rí ohun tí yóò ṣe ìlú náà. Olúwa Ọlọ́run sì pèsè ìtàkùn kan, ó sì ṣe é kí ó gòkè wá sórí Jona, kí ó lè ṣíji bò ó lórí láti gbà kúrò nínú ìbìnújẹ́ rẹ̀. Jona sì yọ ayọ̀ ńlá nítorí ìtàkùn náà. Ṣùgbọ́n Ọlọ́run pèsè kòkòrò kan nígbà tí ilẹ̀ mọ́ ní ijọ́ kejì, ó sì jẹ ìtàkùn náà, ó sì rọ, ó sì ṣe. Nígbà tí oòrùn là, Ọlọ́run sì pèsè ẹ̀fúùfù gbígbóná ti ìlà oòrùn. Oòrùn sì pa Jona lórí, tó bẹ́ẹ̀ tí ó rẹ̀ ẹ́, ó sì fẹ́ nínú ara rẹ̀ láti kú. Ó sì wípé, ó sàn fún mi láti kú ju àti wà láàyè lọ. Ọlọ́run sì wí fún Jona pé, kó a tọ́ fún ọ láti bínú nítorí ìtàkùn náà. Òun sì wípé ó tọ́ fún mi láti bínú títí dé ikú. Nígbà náà ni Olúwa wípé ìwọ kẹ́dùn ìtàkùn náà nítorí èyí tí ìwọ kò ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni ìwọ kò mú un dàgbà tí ó kù jáde lé òru kan tí ó sì kú lé òru kan. Kí èmi kí ó má sì dání nífẹ̀ sí ìlú ńlá ni nínú èyí tí ju ọ̀kẹ́ mẹ́fà ènìyàn wà tí kò lè mọ ọ̀túnmọ̀ òsì nínú ọwọ́ wọn àti ọ̀pọ̀lọpọ̀ ohun ọ̀sìn. Èyí ni òpin Jonah.
2: This CLM Radio, the spiritual warfare is our concern.
1: Ika, ori ikini, oro Oluwa ti o to Mika, ara Murashti wa, li ojo Jotamu, Ahasi, ati Hezekiah, awon oba Juda, ti o ri ni ti Samaria, ati Jerusalemu, egbo gbogbo eyin eniyan, fetisile iwo ile aye, ati ekun re, si je ki Oluwa Olorun se leri si yin, Oluwa lati inu tempili mimo re wa, nitori wo, Oluwa jade lati ipo re wa yo si sokale yo si te awon ibi giga aye mole awon oke nla yo si yo labe re awon afonifoji yo si pinya bi ida niwaju ina bi omi ti gba lo ni ibi geregere nitori ire koja Jacobu ni gbogbo eyi ati nitori ese ile Israeli kini ire koja Jacobu Samaria ako kisi ni awon ibi giga Juda Jerusalemu ako nitori na bi emi o se Samaria bi okiti papa ati bi gbigbin ajara emi o si gbe awon okuta re danu sinu afonifoji emi o si se awon ipale re sile gbogbo awon ere fifin re ni orun womu womu gbogbo awon ebun re bi a fi ina sun gbogbo awon orisa re le emi o so di ahoro nitori ti o ko ojo lati inu ebun panshaga wa won si pada si ebun panshaga nitori eyi le emi o se pohun rere ki emi o si ma ku emi o ma lo ni ese lasan ati ni ihoho emi o pohun rere bi dragoni Emi o si ma kedaro bi awon omo okongo nitori ti ogbe re je alailewotan nitori ti o wa si Juda o n di enu bodi awon eniyan mi ani si Jerusalemu e ma se so ni Gati e ma se so kun rara ni ile Afra mo yi ara mi ninu ekuru e koja lo iwo ara Safiri pelu itiju re ni ihoho ara Sanani ko jade wa ofo Beteseli yo gba eduro re lowo yin nitori ara Maroti nroti re ṣùgbọ́n ibi sọ̀kalẹ̀ ti ọ̀dọ̀ Olúwa wá sí ẹnubodè Jerusalemu ìwọ ara Lakishi di kẹ̀kẹ́ mọ́ ẹranko tí ó yára òun ní ìbẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ sí ọmọbìnrin Sioni nítorí àrí ìré kọjá Israẹli nínú rẹ̀ nítorí náà ni ìwọ ṣe fi ìwé ìkọ̀sílẹ̀ fún Mureṣe Tigati àwọn ilé Aktibi yóò jẹ́ èké sí àwọn ọba Israẹli síbẹ̀ èmi ó mú àrólé kan fún ọ wá ìwọ ara Maresha ògo Israẹli yóò wá sí Adúlámù sọ ara rẹ di apárí Si re irun re nitori awon omo re elege so apari re di igboro bi ide nitori adi won ni igbekun lo kuro lodo re
3: Eje ki agbadura baba awaso waju yin nisisin yi anbe be we pe ki e ba wa soro
4: bi esi tin ba wa soro anbe be we pe pelu igbagbo ati igboran gege bi omo Olorun tooto A o tẹ̀síwájú láti ṣe ohun tí ẹ ń bá wa sọ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. A ti lo àkókò púpọ̀ ní ìgbà tí a ń dáhùn ìbéèrè lórí wíwa inú ìwé mímọ́ ti òní. Nítorí bẹ́ẹ̀ àkókò kúkúrú ni ó wà níwájú wa. Ní àkókò kúkúrú tí ó wà níwájú wa yìí ni a fi máa sọ̀rọ̀ lórí jíjọ̀wọ́ ara ẹni. Fún ìfẹ́ Ọlọ́run jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run àwa tí a jẹ́ onígbàgbọ́ bíbélì pè wá ní ọmọ Ọlọ́run láti ìgbà tí a ti gbàgbọ́ nínú Jésù Kristì ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ó jẹ́ ọ̀tá sí Ọlọ́run ó sì jẹ́ ẹni tí kìí fẹ́ gba ìfẹ́ Ọlọ́run tàbí ìlànà Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀ ìṣípayá tí Ọlọ́run ti fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ ohun tí ẹlẹ́ṣẹ̀ kìí fẹ́ gbà gẹ́gẹ́ bí ohun tí yóò tọ́ ní ọ̀nà tóóró tí ó lọ sí ọ̀run ènìyàn tí ó jẹ́ ẹ̀dá lásánlásán tí kò tí ì gba oore Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀ tí kò tí ì ní ìdáríjì ẹ̀ṣẹ̀ ó máa ń jẹ́ ẹni tí ń rìn ní ọ̀nà ti ara rẹ̀ ko si le teriba fun ife olorun ati isakoso oro olorun ni igbese aye re eyi ni bibeli se je ki o ye wa wi pe elese je olote ni waju oluwa bi ki ba se wi pe iru eni be ronu pe wada o si gbagbo ninu Jesu Kristi ti o ku fun wa lori igi agbelebo iru eni be ko le di omo olorun bi aban so wi pe ki a ronu pe wada e je wi pe ki a wa si waju oluwa ki a jowo ara wa si ife olorun ki a se fi ara wa lele lese agbelebo wi pe ohun ko ohun to ba wi fun wa lati sinsiyi lo ni a o ma se gbati abati ni anfani yi wi pe adi ore olorun adi okan ninu awon omo olorun awa sinu agbole igbagbo ati die bi olorun lese kese de ori wi pe ife lati gboran si oro olorun wi pe wa ninu wa ki se be nikan ohunkohun ti se ife olorun ohunkohun ti a mo wi pe olorun gba laaye ni igbese aye wa a o jowo ara wa fun laikun ijowo ara eni yi ati sise ife olorun eyi ni aami ti a fi n da omo olorun mo ṣugbọn ni idakeji ari iwe pe aigboran ati isote ni a fi n da awon elese ati awon ota olorun ni a fi n da won mo a o so nipa ikoko meji ninu eko ti a n ko loni yi ikini ejo ti oluwa n ba awon olote wi ejo ti oluwa n ba awon olote wi ikeji ipe si igboran ati ijowo ara eni je ki a wo iwe owe lati ori kini ese ikerin le logun nitori ti emi pe ti eyin si ko ti emi na owo mi ti enikan ko si ka si ṣugbọn eyin ti sa gbogbo igbimọ mi ti eyin ko si fe ibawi mi emi pelu o rerin idamu yin emi o se efe nigbati iberu yin ba de je ki a duro nihin o je ohun ti o koni lominu ati ohun to bani ninu je wi pe nigbati olorun pe awon omo israeli won ko eti ikun si ipe olorun e je wi pe won o gbo won o gba won o fe lati se ife olorun ni orile ede wa bi eni ti o ju ni lo bi o ba n pe ni o je iwa irele ati owo fun eni ti owo ye nigbati a ba da lohun gege bi awon israeli ti mo bi oba ni israeli bi o ba n pe enikeni oba ti o n pe o yi bi o ba ti ran awon onise re wi pe oba fe ri o ohun gbogbo ti o n se bi o tile wo ki nkan naa ki o ti se pataki to ni o ni lati fi sile ki o je ipe oba ṣugbọn oba orun olorun orun ohun aye eleda ohun gbogbo o n pe awon omo israeli ṣugbọn o se ni laanu wi pe won ko ipe olorun won ko ohun olorun se amo bi oba ba n pe wa tabi bi baba ninu ile tabi baba gbogbo agbole o n pe enikan ninu wa bi a ba se aigboran si ipe yi a o ri wepe ijiya yo de nitori be eni olorun fi n so fun ni wepe gba ti ohun ti pe won gege bi eleda won gba ti ohun ti pe won gege bi olorun orun ohun aye gba ti ohun ti pe won gege bi olufe ṣugbọn ti won ko ka ipe ohun si wepe nitori be ohun o rerin won nigba ti idamu ba de won o si se efe nigba ti iberu won ba de ninu ese ketadinlogbon nigbati iberu yin ba de bi iji ati idamu yin bi afeyika iji nigbati wahala ati arodun ba de si yin nigba naa le eyin o kepe mi ṣugbọn emi ki yo dahun won o ṣafẹri mi ni kutukutu ṣugbọn won ki yo ri mi nihin ni a ri wepe olorun o nba awon mo israeli wi sugbon ki se fun awon mo israeli nikan ibawi yi kan na ni o kan gbogbo elese loni ati gbogbo asako gbogbo apeyinda apeyinda ni an pe ni asako eredi ti a fin pe apeyinda ni asako ni we pe o kuro ni ile o kuro labe itoju olorun o kuro labe ife olorun o sako lo o lo lati ma gbe ile iyo ni bi ti enikan ki gbe o lo n gbe asale eni ti o jina si olorun eni ti o ti peyinda eni ti o je omo onina kuna ti olorun pe sugbon ti ko ka olorun si oni an pe ni asako tabi apeyinda eyi kan na ni olorun so pun eni kokan ti o je elese eni kokan ti o je asako eni kokan ti o je apeyinda wi pe nigba ti oun pe won se abe akoso se abe oro oun se abe itoju ati ilana sugbon ti won sa awon nkan won yi ti wi pe idajo yo ba awon eniyan be lati igba ti eniyan ti subo ninu ogba yi deni ni atire wi pe aigboran ati ote ti wa ninu enikokan ti abi sinu aye yi bi o ba wo awon omo kekeke bi won ti ndagba a ma nri iwa ote iwa aigboran ninu won o je iwa abinibi won gbe wa se aye be ni enikokan ninu wa ni o ye ke a bere lowo olorun fun iranwo ki iru iwa aigboran be ati ote ki o le kuro ninu eda wa ninu okan wa olorun ti o je olufe ti o si je eni ti o da wa ninu ife re ti o ni si wa ni o ti n pete awon rere awon ohun ayeraye ti o ye ke a ma gbadun won o pese won fun wa bi o ti le je wi pe ati sako ni igba popo bi o ti le je wi pe ati je alaigboran tele tele sibe o lora lati binu sibe ko mu idajo wa kankan o nwa wa o npe wa ki o ba le se wa lore sugbon o se ni laanu wi pe opolopo ni o ntesiwaju ni iwa igbagbo iwa aigboran ati iwa ote won gbogbo wa ni ati sako lo ni igba kan ri be na ni fun awon mo israeli awon mo israeli won shote si oluwa bi o ti le je wi pe o ti se won lore bi o ti le je wi pe o ti daabo bo won o ti pese fun won o ti mu won wa si ile ti o kun fun ora popo sugbon sibe sibe won pada leyin olorun bakan na ni fun gbogbo awon elese gbogbo re ti a ti nrigba lowo olorun gbogbo anu ti o ti nfi han fun wa ko je ki awon wonyi ki o teriba won ro we pe ohun ti awon ni ati igbe aye ti awon gbe o je ninu agbara awon sugbon gege bi ati ri fun awon mo israeli we pe won jiya popo a se so ilu won di ahoro nitori awon iwa ote ati aigboran won be na lo ri fun elese loni bi enikeni ninu wa bi abate se waju ninu iwa aigboran ati ote ijiya ni yo gbeyin iru iwa be ye ki a wo Jeremiah ori keje Jeremiah ori keje lati ese iketale logun sugbon eyi ni mo pase fun won wi pe gba ohun mi gbo emi o si je olorun yin eyin o si je eniyan mi ki ese rin ni gbogbo ona mi ona ti mo ti pase fun yin ki o le dara fun yin ese ikerin le logun sugbon won ko gbo bẹẹni won ko te eti sile won si rin ni imo ati agidi okan buburu won won si ko eyin won ki ki se oju won si mi nihi ni a ri ti olorun pe awon mo israeli lejo ipe lejo yi kan na ni o de fun enikokan ti o nse aigboran olorun so wi pe oun ti pase fun won o ti ran awon woli si won lati soro fun won ati lati fun won ni ilana ati ase ohun sugbon won ko eyin si ohun won ko koju won si ohun e je wi pe won ko gboran bi o ti le je wi pe opolopo awon woli ni aran si won sibe sibe won se aigboran wo ese ikerin din logbon sibe won ko gbo temi bẹ́ẹ̀ni wọn kò tẹ́tí wọn sílẹ̀ ṣùgbọ́n wọ́n mú ọrùn wọn le wọ́n ṣe búburú ju àwọn bàbá wọn lọ bí a bá ń sọ nípa ti àwọn ọmọ ísírẹ́lì kí a rántí wípé ọ̀rọ̀ yìí kan náà ni a kọ fún àwa náà wípé bí àwa pàápàá bí a bá jẹ́ aláìgbọ́ràn bí a bá jẹ́ ọlọ̀tẹ̀ tí a ò gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí ìjìyà ti dé bá àwọn ọmọ ísírẹ́lì nítorí àìgbọ́ràn wọn bẹ́ẹ̀ náà ni ìjìyà yóò dé bá ẹnì kọ̀ọ̀kan wa mo ń bẹ̀bẹ̀ wípé kí ọlọ́run kí ó ṣe wá lélẹ̀ ti ọmọ kí ó jẹ́ kí a jẹ́ ẹni tí ń gbọ́ràn kí ìjìyà ti ń dé bá aláìgbọ́ràn àti ọlọ́tẹ̀ kí ó má bàa jẹ́ ìpín wa nínú Isaiah 65:70 ẹsẹ ìkejì ní gbogbo ọjọ́ ni mo ti na ọwọ́ mi sí àwọn ọlọ́tẹ̀ ènìyàn tí rìn lé ọ̀nà tí kò dára nípa èrò ara wọn èyí ni ọlọ́run tún sọ nípa ti àwọn ọmọ ísírẹ́lì wípé ní gbogbo ọjọ́ ni òun ti rán àwọn olùkọ́ òun rán àwọn wòlíì òun rán àwọn ajíhìnrere òun rán àwọn oníwàásù àwọn tí wọ́n ń sọ nípa ọ̀rọ̀ ọlọ́run fún wọn ṣùgbọ́n wọ́n jẹ́ alágídí àti ọlọ́tẹ̀ ènìyàn ǹjẹ́ bí a bá ń sọ èyí nípa ti àwọn ọmọ ísírẹ́lì ǹjẹ́ a ò lè sọ bẹ́ẹ̀ nípa rẹ nípa ẹnì kọ̀ọ̀kan wa ṣé ọlọ́run ò ti sọ fún wa nípa àwọn oníwàásù tí ó fún wa wípé a ní láti ronú pọ̀dà ẹṣẹ́ wa bí ọlọ́run bá ti ránṣẹ́ sí wa wípé òun béèrè ìrònú pọ̀dà lọ́wọ́ wa kí ní dé tí a rí ẹnì kọ̀ọ̀kan tí kò tí ìrònú pọ̀dà bí ọlọ́run bá ti ránṣẹ́ sí wa wípé àtúnṣe jẹ́ ohun tí ó ṣe pàtàkì a ní láti mú ọ̀nà wa tọ́ níwájú olúwa wípé bí a bá ti rí ẹni tí a ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tí a bá ti wá wólẹ̀ níwájú olúwa tí a ń sọ pé kí ó dáríji wá ní ìgbà kan náà tí a ti ń gba oore ọ̀fẹ́ yìí láti ọwọ́ olúwa ni a ní láti lọ bá àwọn tí a ti ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a béèrè ìdáríjì lọ́wọ́ wọn bí a bá ti sọ bẹ́ẹ̀ fún wa èé ṣe tí a ò fi ṣe àtúnṣe ìgbésí ayé wa bí ọlọ́run bá sọ fún wa wípé àwa tí a ń jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a má ṣe jalè mọ́ àwa tí a ń rédè òru tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a ń rìnrìn kùnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a má ṣe bẹ́ẹ̀ mọ́ kí ni ṣe tí a ò gbọ́ràn àwa tí ọlọ́run ti sọ fún tí ó ti ránṣẹ́ sí wípé ìṣọ̀tá ọlọ́run ni wípé a ń bá ayé dọ̀rẹ́ẹ́ wípé a tún lọ ń jẹbọ pẹ̀lú àwọn tí ó wà nínú ayé tàbí wípé ìṣọ̀ṣọ́ ayé ìwọṣọ ayé àti kíkun ètè kíkun ojú tí àwọn ayé máa ń ṣe ó jẹ́ ìwà àwọn tí ò lọ́lọ́run bí jezebeli tí a rí nínú bíbélì bí ọlọ́run bá ti kìlọ̀ fún wa bí ó bá ti ránṣẹ́ sí wa bí ó bá ti sọ fún wa irú ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ rìn èé ṣe tí a ò fi ṣe ohun tí ọlọ́run ń fẹ́ èé ṣe tí a fi ń ṣe àìgbọ́ràn sí ọlọ́run àwa tí a bá ń ṣe bẹ́ẹ̀ tí a ń ṣe àìgbọ́ràn tí a fi etí dídi tí a kọ etí dídi sí ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ wípé a dàbí àwọn ọlọ̀tẹ̀ ilé ísírẹ́lì ó ṣeéṣe kí a rí àwọn ọmọ ísírẹ́lì kí ó máa sọ wípé ọ̀nà tí àwọn wòlíì wọn àwọn ìránṣẹ́ tí ọlọ́run rán sí wọn ọ̀nà tí wọ́n fi gbé nǹkan wọ̀nyí kalẹ̀ ní òye wọn dáradára tàbí wípé wọn ò gbé kalẹ̀ pẹ̀lú ìfẹ́ nítorí a máa ń rí wípé ẹ̀sùn yìí kan náà ni àwọn ẹlòmíràn wọ́n máa fi ń sun àwọn oníwàásù wa lónìí wọ́n á sọ wípé àwọn oníwàásù wa ò nífẹ̀ẹ́ ni wípé bí wọ́n bá jẹ́ pé wọ́n ní ìfẹ́ tí wọ́n fi ìfẹ́ hàn fún àwọn ìbáṣe ìfẹ́ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ó ran Jésù Kristì ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ó ran sí àwọn ọmọ ísírẹ́lì ǹjẹ́ o mọ̀ wípé ìfẹ́ pípé ni Jésù ni ó fi ṣe ohun gbogbo tí ó ṣe ni ó fi sọ ohun gbogbo tí ó sọ bí ó tilẹ̀ jẹ́ wípé ẹni tí ó ní ìfẹ́ ré kọjá ni Jésù Kristì tó ń gbàdúrà fún wọn tó ń ṣe iṣẹ́ ìyanu láàrin wọn tó ń wo àwọn aláìsàn láàrin wọn tó ń wò wọ́n sàn tó sì ń sọ ìfẹ́ ọlọ́run tó ń sọ fún àwọn ọmọ ísírẹ́lì bí ó tilẹ̀ jẹ́ wípé onífẹ̀ẹ́ ni Jésù Kristì ìfẹ́ tí Jésù Kristì tó fi hàn wọ́n yìí kò mú ọ̀tẹ̀ àti àìgbọràn kúrò nínú ọkàn wọn àwọn ẹlòmíràn tí wọ́n fi ẹ̀sùn kàn wá wípé a ò nífẹ̀ẹ́ wípé èyí ni wọn ò fi ṣe ìfẹ́ ọlọ́run wọ́n sọ wípé àwọn adarí tí a ṣẹ̀ṣẹ̀ fi sí orí ẹkùn àwọn ni ò sọ fún wọn dáradára èyí tí olùṣọ́ àgùntàn sọ fún ọ ńkọ́ Eti emi olorun fun ara re ti o nso fun onko igba ti o nka bibeli ti emi olorun to nso fun o to juwe nkan fun pe ki eyi ko ni gbese aye re ki e ko ni gbese aye re se emi olorun to nso fun o se ko ni ife to ni awa wi ni nkan wonyi je ki a wo iwe Matthew irere ti Matthew ori ketalelogun ese iketa din logoji Jerusalemu Jerusalemu iwo ti o pa awon woli ti o se so okotalu awon ti aran si opa igba melo li emi nfe radobo awon omo re bi agbebo adiye ti radobo awon omo re labe apa re sugbon eyin ko fe sa wo a fi ile yin sile fun yin le ahoro Jesu Kristi ni o soro yi sori wo pe bi Jesu Kristi ti le je eni ti o ni ife sibe awon won yi ko gba Jesu oni o to awon ti re wa sugbon awon ti re ko si gba sugbon iye awon ti o gba awon ni o fi agbara fun lati di omo Olorun oro yi kan na ni Olorun tun ran si wa wo pe ki a ma se bi awon olote ara ile Israeli bi won ti se wo pe ki a gboran si Oluwa ki a jowo ife wa ero wa ona wa ki a jowo ohun gbogbo fun Olorun ki a so fun Olorun wi pe ife tire ni a o se sugbon ki a to le se ife Olorun ani lati ni iyipada okan nitori ko si ni agbara eda kan lati le se ife Olorun bi ki ba se wi pe iru eniyan be oni iyipada okan oni ore ofe lati odo Olorun wa ninu Romu ori kejo ese ikeje ati ese ikejo ni ati nka Romu ori kejo lati ese ikeje nitori ero ti ara otani si Olorun nitori ki teriba fun ofin Olorun ohun ko ti le le se be ni awon ti o wa ninu ara ko le wo Olorun eyi nso nipa awon ti ko ti ni igbala we pe awon ti o wa ninu ara awon ti o nse ife inu ara won awon ti o wa ninu ese abinibi sibe ti ese abinibi yi ti o si nso eso ni igbese aye won eso ote ati eso aigboran won ko le wo Oluwa nitori be ki a to le di eni ti o wo Oluwa ki a to le di eni ti gboran si Oluwa ani lati jewo ese wa ki a ko sile ani lati toro idariji ki a gba idariji lati odo Oluwa ani lati ni igbagbo ninu Jesu Kristi eni ti o ku fun wa lati ko ese ara aye lo nigba ti a ba se be ni a ri we pe lese kese ni Olorun yo ma pe wa si ijowo ara eni ati igboran ilo mu wa lo si ikoko keji ipe Olorun si igboran ati ijowo ara eni e je we pe bi o ba ti di omo Olorun Olorun pe eni kokan wa wi pe o ye ki a wa sinu igboran ki a si jowo ara wa fun Olorun lai jiyan lai ma so fun Olorun wi pe a o le se yi tabi a o le se yi ni Olorun pe o si igboran ati ijowo ara re ye ki a wo Matthew ori kokanla ese ikeji din logbon ati ikokan din logbon e wa sodo mi gbogbo eyin ti n sise ti a si di ero wowo le lori emi o si fi isinmi fun yin ipe ti a ka jade yi o pin si ona meji lakoko Jesu Kristi n pe gbogbo elese ti a di ero wowo le lori gbogbo elese ti n se aisinmi ti n se laala ti n sise sugbon ti a n so fun wipe ise ara wa ododo ara eni wipe ko le gba wala nitori be Jesu Kristi o n pe gbogbo ọkan asako o n pe gbogbo ọkan elese o n pe gbogbo awon ti o ti ko eyin si ihin rere awon ti won ti je ota Olorun o ni e wa sodo mi gbogbo eyin ti n sise sugbon ti o je wipe ise ti e n se ko le fun yin ni igbala ise ododo ara wa ko le fun won ni idalare niwaju Oluwa ati eyin ti a di eru wuwo le lori nitori ese ma n fa ibanuje o ma n fa laala o ma n fa ijeni niya ati iponi loju lati odo esu o ni awa ti a di eru wo le lori o ni ki a wa sodo n ki ohun ki o ba le fun wa ni isinmi e wa sodo Jesu Kristi gbogbo awon ti ko ti imo Jesu gbogbo awon ti ko ti iba Jesu pade awon ti ko ti igba Jesu Kristi gbo loni o n pe o
3: bi o ba fe gboran ohun to ni lati se ni wo pe ki o wa wole lesa jesu wo pe o fe je ti olorun wo pe o fe wa ni eni ti o ni ore ofe pelu olorun o si ni ore ofe lati se igboran si ohun gbogbo ti o nso fun wa sugbon mo so wo pe o pin si meji nihin bakan na olorun tun ba jesu nba awon onigbagbo soro bi o ba wo ki a fi iye ki a fi yedenu ki a wo jesu christi ki a farabale daadara ki a wo jesu christi ki a wo wipe o wa ni aarin gbungbun ife olorun o dabi eni ti o wa ni ibi ti o jina rere bi o ti le je wipe awa paapa gege bi omo olorun ati wa sinu ijoba olorun sugbon a o si ninu ogangan ife olorun ohun gbogbo ti olorun fe ki a se ni pipe ni kikun gbogbo re kon ni a tin se sugbon jesu christi o je eni ti o se ife olorun ni pipe ati ni kikun o wa ni ogangan ife olorun nibi ti jesu christi wa yi lo wa tin pe eni kokan wa ti a je onigbagbo wi pe ki a wa si odo ohun ki a wa paapa ki a fi han wi pe a fe wa ni ogangan ife olorun ni ese ikokandinlogbon ni wa ti se afikun fun awe pe egba ajaga mi si orun yin ki ese ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan le mi eyin o si ri isin mi fun okan yin oni egba ajaga mi si orun yin awa ti o je we pe adagba ni ileto tabi ni abule o ye ki a le mo ohun ti a n pe ni ajaga bi a ba ni eran osin ti a ko fe ki eran osin ki o ma jade kaakiri lati lo je ounje ninu oko elomiran ki won ba ma lu eran osin yipa mo wa lowo ohun ti won ma n se ni abule ni we pe won o so ajaga mo eran yi lorun bi eran yi ba ti fe wo ogba elomiran ajaga ti o wa ninu lorun re ko ni je ki o le wole ohun ti jesu christi n sọ fun wa ni wo pe a ni ni ajaga yi ni ọrun wa ki a ma ba le lọ sinu aye mọ ki a ma ba le se ohun ti awọn yoko ti o wa ninu aye ti won se o ni egba ajaga mi si ọrun yin bi a ba ti gba ajaga ọlọrun ajaga jesu si ọrun wa a ko ni le lọ si ile ijo ti awọn aye mọ a ko ni le lọ si ibi imoti won a ko ni le se ti ikobirin jọ ati iborisa ati wi pe won tun lo eyan tun lo n gbegun onigbagbo ki yo le se iru nkan be ni tori wipe a n ko eko lodo re oni oninu tutu ati onirele okan li emi oninu tutu onirele okan bi a ba di omo olorun a ki le jamo eni to je sose tele tele bi a ba ti di omo olorun a ki le sose mo a ki le muti mo a ki le jale mo se awa na mo wipe opolopo ninu wa tele tele ni o je pe bi a o ri ija a o da ija sile sugbon gba ti a ba ti di omo olorun ife olorun ni pe ki a je oninu tutu ati onirele bi enikan ba si ti se o se o mo tele tele bi ki a to di onigbagbo a ki fe dari je enikeni a o so wi pe titi a o fi ku ko se ti o le pari ija laarin awa ati lagbaja oni sugbon ki a farabale ki a jo wa ara wa fun ife olorun awa eni ti o je eleran ara o ma n fe lati gbeja ara re o ma n fe lati gbesan o ma n fe lati so pe lagbaja o so okolumi emi na lati so okuta si ipada o nigba ti a ti di omo olorun nisinsin a o le se bee mo eyi ni wo pe ki a fi oro wa ki a fi le olorun lowo ki a je ki o je wipe olorun ni yo gbeja wa ki o ma je wipe awa la tun ja lati gbeja ara wa eyi ni omo olorun ki se lo sile ejo eyi ni omo olorun ki se ko iyawo re sile eni omo olorun ki se so wipe omo yi o je omo ipanle ninu ile nitori be mun lati fi han mun lati je ni yadada kin ti mota omo olorun ki se ru nkan be ife ni a fi n ba eniyan lo so mo wipe olorun fe wa ife ti olorun ti fi han fun wa oni o ye ki a fi han fun awon elomiran o jacobo ori kerin jacobo ori kerin lati ese ikeje nitori na eteriba fun olorun eko oju ija si esu ohun o si sa kuro lodo yin nkan meji ni a so nihin ikini eteriba fun olorun ikeji eko oju ija si esu bi ki ba se wepe agbe isise kini ki yo se se lati gbe isise keji bi ki ba se wi pe ateriba fun olorun ki o le sese fun wa lati koju ja si esu eni opolopo ni won ofini isegun ni igbese aye won won o le segun ese won o le segun arun won o le segun esu won o le koju ja si esu nitori wi pe wo teriba fun olorun won sa oro olorun ti nigba ti olorun so fun wa wi pe enikan ti o se o ni wi pe ki o dariji bo ba teriba fun olorun o so wi pe olorun ni toto ni nkan yi dun mi sugbon nitori ti re mo dariji eni yi se awa ti awa lati ile yoruba a mo we pe bi ija ba wa laarin oko ati aya bi baba ti o dagbaju ninu agbole bi o ba pe oko yi ati iyawo re ohun ti won ma nso ni we pe bi won ba ro ejo sile oko arojo iyawo na arojo bi iyawo bi o ba fe soro nigba ti oko nsoro baba ya so pe pa inu re mo ni baba ti o dagba to hiwu lori bo ba ti le so pe pa inu re mo je ni iyawo lo ma dake awa ti a le bowo fun awon agbalagba be ni idile wa a o se le bowo fun olorun bi o ba je ni to ma nsoro popo pelu oko re to je wi pe eyi ni o ma nfa ede ayede laarin wa ti oko re sugbon ti olorun so wi pe gbeje dake panumo awa ti a ti an gboran si awon eniyan lasan bi ti wa to hewu lori kini de ti a o le gboran si olorun lenu tabi bi won ba rojo sile bi oko yi ba so wi pe ko si sise ko sa ise obirin lati oni lati lo ni ti obirin yi kunle ti o so pe rara o fa kikori wi pe ohun o gbe ebe bi baba yi ba so wi pe omokunrin dariji iyawo re mu iyawo re pada lo sile nitori baba ti so be awon ti o si wa ni ide o so pe ah o gboro koro si baba lenu o gboro koro si baba lenu baba ti ko dariji iyawo re o a ma ri wi pe iru eniyan be aso bi o ba je ti baba ni ba le e jade nitori sugbon nitori ti baba ma dariji e baba wa ti nbe lorun ko to ko sile gadagba gadagba to fi ye wa daadara wi pe a o gboro ko iyawo wa sile iwo to ngboran si baba to wa ninu aye lenu o le gboran si baba wa ti nbe le orun lenu o le so wi pe ese ti iyawo se mi o dun mi re koja sugbon nitori pe baba wa ti nbe le orun o ti ni kin dariji o ti ni kin gboju fun awon nkan won yin da nitori be won o dariji e je wi pe ajowo ara wa fun olorun wi pe ohun to ba fe la o se ibi to ba fe la o lo e to ba fe la o so eyi ni pe a n gboran a ki se olote ni waju oluwa nitori be o ye ki a le gboran si oluwa o ni ki a teriba fun olorun ki a si koju ija si esu wi pe yo sa fun wa gbogbo awon eko oro olorun ti o ti n ko wa olorun fe ki a teriba olorun fe ki a gboran o si n pe wa loni leekan si wi pe ki a teriba ki a gboran je ki a dide duro ki a ba olorun soro ki a so fun wi pe bi ohun to n so bo ti le soro fun wa bi ohun to n so bi o ti le ye wa popo popo sugbon nigba ti a ti mo wi pe oro olorun ni wi pe a o se e ni wi pe a n teriba fun olorun ba olorun soro yo fun olore ofe lati je eni ti n gboran ma se je alagidi omo ni waju oluwa ma se je eni ti ko eti ikun si oro olorun so fun olorun wi pe o gboran wi pe ohun gbogbo ti olorun so fun o wi pe o teriba o jowo ara re o se ife olorun olorun yo si fun olore ofe lati se ife re ni pepe ati ni kikun.

ẹni tí ó fun fun gbò láì sí òkùnkùn ni Ọlọ́run. Òkùnkùn kò lè fara mọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ bí a bá ń sọ nípa wípé kí ìwọ kí ó fara mọ́ ọ, ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ fara mọ́ Ọlọ́run, ohun kan ló máa ń pín ni níyà, ohun kan ló máa ń yani nípa sí Ọlọ́run, òun ní ẹ̀ṣẹ̀. A kò gbọ́dọ̀ gba ẹ̀ṣẹ̀ àìmọ́ àléébù ní ìgbésí ayé wa. Bí òkùnkùn bí ó ti bá ti ń wọ ìgbésí ayé ẹnikẹ́ni, irú ẹni bẹ́ẹ̀ kò lè fara mọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a làkàkà, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a ṣe ohun gbogbo tí Ọlọ́run béè lọ́wọ́ wa, kí a rí wípé iṣẹ́ òkùnkùn, ìrúbọ òkùnkùn, ìrúbọ tí a kò fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìrúbọ tí ó pa ẹbọ Jésù Kristi, tí ó pàtì sápá kan, tí ó tún wá ìrúbọ mìíràn, irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, ó ń tọ iṣẹ́ òkùnkùn lẹ́yìn, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Bí a bá sì fẹ́ kí ìbùkún kí ó wà ní ìgbésí ayé wa, bí a bá fẹ́ yan ìyè ní tòótọ́, tí a sì fẹ́ yan ìbùkún ní tòótọ́, ó sọ pé kí a fẹ́ Olúwa Ọlọ́run wa, kí a gba ohun rẹ̀ gbọ́, kí a sì gbọ́ràn sí i, àti pé kí a faramọ́ ọ. Ó ní nítorí pé òun ni ìyè rẹ àti gígùn ọjọ́ rẹ. Mo rò pé ó yé ọ nísinsìnyí pé bí a bá ń fẹ́ ẹ̀mí gígùn, bí a bá ń fẹ́ àlàáfíà, bí a bá ń fẹ́ ìbùkún, ó yẹ kí a faramọ́ Ọlọ́run. Kí ìwọ kí ó lè máa gbé inú ilẹ̀ náà tí Olúwa ti búra fún àwọn bàbá rẹ, fún Abrahamu àti fún Isaaki àti fún Jakobu, láti fún un, láti fi fún wọn. Yẹ kí a wo Deuteronomy yìí kan náà láti orí 28. Deuteronomy láti orí 28, ẹsẹ̀ ìkíní. Yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ gbogbo tí mo pa fún ọ lé òní, ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ lé oko. Yẹ kí a dúró níbẹ̀. Ó ń sọ fún wa wípé Ọlọ́run jẹ́ olùbùkún, ó sì máa ń fẹ́ láti bùkún àwọn ọmọ tirẹ̀. Ó wá ń sọ fún wa wípé ó wà lọ́wọ́ wa. Bí a ó bá gbọ́ràn, bí a ó bá fetí sí àwọn àmúyẹ, àwọn tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa wípé bí a bá ṣe wọ́n, pé ó dájú pé ìbùkún yóò jẹ́ tiwa. Àwọn ẹlòmíràn wọn kì í fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, wọn kì í farabalẹ̀. Wo ní ẹsẹ̀ kíní, ó ní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ. Àwọn ẹlòmíràn wọn máa ń kánjú púpọ̀, bí a bá ń wàásù wọn máa ń kánjú, bí a bá lọ sí ìkẹ́kọ̀ọ́ bíbélì wọn máa ń kánjú. Bí ó bá sì jẹ́ wípé a wá ní àyà ọjọ́ òní fún iṣẹ́ ìyanu àti àkókò ìsọjí, wọn máa ń kánjú. Wọ́n máa sọ wípé nígbà wo ni wọ́n gbàdúrà fún wa, nígbà wo ni wọ́n gbọ́ wọlé àwọn aláìsàn, nígbà wo ni wọ́n sọ wípé kí àwọn àrùn àti àwọn àìsàn àti àwọn àléébù gbogbo tó wà ní ìgbésí ayé wa wípé kó pòórá. Kì í ṣe àdúrà ni àkọ́kọ́. Bí a bá ń gbàdúrà ṣùgbọ́n tí a kò fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, irú àdúrà bẹ́ẹ̀ kì í jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Yẹ kí a wo ìwé òwe. Mo ṣì ń padà bọ̀ ní ìwé Deuteronomy, ṣùgbọ́n mo fẹ́ fi ohun kan hàn ọ́ ní ìwé òwe 28, ẹsẹ̀ ìkẹsàn-án. Ìwé òwe 28, ẹsẹ̀ ìkẹsàn-án. Ẹni tí ó mú etí rẹ̀ kúrò láti gbọ́ òfin àní àdúrà rẹ̀ pàápàá yóò di ìríra. A rí ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn tí wọ́n máa ń rò wípé àdúrà nìkan ni ọ̀nà sí ìbùkún. Ó ṣeé ṣe akóbìnrin jọ á wá a fẹ́ gbàdúrà láì ṣe àtúnṣe. Ó ṣeé ṣe èyí tó jẹ́ wípé ó ń gbé bíbélì lọ́sàn-án, ó ń gbé ẹbọ nínú òkùnkùn lóru á wá a fẹ́ gbàdúrà. Ó ṣeé ṣe àwọn tí ó jẹ́ wípé wọ́n máa ń fẹ́

Dáfídì. Ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀ àti wàhálà nínú ẹbí rẹ̀. Nítorí kíni? Nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣe ni ó ní àkọsílẹ̀ níwájú Olúwa. Bákan náà ni ìwà Ọlọ́run lónìí. Má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ní oṣù tí ó kọjá, kí o rò wípé kò sí ìdájọ́. Ìdájọ́ wà. Nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú. Nítorí náà, àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti hùwà ibi. Wo ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú. Èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Kì yóò dára fún ènìyàn búburú. Béèrè lọ́wọ́ Judas Iscariot, yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú. Béèrè lọ́wọ́ Sọ́ọ̀lù, ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Ísíráẹlì, yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú. Béèrè lọ́wọ́ Farao, tàbí Nebukadnessari, tàbí Herodu. Ohun kan náà ni gbogbo yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ọjọ́ rẹ̀ gùn. Ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ Ọlọ́run yóò wá sórí wọn. Ó ní bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn, tí ó dàbí òjìji nítorí tí kò bẹ̀rù níwájú Ọlọ́run. O lè máa sọ wípé àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí wọ́n jẹ́ ti májẹ̀mú láéláé. Kí o máa rò wípé nísinsìnyí a wà ní àkókò oore ọ̀fẹ́. Nítorí bẹ́ẹ̀, a lè ṣe ohunkóhun tí a bá fẹ́, nítorí ayé oore ọ̀fẹ́ la wà. Àwọn ẹlòmíràn wà tí wọ́n máa ń tan ara wọn jẹ bẹ́ẹ̀, tí wọ́n máa ń sọ wípé má mole púpọ̀ fún mi. Àkókò ayé oore ọ̀fẹ́ la wà nísinsìnyí. Ní ìrò wípé nítorí pé wọ́n rò pé wọ́n wà ní ayé oore ọ̀fẹ́, wọ́n lè ṣe bí wọ́n bá ti fẹ́. Wọ́n lè fọwọ́ pa idà Ọlọ́run lójú. Wọ́n lè ré kọjá òfin Ọlọ́run. Wọ́n lè dẹ́ṣẹ̀ bí wọ́n bá ti fẹ́. Yẹ ká wo májẹ̀mú titun ní Kọ́ríntì kìíní orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà. Nǹkan wọ̀nyí sì jẹ́ sí àpẹẹrẹ fún àwa, kí àwa kí ó má ba ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má sì jẹ́ abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn. Bí a ti kọ́ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu, wọ́n sì dìde láti ṣeré. Bẹ́ẹ̀ni kí àwa kí ó má ṣe àgbèrè gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe, tí 2,100 ènìyàn sì ṣubú ní ìjọ kan. Èyí ń kì wá nílọ wípé bí a tilẹ̀ wà ní àkókò oore ọ̀fẹ́, bí ó tilẹ̀ jẹ́ wípé Jésù ti kú lórí igi àgbélébò fún wa, ó ń sọ fún wa wípé bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀, bí a bá fọwọ́ pa idà Ọlọ́run lójú, ó dájú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run yóò wá sórí ẹ̀ṣẹ̀. Bákan náà, wo Hebreu orí kẹwàá ẹsẹ̀ 21. Ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Kí wá ni ọ̀nà àbáyọ? Bí o bá ti wà nínú ẹ̀ṣẹ̀, bí o bá jẹ́ apẹ̀yìndà, bí o bá ti ń jẹ́ ẹni tí ó ń gbé ìgbé ayé àìlófin, ìgbé ayé tí kò mọ ọ̀rọ̀ Ọlọ́run, ìgbé ayé tí ó máa ń rin ìrìnkúrìn, ìsọkúsọ, ìgbé ayé tí ó máa ń ṣe ohun tí kò tọ́, tí ó sì mọ̀ wípé ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin ìrìn irú ìṣìnà bẹ́ẹ̀, ṣé ọ̀nà àbáyọ wà? Ṣé ó ní ohun tí a lè sọ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run? Wo Dánielì orí kẹrin láti ẹsẹ̀ 27. Dánielì orí kẹrin láti ẹsẹ̀ 24.

fara fún mi. Danieli orí kẹrin ẹsẹ ìkẹrìnlélógún. Nítorí náà ọba, jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà. Bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́? Nítorí náà ọba, nítorí náà ọkùnrin, obìnrin, ìjòyè, ẹnikẹ́ni tí a lè jẹ́, jẹ́ kí ìmọ̀ràn yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí Danieli ń sọ fún ọba níhìn ni wípé kí ó ronú pọ̀wàdà, kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí pé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronú pọ̀wàdà, bí aṣáko apẹ̀yìndà tí ó ń sá ìsáǹsá kúrò lọ́dọ̀ Olúwa, bí kò bá padà wálé, bí ọmọ onínàkúnà, bí kò bá mọ̀ wípé ibi tí òun wà, ilé àjèjì tí òun wà, wípé bí òun bá ń lọ, bí òun ti ń ṣe níbẹ̀, wípé ikú ayérayé yóò dé bá òun. Bí kò bá padà wálé, ó dájú wípé ìdájọ́ Ọlọ́run ni yóò jẹ́ tirẹ̀. Ǹjẹ́ bí o bá ń sá fún ìdájọ́ Ọlọ́run? Ǹjẹ́ bí o bá mọ̀ wípé ó yẹ kí o sá àsálà fún ẹ̀mí rẹ, kí o sì lè kúrò lábẹ́ ìbínú Ọlọ́run tí ó gbóná jọjọ, kí ni ó yẹ kí o ṣe? Ìrònú pọ̀ àdání wípé kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí a ń sọ níhìn ni wípé kí o jẹ́ olóòótọ́, kí o jẹ́ olódodo, kí o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ẹ̀gbin, ohun ìrí níwájú Ọlọ́run, kí o mọ̀ wípé àgbèrè panṣágà máa ń fa ìbínú Ọlọ́run, kí o mọ̀ wípé ẹni tí ó ń pè ní abánidẹ́ṣẹ̀ kìí ṣe ọ̀rẹ́, ó jẹ́ ọ̀tá tí yóò fa ìdájọ́ Ọlọ́run àti ègún Ọlọ́run wá sí orí rẹ. Kí o mọ̀ wípé kò síbi tí o ti lè dá ẹ̀ṣẹ̀, ní ìkọ̀kọ̀ ni, ní abúlé ni, tàbí ní òkùnkùn, wípé ojú Ọlọ́run ń rí ọ, ojú Ọlọ́run ń wò ọ, yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá. Kí o wá fi pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo, kí o wá síwájú Ọlọ́run, kí o sọ fún un wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, má jánankátó, wípé o jẹ́ olùsìn, olùfarasìn, tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbè lówó, ẹni tó ń ṣe tibí tàbí tọ̀hún. Ó nípa èyí wọn ni tì kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, ìyá mi ló dẹ́ṣẹ̀, àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀. Bínú mi ti rí, bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí. Bí òbí ti rí, bẹ́ẹ̀ nínú mi rí. Ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́, kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò, kí o sì kọ gba àìṣedédé sílẹ̀ pátápátá, kí o lè jẹ́ wípé àánú Ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. O Jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni ó ṣe wí pé Ọlọ́run kọ ojú ìjà sí agbéraga. Ta ni agbéraga? Ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ń pe ara rẹ̀ ní olódodo, agbéraga ni. Ẹni tí ó rin ọ̀nà ìṣìnà, ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n tí ó ń sọ wípé kò séwo, kò sẹ́ṣẹ̀, kò sí àṣedédé tàbí àìṣòdodo ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ẹni tí Ọlọ́run ń pè ní ẹlẹ́ṣẹ̀ àti apẹ̀yìndà, ṣùgbọ́n tí ó wá síwájú Ọlọ́run, tí ó sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ó ní Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín. Ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń gba owó ẹ̀yìn, o jẹ́ ẹni tí o jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tó ń ṣẹ́yún, ọwọ́ rẹ kún fún ẹ̀jẹ̀.
ó sì jẹ́ ilé ìrí níwájú Ọlọ́run. Ó ń sọ wípé ẹwẹ́ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀, bóyá olè ni ìwà tirẹ̀. Ẹni tí ó bá fi owó pamọ́ síbì kan bí o bá rí, ó hè é. Ó ń sọ wípé ẹwẹ́ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀, báwo ni a ṣe lè wẹ ọwọ́ wa mọ́? Tí a ó sì jẹ́ olódodo, èyí jẹ́ nípa ìrònúpìwàdà àti àtúnṣe. Ó ní ẹsẹ̀ ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyè méjì, kí inú yín kí ó bàjẹ́, kí ẹ sì gbààwẹ̀, èyí jẹ́ wípé kí a kàánú, àti ó ń sọ pé kí a gbààwẹ̀. Ohun tí ó ń sọ ni wípé níhìn yìí kí a kàánú fún ẹ̀ṣẹ̀ wa, kí a ní ìbìnú jẹ́ ẹni ìwà bí Ọlọ́run, kí a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá ó jẹ́ ohun tí ó burú níwájú Olúwa. Ó ní kí a sì sọkún, kí a sọkún. A máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí irú ìsìn báyìí, wọ́n a máa wò fẹ́ẹ́fẹ́, kò síbí, kò sọ́hùn-ún, aka bíbélì wọn ò ní wo bíbélì, akọrin wọn ò ní kọrin. Bí a bá sì ń sọ nípa ẹ̀ṣẹ̀, ẹ̀rín la máa rí lẹ́nu wọn. Ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ, tí a ń fẹ́ ojú rere Ọlọ́run, wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín. Kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì, tí ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀. Ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kàánú, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún. Ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di ààwẹ̀, kí ó di ìbànújẹ́, kí ó di ẹkún sísun, àti kí ayọ̀ yín kí ó di ìkáàánú. Ẹ ra yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó, ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí. Ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè Ọlọ́run. Wípé bí a bá jẹ́ ọ̀ṣẹ́ wa, tí a tún bá níwájú Olúwa, tí a kó ẹ̀ṣẹ́ wa sílẹ̀, tí a rí ara wa sílẹ̀, wípé yóò gbé wa ga, yóò dáríjì wá, yóò mú wa wá sí ìjọba Ọlọ́run, yóò sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó jẹ́ tiwa. Kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí? Ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró, kí a jẹ́ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run, ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ? Ṣé o jẹ́ apẹ̀yìnrà? Àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ, o rò wípé Ọlọ́run wá fọ́jú, wípé Ọlọ́run ò rí ọ, ó rí ọ, ó mọ ìgbésí ayé rẹ? Ohun tí ó ṣe ń sọ fún ọ ní ọ̀sán yìí ni pé kí o lè ronúpìwàdà, kí o lè sọ fún Ọlọ́run wípé ẹ̀ṣẹ̀ wà ní àgọ́ rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ọkàn rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ. O sì fẹ́ jẹ́ ti Ọlọ́run, fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, o ń fẹ́ ké pe Ọlọ́run, o ń fẹ́ sọkún kíkorò, o sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ. Dìde dúró, sọ fún Ọlọ́run kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá, kí o sọ fún Ọlọ́run wípé o ní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin, àìwà bí Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ, wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀. O fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀, o ń fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run pátápátá. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ìbínú Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ. Ṣùgbọ́n bí o bá lè sọ fún Ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ronúpìwàdà, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere Ọlọ́run, o dájú wípé yóò gbọ́, yóò dáríjì ọ́, yóò fún ọ ní ìgbàlà tòótọ́, yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ máa lọ, kí o má sì dẹ́ṣẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ kì í ṣe ohun tí a ń fi rẹ́rìn-ín tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a láti kọ̀ sílẹ̀, tí a láti wọ ojú Ọlọ́run, tí a láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo. Kí ìwà àìlọ́lọ́run, ìwà àìwà bí Ọlọ́run, ìwà àìlófin tí ó wà lọ́wọ́ wa, kí a lè kọ̀ wọ́n sílẹ̀, kí a lè jẹ́ olóòótọ́, olódodo, ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore. Gbàdúrà sọ fún Ọlọ́run.
nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébò. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá, kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀. Ó sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run, ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà, tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébò. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá, kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀. Ó sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run, ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà, tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà.

0: Mika, ori iketa. Emi si wipe, bo, emi benyin, enyin olori ni Jakobu, ati enyin alakoso ile Israeli, ti yin ki se lati mo idajo bi, enyin ti o korira ire, ti e si fe ibi, ti e ja wo ara won kuro lara won, ati eran ara won kuro ni egungun won, awon eni ti o si je eran ara awon eniyan mi pelu, ti won si fo awo ara won kuro lara won, won si fo egungun won, won si ke won wewe, bi ti ikoko. Ati gege bi eran ninu odu nigba na ni won kigbe pe oluwa sugbon ohun ki yo gbo ti won ohun ti le pa oju re mo kuro lodo won le akoko na gege bi won ti huwa alaifiri ninu gbogbo ise won bayi ni oluwa wi ni ti awon woli tin se awon eniyan miliona tin fi ehin bunishan ti o si nkigbe wi pe alaafia ohun eni ti ko fi nkan si won le enu awon na si mura ogun si nitori na oru yo ruyin ti eyin ki yo fi ri iran okunkun yo si kun fun yin ti eyin ki yo fi le so tele orun yo si wo lori awon woli ojo yo si sokunkun lori won oju yo si ti awon ariran awon alaso tele na yo damu nitooto gbogbo won o bo ete won nitori idahun ko si lati odo olorun sugbon nitooto emi kun fun agbara nipa emi oluwa ati fun idajo ati fun ipa lati so ere koja Jakobu fun ati lati so ese Israeli fun bo yi emi beyin eyin olori ile Jakobu ati awon alakoso ile Israeli ti o korira idajo ti o si yi otito pada ti o fi eje ko Sioni ati Jerusalemu pelu iwa ese awon olori re nse idajo nitori ere awon alufa re nko ni fun oya awon woli re si nso tele fun owo sibe ni won gbekele oluwa wipe oluwa ko wa laarin wa ibi kan ki yo ba wa nitori na nitori yin ni a se ro Sioni bi oko Jerusalemu yo si di okiti ati oke nla ile bi ibi giga igbo.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Nika, ori ikerin, yo si se ni ojo ikeyin, a o fi oke ile oluwa kale lori awon oke nla, a o si gbe ga ju awon oke kekeke lo. Awon eniyan yo si ma wo sinu re opopolopo orilede yo si wa won si wipe e wa e je ki agoke lo si oke nla oluwa ati si ile olorun Jakobu ohun si ko wa le ona re awo si ma rin ni pa ona re nitori lati Sioni ni ofin yo ti jade lo ati oro oluwa lati Jerusalemu ohun si se idajo laarin opopolopo eniyan yo si ba alagbara orilede rere wi won si fi da won ro be irin itule ati oko won ro doje orilede ki yo gbe idasoke si orilede be ni won ki yo ko ogun jija mo sugbon won joko olukuluku labe ajara re ati labe igi opoto re enikan ki yo si daya fo won nitori enu oluwa awon omo ogun le o ti so nitori gbogbo awon eniyan ni yo ma rin olukuluku ni oruko olorun tire awo si ma rin ni oruko oluwa olorun wa lai ati lai lai le ojo na ni oluwa wi lemi o ko amukun emi o si sa eni ti a le jade ati eni ti emi ti pon lojujo emi o si da awon amukun si fun iyoku emi o si so eni ti atanu rere di orilede alagbara oluwa yo si joba lori won li oke nla Sioni lati isisin yi lo ati si lai lai ati iwo ile isu agbo aguntan o di omobirin Sioni si odo re ni yo wa ani ijoba isaaju ijoba yo si wa si odo omobirin Jerusalemu je kini wa nki gbe soke si oba ko asi ninu re awon igbimo re sebe bi nitori irora ti di omu bi obirin tin robi ma robi si bi omobirin Sioni bi eni tin robi nitori ni isisin yi ni wo jade lo kuro ninu ilu iwo si ma gbe inu igbe iwo si lo si Babiloni nibe ni a o gba o nibe ni oluwa yo ra o pada kuro lowo awon ota re ati ni isisin yi opopolopo orilede gbajo si o ti wi pe je ki a so di aimo si je ki oju wa ki o wo Sioni sugbon won ko mo ero oluwa be ni oye imo re ko yi won nitori ohun ko won jo bi iti sinu ipaka ide si ma paka iwo omo birin Sioni nitori emi o so iwo re di irin emi o si so patako re di ide iwo si ran opopolopo eniyan wo nwo emi o si ya ere won soto fun oluwa ati ni won si oluwa gbogbo aye
2: Mika ori ikarun ni isisin yi gba ara re jo le owo iwo omobirin owo ti o ti do ti wa
0: Wọ́n fi ọ̀pá lu onídàájọ́ Israẹli ní ẹ̀rẹ̀kẹ́ àti ìwọ Bethlehem Ephrata bí ìwọ ti jẹ́ kékeré láàrin àwọn ẹgbẹgbẹ̀rún Júdà. Nínú rẹ ni ẹni tí yóò jẹ olórí ní Israẹli yóò ti jáde tọ̀ mí wá. Ìjáde lọ rẹ̀ sì jẹ́ láti ìgbàanì láti ayérayé. Nítorí náà ni mo ṣe jọ̀wọ́ wọn lọ́wọ́ títí di àkókò tí ẹni tí ń rọ bí yóò fi bí. Ìyókù àwọn arákùnrin rẹ̀ yóò sì padà wá sọ́dọ̀ àwọn ọmọ Israẹli. Òun ó sì dúró, yóò sì máa jẹ̀ lé agbára Olúwa ní ọlá ńlá orúkọ Olúwa Ọlọ́run rẹ̀. Òun ó sì wà nítorí ní ìsinsìnyí ni òun ó tóbi títí dé òpin ayé. Eléyìí ni yóò jẹ́ àlàáfíà nígbà tí ará Síríà yóò wá sí ilẹ̀ wa, nígbà tí yóò sì tẹ àwọn ààfin wa mọ́lẹ̀. Nígbà náà ni àwọ̀ gbé olùṣọ́àgùntàn méje dìde sí àti olórí ènìyàn mẹ́jọ. Wọ́n sì fi ìdàpa ilẹ̀ Asíríà run àti ilẹ̀ Nimrodu ní àbáwọ inú rẹ̀. Yóò sì gbà wá lọ́wọ́ ará Asíríà nígbà tí ó bá wá ilẹ̀ wa àti nígbà tí ó bá sì ń tẹ agbègbè wa mọ́lẹ̀. Ìyókù Jákọ́bù yóò sì wà láàrin ọ̀pọ̀ ènìyàn bí ìrì láti ọ̀dọ̀ Olúwa wá. Yóò wàrà òjò lórí koríko tí kìí dára dúró de ènìyàn, tí kìí sì dúró de àwọn ọmọ ènìyàn. Ìyókù Jákọ́bù yóò sì wà láàrin àwọn kèfèrí, láàrin ọ̀pọ̀ ènìyàn bí kìnìún, láàrin àwọn ẹranko igbó bí ọmọ kìnìún, láàrin àgbo àgùntàn. Èyí tí bí ó bá là á já tí tẹ̀ mọ́lẹ̀ tí sì fàya pẹ́rẹpẹ̀rẹ, kò sí ẹni tí yóò gbàlà. A ó gbé ọwọ́ rẹ sókè sórí àwọn ọ̀tá rẹ, gbogbo àwọn ọ̀tá rẹ ni a ó sì ké kúrò. Yóò sì ṣe ní ọjọ́ náà ni Olúwa wí, tí èmi ó ké àwọn ẹṣin rẹ kúrò láàrin rẹ, èmi ó sì pa àwọn kẹ̀kẹ́ ogun rẹ run, èmi ó sì ké ìlú ńlá rẹ kúrò, èmi ó sì ti gbogbo odi rẹ ṣubú, èmi ó sì ké ìwà jẹ kúrò lọ́wọ́ rẹ, ìwọ kì yóò sì ní aláfọ̀ṣẹ mọ́. Èrè fífìn rẹ pẹ̀lú ni èmi ó ké kúrò, àwọn èrè rẹ kúrò láàrin rẹ, ìwọ kì yóò sì máa sin iṣẹ́ ọwọ́ rẹ mọ́. Èmi ó sì tu igbó òrìṣà rẹ kúrò láàrin rẹ, èmi ó sì pa àwọn ìlú rẹ run, èmi ó sì gbẹ̀san ní ìbínú àti ìrunú lára àwọn kèfèrí tí wọn kò tíì gbọ́ rí.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Nika, orí ìkẹfà, ẹgbọ́ ní ìsinsìnyí ohun tí Olúwa wí, ìdè bá òkè ńlá wíjọ́, sì jẹ́ kí òkè kéékèèké gbóhùn rẹ, ẹgbọ́ ẹjọ́ Olúwa, ẹ̀yin òkè ńlá, àti ẹ̀yin ìpìlẹ̀ ilẹ̀ ayé, nítorí Olúwa ń bá àwọn ènìyàn rẹ̀ wíjọ́, yóò sì bá Ísíráẹlì rojọ́, ènìyàn mi, kí ni mo fi ṣe ọ́, àti nínú kí ni mo fi dá ọlé agara, dáhùn sí i. Nítorí mo ti mú ọ gòkè láti ilẹ̀ Íjíbítì wá, mo sì rà ọ́ padà láti ilé ẹrú wá, mo sì rán Mósè, Aaroni àti Míríàmù síwájú rẹ. Ènìyàn mi, rántí ní ìsinsìnyí ohun tí Bálákì ọba Móábù gbèrò àti ohun tí Bálámù ọmọ Beori dá lóhùn láti Ṣittimu títí dé Gígálì, kí ẹ bá lè mọ òdodo Olúwa. Kí ni èmi wà mú wá síwájú Olúwa, tí èmi ó fi tẹ ara mi ba níwájú Ọlọ́run gíga? Kí èmi a wá síwájú rẹ̀ pẹ̀lú ọrẹ ẹbọ sísun, pẹ̀lú ọmọ màálù ọlọ́dún kan? Inú Olúwa yóò adùn sí ẹgbẹẹgbẹ̀rún àgbò tàbí sí ẹgbẹẹgbàrún ìṣàn òróró. Èmi wàá fi àkọ́bí mi fún ìrékọjá mi, irú ọmọ inú mi fún ẹ̀ṣẹ̀ ọkàn mi. A ti fi hàn ọ́, ìwọ ènìyàn, ohun tí ó dára àti ohun tí Olúwa béèrè lọ́wọ́ rẹ, bí kò ṣe kí o ṣe òtítọ́, kí o sì fẹ́ àánú àti kí o rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú Ọlọ́run rẹ. Ohun Olúwa kígbe sí ìlú náà, ọlọ́gbọ́n yóò sì rí orúkọ rẹ, ẹgbọ́ ọ̀pá náà àti ẹni tí ó yàn án. Ìṣúra ìwà búburú àwà ní ilé ènìyàn búburú síbẹ̀ àti òṣùwọ̀n ẹ̀kún tí ó jẹ́ ohun ìbínú, kí èmi a kà wọ́n sí mímọ́ pẹ̀lú òṣùwọ̀n búburú àti pẹ̀lú àpò òṣùwọ̀n ẹ̀tàn tí àwọn ọlọ́rọ̀ rẹ̀ kún fún ìwà ipá àti àwọn tí ń gbé inú rẹ̀ ti sọ̀rọ̀ èké, ahọ́n wọn sì kún fún ẹ̀tànlé ẹnu wọn. Nítorí náà pẹ̀lú ni èmi ó ṣe mú ọṣà àìsàn ní lílù ọ́, ní sísọ ọ́ dahoro nítorí ẹ̀ṣẹ̀ rẹ. Ìwọ ó jẹun ṣùgbọ́n ìwọ kì yóò yó, ìdábẹ́ yóò wà láàrin rẹ, ìwọ ó kó kúrò ṣùgbọ́n ìwọ kì yóò lọ láìléwu, àti èyí tí o kó lọ ni èmi ó fi fún idà. Ìwọ ó gbìn ṣùgbọ́n ìwọ kì yóò ká, ìwọ ó tẹ igi ólífì ṣùgbọ́n ìwọ kì yóò fi òróró kunra, àti èso àjàrà ṣùgbọ́n ìwọ kì yóò mu ọtí wáìnì. Nítorí tí a ti pa àṣẹ Omri mọ́ àti gbogbo iṣẹ́ ilé Ahabu, ẹ sì rìn ní ìmọ̀ wọn, kí èmi bá a lè sọ ọ́ di ahoro àti àwọn tí ń gbé inú rẹ di ẹ̀gàn, ẹ̀yin ó sì ru ẹ̀gàn ènìyàn mi.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a ti wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A dúpẹ́ wípé nínú òkùnkùn ayé yìí, nínú ìṣìnà tí àwọn ayé wà, nínú ìkóríta tí gbogbo àwọn ènìyàn wà, láì mọ ọ̀nà sí ìyẹ̀ nípẹ̀kun, awa ni e pe wa sodo ara yin ki oro yin ki o ba le tan imole si pa ona wa ki a ba le riran lati mo wi pe ona iye ni ona toro ona agbelebo ti o lo sile ogo adupe wo pe e se wa loju adupe wo pe e ti fowo to kan wa adupe pe ki se pe e fowo to kan wa nikan soso e ko kan wa nila lati ma beru lati ma wariri ni waju yin lati ma saferi ati lati ma wa ijile ife yin ninu oro yi an bebe we pe ife lati se awari ife lati sumo yin si ife lati duro li ona na ti o lo si iye ni pekun we pe ife yi ki o ku mo wa ninu loruko Jesu bi ati wa loni ti an fe ko ti a sin fe gbo lati enu yin e ba wa soro e la wa loye e se wa loju e fi se paya iran orun ti inu bibeli e fi han wa loruko Jesu gbogbo bi ti iye meji ati eru gbogbo ibi ti okunkun abi owusuwosu tinu aye yi ti o wa ninu okan eni kokan wa e ba wa le won jade pelu ina ati imole oro yin loruko Jesu bi ese ti nko wa emi lati gba lati se lati tele yin titi de opin e fi fun wa ni oruko Jesu e mu ki aye ato si awon ti o wa ninu aye ki ireti wa ki o le wa ninu yin titi ni oruko Jesu Kristi Oluwa wa loni ni atun bere awon eko ti a tin ko lese lese ninu epistle ti Paulu si awon ara Kolose bi o ba je eni ti o tin ba pejo tele tele o mo wi pe a ti se opolopo eko ninu iwe Kolose yi epistle si awon ara Kolose ati ko ninu ori kini asi ti ko ninu ori keji loni anwo ori keta asi nka lati ese ikini titi de ese ikerin awon ohun ijinle popo ni olorun fi pamo fun wa ninu bibeli ati ninu awon episteli papa papa ninu eti afeka loni awon ohun ijinle popo ni olorun fi pamo fun wa ti o se wipe bi o ba ye wa bi a ba si gbaro bi a ba gbadura le lori yo mu ki igbese aye onigbagbo ki o ye wa ju be lo yo se je ki ore ofe olorun ti a fi le gbe igbese aye asegun ki o ju be lo ni igbese aye wa nitori be bi a tin ka awon oro won yi ma se je ki omo tabi eni ti o joko segbe re ma se je ki o di olowo ni igba popo ni awon alabiyamo laarin wa ni won ma n gba awon omo won laye lati di won lowo elomiran o sese ki o je wi pe a ma toju omo tabi ki o ma fi omo fun omo ki o ma se fi eti si eko ti a nko nitori be ki a ma se je ki o nko tabi enikeni ki o di wa lowo enikan wole nigba ti a ti bere ikeko ni tabi nkan kan lo bo sile lowo enikan tabi ohun kan miran lo nsele nita tabi ariwo ni a n gbo lati ibomiran e ma je ki awon nkan wonyi ki o di wa lowo ki a ba le je eni ti o n fi ohun rere awon ribiri ti olorun ti pese fun wa ki a le fi sere je ninu odun titun yi nitori be bi a ti n si bibeli be ni ki o ma si bibeli re ki o si ma fi oju ba awon ti a n ka ki o ma fi oju ba won lo eko bibeli ni a wa fun a si lati wo bibeli wa bi a ti n si bi a ti n ka mo n ka lati Kolose ori keta lati ese ikini nje bi a ba ti ji yin dide pelu Kristi e ma saferi awon nkan ti n be loke nibi ti Kristi gbe wa ti o joko li owo otun olorun e ma ronu awon nkan ti n be loke ki se awon nkan ti n be le aye nitori ẹ̀yin ti kú a sì ti fi iye yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run nígbà tí Kristi ẹni tí ṣe iye wa yóò farahàn nígbà náà lé ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo ẹsẹ̀ mẹ́rin yìí ni a fẹ́ ṣe àṣàrò lé lórí lónìí ó ń sọ nípa ìgbé ayé ẹni tí a jí dìde ní ẹsẹ̀ ìkíní ó ní ǹjẹ́ bí a bá ti jí yín dìde pẹ̀lú Kristi ó yẹ kí o mọ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ bíbélì wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ májẹ̀mú titun yìí a kọ́ ní èdè gíríkì tí a fi kọ májẹ̀mú titun yìí bí a bá ka ẹsẹ̀ ìkíní yìí ó ń sọ wípé ǹjẹ́ nígbà tí a ti jí yín dìde pẹ̀lú Kristi má ṣe jẹ́ kí ó ṣe ọ́ ní kàyéfì ìkan náà ni ó ń sọ pẹ̀lú ìdánilójú wípé àwa tí a jẹ́ onígbàgbọ́ àwa tí a ti di àtúnbí ó ní a ti jí wa dìde kò sí tàbí ṣùgbọ́n nínú rẹ̀ wípé lóòótọ́ la ti jí wa dìde pẹ̀lú Kristi ó wá ń sọ wípé nígbà tí o mọ̀ wípé a ti jí ọ dìde pẹ̀lú Kristi tàbí bí o bá fẹ́ fi àmì hàn wá wípé ní tòótọ́ lẹ́ àti jí ọ dìde pẹ̀lú Kristi ó ní ohun kan ni ó yẹ kó jẹ́ ìlépa ọkàn rẹ ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan ti ń bẹ lókè níbi tí Kristi gbé wà tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run ó sì wá ń sọ fún wa báwo ni a ṣe lè ṣàfẹ́rí ohun ti ń bẹ lókè àwọn tí kò lóye wọ́n lè rò wípé kí a máa wò kèṣá kí a máa wòlẹ̀ kò sọ bẹ́ẹ̀ ó ṣe àlàyé ní ẹsẹ̀ ìkejì ní kí a máa ronú àwọn nǹkan ti ń bẹ lókè bí a bá ń sọ wípé kí a máa ṣàfẹ́rí kí a máa wá àwọn nǹkan ti ń bẹ lókè ìtumọ̀ rẹ̀ yé ni ẹsẹ̀ ìkejì nígbà tí ó wípé kí a máa ronú àwọn nǹkan ti ń bẹ lókè kì í ṣe àwọn nǹkan ti ń bẹ lé ayé ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹta èrèdí tí ó yẹ kí a máa ṣàfẹ́rí àwọn nǹkan ti ń bẹ lókè kì í ṣe nǹkan ti ń bẹ láyé ní ẹsẹ̀ ìkẹta ó ní èrèdí rẹ̀ nìyí nítorí ẹ̀yìn ti kú ní èdè mìíràn ní èdè wa bí a bá sọ wípé ẹ̀yìn ti kó jẹ́ wípé ẹ̀yìn ti fi ayé sílẹ̀ ó ní nígbà tí a ti kú tí a ti fi ayé sílẹ̀ àwa tí a ti fi ayé sílẹ̀ tàbí àwa tí a ti kọ ayé sílẹ̀ kò yẹ kí a tún máa ṣàfẹ́rẹ́ ohun ti ń bẹ nínú ayé kò yẹ kí a máa ronú nípa ohun ti ń bẹ lé ayé àwa tí a ti kú tí a ti kọ ayé sílẹ̀ tí a ti fi ayé sílẹ̀ ó yẹ kí a máa ṣàfẹ́rẹ́ ohun ti ń bẹ lókè nítorí a ti fi iye wa pamọ́ nínú Kristi pẹ̀lú Kristi nínú Ọlọ́run ó wá ń sọ wípé bí a ti ń rìn ọ̀nà tóóró tí a ń rìn ó yẹ kí a máa rìn ní ìwọ̀n ìgbà tí ó jẹ́ wípé a mọ̀ wípé ibi tí a ń rìn lọ ó jẹ́ ìlú ọ̀run rere wípé kì í ṣe kí a tún máa padà sẹ́yìn ó ní nítorí nígbà tí Kristi ẹni tí ń ṣe iye wa yóò farahàn nígbà náà lé ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo jẹ́ kí n rán ọ létí wípé nígbà tí a dá ènìyàn pẹ̀lú erùpẹ̀ ilẹ̀ ṣe rántí wípé nígbà tí ègún dé sórí ènìyàn Ọlọ́run wípé erùpẹ̀ sáà ni ìwọ ó sì padà di erùpẹ̀ ṣùgbọ́n ohun tí mo fẹ́ mú jáde nínú rẹ̀ ni wípé iyè ènìyàn gan ó wà nínú èémí tàbí iyè àti ẹ̀mí Ọlọ́run ṣùgbọ́n nígbà tí ènìyàn ṣubú nínú ọgbà ídẹ́nì nígbà náà ni ẹ̀ṣẹ̀ wọlé láti ìgbà yìí gan tí ènìyàn ti ṣubú ni a rí wípé ìfẹ́ inú ènìyàn ó máa ń fà sí ohun ti ayé ìgbà tó jẹ́ wípé inú ilẹ̀ inú erùpẹ̀ ni ènìyàn ti jáde ohun tí ó sì jẹ́ ẹ̀mí Ọlọ́run ìyè Ọlọ́run tí ó fi ènìyàn sílẹ̀ nígbà tí ó ṣubú òǹfà líle kan wà tí máa ń fa ènìyàn sílẹ̀ láti ìgbà náà nítorí bẹ́ẹ̀ láti ìgbà náà ni ó fi jẹ́ wípé àwọn ènìyàn wọ́n di alárìn kiri wọ́n ń ṣàfẹ́rí wọ́n ń wá àwọn ohun ti ayé èrò wọn kò sí nínú Ọlọ́run èrò wọn kò sí nípa àwọn nǹkan tí ń ṣe ti ẹ̀mí nínú orin Dáfídì 10:4 orin Dávidi orí kẹwa ẹsẹ̀ ìkẹrin ènìyàn búburú nípa ìgbéraga ojú rẹ̀ kò fẹ́ ṣe àfẹ́rí ọlọ́run ọlọ́run kò sí nínú ìrònú rẹ̀ ṣé orí àwọn ohun méjì tí mo tọ́ka sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìkíní kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè ìkejì àti ṣe àfẹ́rí ohun tí ń bẹ lókè ni pé kí a máa ronú nípa nǹkan tí ń bẹ lókè bí ó bá ṣe àfiyèsí ó rí wípé nǹkan méjì yìí ni a tún kó papọ̀ níhìn-ín ìkíní kí a máa ṣe àfẹ́rí ọlọ́run ìkejì kí a máa ronú nípa rẹ̀ ó wá ń sọ nípa ti ènìyàn búburú ènìyàn nípa ti ẹ̀dá ara ènìyàn nípa ti ẹ̀dá ádámù ènìyàn tí kò tí ì ní ìyè ọlọ́run ìyè ayérayé nínú ọkàn rẹ̀ ó sọ nípa ẹni yìí tí kò tí ì ní ìgbàlà tí kò ní ọlọ́run tàbí oore ọ̀fẹ́ ní ìgbésí ayé rẹ̀ ó ní kò ṣàfẹ́rí ọlọ́run ọlọ́run kò sí nínú gbogbo ìrònú rẹ̀ gbogbo ìlépa rẹ̀ ọlọ́run kò sí níbẹ̀ a tún sọ fún wa nínú Philippi orí kejì wípé àwọn ẹlòmíràn ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n rò wípé wọ́n wà nínú ìjọ tàbí kí wọ́n rò wípé wọ́n jẹ́ ènìyàn ọlọ́run kí wọ́n rò wípé àwọn pàápàá jẹ́ ẹni tí ó ti di àtúnbí ẹni tí a ti gba ọkàn rẹ̀ là ṣùgbọ́n ohun tí wọ́n ń ṣàfẹ́rí ohun tí wọ́n ń lépa ni ó máa ń fi hàn irú ènìyàn tí wọ́n jẹ́ nínú Philippi orí kejì ẹsẹ̀ ìkọkànlélógún nítorí gbogbo wọn ní tọ́jú nǹkan ti ara wọn kì í ṣe nǹkan tí í ṣe ti Jésù Kristì gbogbo wọn ní ṣàfẹ́rí ní wá àwọn nǹkan ti ara wọn kì í ṣe ti Jésù Kristì nítorí bẹ́ẹ̀ ó yẹ kó yé wa bí a bá rí ìlépa kan nínú ọkàn wa tí kì í ṣe ìlépa tàbí àfẹ́rí sí nǹkan ti Ọlọ́run ó yẹ kí a mọ̀ wípé ó jẹ́ wípé a ò tí ì di àtúnbí tàbí bí a bá ti di àtúnbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ iná ẹ̀mí wa ó ń jó rẹ̀yìn ó ń kú lọ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a gba Ọlọ́run láàyè kí ó tún fẹ́ atẹ́gùn látòkè wá kí ó fẹ́ sí iná ẹ̀mí wa kí iná yìí kí ó má bàa kú pátápátá kí a ba lè máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè nínú Matthew orí kẹfà ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n nítorí gbogbo nǹkan wọ̀nyí ní àwọn kèfèrí ń wá kiri kí la ó jẹ kí ni a ó mu àti aṣọ wo ni àwa ó fi bora gbogbo nǹkan wọ̀nyí ní àwọn kèfèrí ń ṣàfẹ́rí òun ni àwọn kèfèrí ń wá kiri àwọn tí kò lọ́lọ́run òun ni wọ́n ń wá kiri ó ní bí ó ṣe ti àwa ni ó yẹ kí a mọ̀ wípé gbà tí a ti yí wa lọ́kàn padà ìyípadà yẹ kó dé bá ìfẹ́ wa àti ìlépa wa kí a mọ̀ wípé gbà tí a ti sọ wá dọ̀tun nínú Jésù Kristì ìlépa wa ti yípadà ìgbésí ayé wa ti yípadà bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ẹlòmíràn ní àrọ́wọ́tó wa wọ́n wá nǹkan ti ayé àwọn ẹlòmíràn ní tòsí wa wọ́n wá kí wọ́n kí ó di gbajúmọ̀ wọ́n wá owó wọ́n wá àwọn nǹkan ìdẹ̀ra àti afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ayé yìí ṣùgbọ́n àwa tí a ti di ọ̀tun nínú Kristì ó yẹ kí ìlépa wa àti nǹkan ọkàn wa ẹ̀dùn ọkàn wa kí ó jẹ́ nípa wípé à ń wá Ọlọ́run yẹ kí n bí ọ́ ní ìbéèrè kan tí a béèrè lọ́wọ́ ọkùnrin kan nínú Genesis 37 kí ìwọ pàápàá kí o jólóòtọ́ sí Ọlọ́run láti dáhùn ìbéèrè yìí Genesis 37:15 ọkùnrin kan sì rí i sì wò ó ó rìn káàkiri ní pápá ọkùnrin náà sì bí i pé kí ni ìwọ ń wá ọ̀pọ̀lọpọ̀ nínú ayé yìí ni ó dàbí ẹni wípé wọ́n jẹ́ alárìnkiri nítorí Jésù pàápàá sọ fún wa nínú ọ̀kan nínú àwọn òwe rẹ̀ ó ní pápá oko ní ayé ọ̀pọ̀lọpọ̀ ni ó ń rìn káàkiri ní pápá wọ́n wá owó wọ́n wá àti di gbajúmọ̀ tàbí ó ṣeéṣe wọ́n wá ipò láàrin àwọn òṣèlú àwọn ẹlòmíràn nǹkan ti ayé yìí ni wọ́n ń lé káàkiri àwọn òmúlẹ̀mófò ayé àwọn nǹkan tá à ń lé ta kì í bá tí ọwọ́ ẹni kì í tẹ̀ òun ni wọ́n ń wá káàkiri
4: eyi ni a fi n be lowo re ati lowo mi we pe kini iwo n wa lati igba ti a ti bi o lati igba ti o ti wa sinu aye yi lati igba ti o ti bere sini mi lati igba ti o ti mo otun yato sosi lati igba ti o ti mo we pe aye ki se awa ilo lati igba ti o ti mo we pe o daju lojo kan a o fi aye sile a o pada lo ba olorun kini iwo n wa se o ti wa igbala okan re se o ti wa olorun o ti wa oju olorun se o ti wa ife inu olorun se o ti wa alaafia olorun se o ti wa jesu kristi ni awari se o ti mo wi pe jesu kristi je tire ati wi pe ohun pa iwo paapa o je tire ibere mi fun o ti mo fe ki o gbe yewo ti mo fe ki o ronle lori yin pe kini iwo n wa se owo ni se gbajumo ni se awon ohun ini aye ni se obirin lo n wa kaakiri se idera se awon afefe yeye aye yi lo n wa kaakiri se awon ale iba aye yi se ohun lo n wa kaakiri kini iwo n wa o ye ki o le mo yala ohun wa olorun yala o se afere olorun tabi ohun wa awon nkan miran eyi ni olorun fe ba wa soro le lori loni je ki a tun pada si kolose ori keta kolose ori keta lati ese ikini bi o ti le je wi pe ati ka tele tele je ki a tun ka le kan si bi ati nka ki o ma be olorun emi wi pe ki o ma se itumo fun o wi pe ki o ma fi kalamu atorun wa ki o ma fi ko awon nkan wonyi si ole okan ki o ma se o ni eni ti o nko akogbagbe kolose ori keta lati ese ikini nje bi a ti ji yin dide pelu kristi e ma saferi awon nkan ti nbe loke nibi ti kristi gbe wa ti o joko le owo otun olorun ye ki n salaye die fun o bi o ba ni baba tabi o ni oko tabi o ni olufe kan ti o lo si ilu okere lojojumo ni okan re ni a ma ronu nipa ti eni ti o lo si ilu okere yi lojojumo ni ife okan re a ma fa sibe yala we pe ki o wa lati wa mu o lo sibi to lo gba ti o ba si reti ojojumo ni o ma wo boya yo ko iwe ranse si o be gege ni jesu kristi o je oluwa wa o wa sinu aye yi o ku fun ese wa o si lo si oke orun leyin igba ti o ti jinde nisisin yo wa ni owo otun olorun oni bi jesu kristi oko ijo bi o ba je olufe okan wa bi o ba je oni okan wa npa si oni ki a ma saferi awon nkan ti nbe loke nibi ti jesu kristi olowa olugbala olufe okan wa nibi ti o gbe joko le owo otun olorun oni e ma ronu awon nkan ti nbe loke ki se awon nkan ti nbe le aye ironu nkan ti nbe le aye be o se lowo si ise ti a o se ounje ti a o je iyawo ti a o fe oko ti a o le ko wo inu ile re omo ti a o bi ironu nkan ti o wa le aye o le o mu ki elomiran ki o gbe o le o mu ki elomiran ki o ni eje riru nitori wipe aini te lorun po ninu ironu ti awon elomiran ro nipa nkan ti o wa le aye o ni awa ti a je ti olorun e se to je wipe lati aro de ale ni a fi ronu awon nkan ti nbe le aye o ni ki a ma ronu awon nkan ti nbe loke nitori ibe ni ile wa jerusalemu torun jerusalemu loke ibe ni okan mi saferi o ni e ma ronu awon nkan ti nbe loke ki se awon nkan ti nbe le aye nitori eyin ti ku a si fi iye yin pamo pelu kristi ninu olorun nigba ti kristi eni ti se iye wa yo farahan nitori jesu n pada bo wa nigba naa le eyin pelu o farahan pelu re ninu ogo ki awon ese won yi ki o le ye wa daradara a o wo ni ipa meta ikini ajinde ti emi ati ilepa mimo awon nkan won yi je nkan meji ti a ko papo ikini ajinde ti emi ikeji ilepa mimo won o le fi ara won sile eni ti a ba ti jidide nipa ti emi o ni lati ni ilepa mimo eni ti a ba ti gba okan re la eni ti o ti di atunbi eni ti o ti to ebun orun wo eni ti agbara ajinde Kristi to ti sise ninu okan re ninu emi re o ni lati ni ilepa mimo eni ti o ni Kristi gege bi oluwa ati olugbala re okan re a ma fa soke okan re koni ma fa si ohun ti o wa ninu aye a o yewo a o gbe yewo we pe ajinde ti emi ati ilepa mimo ikeji fi faramo Kristi ati abo re fi faramo Kristi ati abo re awon nkan meji wonyi papa won tun lo papo a ko le ni abo ninu aye yi lai faramo Kristi gba ti olorun ri wi pe ko si abo ninu aye ko si abo ninu ebo ko si abo ninu ewe oko ko si abo ninu awon nkan ti awon eyan ma nja to ma npo papo lati le da abo bo ara won gba ti olorun ri wi pe ko si abo ninu onkohun lori ile o lo se ran Jesu Kristi se o mo wi pe nigba ti eniyan se ni olorun fi oko igi ewebe ohun gbogbo ati ile ni o fi gegun ti eniyan si wa labe egun o je isina fun awon eniyan wi pe ohun ti o wa labe egun gege bi igi gege bi awon eranko gege bi awon ewe awon nkan wonyi ni awon eniyan ti ko lolorun won ma nja to ma npopo lati fi da abo bo ara won ko si abo ninu ohunkohun tabi ninu enikeni bi ko se ninu Kristi eniyan fi wo apa keji yi fi faramo Kristi ati abo re iketa ipadabo Kristi ati isipo pada wa awon mejeji wonyi bakan na won lo papo nigba ti Jesu Kristi ba padabo nigba yi gan ni a o si ijo Jesu ni a o se wa nipo pada nigba yi ni a o pe wa lo sile nigba ti Kristi ti o ba de nigba yi ni o ko awon ayan pe lo nitori be a ma wo yi pelu ipadabo Kristi ati isipo pada wa ye ke wo lati ikini ajinde ti emi ati ilepa mimo Kolose ori keta lati ese ikini nje bi ati jiyin dide pelu Kristi nje bi ati jiyin dide pelu Kristi ye ke aduro nibe na ko sese lati jinde bi ki ba se pe akoko ku eni ti o ku lo le jinde eni ti ko ti ku nigba kan ko le jinde bawo ni a se mo itumo eyi si ye ki n fi han wi pe tele tele ati ku ninu ese wo Efesu ori keji ese ikini Efesu ori keji ese ikini eyin le o si ti so di aye ke akonkon wi pe eyin le o si ti jidide nigba ti eyin ti ku nitori ere koja ati ese yin eyin le o si ti jidide tabi eyin le o si ti so di aye nigba ti eyin ti ku nitori ere koja ati ese yin lati ese ikerin sugbon olorun eni ti se oloro le anu nitori ife nla re ti o fi fe wa nigba ti awa ti le ti ku nitori ere koja wa nitori ese wa o so wa di aye pelu Kristi ore ofe le a fi gba yin la o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun pelu Kristi Jesu nihi ni o ti ye wa we pe nigba ti Jesu Kristi ku o ku fun ese wa ati we pe nigba yi gan pelu igbagbo bi ati faramo afaramo iku re ari we pe awa paapa aku pelu re se o mo we pe o ku nitori wa gba ti a ba si gbagbo awa paapa aku pelu re aku si ese ade aye si ododo oni o si ti ji wa dide nigba ti o ji wa dide tan o wa mu wa joko pelu re ninu awon orun ninu Kristi Jesu yi so nipa ipo ti onigbagbo wa nisisiyi ipo ti a wa gege bi eni ti a ti jidide kuro ninu oku ye ki a wo Romu ori kefa Romu ori kefa lati ese ikini si ese ikeji nje awa oha ti wi ki awa ki oha joko sinu ese ki ori ofe ki o le ma po si ki a ma ri awa ti o ti ku si ese se nkan ti an kan yi o awa ti o ti ku si ese awa oha se wa laaye ninu re mo o nso fun a wi pe ati ku si ese ninu Romu yi kan na ori kefa lati ese karun nitori bi a ba ti so wa po pelu re nipa afarawe iku re a o si so wa po pelu nipa afarawe ajinde re bi a ba nso nipa ajinde a o kokko ma so nipa ti iku ati ku pelu Kristi a se wa ji wa dide pelu Jesu Kristi lakoko a kan wa ma gbelebo pelu re aku pelu re ni akoko igbala wa ajiwa dide pelu Kristi lati igba na ilu ibile wa wa li orun bayi awon ohun ti anlepa yo yato si awon ti anlepa tele tele ki a to mo Kristi ye ki a pada si Kolose ori keta lati ese ikini je bi a ba ti ji yin dide pelu Kristi e ma saferi awon kan tin be loke ni bi ti Kristi gbe wa ti o joko le owo otun Olorun lati igba ti a ti ji wa dide pelu Kristi ilepa okan wa ohun ti an saferi ohun ti an wa o ye ki o je ohun ti o wa loke bi a ba nso nipa wi pe an wa ohun ti o wa loke ikini Olorun ni o gun wa lori ite loke o ye ki a ma wa Olorun nigba gbogbo wo Jobu ori karun ese kejo sodo Olorun li emi le ma se awari li owo Olorun le emi le ma fi oran mi le eyi so nipa wiwa Olorun sise aferi Olorun nitori wipe ati ji wa dide pelu Kristi ikeji anwa ijoba Olorun ati ododo re awon kan woyi ni itumo wipe ki a ma safere ohun ti n be le oke ninu Matthew ori kefa ese iketalelogbon sugbon e tete ma wa ijoba Olorun na ati ododo re e tete ma wa ijoba Olorun na ati ododo re awon miran won ke farabale lati wa ijoba Olorun bi abati de inu ijo o ye ki o ye wa wi pe ife Olorun ni pe ki a wa Olorun ki a wa oju Olorun ki a ko ese sile ki a kuro ninu ese ki alaafia Olorun iye Olorun igbala Olorun ki o ba le je ti wa leyin igba ti a ba ni igbala eyi o so wi pe ah mo si ti ni igbala o nitori be tori pe mo ti ni igbala o ku ki ma wa owo ki ma wa bi bi emi o se kole ki ma wa awon nkan ti aye yi o ni ki a ma wa ijoba Olorun ati ododo re bi a ba ti ni igbala o ye ki a se awari isodi mimo ki a gbadura titi eje Jesu Kristi yo fi so okan wa di mimo eyi ni pe a wa ododo Olorun o ni ni igba na leyin na gbogbo nkan won yi le o se fi kun fun yin ki se be a ń wá ìlú wa Lọ́run nínú Heberu orí kọkànlá láti ẹsẹ̀ ìkẹrìnlá nítorí àwọn tí ó ń sọ irú ohun bẹ́ẹ̀ fi hàn gbangba pé wọ́n ń ṣe àfẹ́rí ìlú kan tí í ṣe tiwọn àti nítòótọ́ ìbáṣe pé wọ́n fi ìlú tí wọ́n ti jáde wá sí ọkàn wọn ìbá ti rí ààyè láti padà ṣùgbọ́n nísinsìnyí wọ́n ń fẹ́ ìlú kan tí ó dára jù bẹ́ẹ̀ lọ èyí ni ti ọ̀run nítorí náà ojú wọn kò ti Ọlọ́run pé kí a máa pe òun ní Ọlọ́run wọn nitori ti o npese ilu kan sile fun won. Eyi ni awon ti a nse aferi awon

le ma wo ewa Oluwa ki emi ki o si ma fi inu didun wo tempili re eyi ni o ti okan eni ti o gbagbo ni toto o ti okan iru eni be ti o n se aferi bi abaje eni Olorun bi abaje eni ti o mo Kristi isura wa yo wa Olorun a ko ni to isura wa jo si aye a ko ni ma saferi ohun ti o wa ninu aye yi ninu Matthew ori kefa lati ese ikokan dilogun e ma seto isura jo fun ara yin le aye nibi ti kokoro ati ipara ibaje ati nibi ti awon ole irunle ti won sin jale sugbon eto isura jo fun ara yin le orun nibi ti kokoro ati ipara ko le baje ati nibi ti awon ole ko le runle ki won ki o si jale nitori nibi ti isura yin ba gbe wa nibe le okan yin yo gbe wa pelu awon elomiran ti won so wi pe won ti di eni igbala a ki ri won ni eko bibeli won so wi pe nigba yi gan lakoko eko bibeli ni awon ni bara won lo ma wa nje iru eni be nje on to isura jo si orun abi on to isura jo si aye awon elomiran ni ojo isimi won ki fi akoko sile fun isin oluwa won ki fi akoko sile lati se ijire okan won ma so wi pe bi awon ko ba si shop won ni ojo isimi awon oni ri owo pa wole popo to be iru eni be se o nse aferi e to wa loke abi o nse aferi nkan ti o wa ninu aye o ye ki awa ti aje oni gbagbo awa ti agbekele olorun awa ti a mo wi pe ibukun olorun ni ma mu ni la lai fi lala pelu re o ye ki a mo wi pe olorun ni abo wa olorun ni ipese wa olorun ni ni wa nitori be ki a fi akoko sile lati ma wo oju olorun ki a fi akoko sile lati ma se ilepa awon omimo ohun ti nbe loke ye ki a pada si orin dafidi ori ketalela adorin orin dafidi ori ketalela adorin ese ike dogbon tani mo ni le orun bi ko se iwo ko si si ohun ti mo fe le aye pelu re nihi ni oni samu ni o ti nje ki o ye wa wipe orun ni okan wa ati pe gbogbo ilepa okan ohun ninu aye yi o wa lodo olorun nigba kan ni oni samu yi eni ti o korin dafidi yi kan na ni okan re nfa si ohun ti o wa ninu aye o ri wipe o ku die ki ohun pada sinu aye bi o ba nro ero nipa ohun ti aye o daju wipe bi o ko ba ronu pada ipaseyin le de ba o wo lati ese ikeji orin dafidi kan na ese ori ketalela adorin lati ese ikeji sugbon bi o se ti emi ni ese mi fere yi etan irin mi si fere yi otan nitori ti emi se ilara si awon ase fefe nigba ti mo ri alaafia awon eniyan buburu nihi ni eni yi so fun awi pe bi o se ti ohun ni nigba ti ohun se ilara nigba ti ohun be si ni fe ohun fe kegbe pelu awon alailolorun ohun wo nkan ti awon eniyan buburu ninu aye ohun wo nkan ti won ni ese ohun fere yo ohun ese ohun fere ye ohun fere di apada seyin ese ikerin nitori ti ko si irora ninu iko won agbara won si po won ko ni ipin ninu iyonu eniyan bẹẹni a kò sí wàhálà pẹ̀lú wọn pẹ̀lú ẹlòmíràn nítorí náà ni ìgbéraga ṣe kà wọ́n lọ́rùn bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́ ìwà ipá sì bò wọ́n mọ́lẹ̀ bí aṣọ ojú wọn yọ jáde fún ìsanra wọ́n sì ní ju bí ọkàn wọn ti ń fẹ́ lọ wọ́n ẹni yìí ó ń wo àwọn tí wọ́n wà nínú ayé ó ń wo ìgbéga ti ayé ó ń wo owó àti dúkìá tí wọ́n ní nínú ayé ó ń wo àwọn fàdákà wọn àti ohun ìṣọ̀ṣọ́ wọn ó ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wo àwọn nǹkan wọ̀nyí ó ń wo bí wọ́n ṣe sanra tó ó ń wo bí wọ́n ṣe ní nǹkan ti ayé tó ó ń wo àwọn ènìyàn búburú ó ní wọn kò dàbí ẹni pé wọ́n ní wàhálà bẹ́ẹ̀ ni pé wọ́n ní àìsàn bẹ́ẹ̀ ni pé wọ́n ní ìrora ó sì rò wípé ohun tóun ń sin ọlọ́run.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: E je ki a gbadura.
2: Baba wa ti nbe le orun. A dupe fun idaniloju ti awon akorin fun wa wi pe ohun la ni Olorun wa yo se. Bi a ti wa loni ti a sin gbo oro yin, a nbe yin wi pe ohun ko ti yo je idina ni waju wa. Ti ko ni je ki awon ohun la ti Olorun fe se ki o di mimo se ni igbese aye wa pelu agbara yin, pelu ina ti jo awon kan won yiran e ba mu okuro ki e jo won run patapata ni oruko Jesu. E ba se ni igbese aye wa, e ba se ni arowoto wa, e ba se ninu ebi wa, e ba se lati odo awon ota ati emi ni won fe gbe ogun dede ti awon kan lati Olorun fe se ni igbese aye wa ti o ki fidi mimu se e ba won mu okuro ni oruko Jesu. Ibokun atorun wa, ibokun ti igbala, ibokun ti sodi mimo, ibokun ti fi agbara emi Olorun kun ni, ibokun ti dande, ibokun ti munilaada ati ti ipese gbogbo. E je ki o je ti awon eniyan yin bi a tin woro yin loni. E se wa loju, e fi owo to wa lokan, e ko wa, e to wa si ona ti o dara. Bi e si tin ko wa ti en to wa, e je ki o re ofe atorun wa, ki o fi okan wa se bojoko, ki a le tele oro yin ti ti o fi ri Jesu loju ko oju ni oruko Jesu Kristi Olowa wa. Loni a n soro lori igbagbo ati igboya ninu isin Olorun. Igbagbo ati igboya ninu isin Olorun. Ninu iwe Heberu ni majemu titun ni ati lana sile fun wa gege bi o se ye ki a ni igbagbo, ki a si ni igboya. Bi o ba ka iwe yi dara dara, o ri wipe ohun meji ni o dabi eni wipe o se awon omo Israeli. Ikini ni aigbagbo, eyi ni o je ki won ki o ma le wo ile ileri ati ifoya ti o wa ni igbesi aye won. Bi a wa paapa, bi a ko ba fe ki ise ti o se won, bi a ko ba fe ki o se wa, bi a ko ba fe ki adanu ti o de ba won ki o de ba awa na pelu, o ye ki a mo wipe ninu ise isin Olorun, bi a ti n tele Olorun, bi a ti n rin ni ona irere yi, o ye ki a ni igbagbo lapa kan ati igboya ni apa keji. E je ki a wo Heberu ori kewa, Heberu ori kewa ese ikarun din ni ogoji. O ni nitori na e ma se gbe igboya yin sonu eyi ti o ni ere nla. Rati wipe igboya ni ere nla. Bi a si ti n soro loni, o ye ki a mo wipe bi a ba fe je ere isin ti a n sin Olorun, o ye ki a ni igboya. Nitori be diimu ki o ma se gbe igboya re sonu eyi ti o ni ere nla. Wo Heberu ori kọkànlá ẹsẹ ìkẹtàléní ọgbọ̀n. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní orí kẹwàá tí mo kà fún ọ, ó ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní orí kọkànlá yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára, ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Olorun. Ní irú àkókò àti ìgbà tí a wà yìí ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn Olorun nítòótọ́. Nítorí ní àyíká wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn. Àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò. Ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn. Ó dájú wípé inú ni bíni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyà fo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. awon wonyi pelu bi a tin dayapo won o sese wi pe ki ifaseyin ki o deba awon eniyan be fun awon elomiran airije airinise lowo aini olotoju tabi alafeyinti ni o man se won ni ose ti won fi man se igbagbo sugbon igbagbo ati igboya ninu Kristi ni o le je ki a farada ki a si fayaran titi de opin ninu bibeli ni a ri wi pe iru akoko ti a wa yi awon miran wa ni akoko be nigba kan bawo ni won se segun bawo ni won se ri ileri olorun gba ni ekunrere bi won se segun ati bi ileri olorun ti je ti won ni wi pe won ni igbagbo si olorun won si ni igboya ninu olorun bi o ba wo chronica keji ori kedogun chronica keji ori kedogun lati ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo le o wa lori gbogbo awon olugbe ile won ni bi o ba fi oro ti aka won yi di won igbesi aye wa loni bi o ba wo adugbo wa bi o ba wo ilu wa o sese ki o ri wi pe iru akoko ati igba kan na ni o de ba wa ni igbesi aye wa ti alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole ibanuje popo le o si wa ni orile ede ati ni ilu kookan ni ese kefa o wi pe orile ede si nkolu orile ede ati ilu si ilu nitori ti olorun fi oniruru iponju ba won ninu je sugbon ninu awon iponju ati wahala won yi li ari awon ti o ni igboya ati igbagbo ninu olorun ti won da ara won yo soto yato si awon elomiran ti won tori ibanuje ko olorun sile o nso li ese ikeje si ikejo sugbon eyin mu ara le ki esi ki e ma se de owo yin nitori ise yin yo ni ere nigbati asa gbo oro won yi ati asotele o dedi woli o mu ara le o si mu awon ohun irira kuro lati inu gbogbo ile Juda ati Benjamini ati lati inu ilu ti o ti gba lati oke Ephraimu o si tun pepe Oluwa se ti o wa niwaju iloro Oluwa o je asiko ti iponju ati wahala wa sibe sibe ohun ti a ni ni akosile fun Asa ati awon omo Juda ati Benjamini ni akoko na ni we pe won fi igbagbo ro mo Olorun ni akoko ti o wa yi bi o ti le je we pe airije airimo iponju wahala wa layika wa o ye ki awa paapa ki a fi igbagbo ati igboya ki a fi somo Olorun ninu iwe Jobu lati ori kini ni mo ti nka fun lati ese ikerinla iwe Job ori kini lati ese ikerinla o nse kan si to Job wa we pe awon oda maalu ntule awon ketekete si nje li eba won awon ara saba si kolu won won si nko won si ko won lo pelu pelu won ti fi ida sa awon iranse pa emi nikan sosho le o sa asala lati royin fun o bi o ti n so li enu enikan de pelu ti o wi pe ina nla olorun ti orun bo sile o si jo awon agutan ati awon iranse ni ajorun emi nikan sosho le o sala lati royin fun o bi o si ti n so li enu enikan si de pelu ti o wi pe awon ara Chaldea pingun si ona meta won si kolu awon ibaka si e won si ko won lo pelu pelu won si fi ida sa awon iranse pa emi nikan sosho le o sa asala lati royin fun o bi o ti n so li enu enikan de pelu ti o si wi pe àwọn ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin ń jẹ. Wọ́n mu ọtí wáìnì nínú ilé ẹ̀gbọ́n wọn ọkùnrin, sì kíyèsí ẹ̀fúùfù ńlá ńlá tí ìhà ijù fẹ́ wá, ìkọlù igun mẹ́rẹ̀ẹ̀rin ilé. Ó sì wó lu àwọn ọmọkùnrin náà, wọ́n sì kú. Èmi nìkan ṣoṣo lé ó yọ láti ròyìn fún ọ. Bí o bá wo àwọn nǹkan tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ àjálù púpọ̀. Bí àjálù ti ń dé bá ẹran ọ̀sìn, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn dúkìá, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn ọmọ nínú ilé. Wọ́n sì wá ròyìn fún Jóòbù ní ọjọ́ kan ṣoṣo, tó jẹ́ wípé ìṣẹ́jú kan kò la àárín ìròyìn búburú kan àti òmíràn. Kí ni irú àwa tí a wà láyé lóde òní, kí ni a lè ṣe bí àjálù, ìpọ́njú, wàhálà bá dé bá wa? Ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọn kí ó dẹ́kun àti sin Ọlọ́run. Kí ni ìwà tí Job hù ní àkókò tí a ń lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa ní ẹsẹ̀ ogún? Nígbà náà ni Job dìde, ó sì fa aṣọ ìgúnwà rẹ̀ ya, ó sì parí rẹ̀, ó wólẹ̀, ó sì gbàdúrà wípé níhòhò ni mo ti inú ìyá mi jáde wá, níhòhò ni èmi ó sì tún padà lọ síbẹ̀. Olúwa fi fún ni, Olúwa sì gbà á lọ, ìbùkún lé orúkọ Olúwa. Nínú gbogbo èyí Jóòbù kò ṣẹ̀, bẹ́ẹ̀ ni kò sì fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Ohun tí a ń sọ ni wípé nínú ìpọ́njú, nínú ọ̀fì ọ̀ọ́là tó wà nínú ayé, ó yẹ kí a sọmọ Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà wípé bí ẹ̀mí bá ń bẹ, ìrètí ń bẹ pẹ̀lú, wípé Ọlọ́run tí ó fi fún wa ní àkọ́kọ́, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìkólọ, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní wàhálà, ó dájú wípé Ọlọ́run yóò tún ṣàánú fún wa. Ẹ jẹ́ kí a wo Habakuku orí kẹta láti ẹsẹ̀ kẹtàdínlógún. Kí a wo ẹ̀rí àwọn tí ó lọ ṣáájú wa nígbà tí wọ́n ń la wàhálà kọjá, nígbà tí ó dàbí ẹni wípé wọ́n dé ìkóríta ọ̀nà, nígbà tí ó dàbí ẹni wípé ojúṣú, gbogbo àwọ sánmọ sí rọ̀dẹ̀dẹ̀ yí wọn ká, tí ó dàbí ẹni pé wàhálà wọn kò ṣe dojúkọ, kò sì ṣe kọjá nínú rẹ̀. Kí a wo kí ni ìdúró wọn, kí ni ìjẹ́rìsí wọn, kí ni àwọn ohun tí wọ́n sọ láti lè tẹ̀lé Ọlọ́run àti faramọ́ Ọlọ́run ní tímọ́tímọ́. Ní Habakuku orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún, ó ní bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ taná, tí èso kò sí nínú àjàrà, iṣẹ́ igi ólífì yóò jẹ́ àṣẹ́dànù, àwọn oko kì yóò sì mú oúnjẹ wá, a ó ké agbo ẹran kúrò nínú agbo, ọ̀wọ́ ẹran kì yóò sì sí ní ibùsọ̀ mọ́, ní ibùsọ̀ mọ́, ṣùgbọ́n èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Ohun tí Habakuku ń sọ fún wa níhìn-ín wípé bí kò tilẹ̀ sí oúnjẹ, bí kò tilẹ̀ sí ohun ìní, bí ó dàbí ẹni wípé ọ̀dá wà ní oko àti lórí ilẹ̀, tí ó sì dàbí ẹni wípé àwọn nǹkan tí máa múnú ẹni dùn kò sí, ó ní síbẹ̀síbẹ̀ èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Olúwa Ọlọ́run ni agbára mi, òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín, lórí ibi gíga mi ni yóò sì mú mi rìn sí olórin akọrin lára ohun ọ̀nà orin olókùn mi. Ó ń sọ wípé òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí ìpọ́njú tilẹ̀ wà, òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí wàhálà tilẹ̀ wà, òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí kò tilẹ̀ sí olùtọ́jú tàbí aláfẹ̀yìntì, wípé nínú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ayé, ó sì ṣeéṣe fún onígbàgbọ́ tòótọ́ láti rìn ní ojú ọ̀nà ìhìnrere tí ó lọ sí ọ̀run, kí a má bọ́hùn, kí a má kùn, kí a má sì ṣe ohun tí ó lòdì níwájú Olúwa. Bí àwọn wọ̀nyí, bí wọ́n bá lè tẹ̀lé Ọlọ́run nínú wàhálà wọn, bí wọ́n bá lè tẹ̀lé Ọlọ́run nínú ìpọ́njú wọn, ó yẹ kí àwa pàápàá tí a wà ní àkókò yìí kí a ní ìgboyà àti ìgbàgbọ́, kí a máa tẹ̀lé Jésù pẹ̀lú ìgboyà, ìgbọràn àti ìgbàgbọ́ nínú gbogbo àyídáyidà ayé. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé ó lè dè wá mú títí dé òpin, yóò sì dè wá mú ní orúkọ Jésù. A wo ìkòrí mẹ́ta nínú ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí. Ìkíní, ìpèníjà ti àkókò wa. Ìkejì, ìdájọ́ lórí àìgbọràn àti àìgbàgbọ́. Ìkẹrin, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìkíní, ìpèníjà ti àkókò wa. Nínú Filipi orí kejì ni a ti ń wo ohun tí Ọlọ́run sọ fún wa, wípé àwa tí a ń gbé ní ìgbésí ayé ìsinsìnyí tí ó dàbí ẹni wípé ìgbẹ̀yìn ayé ti dé bá wa, tí bí a ti mọ̀ wípé àwọn àmì tí ó yẹ kí ó máa farahàn nígbà tí bíbọ̀ olúwa wa yóò súnmọ́ tòsí, bí a ti mọ̀ wípé àwọn àmì wọ̀nyí ń farahàn, kí ni àwọn nǹkan tí Ọlọ́run sọ fún wa, kí ni àwọn ìpèníjà tí a ní tí ó yẹ kí a faramọ́, kí a sì fojú sí, bí a ti ń la wàhálà tàbí ìpọ́njú tàbí inúnibíni kọjá. Filipi orí kejì láti ẹsẹ̀ ìkẹtàlá, nítorí pé Ọlọ́run ní ń ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ inú rere rẹ̀. Ẹ máa ṣe ohun gbogbo lé àìsí ìkùnsínú àti ìjiyàn, bí a tilẹ̀ ní wàhálà, bí a tilẹ̀ ní ìṣòro, bí ó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan dojúrú nínú ẹbí, nínú ilé, níbi iṣẹ́, ó yẹ kí a máa súnmọ́ Ọlọ́run, kí a máa sin Ọlọ́run ní àìsí ìjiyàn tàbí ìkùnsínú ní ẹsẹ̀ kẹẹ̀dógún, kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn àti oníwà tútù ọmọ Ọlọ́run, aláìlábàwọ́n láàrin oníwà wíwọ́ àti alárekéreke orílẹ̀-èdè, láàrin àwọn ẹni tí a ń rí yín bí ìmọ́lẹ̀ lé ayé. Ẹ sì máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde, kí èmi kí ó lè ṣògo lé ọjọ́ Kristi, pé èmi kò sáré lásán, bẹ́ẹ̀ ni èmi kò ṣe làálàá lásán. Èyí ni Paul apostoli tí ó jẹ́ olùkọ́ tí ó sì jẹ́ olùṣọ́ àgùntàn fún àwọn ènìyàn wọ̀nyí lè ó ń sọ fún wọn, wípé ó yẹ bí wàhálà tilẹ̀ wà, ó yẹ bí a tilẹ̀ ní ìpòrúru ọkàn, ó yẹ bí ó tilẹ̀ dàbí ẹni wípé gbogbo nǹkan tí ó yí wa ká lè ó ń dojúrú, ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú, kí a máa sin Ọlọ́run láìsí ìkùnsínú, kí a máa gbàdúrà láìsí ìkùnsínú, kí a máa ka ọ̀rọ̀ Ọlọ́run láìsí ìkùnsínú, kí a máa tẹ̀lé Jésù láìsí ìkùnsínú, kí a máa ṣe iṣẹ́ rere gbogbo fún àwọn ọ̀rẹ́ wa, fún àwọn ẹbí wa, àwọn ojúṣe tí ó yẹ kí a ṣe, yálà nínú ẹbí, yálà nínú ìjọ, yálà nínú ibiṣẹ́ wa, kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú àti láìsí ìjiyàn. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹẹ̀dógún wípé àwọn àmúyẹ tí ó yẹ ọmọ Ọlọ́run, àwọn àmúyẹ tí ó yẹ àwọn tí a sọ wípé wọ́n ní ìgbàlà, àwọn àmúyẹ tí ó yẹ àwa èrò mímọ́ lójú ọ̀nà lọ sí ọ̀run rere, wípé a ní láti jẹ́ aláìlẹ́gàn, oníwà tútù gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, aláìlábàwọ́n, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn tí ó wà lárọ̀ọ́wọ́tó wa, àwọn ojúlùmọ̀ tàbí àwọn ẹgbẹ́ wa, àwọn alábàágbé wa, wọ́n ní ìwà wíwọ́, wọ́n sì jẹ́ alárekéreke ènìyàn. Ó ń sọ wípé kí a wá, kí a máa tan ìmọ́lẹ̀. Bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni a ti rí ìmọ́lẹ̀ yìí rere, kí a mọ̀ wípé bí ayé bá ṣókùn, ìmọ́lẹ̀ ní láti máa tàn nínú ìgbésí ayé àwa tí a mọ Ọlọ́run, àwa tí a ní ìgbàlà. Bí ayé bá kún fún ìrí, bí ayé bá kún fún ìwà ìdọ̀tí, ó yẹ kí a wá, kí a jẹ́ mímọ́ sí Olúwa. Nínú Tímótì kejì, Epístólì Pọ́ọ̀lù ìkejì sí Tímótì láti ẹsẹ̀ kẹta, orí kẹta ẹsẹ̀ ìkejìlá ní tòótọ́, gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò farada inúnibíni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kì í ṣe ẹni tí ń tàn wá jẹ. adupe wipe ki se eni ti o ma ri funfun ta pe ni dudu fun wa o ti so fun wa o si ti kilo fun wa wipe ninu aye inu ni bi ni iponju tabi wahala yo wa yi ni an so fun wa wipe eni keni ti yo gbe igbe aye iwa bi olorun ninu Kristi Jesu yo ri inu ni bi ni o si se dandan fun wa lati farada awon inu ni bi ni won yi o so wipe ni ese iketa la sugbon awon eniyan buburu ati awon eletan yo ma gbile si siwaju won si ma toni je a o si ma ton won je bi ero kan ba wa le okan re wipe boya akoko na yo de ti iwa buburu yo dekun boya akoko na yo de ti wahala ninu aye yo dekun boya akoko na yo de ti ajalu ninu aye yo dekun boya akoko na yo de ti awon ohun ibi ti awon aye ti won ma nse yo dekun ki Jesu ki o to de eyi nje ki o yi o wipe titi Jesu yo fi de ni awon eniyan buburu ati awon eletan yo ma gbele si waju ati si waju won si ma tan ni je a o si ma tan won je ohun ti a se n so awon nkan oye fun wa ni wipe ki a le mo iduro ti o ye fun omo olorun ki a le mo iha ti o ye ki a ko si awon nkan wonyi nigba ti won ba n sele larowo to wa ki lo ye ki a se o so fun wa ni ese ikerinla o ni sugbon iwo duro ninu nkan won ni ti iwo ti ko ese iketala n so wipe awon eniyan buburu yo ma gbele iwa buburu yo ma gbele itanje yo ma gbele eko eke yo ma gbele sugbon o so wipe iwo ti a ti ko le oro olorun iwo ti o ti jeri wipe omo Jesu gege bi oluwa ati olugbala iwo ti o ti ko aye ati ese ati awon inu re sile iwo ti o ti faramo Jesu iwo ti o nlo ni ona iya ni pekun o ni ki iwo ki o duro ninu nkan won ni ti iwo ti ko be aye ti le nbaje bi a ti le nburu ju be lo o nso fun wi pe awa ti a je omo olorun ki a duro ninu awon eko ti a ti ko ti a si ti je ki oju re da sasa si ki iwo ki o le mo odo eni ti iwo gbe kan won bi a ti ri awon kan woyi ni adugbo wa bi a ti ri wi pe iwa ibaje n gbele bi a ti ri wi pe awon eniyan buburu n gbele bakan na bi a ti ri wi pe won tesoju ni iwa okunkun won o n so fun awe pe ki a wa ki a da duro ki a si je eni ti a ya soto eni ti a so di mimo eni ti o ni iwa bi ti iwa bi olorun eni ti o je alailegan eni ti o je wipe o n tele olorun gege bi akosile oro olorun ohun idigbolo popo lo wa lona awon arinrin ajo si orun rere bi eni ti n sare eje a ko gbodo je ki awon ohun ikose wonyi ki o mo wa sobo ni ayika wa gege bi a ti n salaye fun wa awon ohun ikose popo lo seese ko wa nibi ise tabi ninu ebi tabi pelu awon aladugbo wa awa ti a mo wipe a n sare eje ti a si mo wipe a n lo si ilu orun rere wipe Jesu Kristi ti lo siwaju lati pese aye sile fun wa o ye ki a wa ti a je arinrin ajo yi ki a tejumo Jesu ki a ma se je ki ohunkohun ki o ko wa lese li aye ode oni ni imo aye olaju wa a si mo wipe imo eko sayensi o gbele kan awon ero sayensi ayarabiasa won yi waka awon idije ori papa ati opolopo ohun amuludun layika wa awon nkan wonyi ni o ma n je ki awon elomiran so igbagbo nu awon nkan wonyi ni o ma n je ki awon elomiran boju weyin awon nkan wonyi ni o ma n je ki awon elomiran ro wipe eese ti a fi n wa sinu ijo ti a n ka bibeli ti a n jeri lojoojumo ti a n so nipa ti emi a n so nipa ti orun nitori pe awon nkan wonyi ti o yi won ka o n pa won lokan da o n fun oni irewesi okan kini ki a ti so nipa awon esi eke ti o n gbele kini ki a ti so nipa awon eko eke to gbode kan ni akoko wa Eyi ni a fi n gba wa niyanju wepe ki a ma je ki ohunkohun ki o si wa nipo kuro ninu ijoba Olorun bi a ba duro lori ileri Olorun ti a si rin gege bi oro re ti o ti lana sile fun wa o daju wepe ore ofe re to fun wa yo si di wa mu titi de opin ni oruko Jesu bi awon kan wonyi ti le wa ni ayika wa pelu igbagbo pelu igboran pelu igboya a ma tele Olorun ni igbagbogbo eyi ni ikini nipa ipeni nija ni akoko wa ki a lo si ikeji idajo lori aigboran ati aigbagbo nje bi a ba je ki awon kan wonyi fa wa seyin bi a ba je ki awon kan wonyi ko wa lese bi a ba je ki awon kan wonyi je ki a so igbagbo nu ti a di alaigbagbo ati alaigboran ti a si ni irewesi ati ifoya kini ere awon ti won so igbagbo nu be kini ibinu tabi idaje olorun lori won lori awon alaigboran ati alaigbagbo wo hebero ori keta lati ese iketa dilogun awon tali o binu si fun ogoji odun ki ha se si awon ti o dese oku awon ti o sun le aginju awon tali o si bura fun pe won ki yo wo inu isimi ohun bi ko se fun awon ti ko gboran awa si ri pe won ko le wo inu re nitori aigbagbo ohun ti o se awon won yi lose ohun ti ko je ki won ki o le wo ile ileri oni wipe won ni aigbagbo ati aigboran adaya po awon omo Israeli won yi li aginju nitori be o soro fun won lati le wo ile ileri won ko rin gege bi ilana oro Olorun won ko rin gege bi eko oro Olorun ti a fi fun won eyi nje ikilo fun wa wipe idajo ti o de ba won ti a ko gba won laaye lati wo ile ileri ti a ko gba won laaye lati ri anfani ti a ti pese sile fun won bi awa papa bi aba boju weyin bi awa papa ti a ti fi owo wa le ohun elo itule bi aba boju weyin ti a se pada ikilo ti a fun wa ni wipe a ko ni le ye fun ijoba Orun sugbon adura mi ni wipe ki Olorun ki o de wa mu wipe bi afefe iji bi o ti le nfe ni ayika wa bi wahala ti le wa yi wa ka wipe ore ofe Jesu yo to fun wa aigbagbo ati aigboran ma nfa ibinu ati idajo Olorun bi o ti le je pe alaanu ni Olorun sibe sibe o ye ki a mo daju wipe bi o ti je alaanu ni be ni o je onidajo pelu bi a ba n so nipa aigboran tabi a n so nipa aigbagbo o ye ki o ye wa wipe ebi kan na ni aigbagbo ati aigboran n se eni ti o ba ni aigbagbo si Olorun o daju wipe ki yo pe ti o ma fi se aigboran si Olorun kini awon ami ti a fi mo aigbagbo ni igbesi aye enikan kini awon ami ti a fi le se apejuwe wipe bi eyi ba wa bi eyi ba wa o je iwa aigbagbo ni igbesi aye wa ki a to tesiwaje ki n fun ni nkan meje ti a ri ka ninu bibeli wipe bi awon ami wonyi bi o ba wa ni igbesi aye wa o fi han wipe a ni aigbagbo bi a si ti ni aigbagbo wonyi yo fa aigboran ati idayafo ni igbesi aye wa bi awon nkan wonyi ba si wa nibe o ma n fa ibinu ati idajo Olorun awon ami aigbagbo ni igbesi aye onigbagbo tabi apeyida ikini ifaseyin wo hebero orikewa ese ikeji dini ogoji sugbon olododo ni yoye nipa igbagbo sugbon bi o ba faseyin okan mi ko ni inu didun si o n so fun a wipe a o wa gege bi olododo a o si ni iye Olorun bi a ba tesiwaju nipa igbagbo sugbon bi aigbagbo ba wole o ma nfa ifa seyin ton sin so fun wi pe bi o ba fa seyin bi aigbagbo ba farahan ni igbese aye wa nipa ifa seyin oni okan mi ki yo ni nu didun si awa ti a tin sare tete lati wa si ile olorun tele tele awa ti a tin je olooto ninu isin olorun tele tele awa ti a tin se ojuse wa ninu ile olorun o le o sese ki o je nipa sisan idamewa wa o sese ki o je nipa jijere okan fun Christi o sese ki o je nipa bibe awon eniyan wo o sese ki o je nipa mimo awon eniyan wa se ile olorun sugbon ti a tin fa seyin ki an so wi pe wahala ati iponju ti o de ba wa ko je ki a tesi waju ninu isin olorun o so fun a wi pe bi a ba nri ifa seyin ni igbese aye wa eyi je ami aigbagbo o je ami wi pe a tin ko olorun sile o si je ami wi pe idajo olorun o ro dede lori wa ikeji ami aigbagbo ni igbekele ninu eran ara igbekele ninu eran ara bi a ba ko oruko Jesu sile bi a ba ko ona ihirere sile bi a ba ko ifokantan ninu olorun sile bi ti a si ntele ona ti ara ti a ni igbekele ninu ara eyi fi han we pe aigbagbo wa ninu okan wa ninu Jeremiah ori ketadilogun Jeremiah ori ketadilogun ese ikarun bayi lelo wa wi igbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa tabi igbekele re eni ti okan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi olorun sile ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbekele won kuro ninu olorun sugbon olorun so fun a wi pe bi o ba ri be bi a ba tin gbekele eran ara bi a ba tin mu oju wa kuro lodo olorun ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je ami aigbagbo ni igbese aye wa o si so fun a wi pe bi o ba ri be wi pe egbe tabi egun eyi je idajo olorun lori awon ti won ni aigbagbo iketa tite si ona ara wa bi a ba ni igbagbo si olorun a o te si ona ti olorun bi a ba ni igbagbo si olorun a o ma rin ninu ona ti olorun sugbon bi aigbagbo ba ti nwole ni o ma ndi wi pe ki a ma te si ona ara wa ni o ma ndi wi pe ki a ma da inu wa ro ki a si ma se ipinnu wi pe bayi tabi lona miran ni a o gbe igbese aye wa rin ni Samueli kini ori kejo lati ese ikerin gbogbo awon agba Israeli si ko ara won jo won si to Samueli lo ni Sirama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi amo Israeli won te si ona ara won olorun ti te itoju won olorun le o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si fi Samuel fun won gege bi onidajo gege bi woli gege bi attorney sona gege bi eni ti o n gbo ti olorun ti o n gbo ti enu olorun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun Samuel we pe awon fe tesi ona ti ara won awon ti ri apere awon orile ede alaigbagbo orile ede keferi awon orile ede ti o rin ninu okunkun won ti ri we pe awon eniyan won yi won ni oba oba si n se akoso won awon pelu fe ko olorun sile o ti sun won lati ma tele bayi ile olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu olorun won so wi pe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon o na buru loju Samueli nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa Samueli si gbadura si olowa ese ikeje Oluwa si we fun Samuel pe bo hun awon eniyan na ni gbogbo eyi ti won so fun o nitori pe iwo ki won ko sugbon emi ni won ko lati je oba lori won nisisi o ye we pe bi eniyan ba nte si ona ara re ti o so wi pe ti bibeli ti su ohun ati ma se igboran si oro olorun wi pe o ti su ohun wi pe ki a ma duro de bayi le oluwa wi ki a to gbese ki a to se ohunkohun wi pe o ti su ohun ki a ma mu suru labe wahala labe iponju wi pe o ti su ohun wi pe ohun ri bi awon eniyan aye bi won se nto ara won lai duro de oro olorun lai duro de bayi le oluwa wi ori wepe bi enikeni ba ni iru iwa be o je wipe o ti ko olorun sile o je wipe iru eni be o nfi ami ati iwa aigbagbo han ikerin aigba gbogbo oro olorun gbo ki a ma sha ki a ma yan ninu oro olorun eyi ti a fe tele eyi ti a fe duro le lori o ma nfi han wipe a ko gba oro olorun ni kikun o je wipe ani aigbagbo ati aigboran ninu igbese aye wa ohun ti an so ni wipe idajo olorun ki jina si iru awon eniyan be ninu hebero ori kerin ese ikeji oni nitori pe ati waasu ihire fun wa gege bi fun awon na sugbon oro ti won gbo ko se won ni ire nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo bi ese yi ba ye wa ohun ti o nso ni we pe awon miran nigba ti won ba gbo oro olorun ko ni dapo mo igbagbo ninu okan won won ma we pe won ko gba eyi ni gbo bi a ba nso ti atunse a ma so we pe ileri olorun ni o ngbagbo ohun ko gba ti atunse gbo bi a ba nso ti oro olorun nipa iloko

rẹ̀ hàn wá nítorí wípé ó rán Jésù Kristì ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa. A sì ti jẹ́ kí ó yé wa, a sì ti ronúpọ̀àdà àti di ọmọ Ọlọ́run. Ó ní ó yẹ kí a dúró ṣinṣin nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjì ni ó ṣe ṣe kí ó jà. Ọ̀pọ̀lọpọ̀ àrísọ àríwísí ni ó ṣe ṣe kí a rí láti ọ̀dọ̀ Èṣù àti ọ̀dọ̀ àwọn ẹmẹ̀wá rẹ̀. Ó ní ṣùgbọ́n kí a rí wípé bí ìjì tilẹ̀ ń jà, bí afẹ́fẹ́ tilẹ̀ ń fẹ́, bí ó tilẹ̀ dàbí ẹni wípé Èṣù àti àwọn ẹmẹ̀wá rẹ̀ wọ́n ń pariwo. Ó ní kí a dúró ṣinṣin, kí a rí wípé a ò yí ẹsẹ̀, kí a rí wípé ní ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run ẹsẹ̀ wa ò yẹ̀, kí a rí wípé nínú iṣẹ́ Ọlọ́run a ò yí ẹsẹ̀, wípé kì í ṣe pé kí a dúró sí ojú kan, wípé kí a máa pọ̀ sí i ní iṣẹ́ Olúwa ní ìgbà gbogbo. Ìbáàjẹ́ ní àkókò àjínde tàbí ní àkókò Kérésìmesì, ìbẹ̀rẹ̀ ọdún ni tàbí àárín ọdún, ní ọ̀sán ni tàbí ní àṣáálẹ̀, ní ìgbà tí a kún fún ojúṣe nínú ẹbí ni tàbí ní ìgbà tí ọwọ́ dilẹ̀. Ó ní ní ìgbà gbogbo kí a máa pọ̀ sí i ní iṣẹ́ Olúwa. Níwọ̀n bí a ti mọ̀ wípé iṣẹ́ tí a ń ṣe fún Ọlọ́run kìí ṣe lásán nínú Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ nínú ayé wa ìsinsìnyí ni wọ́n kún fún iṣẹ́, wọ́n kún fún ojúṣe. Ó sì jẹ́ ohun tí ó wúni lórí wípé àwọn ènìyàn tí wọ́n jẹ́ aládùúgbò wa, yálà wọ́n ṣiṣẹ́ ní ọjà, yálà wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìjọba, tàbí wọ́n ṣiṣẹ́ ní ibi ilé ìdáṣẹ́ sílẹ̀, a rí wípé ohun kan tí ó máa ń wà lọ́kàn wọn ni wípé wọ́n ń fẹ́ kí ayé tí àwọn wà yìí nípa ti ara kí ó dára ju bẹ́ẹ̀ lọ nípa iṣẹ́ ọwọ́ wọn. Àwọn tí wọ́n ń ṣe ojú títì, àwọn tí wọ́n ń ṣe afárá tí mọ́tò ń gbà, àwọn tí wọ́n ń kọ ilé, àwọn tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mìíràn, èròǹgbà ọkàn wọn, ìlépa wọn ni wípé kí àwọn kí ó fi ayé sílẹ̀ dára ju bí àwọn ti bá a lọ nípa iṣẹ́ tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ tí a bá ṣe nínú Kristì, tí a sì ṣe fún ògo Ọlọ́run nìkan ṣoṣo, ni yóò ní èrè ní ọ̀run àti ní ayérayé. Àwọn ọ̀pọ̀lọpọ̀ Kristiẹni onígbàgbọ́ ni a rí wípé wọ́n máa ń gba ohun púpọ̀ láti ọwọ́ Ọlọ́run. Nígbà tí wọ́n ti wọ ìjọba Ọlọ́run, wọ́n ti gba ìgbàlà. Ó ṣeéṣe kí wọ́n ti rí ìwòsàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nípa àdúrà àti ẹ̀bẹ̀. Wọ́n ti gba ohun púpọ̀ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ó ṣe ni láàánú bí a bá wo ìgbésí ayé wọn, wọn ò tí ì ṣe ohun púpọ̀ tí ó ṣe pàtàkì tí wọn yóò fi sọ wípé wọn ti ṣiṣẹ́ tí ó lérè ní ìjọba Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé wọ́n jẹ́ ẹni mímọ́, wọ́n jẹ́ olódodo nínú ìjọ, ni ó jẹ́ wípé ní ìkẹyìn wọ́n ó farahàn níwájú Ọlọ́run lọ́wọ́ òpó. Wọ́n ó sì jẹ́ abòṣì, ẹni tí kò lérè kankan níwájú Ọlọ́run títí ayérayé. Kí èyí kí ó má bàa jẹ́ ìpín wa, òun ni a fi ń sọ lónìí wípé ó yẹ kí a ṣiṣẹ́ fún Ọlọ́run. A ti kọ́ ọ lórin wípé kí a forí tì í, kí a forí tì í, kí a máa ṣọ́nà, kí a máa ṣọ́ra, kí a sì máa ṣiṣẹ́ títí Jésù Kristì Olúwa wa yóò fi dé. A ti kọ́ lórin wípé a ń ṣe ìpinnu wípé a ó ṣiṣẹ́ ọmọ Ọlọ́run sáà ni wá, àti wípé a ó tẹ̀lé ọ̀nà tí Olúwa wá tọ̀. Ṣé o mọ ọ̀nà tí Olúwa wá tọ̀? Ó ṣiṣẹ́ fún Ọlọ́run, ó ṣe ìfẹ́ Ọlọ́run. Òun ni ó sọ wípé òun jẹ òun ni àti ṣe ìfẹ́ Ọlọ́run kí ó sì parí iṣẹ́ rẹ̀. Àti wípé nígbà tí òun wà lé ayé, òun jẹ́ ìmọ́lẹ̀ ayé, òun sì ní láti ṣiṣẹ́ ní àkókò ìsinsìnyí, nítorí pé òru ń bọ̀ nígbà tí ẹnìkan kì yóò lè ṣiṣẹ́. A ti jọ kọ́ lórin papọ̀ wípé a ó ṣiṣẹ́ kí a ba lè fi oúnjẹ ẹ̀mí bọ́ àwọn tí ebi ń pa, àti kí a ba lè kó àwọn aláàrẹ̀ wá sí orísun iyè. Ó ní nínú iṣẹ́ wa, nínú àgbélébo Kristì la ó máa ṣògo. Ó ní nígbà tí a bá ń kéde wípé ọ̀fẹ́ ní ìgbàlà, orin tí a kọ yìí ó sọ fún wa wípé iṣẹ́ tí a ń sọ nípa rẹ̀ ó jẹ́ iṣẹ́ ìgbàlà ọkàn tàbí
iṣẹ́ ìjìrì ọkàn kí a ba lè máa sọ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n wà nínú ìjọba òkùnkùn, àwọn tí wọ́n ti ṣìnà, àwọn tí wọ́n ti jìnà réré sí Ọlọ́run, wípé ìgbàlà ń bẹ nínú Jésù, wípé ó yẹ kí wọn kí ó wá sọ́dọ̀ Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí a ti kọ́ lórí, ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wá kí ó ṣe ìpinnu wípé a ó ṣiṣẹ́. Pọ́ọ̀lù àpọ́stẹ́lì sì ń jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá mú ìpinnu yìí ṣẹ, tí a dúró ṣinṣin nínú iṣẹ́ Ọlọ́run, tí a ò yí ẹsẹ̀ nínú iṣẹ́ Ọlọ́run, tí a ń pọ̀ sí i nínú iṣẹ́ Ọlọ́run ní ìgbà gbogbo, wípé èrè yóò wà fún wa lọ́dọ̀ Olúwa. Ohun mẹ́ta ni a fẹ́ gbé yẹ̀wò nínú ìwàásù tí ò ní. Ìkíní, iṣẹ́ tí ó lérè. Iṣẹ́ tí ó lérè. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ó jẹ́ wípé kò lérè níwájú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ó jẹ́ wípé bí a ti ń ṣe é, kí a máa kó iyẹ̀pẹ̀ àti àwọn nǹkan ayé yìí, kí a máa kó wọn jọ. Àwọn nǹkan tí ò bá ní tálẹ́, àwọn nǹkan tí a ó fìílẹ̀ nínú ayé, àwọn nǹkan tí a ò ní mú lọ sọ́run, àwọn nǹkan tí kò ní ní èrè níwájú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí àwọn ènìyàn ṣe nípa báyìí ni wọ́n ti ń pàdánù èrè. Ṣùgbọ́n lónìí, a fẹ́ sọ nípa iṣẹ́ tí ó lérè. Apá kejì nínú ìwàásù yìí, èso iṣẹ́ nípa ti ẹ̀mí. Iṣẹ́ tí a ń ṣe nípa ti ẹ̀mí, kí ni èso tí a ń rí nípa rẹ̀? Ìkẹta, èrè fún iṣẹ́ wa. Èrè fún iṣẹ́ wa. Ìkíní, iṣẹ́ tí ó lérè. Jẹ́ kí a wo Tesalonika kíní, orí kíní, ẹsẹ̀ ìkẹta, kí a wo iṣẹ́ tí a lè ṣe tí yóò mú èrè wá níwájú Olúwa. Iṣẹ́ tí ó lérè. Tesalonika kíní, orí kíní, ẹsẹ̀ ìkẹta, lé àìsimi lè àwa rántí iṣẹ́ ìgbàgbọ́ yín àti làálàá ìfẹ́ àti sùúrù ìrètí yín nínú Olúwa wa Jésù Kristì níwájú Ọlọ́run àti Bàbá wa. Níhìn-ín ni Pọ́ọ̀lù ni ó ń kọ̀wé sí àwọn onígbàgbọ́ ní Tesalonika. Ó ń sọ fún wọn wípé òun rántí nǹkan mẹ́ta nípa wọn. Ìkíní, ìgbàgbọ́. Ìkejì, ìfẹ́. Ìkẹta, ìrètí. Ó sì ń sọ fún wa nípa àwọn nǹkan mẹ́ta yìí. Ó ń sọ nípa iṣẹ́ ìgbàgbọ́. Ó ń sọ nípa làálàá ti ìfẹ́. Ó ń sọ nípa sùúrù tí ó ní ìrètí. Ohun mẹ́ta yìí ni a rí wípé ó yẹ kí ó wà ní ìgbésí ayé onígbàgbọ́. Ṣe o rántí Kọ́rìntì kíní, orí kẹtàlá, ẹsẹ̀ ìkẹtàlá tí ó sọ wípé ǹjẹ́ nísinsìnyí ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ ń bẹ. Àwọn mẹ́ta yìí, ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́. Àwọn mẹ́ta yìí a kò lè yà wọ́n nípa ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́. Bí a bá ń fẹ́ ṣiṣẹ́ fún Olúwa, ó yẹ kí a mọ̀ wípé ìpìlẹ̀ iṣẹ́ tí a ń ṣe fún Olúwa òun ni ìgbàgbọ́ wa nínú Jésù Kristì. Láì ní ìgbàgbọ́, a ò lè ṣe iṣẹ́ tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn. Láì ní ìgbàgbọ́ nínú Olúwa nínú Jésù Kristì, ìgbàgbọ́ wípé ó kú fún ẹ̀ṣẹ̀ wa, ìgbàgbọ́ wípé nípa ẹ̀jẹ̀ Jésù Kristì ni à ń wẹ̀ wá mọ́, ìgbàgbọ́ wípé òun ni ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, ìgbàgbọ́ wípé agbàgbọ́ fún ẹ̀ṣẹ̀ wa gangan ni ó kú lórí igi àgbélébùú. Láì ní ìgbàgbọ́ yìí, gbogbo iṣẹ́ tí a ń ṣe ó jẹ́ òkú iṣẹ́. Nítorí ẹni tí kò bá ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, ẹni tí ó bá jẹ́ òkú nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó bá jẹ́ òkú nínú àwọn nǹkan ayé wọ̀nyí tí ó fi ọ̀ṣọ́ ayé, ìrìn ayé, ìṣe ayé, ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé tí ó fi yí ara rẹ̀ ká, tí ẹ̀mí àti ọkàn rẹ̀ tí ó kú tí kò ní ìyè Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tí ó ń ṣe iṣẹ́ òkú ni. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ wípé kí a gba Olúwa gbọ́, èyí ni a fi máa ń rí. Àwọn ẹlòmíràn ní tòsí wa, ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn àti àwọn díẹ̀ nínú ilé ìsìn wa níhìn-ín, iṣẹ́ tí wọ́n ń ṣe kò mú ìgbàgbọ́ nínú Jésù Kristì lọ́wọ́. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó fi
gbogbo akoko re ti o fi nse ise ti o ro we pe ise fun olorun ni sugbon ko ni igbala o wa ninu ese sibe ko ko ese re sile ko je ki a fi eje jesu christi weun ki a si we fun fun ju snow lo iru eni be ni a so fun wi pe ise re ko je itewogba ni waju olowa ipile lori eyi ti a nko ile igbagbo ise igbagbo si ni igbagbo wa ninu jesu christi ki se be nikan ife wa fun olorun bi ati mo wi pe o fe wa awa na nitori ife re awa si fe pelu bi eyi ni a fi le se laala ninu olowa ki laala wa ki o ma ba ja si asan je ki a tun wo ninu Hebreu ori kefa ese ikewa nitori olorun ki se alaisododo ti yo fi gbagbe ise eyin ati ife ti eyin fi han si oruko re nipa ise iranse ti e ti se fun awon eniyan mimo ti e si nse ohun ti o ye ki o ye wa nihin ni we pe bi o tin so nipa ise wa be ni o nso nipa ife ti a ni ninu olowa bi abaya nkan meji yi nipa a o ri we pe awon mejeji won ko ni je itewogba ni waju olowa bi aba so wi pe ani ise lowo ki se ise ti ara sugbon ise ti a nse ninu ile isin ise ti a nse fun ijoba olorun ise ti a nse lati jire okan awon elomiran ise ti a nse lati sin olorun bi ko ba mu ife olorun lowo bi o ba je wi pe a kan nse lai ni igbagbo ninu jesu a nse lai ni ife olorun a n se lai ni ireti iye ni pekun pelu olorun loke orun iru ise be ki yo je itewogba a ri awon ti won se iru ise be igbala jesu christi ko ti je ti won idari je ese nitori ohun ti jesu christi se lori oke calvary ko ti je ti won lojojumo ni won dese lojojumo ni won je wo ese sugbon won ko je ko ese sile iru awon be bi won ti le fi gbogbo owo won fun ijo bi won ti le fi gbogbo akoko won fun ijo fun ise esin ki yo je itewogba ni waju olowa nitori be ise lai si ife olorun ise lai si igbagbo ninu christi ise lai si ireti iye ni pekun ko je itewogba ni waju olowa eda keji ni ife lai si ise awon elomiran won ma gbadura won ma so fun olorun wi pe awon feran olorun popo sugbon ife won si olorun ko mu igboran igbagbo lowo ife won si olorun ko mu igboran lati se ohun ti olorun pa lase lati se ife won si olorun ko mu ki won ki o ni edun okan si awon ti o nse gbe lati le wa won lo lati le wa awon agotan ti o sonu lati le mu won wa sinu ijoba olorun won kan so wi pe awon ni ife ife ni enu sugbon ife ti won ko mu si ise iru ife be ko je itewogba ni waju olowa nitori be ohun ti olorun be lo wa ni we pe ki a ni ki a se laala tabi ki a se ise ti o ni ipile ninu igbagbo jesu christi ti o si je wi pe ohun ti o n ti wa lati se awon nkan wonyi ni ife wa si olorun ife wa si awon ara ife wa fun awon elese nitori wi pe a ko fe ki won ki o se gbe iru ife yi ni o ma je ki a sise fun olorun bi a ba ri enikeni laarin wa ti a ri wi pe o je afafa fun olorun a ri wi pe o n se laala fun olorun o n fi akoko owo ohun ini ati nkan miran ti o ni o n fi sise fun olorun iridi re ni wi pe o ni ife si olorun o ni ife si awon ara o ni edun okan lati gba awon elese kuro ninu orun igbe ti won lo je ki a wo Nehemiah Nehemiah ori kerin lati ese ikokandilogun mo si so fun awon ijoye ati fun awon olori ati fun awon eniyan yoku pe ise na tobi o si po a si ya ara wa lori odi ikini eni ikini jina si eni keji
ese ikokan le logun be ni awa se ise na idaji won di oko mu lati kutukutu woro titi irawo fi yo nihi ni anri Nehemiah je eni ti o nsise ni afi oba tele tele awon elomiran ro we pe enikan ti o je oraye eyan eni ti o ni ise lowo ni o ye ki o ma sise fun olorun awon elomiran ro we pe awon ti ko kawe de university awon ti ko ni ise ijoba awon ti ko se ise debi ti won le ra moto awon ti ko se ise debi ti owo won ti o le je ki won ki o ko ile tabi ki won ki o jeun tabi ki won ki o gbo bukata ebi awon oraye eyan ti ko ni ise lowo ni o ye ki o ma sise fun olorun sugbon ari wi pe Nehemiah ki se ru eniyan be o je eni ti o ni ise ipo giga o je eni ti ipo re ni afin oba ti ko si eni ti o le kuro nibe sugbon o be si ni gbo wi pe odi Jerusalem ni ati wo pale ati wi pe ati fi na sun awon ilekun re o be si ni edun okan fun Jerusalem o be si ni edun okan fun awon olugbe Jerusalem nitori Jerusalem ni olu ilu o ni ibe ni Olorun fun ara re ti o fi adehun si wi pe ogo Olorun yo wa nibe ati lati ibe lo ni imole ihirere imole oro Olorun ti a ti ko won yo lo si gbogbo aye o si wa je edun okan fun Nehemiah nitori eyi ni o fi kuro ni ipo giga ti o wa nje ari enikeni ninu wa ti o ti je ipe Olorun ari enikeni ninu wa ti o pa ipo ola ti o wa ti o pa ati ti o n fe lati sise fun Olorun iru eni be yo dabi Nehemiah nihi ni ari wi pe o ko awon eniyan won ijo ati ijoye ati awon olori awon elomiran a ma ro wi pe bi abaje ijoye bi abaje agba ninu ijo bi abaje ologbon ninu ijo ati olori ninu ijo wi pe ohun ti o ye ki a se ni ki a ka ogbera ki awon mekunu awon ti won ro pe ko je nkan kan ninu ijo ki won ki o ma se ise na rara ko ri be nihi ni ari wi pe Nehemiah ati awon ijoye ati awon olori ati gbogbo awon eniyan ti o ku won so fun ara won wi pe ise na tobi o si po ise wo ni won se ti won so wi pe ise na tobi o si po ise wi pe won fe wo won fe ko odi Jerusalem ti ati wo pale nje o mo wi pe ijoba Olorun o ni odi ti ati wo pale ti awon woli eke ti won ti wo pale ti awon alake so elesin ti won ti wo pale ti awon ti ko mo bibeli daju daju si igbala okan ti won ti wo pale ti awon alagaba gebe esin ti won ti wo pale o wa je ise ti re o je ise temi ise npe fun eni kokan wa wi pe a o lo a o jere okan odi ti a ti wo pale ni ijoba Olorun wi pe a o ko odi ti awon eleko eke awon woli eke awon ti awon alarin kiri ti won fi esin se jeun jeun odi ti won ti wo pale wi pe iwo ati emi wi pe a o gbe ero a o wasu ihere a o je ki imole ihere ki o de ti igbo awon ti se gbe ni ese kokan le ni ogun ni won ti so fun a wi pe bi beni awa se ise na o jeun ti o wo ni lori won ni beni awa se ise na bi a ba le so eyi nipa ijo wa bi a ba le so eyi nipa eni kokan wa be ni a wa se ise na o je ise ti o lere sugbon ki a to le se ani lati ni okan lati sise okan lati sise wo ese ikefa be ni a wa mo odi na gbogbo odi na le a si mo kan ara won titi de ida meji re nitori kiyesi daadara nitori awon eniyan na ni okan lati sise sugbon je kin je ki o yi o bi ki ba se wi pe won feran Olorun won ki ba ti ni okan lati sise nitori bi Nehemiah bi o ti de Jerusalem ki o pe awon ijoye
ti o pe awon olori ti o pe awon eniyan jo wi pe ki won wo ki won ko odi ti a ti wo pale be ni a ri wi pe awon eniyan be si ni fi esun eke sun won be ni won be si ni se inu ni bi ni si won be ni won be si ni ko iwe si awon elomiran wi pe awon eniyan won yi je aladamo aladase be ni won be si ni so wi pe Nehemiah fe gbe ara re kale gege bi olori awon eniyan na be ni won be si ni so ohun ko ba kun gbe fun Nehemiah ati si awon eniyan na se o mo wi pe awa paapa ninu ise Oluwa bi ke ba se wi pe ani ife Olorun bi ke ba se wi pe ani ireti ogo bi ke ba se wi pe ani igbagbo ninu Jesu Christi a oni le se ise na nitori wi pe awon elesun eke won po awon ti won ro wi pe boya anwa owo boya anwa iyawo ni boya anwa oko ni boya anfe nkan aye yi boya

一九四五。

Thank you.

所以就是每不包括。

passage de mon roi à Dieu. Nous avons eu de mal.

mo mọ mi ò rí gẹ́gẹ́ bí ó ṣe wàyí tẹ́lẹ̀. Ohun gbogbo yóò yí padà lórúkọ Jésù. Níyìn ni Pétérù náà, ẹni tí ó dé tó sì ń pé jẹ́ kí ó di mímọ̀ fún yín àti fún gbogbo ènìyàn, wí gbogbo ènìyàn Ísíráélì, wípé nípa ní orúkọ Jésù Kristì ti Násárẹ́tì tí ẹ̀yin kàn mọ́ àgbélébùú, ronú nípa èyí Pétérù láàrin gbogbo ènìyàn, wípé ó lè wojú àwọn ènìyàn ìyá àwọn ìgbìmọ̀ Sanhedrin kó sì wò wọ́n lójúkorojú pé ẹ̀yin lẹ́kan Jésù má gbélébùú, ẹni tí Ọlọ́run gbé dìde kúrò nínú òkú, nípa rẹ̀ ni ọkùnrin yìí fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá ẹsẹ̀ ìkọkànlá. Ó wí pé yìí ni òkúta tí a ti ọwọ́ ẹ̀yin ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀. Kò sọ pé táwọn ọ̀mọ̀lé, ó ní ẹ̀yin ọ̀mọ̀lé, ó nàka sí wọn, ó tọ́ka sí wọn, ó dojúkọ wọn, ó ní ẹ̀yin ọ̀tí ẹ̀ tí èyí ni òkúta tá a ti ọwọ́ ẹ̀yin ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀, tí ó sì di pàtàkì. Igun ilé ẹsẹ̀ ìkejìlá, kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run, kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run. Kí lohun tí èyí túmọ̀ sí? Ó ń sọ fún wọn wípé kìí ṣe Césárì tàbí Pílátù tàbí Káyáfà tàbí Mósè tàbí Dáfídì tàbí ẹnikẹ́ni nínú àwọn ẹ̀sìn ló lè gbàlà. Ó wípé kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tá a fi fúnni nínú ènìyàn nípa èyí tí a lè fi gbà wàhálà. Mò ń wo àkórí ìwàásù tá a pè ní ìsọdọ̀tun nípasẹ̀ orúkọ Jésù fún iṣẹ́ ìránṣẹ́. Ohun mẹ́ta la fẹ́ gbé yẹ̀wò. Àkọ́kọ́, a fẹ́ wo ìṣúra tí ó sopọ̀ mọ́ orúkọ Jésù fún gbogbo ènìyàn. Kókó ìkejì, òun ni ayọ̀ ìṣẹ́gun nípasẹ̀ orúkọ Jésù nígbà tí a bá ń ṣiṣẹ́ ìránṣẹ́. Kókó ìkẹta, òun ni ìsọdọ̀tun nípasẹ̀ orúkọ Jésù nípasẹ̀ àwọn ìránṣẹ́. Ẹ jẹ́ ká wo kókó àkọ́kọ́, òun ni ìṣúra tí ó sopọ̀ mọ orúkọ Jésù fún gbogbo ènìyàn. Ìṣúra tó sopọ̀ mọ orúkọ Jésù, àwọn ìṣúra kan wà tó lè rí níbikíbi nígbàkúgbà nípa ti ara, nípa ti ẹ̀mí, ìṣúra ń bẹ, nípa ti ìtàn, nípa tóhun tó ti ṣe tó ń ṣe nísinsìnyí tí ó sì tẹ̀síwájú láti máa ṣe. Ìṣúra ń bẹ fún gbogbo ènìyàn, nínú gbogbo ènìyàn, láti sọ ọ́ di ẹni tó fẹ́ kó o jẹ́, àti láti fún ọ ní ọ̀nà àbáwọlé sínú ògo Ọlọ́run. Ìṣúra ń bẹ nínú orúkọ Jésù fún ọ, fún mi, fún gbogbo ènìyàn. Ohun mẹ́ta la fẹ́ gbé yẹ̀wò. Àkọ́kọ́, a fẹ́ wo ìgbàlà fún gbogbo ẹlẹ́ṣẹ̀. Kò yọ ẹnikẹ́ni sílẹ̀ o. Ìgbàlà fún gbogbo ẹlẹ́ṣẹ̀. Abala ìkejì, òun náà ni ara dídá ṣáṣá kúrò nínú gbogbo àìsàn. Abala ìkẹta, a fẹ́ wo ìpamọ́ kúrò lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn. Jẹ́ ká wo abala àkọ́kọ́, ìgbàlà fún gbogbo ẹlẹ́ṣẹ̀. Ó sọ fún wa nínú Ìṣe Àpọ́sítélì orí ìkejì láti ẹsẹ̀ ìkọkànlélógún. Ìṣe Àpọ́sítélì orí ìkejì ẹsẹ̀ ìkọkànlélógún yóò sì ṣe ẹnikẹ́ni tó bá ké pe orúkọ olúwa a ó gbà á là. Àwọn ènìyàn kan wà tí wọ́n máa ń lérò wípé ìgbàlà ó wà fún àwọn ọ̀dọ́. Wọ́n sọ wípé tó o bá ti jẹ́ àgọ̀ ní ọmọ 40 ọdún, ó jẹ àgọ̀ títí ayérayé.

bó bá jẹ́ lẹ́sẹ̀ fún ogójì ọdún ẹlẹ́sẹ̀ ni yóò jẹ́ títí ayérayé tó bá ti wà nínú ìhùwàsí kan tàbí nínú ìgbé ayé kan fún ọmọ ogójì ọdún bí ó ṣe máa bá ayé rẹ lọ nìyẹn ṣùgbọ́n ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ rèé o pẹ́nikẹ́ni tó bá ké pe orúkọ olúwa ìbá jẹ́ ní ọmọ ogójì ọdún tàbí ní ọmọ àádọ́rùn-ún tàbí ọgọ́rùn-ún ọdún kódà ní orí àgbélébò àwọn olè méje la kàn mọ́ jésù olùgbàlà lórí igi àgbélébò ọ̀kan ní apá ọ̀tọ̀ ọ̀kan ní apá òsì ìkan sọ wípé bí o bá jẹ́ kristi o ò ṣe mú gbogbo wa sọ̀kalẹ̀ kúrò lórí igi àgbélébò yìí ìkejì wá sọ pé o ṣe ń sọ̀rọ̀ báyìí o mọ̀ pé ìyà ẹ̀ṣẹ̀ wa làwa ń jẹ́ ọkùnrin yẹn ó mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ pé gbogbo ènìyàn ni ó ṣàtìjẹ́ tí wọ́n ti kùnà ògùn ọlọ́run ó tún wá fi kún ó sọ wípé kristi yìí bí ó tilẹ̀ jẹ́ pé a kàn má gbélébò gẹ́gẹ́ bí a ṣe kan àwa ọ̀daràn má gbélébò kò ṣe ohunkóhun tó yẹ fún ikú nítorí náà ó wá tẹ́wọ́ gbà á ó mọ̀ wípé jésù jẹ́ aláìlẹ́ṣẹ̀ aláìlábàwọ́n lẹ́yìn tó ti wá sọ èyí ó wá sọ ó wá yẹ ara rẹ̀ sọ́tọ̀ kúrò lọ́dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ mìíràn ó wá gé ara rẹ̀ kúrò lọ́dọ̀ ọ̀daràn kejì ó wá yípojú sí kristi ó sọ wípé olúwa ó pè lólúwa bí ó tilẹ̀ jẹ́ pé ó ti fẹ́rẹ̀ẹ́ kú ẹnikẹ́ni tó bá ké pe orúkọ olúwa ẹniyẹn ó lè jẹ́ pé létí bèbè ikú ẹniyẹn ó lè jẹ́ pé ní ọjọ́ tó gbẹ̀yìn ìrìn àjò ayé rẹ̀ tàbí àǹfààní tó níkẹyìn láti ké pe orúkọ olúwa ó ní yóò sì ṣe ẹnikẹ́ni tó bá ké pe orúkọ olúwa òun ni a ó gbàlà olúwa rántí mi ó fún ara rẹ̀ kò sọ pé ẹ rántí wa kò lè máa gbàdúrà fún ara rẹ̀ àti fún ẹnìkejì tí kò ronúpìwàdà ẹ̀ṣẹ̀ rẹ̀ tí kò mọ ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò wo kristi gẹ́gẹ́ bí olùgbàlà ó sọ pé mò ń gbójú mi sókè sí ọ gẹ́gẹ́ bí olùgbàlà jọ̀wọ́ o rántí mi nígbà tó bá dé ìjọba rẹ jésù wá gbà á là lẹ́sẹ̀kẹsẹ̀ níbẹ̀ nítorí pé ẹnikẹ́ni tó bá ké pe orúkọ olúwa tó bá ké pe orúkọ olúwa ni a ó gbàlà jésù wá sọ fún un ó wípé mo wí fún ọ lónìí yìí ó pẹ̀lú mi ní paradise nítorí náà mọ̀ wípé ìgbàlà yìí tá à ń sọ nípa rẹ̀ ó wà fún gbogbo ẹlẹ́ṣẹ̀ ìdí nìyẹn tá a fi ní ìdánilójú wípé kò sí orúkọ kan lábẹ́ ọ̀run tá a lè fi gbani là lẹ́yìn orúkọ jésù wá bala ìkejì òun náà la pè ní ara dídá ṣáṣá kúrò nínú gbogbo àìsàn a sọ fún wa nínú ìṣe àwọn àpọ́sítélì orí ìkẹta mo fẹ́ kà láti ẹsẹ̀ ìkẹfà ìṣe àwọn àpọ́sítélì orí ìkẹta láti ẹsẹ̀ ìkẹfà pétérù wípé fàdákà àti wúrà èmi kò ní ṣùgbọ́n ohun tí mo ní èyí ni mo fi fún ọ ní orúkọ jésù kristi ti nasareti dìde kí o sì máa rìn a gbúdọ̀ lóye wípé pétérù ń sọ̀rọ̀ nípa ti ara rẹ̀ gẹ́gẹ́ bí ìjọ a ní wúrà àti fàdákà ó ti ka ìtàn yẹn gẹ́gẹ́ bí ìjọ ní orí kejì bí àwọn ènìyàn ti ta ilẹ̀ wọn bí àti ohun tí wọ́n ní tí wọ́n sì mú wá sí ẹsẹ̀ àgbélébù sí ẹsẹ̀ àwọn àpọ́sítélì ó ti ka ìtàn yẹn nínú orí kẹrin nígbà tí bánábà àbí básábà tí ó ta ilẹ̀ ìní kan tí ó ní tó sì mú wá sí ẹsẹ̀ àwọn àpọ́sítélì kìí ṣe fún àwọn àpọ́sítélì ṣùgbọ́n fún ìjọ ní ó ti rántí wípé sàfírà ananaya àti sàfírà tí wọ́n ṣe ta ilẹ̀ wọn tí wọ́n mú apá kan wá tí wọ́n sì mú apá kan wá sí ẹsẹ̀ kristi gbogbo àwọn owó tí wọ́n kó jọ yìí la ń pè ní wúrà àti fàdákà ìjọ ní wúrà àti fàdákà ṣùgbọ́n pétérù ó sọ pé òun ò ní wúrà àti fàdákà nípa ti ara ìyẹn yàtọ̀ báyìí ó wá sọ wípé nípa ti wúrà àti fàdákà yìí n kò ní wúrà àti fàdákà ìbájẹ́ pé mo ní wúrà àti fàdákà láti ṣe ohun tí mo fẹ́ ṣe pẹ̀lú wúrà àti fàdákà yẹn n bá ń ná gẹ́gẹ́ bí ó ti wù mí
mba da ben pe ki mba lati bank lati ra lati bi lati ra tohun fu enikeni fu ohun ko ohun ti mo fe ra sugbon mo ni ohun kan to ju wura ati fadaka iwo na si ni ohun kan to ju wura ati fadaka nigba miran wura ati fadaka yo yo si o mo gbadu epo olorun yo pese ani to ati ani sheku wura ati fadaka fun ati fun ija ati fun ise ona ise re loruko jesu sugbon nigba to ba de orita tabi ikorita nibi ti wura ati fadaka to dabe ni pe oboya tablet tabi ogun lo le ra sugbon wura ati fadaka ko le ra iwosan tabi ilera awon akoko igba ma nwa to je pe wura ati fadaka won le ra bed ibusun current ile sugbon nje o jemo wura ati fadaka yi ati gbogbo awon nkan won yi won ko le ra orun akoko ma nwa to je pe o le ra ounje to dara pelu wura ati fadaka sugbon ounje o wura ati fa ounje yen owo yen ko le ra ilera to nilo nitori na nibi ti wura ati fadaka ti kuna oruko jesu yo gba o oruko jesu yo sise nigba ku gba nibi gbogbo ni gbogbo igba ninu aye re loruko jesu o wi pe oni ohun ti emi ni mo fi fun wo ni oruko Jesu Kristi ti Nazareti o wi pe dide ki o si mari o si ni oruko yen bakan na fun mi lami to dara ohun ta nso ni wi pe opo ninu wa ati ko bi ati man lo wura ati fadaka sugbon ko ko bi a se lo oruko Jesu sugbon lato ni lo oruko Jesu yi yo sise ninu aye re yo sise ninu ise iranse re yo sise ninu ijo adugbo re gege bi o ti sise ninu aye Peteru ni oruko Jesu ese ikeje o wi pe o si fa ni owo otun o si gbe dide kilode to se yi nitori pe o mo wi pe okunrin aro yen ko mo o mo wi pe oruko Jesu ko le kuna ko si ni kuna sugbon okunrin yen o loye yi nitori na o si joko sibe nitori pe idaniloju ti Peteru ni o nawo re si o ni ko di ma dide o ya ko ti ma rin bayi o fa ni owo otun o si gbe dide ni oju kan na ese re ati egungun kokoko se re si mokun nipase re awon eniyan yo gba oko won o ni gba ijakule won o ni gba isan so mo awon elomiran nigba miran won so pe mi o ti e le salaye eleyi nigba ku gba ti mo ba joko legbe lagbaja o dabe ni pe nse lara mi ngbon mo tutu mu mi nigba ku gba ti mo ba lo de ti mo ba wa legbe arakunrin tabarabi lagbaja mo ma ni irin mole elomina so pe nigba miran ti ba tun mo enikan ma ni aile on gbogbo yo yi pada boya se idi niye tawon eyan ma nsa to je pe niyan ton wa dabe ni pe won kan ri alafo nibe lati joko o wa dabe ni pe won ni irin mole nigba tan joko segbe re o dabe ni pe nitori dabe ni pe won lo le ah kilode mi ori bayi tele won wa yi ka o kilo sele won wa dide won lo si ibo miran nigba ton si de be wa wo ohun gbogbo ri ba ko bo se ye ko ri won ni eh o dabe ni pe ni ti mo lo joko segbe ni emi o mo ru emi to wa ninu re ni pe mo gbadura o wi pe olorun yo fagile ru emi be ninu aye re loruko jesu so mo so mo nigba ti won sumo peteru nigba ti won sumo agbara yo wa sinu aye won won o si gba okun ni oruko jesu wese ikejo ese ikejo o ni o si nfo soke o duro o si bere si rin o si ba won wo inu temple lo o rin o si nfo o si yin olorun wa wo ese ikerin din logun
16 awa ri ete ati idi ti eyi fi sele o ni ati oruko re nipa igbagbo ninu oruko re ohun ni o mu okunrin yi lara le igbagbo re ni oruko re yo mu o lara le yo mu o lara le ninu okan yo mu o lara le ninu emi re yo mu o lara le ninu agbara re yo mu o lara le ninu emi aya re yo mu o lara le lati duro lati rin ati lati sare ire ije ta ti gbe ka iwaju re o ni eyin na ri eni ti eyin ti ri ti esi mo ati igbagbo nipa re ni o fun ni dida ara sasa yi ni oju gbogbo yin ara dida sasa kuro ninu gbogbo aisan laaro yi iwosan o nbo wa si ona re ilera fun aye re ni oruko Jesu e wa loye yi wipe okunrin aro yi ko ni eko ko ti e mo ohun ko nipa eko nipa iwosan eko yen wa nibe nigba gbogbo won ma idine to fi wa nibe to fi ma ngbe lojo ojumo ko mo ni ohun ko nipa eko nipa ti iwosan ki se nipa eko afi soju se la nso nipa re afi soju se yen si wa ninu aye re loruko Jesu kun ninu aye re loruko Jesu nigba to si ni ilera pipo o le ranti wipe Jesu yo kan na ni lana loni titi aye raye yo sise ninu aye re o ni ma je alailera bi o ti je tele okun otun ilera otun agbara otun yo wa sori aye re ni oruko Jesu wa abala iketa ipamo kuro lowo awon emi esu awon emi esu ko won o ni da aye re loro mo losan loru ninu oju ala ati loju aye papa nibi kibi to ba wa ifarahan oluwa ati agbara oluwa epara emi mimo pelu re yo farahan to be to fi je pa awon emi okuko emi esu ni sumo omo loruko Jesu wo ise awon apostle ori ikeje ese ikarun oni Philipi si sokale lo si ilu Samaria ohun waasu kristi fun won lati nu ohun ti a mo nipa Philipi evangelist o waasu kristi gege bi olugbala o waasu kristi gege bi oluwosan o waasu kristi gege bi oba o waasu kristi gege bi oluwa o waasu kristi gege bi omo olorun eyi lohun ti a le so nitori pe Ethiopia iwefara Ethiopia nigba to nso wipe omi re ki lohun to di mi lowo lati baptism mi Philipi si ti nba soro Philipi wa wipe bi o ba gbagbo tokan tokan pelu gbogbo okan re lese kese lohun na dahun o ni pe mo gbagbo ohun ti Philipi ti nsalaye to ti tun padapere re fun o ni mo gbagbo pe Jesu Christi omo Olorun ni eyi ni bi a se mo wipe ohun ti Philipi ti nwa asu re tele nigba to so pe wa asu Christi wese ikefa o wa wipe awon ijo eniyan si fi okan kan fi yeso ohun ti Philipi nso nigba ti won gbo ti won si ri ise ami ti o nse loye yi o ohun gbogbo ta fi o sayewo re ni ori ke ni ese ikeje ohun la pe ni ise iyanu nigba ti won gbo ti won si ri ise ami ti Philipi nse ki la won ise ami yen ise ami tabi ise iyanu ti won ri yen wese ikeje nitori opo ninu awon to ni emi aimo tin ki gbe lohun rara jade wa
ati o ti won jade lara won eyi je ise iyanu lile awon emi esu jade Philippi waasu Christi gege bi evangelist o waasu wi pe Jesu Christi ni gbogbo agbara lorun ati lori ile aye o si salaye o so fun won nigba to wa si Samaria lori agbe kale wi pe agbara je ti Jesu Jesu si ti so ipa mi won yi ni o ma ba won ti o gbagbo lo ni oruko ohun ni wa o ma le emi esu jade o gbagbo o lekun rere ninu ikede Kristi yi nitori na won ri won si ngbo won ri ise iyanu ti o nse bi awon emi o aimo ti nkigbe lohun rara to ti njade kuro lara awon eniyan ati opa awon ti egba nbaja ati awon amukun asise dida ara won iwosan yen bakan na pelu a pe ni ise iyanu wese ikejo ayo pupo si wa ni ilu na Philippi o ti lo lati gba ire re bayi iwo loku ta leni to kan bayi ni tooto ta leni ti o kan iwo lu yo kan ni oruko Jesu wi pe o le gbo o le ni ominira ominira patapata o le gba ominira patapata fun awon eniyan ti awon emi esu nda loro be ni bo ba je pe Philippi nse yi ohun fun rara re ko gbudo je iranse tabi eru esu fun lati da awon elomina ni de kuro ninu isinru ati ijegaba esu o lati je pe ohun ti kara re ti dominera bi o si se njade lati so awon eniyan di ominera o di ominera nitoto loruko Jesu je ka wa si koko ikeji ohun ni ifara eniji to duro shinshin si oruko Jesu bi ati nsise iranse awon eniyan yo ni ominira loruko Jesu wo ise awon apostle ori ikerin ese ikejila o so wipe ko si si igbala lode elomiran nitori ko so oruko miran labe oni ta fi fun ni ninu eniyan nipa yi ta fi le gba wahala nipa yi ta fi le gba wahala mo fe ko loye yi wipe gbolohun ta pe ninu nigbala yi nibe o fe o si gboro o ninu o ede griki o tumo si pe ka wo wa san o tumo si pe ka gba wahala o tumo si pe ka da wa ka mu apada bo sipo ko tumo si pe ka so waji o tumo si pe ka so wa dotun o tumo si pe ohun gbogbo to mu iye pada ti so dotun wa sinu igbe aye onigbagbo idi niyan ki kan se iriri ti gba akoko o nsoro nipa igbala o nsoro nipa ikunrede igbala o nsoro nipa isode mimo ati o le ka nipa eyi wi pe ko si isode mimo ni oruko elomiran ko si oruko miran ko si oruko ko si irapada ni oruko elomiran ko si si ododo o ko si ododo ni oruko elodo elomiran nbe ni ko si iwa mimo ati ipipe lati lodo elomiran nitori ko si oruko miran labe orun ko si oruko miran labe orun ta fi fun ni ninu eniyan nipa eyi ti a le fi gba wahala tabi nipa eyi ta fi le mu wa lara da tabi nipa eyi ta fi le so wa di otun nipa eyi to ya fi le so wa di olododo tabi je ni itewogba lodo oluwa tabi ta fi le je mimo gbogbo re ninu oruko Jesu Kristi olugbala ni wese iketala ese iketala nigbati
won si kiye si igboya peteru ati johanu a je ka loye yi nigbati datati awon woyen awon wo ni awon igbimo sahendrin ni tani awon fadisi ati awon sadusi tani awon won ni awon elesi adari elesi igba na je kin so nkokon fun won o ye ko ronu lori eyi awon adari elesi awon igba yen won mo ipo olorun baba nbe bi o se nwi niyan o won so wi pe a ki se omo ale a ki se a ko bi wa ni papa nsaga olorun ni baba wa won mo jesu sugbon won mo jesu gegege won ri ise iyanu to nlo ohun ti won o to ko sele ni pe won o tewo gba jesu wi pe omo olorun ni njo je mo won o mo emi mimo o ya ni lenu won mo nipa baba won mo nipa omo won o mo nipa emi mimo nitori na ninu ede won ninu idahun won awon igbimo sahendrin mo fe ko ka bayi loye o nigbati won si kiye si igboya peteru ati johanu ti won si mo pe alaikeko ati ope eniyan ni won enu ya won won si woye won pe won ti ma ba jesu gbe no to ni o ti wo ṣugbọn won tun si won tin ba jesu gbe ni toto ṣugbọn won tin ba jesu gbe ni toto ṣugbọn ni gbogbo odun ti won fi n ba jesu gbe yen ti petero fi n ba jesu gbe ko ni iru igboya yi ko ni iru okun yi ko ni iru imulokan le yi ko ni egun eyin ti dani loju yi nigba na bi o tile je po se leri awon ikede re o ku o je akule nigba ti enikan doju ko to pe nija pe iwo iwo o di je pe o je kan lara awon omo eyin jesu o so pe rara mi o ti e mo ri mi o mo kunrin yi ri to n so nipa re o si ti wa pelu jesu o ti deni igbala sibe sugbon ko ni igboya idi niyan to fi je pe ni opo igba leyin igba ti won gba emi mimo o de en yo gba agbara igboya okun leyin igba ti emi mimo ba ba le yin agbuda mo riri awon pe a ni igbala iyen je ise o je iyanu o je iwe irinna lo sorun sugbon sibe o si le tesiwaju jesu gbadura pe baba so won di mimo nipa otito ni oro re won ki se ti aye gege bi emi pelu ki ti se ti aye sugbon bayi so won di mimo emi ninu won ati awon ninu mi ki awa ko le je okan gege bi eni ti a so di mimo ninu wa ati gege bi emi ti wa ninu re ti iwo si wa ninu mi ki emi pelu ki n le wa pelu won ki aye pelu ko si le gbagbo wi pe iwo ni oran mi bayi eyi lohun to fun won ni igboya ti won ni bayi won wa duro leyin isodi mimo yen leyin isodi funfun leni iwa mimo ninu okan yi leni fifa ailera idibaje eda idibaje yen kuro ninu won bayi won wa dominira emi mimo wa sori won bayi bo ba je wi pe won ko gbekele fifi ede fo iyen iba ma yanju oro so mo lasiko igba yi won farahan niwaju awon adari ju ohun to si se pataki niyin ki se fifi ede fo petero ma fi ede fo nigba ti won pe nija pe iru ase wo le fi se iru eleyi o soro ninu ede ti o ye ni o si fi iwe mimo ti leyin o fi iwe mimo gbe lese nigba ti won si ri ki se ifede fo yen ikan lara awon isura
ti emi mimo ma nfi fun ni to ma nse ninu aye wa niyan sugbon igboya yen ase ati igboya ti won ri won wi pe won ti n ba Jesu gbe awon igbimo Sanhedrin be ni sugbon won ti we ba Jesu gbo sugbon won ti koja ipele yen won ti gba emi mimo won ati fi agbara kun won ati fi okun kun won ati fi igboya fun won nipase emi mimo ni o si mo iwo na ileri yen wa fun won ileri igbala ileri isodi mimo ileri okan fun fun okan mimo ileri agbara latoke wa fun won ni ileri na gege bi o ti wa fun won ati pelu fun awon to jina rere ani ye awon ti olorun olo baba wa olorun wa baba wa yo pe eyi ni ohun to fun won ni isegun ati ijegaba nipasẹ oruko re nigba to ba nsise iranse abala akoko labe koko ikeji ifareniji ti o duro shinshin si oruko Jesu abala ikeji igboya ti o fese mule fun oruko Jesu abala iketa igbokanle ti o daju ti Jesu mu dagba abala akoko ifareniji ti o duro shinshin si oruko Jesu ise awon apostle ori ikerin ese iketadinlogun sugbon ki o ma ba tan kale si waju mo laarin awon eniyan awon igbimo Sanhedrin lo nsoro niyin o eje ki a kilo fun won pe lati ka di won lowo ka pa won lase ka sakoso won pe ki won ki o ma se soro rara mo be ni ki won ko ma se ko ni ni oruko Jesu mo oni to nigba ti won si ti pe won won pase fun won ki won ko ma se soro rara rara rara rara be ni ki won ki o ma se ko ni ni oruko Jesu mo won sai pe e le ma ko ni awon eniyan leko sugbon ma se ko ni oruko Jesu o Mose wa nibe e le ma ko won loruko Mose Abraham wa nibe o e le ma ko won loruko Abraham awon woli yen wa nibe Jeremiah Isaiah wa nibe e le ko won loruko awon woli yen o loruko awon woli e ti e le ko ni loruko Olorun sugbon o ka ma se gbo pe ko ni oruko Jesu awon igbimo Sanhedrin se loye se gbo ohun to so wi pe eyi ni pataki okuta igun ile ti eyin omo leko sile to si ti di pataki okuta igun ile Abraham nikan ko le se koda ko ti e si gbala ninu oruko miran e ti fun wa lati waasu ni oruko koruko tabi yato si oruko Jesu yo dabi igba ti a n fi aye wa sofo nitori pe ko senikeni ti yo deni igbala nigba ti se pe ka ma se waasu ka ma se ko ni oruko Jesu Kristi mo nitori na ni ese ikokandinlogun won so pe sugbon Peteru ati Johanu dahun won si wi fun won pe bi o ba to ni oju Olorun te so pe gbagbo lati gbo ti yin ju ti Olorun lo e gba ro fun o wa lowo yin ese ogun won wa wi pe awa ko sa le sai ma so ohun ti awa ti ri ti a si ti gbo awa eyi ni ifara eniji ti won ni to si duro shinshin le lori wipe bi o ti won ki idaya foni ideru ba ni tabi idaloro yen ti e ti lagbara to koda ke fi wa sinu tubu sinu ogba ewon
ki inu ni bi ni ya ko gbona ju be lo awo tesiwaju lati ma waasu ni oruko Jesu Kristi wa wa abala ikeji oun ni igboya ti o fese mule fun oruko Jesu iwo gbolohun ta pe ni to fese mule yo se pataki so mo pe nigba miran enikan le nigboya fun akoko kan kereje nigba ti wahala ba de do si da be ni pe won fi sinu ogba ewon ko si wa da be ni pe ohun ti won se fun to se lona to boya won tin se lona to rorun tele won o ti ero gege be ni to nigboya won so pe o lagidi won lo lori kunkun won ni ko mo wi pe akoko ta wa nisiseyi nitori na o je olori kunkun si awon agbara to n sakoso nito na won wa binu won so iru eni be sinu ogba ewon pelu ibinu won sinu ogbun awon eniyan to dabe ni pe won ni igboya o seese kan bere si ni yi okan pada kan bere si ni bebe loda awon oninu ibi ni ki se wi pe mo fe ja lagidi olori kunkun ati olote ki se wi pe mo fe je atetinu eni wi pe iru awon eniyan be won ni igboya ni awon akoko to koja lo sugbon igboya yen ko fese mule ko duro sisi igboya yen yo fese mule wi pe ohun ko hun yo hun ko ma sele to ba ni dani loju to si mo wi pe ko so oruko miran ta fi fun ni labe orun nile ta fi le gba eniyan la ti o si wa ninu ise iranse sibe bi o ba wa fi ise iranse yen sile o fi han fun gbogbo eniyan wi pe oni ohun ti o nilo lati waasu Kristi sugbon niwon gba to ba si wa ninu ise iranse ideruba ni le wa idaya fo ni le wa to da be ni pe won le fe lati ma dumo huru mo huru mo nigba miran won ti le le wa de ipele ti awon oninu ni bi ni tori pe awon ninu bi ni wa iye to fe se fun won ni pe ko so fun ko de eni to je pe mi o le tesi waju bi o ba ti de ri ipele yen o tumo si pe igbe igboya re ko fese mule sugbon ni gbogbo ipele yo wu to ba de igboya re yo fese mule o si le gun eyin fun idaniloju re loruko Jesu won so mo gege bi omo ile eko won so pe bi o ba tin lo soke be lo ye ko ma tutu si sugbon nipa temi bi o ba se ngoke si be lo ye ko ma gbona si ni oruko Jesu bi ojo re se npo si be ni okun re yo ma po si bi ojo re se npo si be ni igboya re yo ma po si be ojo re se npo si be ni egun eyin re yo ma lagbara si ati idaloju re yo ma lagbara si loruko Jesu nitori na igboya to nfese mule fun oruko Jesu nbe ni a so fun wa ninu ise awon apostoli ori ikerin lati ese ikokandin logbon 29 nje nisisiyin adura ni won gba bayi o nje nisisiyin oluwa kiyesi ikilo won ki o se fi fun awon omo odo re lati ma fi igboya gbogbo lati ma fi igboya gbogbo so oro re wo yi won ti ri ni ese iketala pe won ni igboya nitori ifarahan emi mimo ninu aye won ni igboya yen fi farahan bayi won tun wa gbadura wi pe ki kan se igboya si sugbon gbogbo igboya gbogbo igboya gbogbo igboya wa we ese ikokan le logbon oni nigba ti won gbadura tan ibi ti won gbe pejo si mititi gbogbo won si kun fun emi mimo gbogbo won si kun fun emi mimo gbogbo won la kun fun emi mimo ohun ta n salaye niyin ni ki se nipa sise fifede to fifede fo fifede so sugbon won si n fi igboya so oro olorun ki lo n fi igboya se o won fi igboya so oro olorun abala iketa ohun ni igbokan le ti o daju
ti Jesu mu dagba. Igbokan le ti o daju ti Jesu mu dagba nitori pe igbokan le yen Jesu gbudo mu dagba wo Johanu ori kerinla ese ikejila 14:12 looto ni mo wi fun yin nigba to so eyi gbogbo awon omo eyin gbogbo awon apostoli won tewo gba won si sise ti ara won nigbo si nso bayi olukuluku wa adakunrin gege bi iranse arabinrin olukuluku arabinrin gege bi iranse olukuluku odokunrin odobinrin olukuluku agbalagba arugbo gbogbo wa lagbudo tewo gba eye ka se fi se ti ara wa oni looto ni mo wi fun yin eni ti o ba gba mi gbo eni kan ni to ba gba mi gbo okunrin tabi obinrin ise ti emi nse ni ohun na yo se pelu ise na ni ohun yo se pelu ise na ni ohun yo se iba ajo okunrin tabi obinrin pelu ami yen dabi eni pe ida kan ida meta ninu ogorun o se ohun to Olorun fe ko se loruko Jesu ise ni ise ti o tobi ju won yi lo ni yo si se nitori ti emi nlo sodo baba oni o se ohun ti Jesu so pe o se ohun ti Olorun so pe o le se yo fi agbara kun o lati se o ni gba oro re laye lati jabo sile loruko Jesu bo ba je alailera tele o ni je alailera mo bi o ba je eni to nberu o ni beru mo ni oruko Jesu mo le se won ti se mo gbudo se ka fidi re mule ninu aye re loruko Jesu ninu iran wa yi ni oruko Jesu o wa si koko iketa bayi koko iketa ohun la pe ni isodotun nipasẹ oruko Jesu nipasẹ awon iranse awa ni iranse na ope ni fo Olorun fun Peteru sugbon wo si ni imo loni adupe lowo Olorun fun Johanu sugbon ko si ni imo loni adupe lowo Olorun fun Matthew fun Luke ati gbogbo awon eniyan Timothy Titu gbo adupe lowo Olorun fun sugbon won o si ni imo iwo ni akoko na akoni wakati na iwo ni obirin wakati na bayi bi ko ba wa sele nipase re ati nipase wa ninu iran yi ko le sele mo sugbon yo sele nitori pe awa ni eniyan Olorun iranse Olorun yo si lo wa fun ogo re ati fun kiko ijo re ni oruko Jesu ohun meta la fe gbe yewo abala akoko ohun ni wiwa asu fun isodotun ni oruko Jesu abala ikeji gbigbadura lai si irekoja ni oruko Jesu abala iketa awon isodotun ti o sese nipase oruko Jesu abala akoko wi waasu iwo na waasu emi na waasu gbogbo wa la waasu ni gbogbo anfani ti a ni fun isodotun ni oruko Jesu ni ta fi waasu niyan ise apostoli ori iketa se ikokandinlogun 319 nitori na eronu pe wada ki esi tun yi pada idi ta fi waasu oni wipe ki a le gba ipinu awon eniyan ka le mu won wa sinu ipinu won ti gbo won ti ronu nipa ohun to waasu bayi won si nfe lati ronu pe wada won ronu lati fe yi pada won fe pe ka yi won pada ohun ta pe ni yi pada yen ni pe oju ibi kan ni won doju ko tele bayi won wa yi pada won fe ka yi won pada si Christi eni to ti gbe gagaga bi Oluwa ati Olugbala oni
ẹ ronúpúwàdà kí ẹ sì tún yí padà kí a lè pa ẹ̀ṣẹ̀ ẹ̀yin rẹ́. O gbúdọ̀ mu dá àwọn ènìyàn lójú wípé ohun tí wọ́n ṣe ohun tí wọ́n ti gbọ́ ohun tí wọ́n ti ṣe yẹn àti ìpinnu tí wọ́n ṣe yóò mú kí a pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́. Wọ́n lè fẹ́ láti mọ̀ kí lohun tí èyí túmọ̀ sí. Òun náà nípa ti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tẹ́lẹ̀. Ṣùgbọ́n báyìí nígbà tí wọ́n bá ronúpúwàdà tí wọ́n bá sì yí padà sí Kristi tí wọ́n sì nígbàlà ẹ̀ṣẹ̀ tá a ti kọ sílẹ̀ yẹn a ó pààrẹ́ kúrò níwájú Ọlọ́run a ó mú kúrò ní iwájú Olúwa. A ò sì ní rántí ẹ̀ṣẹ̀ yẹn mọ́. Nígbà tó o bá ronúpúwàdà tó o ní ìyípadà ọkàn ẹ̀ṣẹ̀ rẹ la wẹ̀nù tá a sì parẹ́ kúrò níwájú Ọlọ́run tí kò sì ní rántí rẹ̀ mọ́ àti kí ó bà lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ kí àkókò ìtura bà lè ti wájú Olúwa wá wípé yóò fún wọn ní ìtura wọn ò ní gbẹ gẹ́gẹ́ bí ti ìgbàanì wọn ò ní jẹ́ aláìlera wọn ò ní pàdánù okun wọn tó jẹ́ pé wọ́n ti gbẹ pátápátá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n báyìí tí ìgbàlà Ọlọ́run wá sínú wọn yóò wá pẹ̀lú ìtura fún wọn ní ẹsẹ̀ 26. Ó sọ fún wa pé nígbà tí Ọlọ́run jí Jésù ọmọ rẹ̀ dìde ó kọ́ran sí yín láti bù sí fún yín. Kristi wá láti bùkún fún wa. Ìbùkún yẹn òun dára rẹ̀ ni òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Òun ni ìdáríjì fún gbogbo ẹ̀ṣẹ̀. Ìbùkún yẹn ó sì jẹ́ pẹ̀lú ìgbàlà pé bá ti yí padà olúkúlùkù nípa yíyí olúkúlùkù yí padà kúrò nínú ìwà búburú rẹ̀. Ìwọ náà mọ̀ ó mọ ohun tó túmọ̀ sí pé ká yí padà. Ó túmọ̀ sí pé kó yí ọkàn rẹ padà sí ohun tó ti fẹ́ràn tẹ́lẹ̀. Ohun tí o máa ń pòǹgbẹ fún tẹ́lẹ̀ ó yí ọkàn rẹ padà. Nígbà tó bá yí ọkàn rẹ padà ó túmọ̀ sí pé o yí ẹ̀yìn sí àwọn ohun tí o máa ń gbádùn tẹ́lẹ̀. Ó túmọ̀ sí pé o yí ọkàn rẹ ẹ̀mí rẹ ìpòǹgbẹ ìpọ̀kàkà rẹ ìfẹ́ ọkàn rẹ àwọn àfẹ́rí ọkàn rẹ o yí ohun gbogbo padà kúrò nínú àwọn ohun tí o máa ń fẹ́ràn tẹ́lẹ̀. Àwọn ohun tí mo ti ń ṣe tẹ́lẹ̀ n kò ṣe wọ́n mọ́. Àwọn ohun tí mo máa ń pòǹgbẹ fún tẹ́lẹ̀ n kò pòǹgbẹ fún wọn mọ́. Àwọn ohun tí ó dàbẹ́ ni pé mo máa ń fi ìdíyelé tó ga lé lórí tẹ́lẹ̀ mi ò ṣe èyí bẹ́ẹ̀ mọ́. Àwọn ohun gbogbo ti yí padà báyìí láti ìgbà tí mo ti dàtún bí mo ti yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ mo sì yí padà sólùgbàlà. Ìdí nìyẹn tá a fi ń wàásù. Ohun tí a sì máa ń ní ta máa ń ní ìrírí rẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí oníwàásù. Abala ìkejì à ń wo gbígbàdúrà láìsí ìrékọjá ní orúkọ Jésù. Nígbà bá gbàdúrà kò sí ìmọ̀lára ẹ̀ṣẹ̀ tàbí ìrékọjá nínú ayé wa mọ́ nítorí pé a ti wẹ ẹ̀ṣẹ̀ wa nù a ti wẹ àìṣòdodo wa nù ó ti fún wa ní òdodo rẹ̀ a sì ń gbé nínú ìgbé ayé òdodo aláfisí ojúṣe báyìí. Nígbà tí a bá wá láti gbàdúrà a kò wá láti gbàdúrà gẹ́gẹ́ bí Olúwa mo tún dé lónìí o gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ burúkú ìgbàanì àwọn ohun tí kò yẹ kí máa ṣe òun ni mo sá ń ṣe ṣá. Tó bá ń gbàdúrà bẹ́ẹ̀ tó bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bí ìgbé ayé rẹ ṣe rí nìyẹn ó túmọ̀ sí pé ò sí lórí ìpìlẹ̀ àdúrà ó túmọ̀ sí wípé ò ní àṣẹ àdúrà nítorí pé ìwé mímọ́ pé bí mo bá gba ẹ̀ṣẹ̀ láàyè lé àyà mi Ọlọ́run ò ní gbọ́ ohùn mi. Ṣùgbọ́n tí o bá mọ̀ wípé o wá síwájú Olúwa gẹ́gẹ́ bí ẹ̀dá tuntun nínú Kristi tí ohun àtijọ́ ti kọjá lọ tí ohun gbogbo sì ti di ọ̀tun tó sì wá síwájú Olúwa pẹ̀lú ìmọ̀ rírì pé Olúwa mo mọ rírì ohun tí ìràpadà ti ṣe nínú mi mo mọ rírì mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ohun tí gbàlà mú wá ìyípadà tó mú wá sínú ayé mi pátó ní nínú mi àti òdodo aláfisójúṣe kìí ṣe nípa ipá mi o ṣùgbọ́n nípa ore ọ̀fẹ́
ododo Olorun leyi ti Kristi mu wa fun ni to fi fun mi yi nipase Kristi idi niyan ti mo fi wa o to si gbadura to wa ngbadura lai si re koja to ngbadura ni oruko Jesu Kristi wo Johanu kini ori keta je ka ka ise ikokanlelogun Johanu kini ori keta ese ikokanlelogun olufe bi okan wa ko ba da wa lebi nje awa ni igboya ni waju Olorun ese ikejilelogun 22 ati ohun ko ohun ti awa ba bere awa nri igba lodo re nitori ti awa npa ofin re mo awa npa ofin re mo ko si idalebi mo ninu okan wa nitori pa rin nipa ti emi nitori pa nse ohun ti o fi han wa o wa wi pe o ni enikeni ohun ko ohun ti a ba bere awa nri igba lodo re nitori ti awa npa ofin re mo awa si nse nkan won ni ti o dara loju re awon nkan won ni ti o wu Olorun yo fun olukulu ko wa ni iru igboya bi iru eyi loruko Jesu wo abala iketa a fe wo awon isodotun ti o seese nipase oruko Jesu awon isodotun ti o seese nipase isodotun awon so to jeje nipase oruko Jesu eyi yo sele ninu aye re loruko Jesu wo Rome orikejila lati ese ikini nitori na mo fi iyonu Olorun beyin arakunrin eyi wa fun arabinrin eyi wa fun o iranse Olorun eyi wa fun o eyin ara iranse lokunrin lobinrin eyi wa fun yin nitori na mo fi iyonu Olorun beyin eyin iranse mo fi iyonu Olorun beyin ara ki eyin ni o ki se ninu ipa ti wa nipa anu re ni o ni ki eyin ko fi ara yin fun Olorun ni ebo aye mimo itewogba eyi ni ise isin yin ti o tona wese ikeji ese ikeji ki e ma si dara yin po mo aye yi sugbon ki e parada lati di titun ninu iro inu yin ki eyin ki o le ri idi ife Olorun ti o dara to si se itewogba ti o si pe ife Olorun yo di pipe ninu aye olukuluku wa loruko Jesu a o ni je ni to nlo siyin sohun ti o le duro dede sugbon o rin ni okan gboran ninu ife Olorun nigba ta ba je alai lera okun Olorun yo tun agbara wa se nigba ta o ba ni okun gaga bi eniyan okun atoke wa yo gbe wa ro yo mu wa duro yo si gbe wa soke yo mu wa rin a o si sare ni inu ife ati oju ona Olorun ni oruko Jesu bayi nigba ta ba so wi pe ani isodotun nipase oruko Jesu tabi to seese nipase oruko Jesu Oluwa Olugbala wa ki lohun ti eyi tumo si o tumo si pe akoko a so wa dotun kuro lati nu ese sinu gbala lati nu ese sinu igbala a o wa ni ero ese mo sugba ni imolara Oluwa ati Olugbala to nbe ninu wa to nbe ninu wa eyi to ran wa lowo lati gbe igbe aye igbala yen ikeji o tumo si wi pe igbe aye ati lati ni igbe aye ati jo sinu igbe aye tuntun igbe aye tuntun yen o di ohun ta le to le ta le se afihan re ta awon eniyan si ri iketa o tumo si pa so wa dominira so wa dotun lati nu igbekun sinu ominira so mo enikan gbogbo igwa si pe emi o le se nkan tori pa de o ohun ti isodotun yen tumo si pe o je ohun to farahan ninu aye wa o je lati nu aisan sinu ilera sinu iwosan ati ilera gbo ba sha aisan yen yo pora
okun yo si de ilera pipe yo si de sinu aye re loruko Jesu ikarun lati nu aigbagbo sinu igbagbo isodotun wa lati nu aigbagba igbagbo ti lo bayi o si wa ni igbagbo to duro shinshin igbagbo to duro dede igbagbo to nte siwaju lati nu aini aini igbagbo sinu ijoloto si Olorun ore ofe Olorun yo mu ojo looto bo ba wa iwo nikan ore ofe yo mu ojo looto bo ma gbagbe o wi pe o ko ti le wa iwo nikan nitori pe oni alabarinpo o ti so pe emi oni fi o sile emi ko si ni ko sile Olorun nbe nibe ni gba gbogbo ori ohun gbogbo o mo ohun gbogbo o gba gbogbo oro ti o nso ati ohun ti ba soro re iwo ni kokko lo dawa nitori ko si wa pelu re ni gba gbogbo yo pa omo lati jo looto ni gba gbogbo ni gbogbo igba loruko Jesu ikeje o je lati nu ipa inireti sinu ireti koni si aireti ninu aye re mo gbogbo igba aye mi o le se yi rara o bayi oni ireti yo pese fun gbogbo aini re loruko Jesu ikejo isodotun tumo si wi pe o nlo lati nu ai lagbara sinu agbara ikesan o nlo lati nu idande sinu ijegaba oni ijegaba lati akoko yi oni ijegaba lati akoko yi nitori na ki se pe o ma lo e ma gbadura fun mo nilo idande mo nilo idande mo nilo idande ni gba gbogbo ati da oni de na loruko Jesu nitori na ohun to wa fun o bayi oni ko ma je gaba o si je asegun ateni to gba asegun lo loruko Jesu ikewa o lo lati nu ijakule sinu sise so bi o ba tin kuna ni abala kabala aye re tele afagile lati oni lo loruko Jesu lati nu ji agba ofifo sinu ekun rere Olorun yo kun o tete oni kun ago mi yo si kun ni akunwo sile mo ni yo kun ni akunwo sile o ya fi ororo da ororo si mi lori ago mi si kun akunwo sile se o wa nibe akoko lati kun o ni akunwo sile o ti de fun ekun rere lati kun akunwo sile akoko yen ti de bayi ikejila lati nu ko seese sinu siseese gbogbo ohun to dabe ni pe ko seese ninu aye re lateyin wa ore ofe to po re koja yo wa sori aye re agbara nla toju teda lo okun atoka toke wa igbagbo to tun ga yo wa sori aye re o to ga siseese nla lo wa sinu gbogbo abala aye re loruko Jesu nipa ti eni eda yo sele ninu ebi re yo sele ninu ijo re yo sele ninu ise iranse re yo sele ninu ijade lo ise iranse re yo sele ninu ise iranse re si ile okere mo ni yo sele ninu ile iwe ere re yo sele ninu awon ile eko giga yo sele ninu ise iranse awon obirin yo sele o je ni to je tele o ti di okunrin tutu obirin tutu iranse olorun tutu lokunrin lobirin odo tutu lokunrin ati lobirin jade lo ko lo sase yori ni oruko oluwa ami eje ka dide duro bayi eje ka dide duro bayi ka ba olorun soro ninu adura ko loye wi pe ohun gbogbo to ni loni ni oruko oluko Jesu yo a fi fun o ninu adura o ni je eni to kuna ninu awon ti aye nbere titi igba aye re nbere o ni je eni to kuna awon won atijo ti koja lo ohun tutun nbere ninu aye re ba oluwa soro gbadura

kò lè ṣiṣẹ́ pẹ̀lú ọkùnrin àtobìnrin tó jẹ́ ẹlẹ́sẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀jẹ̀ Jésù yóò wẹ̀ ọmọ pátápátá nípa iná rẹ̀. Amúwa ní arada láẹnu rẹ̀ kó gbàdúrà. Gba ìlérí yìí. Gba ìfifúnni yìí. Láẹnu rẹ̀. Ààbò wà kúrò lọ gbogbo àwọn ohun tó jẹ́ ẹ̀mí òkùnkùn. Bí o ṣe ń ya ara rẹ sọ́tọ̀ tó ń fi ara rẹ jì tó ń yọ̀ǹda ara rẹ láti sin Ọlọ́run lẹ́mí àti ní òtítọ́ àti nínú ìwà òdodo ìsọdọ̀tun nípasẹ̀ orúkọ Jésù Kristì nígbà tí a bá ń ṣiṣẹ́ ìránṣẹ́. Bíborí ó borí lórí gbogbo àyídáyidà tàbí lórí gbogbo òkè. O gbọ́dọ̀ dúró ṣinṣin nínú ìfaraẹnijì rẹ. Ìfaraẹnijì tí ó dúró ṣinṣin kìí ṣe pé kó faraẹnijì lónìí. Ìfaraẹnijì tó dúró ṣinṣin. Ìmúlọ́kànle ìgboyà tí ó fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí ti Pétérù lọ́jọ́ Pentecost. Ó gba ìgboyà. Ó sì jẹ́ èyí tí ó tẹ̀síwájú tí ó dúró ṣinṣin kìí ṣe fún ìgbà díẹ̀. Èyí tí a yà sọ́tọ̀ pátápátá ìgboyà tí ó fẹsẹ̀ múlẹ̀ tí ó dúró ṣinṣin. Agbára láti dúró ṣinṣin. Kí ló dé tó ń fi falẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tí a kò tí ì baptisí rẹ pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ ọjọ́ Pentecosti? Jésù ti san iye rẹ. Olùamúratán ẹ̀mí mímọ́ láti lè fi fún wa kábà lè ṣiṣẹ́ akin ká sì lè pa ìgboyà wa mọ́. Láìsí ẹ̀mí mímọ́ a kò lè ṣe eléyìí. Láìsí ẹ̀mí mímọ́. Gbàdúrà, àkókò ti wà nìyí, ìgbà ti wà lélẹ́yìí, gba ìmọ̀kànlé mímọ́, èyí tí a mú ìgbọ́kànlé tí ó dájú, tí a mú dàgbà pẹ̀lú Kristì. Iṣẹ́ tí mo ṣe lẹ́yìn náà yóò ṣe, kódà iṣẹ́ tí ó tóbi ju èyí lọ ní gbogbo orílẹ̀-èdè wa, a lè ṣiṣẹ́ tí ó gara nínú iṣẹ́ ìránṣẹ́ wa. Ọlọ́run lè pa wá mọ́. Nípa ẹ̀mí Ọlọ́run. Oore ọ̀fẹ́ wà lárọ̀ọ́wọ́tó. Ó wà lárọ̀ọ́wọ́tó fún wa gbàdúrà. Kó ké porúkọ Olúwa. Yóò sì ràn ẹ́ lọ́wọ́. Yóò pa ọ́ mọ́. Yóò tì ọ́ lẹ́yìn. Gbàdúrà. Olúwa yóò fi agbára wọ̀ ẹ́. Olúwa yóò kun ẹ. Ìsọdọ̀tun. Ó nípasẹ̀ orúkọ Jésù Kristì. Nípasẹ̀ àwọn ìránṣẹ́ ìsọdọ̀tun. Nípasẹ̀ orúkọ Jésù. Yóò mú ìsọdọ̀tun wá nípasẹ̀.

orúkọ Jésù níbi kíbi tí a bá lọ ní gbogbo àwọn ilé ìjọsìn wa wàásù oore ọ̀fẹ́ Ọlọ́run yóò sì tì í lẹ́yìn. Ìgbé ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́kùnrin àti ní obìnrin ni a ó yí padà. Ohun gbogbo yóò yí padà. Ohun gbogbo yóò yí padà. Ẹbí ni yóò yí padà. Ohun gbogbo ni yóò yí padà. Gbàdúrà láì sí ìrékọjá. Rántí o, oníwàásù tó ń dẹ́sẹ̀ kò lè yí ẹlẹ́sẹ̀ padà. Ajèrè ọkàn tó ń dẹ́sẹ̀ kò lè darí àwọn ẹlẹ́sẹ̀ sí ìgbàlà. O nílò láti ní ìtọ́wò oore ọ̀fẹ́ Ọlọ́run yìí. Oore ọ̀fẹ́ tó ń wá nípasẹ̀ Jésù Kristì. A rí pé òfin wá nípasẹ̀ Jésù ṣùgbọ́n oore ọ̀fẹ́ wá nípasẹ̀ òfin wá nípa Mósè ṣùgbọ́n oore ọ̀fẹ́ wá nípasẹ̀ Jésù. Gbogbo ìdíbàjẹ́ képe orúkọ Ọlọ́run nígbà tó bá sì ń gbàdúrà pé kò sí ẹ̀sẹ̀ tí ó pé ń bá gba ẹ̀sẹ̀ láàyè nínú ọkàn mi Ọlọ́run kì yóò gbóhùn mi. Ìṣiṣẹ́ṣe ti ìsọdọ̀tún wa o, a ó yí ẹ padà kúrò láti ìgbé ayé ẹ̀sẹ̀ sínú ìgbàlà sí ìgbé ayé tí òmìnira. Èkejì, rántí láti inú ìgbé ayé ìdíbàjẹ́ tàtijọ́ sínú ìgbé ayé ọ̀tún bẹ́nikẹ́ni bá wà ní Kristì, ó di ẹ̀dá tuntun. Képe orúkọ Ọlọ́run wà bẹ̀ fún ọ láti inú ìdè sínú ẹ̀kúnrẹ́rẹ́ òmìnira, òmìnira lẹ́kúnrẹ́rẹ́. Èyí tó wà láti òní lọ yóò sì ṣẹlẹ̀ níbikíbi tí o bá wà gbàdúrà. Bí o bá ṣe gbàdúrà tó, bẹ́ẹ̀ ni wàá ṣe rí gbà. Bí o ṣe ń yara ìsọ́tọ̀ tó ń fi ara rẹ jì, bẹ́ẹ̀ ni wàá ní àǹfààní láti rí gbà. Má jẹ́ kí agara kó dá ẹ láti máa gbàdúrà. Olúwa ayé mi nìyí. Yí ayé mi padà láti inú ìgbèkùn sí òmìnira. Yí ayé mi padà kó inú àìgbàgbọ́ sínú ìgbàgbọ́. Kí ló dé tó wà ní abẹ́ iye méjì? O gbọ́dọ̀ gba Ọlọ́run gbọ́, ọ̀rọ̀ rẹ̀ kò lè yí padà. Gbà á gbọ́ yóò sọ ayé rẹ dọ̀tun. Nípo àìní ìgbàgbọ́ sínú ẹni tó jẹ́ olóòótọ́ tó sì ní ìgbàgbọ́. Ìjólóòótọ́ láti inú àìní látún yí ẹ padà kúrò nínú àìnírètí sí ẹni tó ní ìrètí. Ìrètí wà fún ọ, arábìnrin ìrètí wà fún ọ, arákùnrin ìrètí wà fún ọ, ẹbí yẹn ìrètí wà fún ọ. Ohun tí àwọn kan ti jẹ́rìí nípa rẹ̀ a rí pé yóò sì jẹ́ tirẹ̀ náà bákan náà. A ó sọ ayé rẹ dọ̀tun láti inú aláìlágbára sí ẹni tó ní agbára, láti inú aláìlókun sí ẹni tó ní okun. Kódà lọ́jọ́ òní, láti inú ìdáǹdè sínú ìjẹgàba. Ó ní ìjẹgàba lórí Sàtánì, lórí àwọn dragóni. Ìjẹgàba ó jẹ́ tirẹ̀ gbàdúrà sí Ọlọ́run kó gbàá. Sọ jáde kó o sì gbà á láti inú ìkùnà sínú ìṣèso. Kò sí ìkùnà fún ọmọ, kò sí ìjákulẹ̀ fún ọmọ. Láti inú àìléso sínú ẹni tó léso, kò sí òdiwọ̀n fún ọ. Kò sí àdánù, bẹ́ẹ̀ ni kò sí ìpàdánù òní ní ọjọ́ rẹ. Láti inú òfìfo sínú ẹ̀kúnrẹ́rẹ́, sínú ẹ̀kúnrẹ́rẹ́. Láti inú kò ṣeéṣe sínú ṣíṣeéṣe. Képe orúkọ Olúwa, èyí ni ọjọ́ tirẹ. Èyí ni wákàtí tirẹ. Má ṣe jẹ́ kí agara kó dá ọ. Èmi kò ní jẹ́ kí o lọ àyàfi tí o bá bùkún fún mi. Èyí ni ọjọ́ tirẹ. Àkókò tirẹ nìyí. Bí a ti fẹ́ mú gbogbo wá sí ìdánudúró. Èyí ni ọjọ́ ìbẹ̀wò àtòkè wá. O sì gbọ́dọ̀ ní ẹ̀rí. Ọjọ́ òní. Bí Olúwa ti lo ìránṣẹ́ rẹ̀ bàbá wa nínú Olúwa láti lè mú ọ̀rọ̀ ìsọdọ̀tun tó ń yí ayé ẹni padà yí wá fún wa. Kò ní jẹ́ ìwàásù lásán, ṣùgbọ́n yóò jẹ́ ìrírí. Wà á ní ìrírí rẹ̀ lónìí. Ibikíbi tó wù kó lè wà káàkiri gbogbo àgbáyé. Gbàdúrà, Olúwa yóò fọwọ́ kan ayé rẹ. Ó kúrò níbí pẹ̀lú ẹ̀rí tí ó dájú. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Jẹ́ kí n gbọ́ àmì ńlá. Jẹ́ kí n gbọ́ àmì àwọn tó gbàgbọ́. Bábá ní orúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yín. A dúpẹ́ fún ìránṣẹ́ yín. A dúpẹ́ fún òtítọ́ èyí tí ẹ ti rán sí wa nípa ìsọdọ̀tun èyí tí a ní nípasẹ̀ Jésù Kristì. Inú ilé ẹ̀sẹ̀ ránṣẹ́.
a si ri awon isura ti a fi fun wa ni po sese nipase Jesu Christ a gbadura lowuro yi baba pe gbogbo okan to ti teti sile atawon to ti gbadura ti won ko ti ni igbalana sugbon tan jewo won loni eni enikan to ba pe oruko Oluwa oni a gbala nitori na Oluwa mo gba ladura gbogbo ese won eyi to po repete e dari re ji won loruko Jesu e gba won la ku onu ese e we won nipa eje odo agotan agbara ma lo ma dese mo agbara isodomo e fi fun kaluku won ni oruko Jesu aba aye raye agbadura amo pe iwosan wa ilera pipe wa gege bi iranse yin ti won ti kede re agba ladura fun gbogbo okan to nsa isan ninu ago ara won oruko koruko to wuke isan na ko je e wo won san loni loruko Jesu nipa ina Kristi Jesu je ki iwosan ko de ba won e yi won pada ko nu epo elese si eni mimo e yi won pada ko nu po agba ofo si eni to ni ekun rere lati nu alai lagbara sinu eni to ni agbara pe lato ni lo awon ti a o ti baptisi pelu emi mimo a o kun won pelu emi mimo loruko Jesu e kun iranse yin pelu emi mimo loruko Jesu e kun awon omo yin lokunrin ati lobirin pelu agbara emi mimo loruko Jesu e se baba wa ni orun fun idanse adura fun iranse yin ti e ti lo etun won kun etun okun won se ke tubo lo won si papa jilo ni irole yi bi o tin pejopo ni papa isere a ngbadura pe ko si enikeni ti o wa si bi ipade yen ti o lo lai ni ifowokan ati se ni oruko Jesu Oluwa ni mo gbadura amen amen e se ki olorun ko bukun fun yin eke haleluya eke haleluya idake roro ni bi gbogbo aje ka joko a wa si bi loni pelu omije ni oju wa fun ayo ati fun imoriri a ri pe omije pelu ifara nitori ifara eniji baba Oluwa won si bo akoko lati wa si Abuja lati duro ni Abuja lati ba gbogbo agbaye soro pelu ifara eniji won ayo nipa aje alabukun fun ninu apero ti akoko yi eyi ni akoko pelu ore ofe Olorun a ko le mo riri ju bo se ye lo ba ko ju omi ni bi gbogbo on ta le fi fun won ko si so wo ni kini ye se ile ni ko te ni mo nilo awon nkan won yi ifara eniji ipe lati odo oga ni o si je ase nla nitori na Rome ori ketala lori ese ikeje Rome ori ketala a o le fun won ni nkan kan lati fi imo riri han fun won a ni sini bi lowuro la stadium ni soji yo ti ma tesiwaju Rome 13 ese ikeje nitori na esan ti o to fun eni gbogbo owo ode fun eni ti owo ode se ti re owo bode fun eni ti owo bode se ti re eru fun eni ti eru se ti re ola fun eni ti ola se ti re iranti ni an wa nibi ni akoko yi lati kun wa lati mu ki a so eso ka le ni isodo tun gege bi a ti gbo lowuro yi
Luke ori keje eruke wa ese keje Luke ori ke wa ese keje a ese kejo ni Luke ori ke wa ese ikejo ati ni ilukilu ti eyin ba wo ti won ba si gba yin e jeun ko nti abagbe ka iwaju yin a o ni gangan ta fi fun bayi sugbon lati le mu ke eleyi ko je iranti a nse eleyi bayi won o so fun won tele sugbon won se bayi lati mo riri won pe won wa ni ru akoko yi a o pe PFM asoju kan lati PFM enikan lati PFM afeke wa FCS enikan bakan na enikan lati FCS enikan lati ajo kan and ati pastor Adefila afẹ gbogbo awọn iranse olorun lati duro ni gbanga keji fun ise iranse olusagutan fun won awọn okay.

ní ìrọ̀lẹ́ yìí, pápá ìṣeré àpapọ̀ òun ni wọn yóò wà ní ìrọ̀lẹ́. Gbogbo ọjọ́ Sátọ̀dé lọ́la, ìfagbára wọ àwọn ọ̀dọ́ yóò wà sáyé ní gbogbo àgbájọpọ̀ ẹkùn. Ọjọ́ wọn ni ọjọ́ lọ́la, aago méje ààbọ̀ ní òwúrọ̀. Ìjọsìn kárí ayé fún ti GCK yóò wà sáyé bákan náà ní òwúrọ̀ ọjọ́ ìsinmi. Ajẹ́ ká tètè dé, ká má se pàdánù àwọn ìpàdé wọ̀nyí nírọ̀lẹ́. Ẹjẹ́ ká dé lákòókò tó yẹ. Ní gbogbo àkókò ìpàdé yìí, ẹjẹ́ ká ní lọ́kàn ká má pàdánù. Tá a bá ń pàdánù yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan la pàdánù nígbà náà. Àmọ̀rírì fún nǹkan kékeré láti lè mú pé kí àpérò yìí kó jẹ́ ìrántí, ṣùgbọ́n kì í ṣe owó, kì í ṣe ọrọ̀, kì í ṣe ilé, kì í ṣe nípa àwọn nǹkan tó ń kọjá lọ. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ń rí eléyìí, ó jẹ́ ìbọlá fún wọn pé wọ́n ti ẹ̀ wá nínú ìfaraẹnijìn àti ìfaraẹnirúbọ láti sin ìjọ, láti kún wa pẹ̀lú agbára, láti mú kí a yẹ fún ọ̀run, láti mú kí a ṣe rere nínú iṣẹ́ ìránṣẹ́, ká jẹ́ ẹni tó ń ṣàṣeyọrí, láti lè mú pé kí a jẹ́ ìjọ tí a kọ́ sórí àpáta. Lorúkọ Jésù, ìjọ tó wù kalẹ̀ ti wá, Assembly Redeemed ni, a wá ní orúkọ Jésù ni.

Jẹ́ kí gbogbo wa ká sí ọkàn paya nípasẹ̀ wọn láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọdún 62 nínú iṣẹ́ ìránṣẹ́, ká dúpẹ́ bí Olúwa ti lò wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa a sì jẹ́ àǹfààní nípa iṣẹ́ ìsìn wọn. Ẹ jẹ́ ká gbọ́ kùn wá sókè, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ohun tí a gbà lánàá, ohun tí a gbà lónìí, ẹ lè wo àwọn nǹkan tí a ń gbà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún yìí, ọdún 62 fún iṣẹ́ ìsìn. Ara, tí ẹ bá tinú yín bá dùn, tí ẹ sì ń yọ̀, tí ẹ mọ rírì ohun tí Ọlọ́run ṣe nípasẹ̀ wọn, ẹ ó la ẹnu, ẹ ó sì yin Ọlọ́run lógo nípasẹ̀ wọn. Jẹ́ ká gbàdúrà fún oore ọ̀fẹ́ Ọlọ́run sí, fún agbára Ọlọ́run sí, fún ìfàròyìn Ọlọ́run sí, fún ẹ̀kúnrẹ́rẹ́ Ọlọ́run sí. Jẹ́ ká gbàdúrà pé wọ́n mọ lọ láti ipá dé ipá, wọ́n mọ lọ láti inú oore ọ̀fẹ́ sínú oore ọ̀fẹ́. Orúkọ Ọlọ́run yóò mọ di àyínlógo sí nínú ayé wọn síwájú àti síwájú sí. Ohunkóhun tá a ti rí, a ò tí ì rí gbogbo rẹ̀ tán. Ọ̀pọ̀lọpọ̀ ohun ńlá sì ń bọ̀, ọ̀pọ̀lọpọ̀ ohun àgbàyanu ń bọ̀, ọ̀pọ̀lọpọ̀ ohun ológo ń bọ̀. Bí ọjọ́ wọn ṣe rí, bẹ́ẹ̀ ni agbára wọn yóò rí. Ọlọ́run yóò máa sọ agbára wọn dọ̀tun lójoojúmọ́. Olúwa yóò máa fún ọ ní agbára fún iṣẹ́ ìsìn ńlá sí. Ọlọ́run yóò tẹ̀síwájú láti máa yin ara rẹ̀ lógo nínú ayé wọn síwájú àti síwájú ní orúkọ Jésù. Gbàdúrà fún ara rẹ bákan náà, pé ìwọ náà yóò jẹ́ ẹni tó ń gbọ́rọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run tí Olúwa ń fi rán ìránṣẹ́ yìí láti wàásù àti láti ṣe iṣẹ́ ìránṣẹ́. Ọ̀rọ̀ tó ń gbọ́ kò ní dá ẹlẹ́bi lópin ìrìn àjò rẹ. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ kò ní dá ẹlẹ́bi ní ìgbẹ̀yìn ayé, yóò ràn ẹ́ lọ́wọ́, yóò ṣàtìlẹ́yìn fún ọ láti lè mú pé kí o lè dọ́run. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Bàbá ayérayé, ẹ̀yin nìkan ni a fi gbogbo ògo fún, a fi gbogbo ọlá fún yín, a fi gbogbo ọlá fún yín àti gbogbo ìyìn àti gbogbo agbára fún ohun ńlá àtohun àgbàyanu tí ẹ̀yin Ọlọ́run ṣe nípasẹ̀ ìránṣẹ́ yín, ìránṣẹ́ Ọlọ́run. Olùdásílẹ̀ ìjọ sọ jíjísíkè, bàbá sọ pé ẹ gba gbogbo ògo ní orúkọ Jésù. Bàbá, à ń béèrè lọ́wọ́ yín pé ju ohun tí ẹ ti ń ṣe látẹ̀yìn wá lọ, ẹ ó ṣe sí jù bẹ́ẹ̀ lọ. A ó rí ọ̀pọ̀lọpọ̀ sí nípasẹ̀ wọn, a sì nípasẹ̀ agbára ńlá yín, ẹ ó rìn lọ́nà àgbàyanu láti gbé wọn lọ sí ìpele tí ó ga ní orúkọ Jésù. Agara ò ní dá wọn, àárẹ̀ ò ní mú wọn. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ọ̀tá kò ní ní ipá kankan nínú ayé wọn àti nínú ẹbí wọn lórúkọ Jésù. Èyí ni ìfifúnni láti fi ìmọrírì wa hàn níwájú ẹ̀yin Ọlọ́run fún ohun tẹ́ ń ṣe nínú ayé wọn. À ń béèrè pé yóò máa pọ̀ sí, ọ̀pọ̀lọpọ̀ yín kún sínú ayé wọn lórúkọ Jésù. Àbá ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín fún mọ́mí wa nínú Olúwa. A gbàdúrà Olúwa pé ẹ ó tẹ̀síwájú láti máa ràn wọ́n lọ́wọ́, láti máa kún sí nípasẹ̀ bàbá wa lórúkọ Jésù. Ẹ tún okun wọn ṣe, ẹ dì wọ́n mú, ẹ mú kí wọn kó já sí ohun tí wọ́n ju ti àtẹ̀wọ́n lọ sílẹ̀ fún bàbá wa ní Olúwa lórúkọ Jésù. A mọ rírì yín bàbá wa ní ọ̀run, a sì gbàdúrà pé bí a ti ń lọ láti bí, à ń gbàdúrà pé a ó máa lọ láti inú rere kan tó dára sínú ilé tó dára jù bẹ́ẹ̀ lọ sí lórúkọ Jésù. Orúkọ Olúwa yóò sì di àyìnlógo nínú ayé wa bákan náà. Ẹ ṣeun bàbá wa ní ọ̀run.
ni oruko agbayanu ti Jesu Oluwa ni agbadura. Eje ka joko. Amariri Olorun fun opolopo ibukun yo si wa titi lai ninu aye wa loruko Jesu. Eje ka teti si awon ifitonileti ka to ma lo awon adari ipinle afeli awon kan ati PFM awon adari ni FCS.

èyí tí wọn bá sì bo ìtìjú wọn mọ́ra, wọn á tún kó aṣọ oníhò, wọn á tún wọ̀ ọ́. Gbogbo nǹkan táwọn òyìnbó ṣe ó ti jẹ wọn ní ara tán pátápátá. A ò tí ì gbé wọn sí, wọn ń para wọn, wọn ń kú láàyè. Olúwa yóò sì fi ìhòhò wọn hàn wí fún mi, yẹ wọn kì í rìn ní ìhòhò nísinsìnyí. Wọ́n rìn ní ìhòhò. Obìnrin onílé ọlọ́nà ó lè ní mọ́tò ayọ́kẹ́lẹ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àtúnmú ìró ẹ̀ àṣẹ sí méjì, wàá máa rí ìhòhò ẹ̀ ń ta, wọn ní ìtìjú mọ́. Bó bá rí wọn léjó, bó rí wọn níbi tí wọ́n ti ń wo sinimá káàkiri, bó rí wọn lẹ́gbẹ̀ẹ́ títì, ìwọ náà wí fún bí ò bá jẹ́ wípé ọpọlọ wọn pé nǹkan pápá ó tún ti ń ṣẹlẹ̀ ń bẹ̀. À á fi mọ́tò sí ẹ̀gbẹ́ títì onílé ọlọ́nà, a máa jó nígboro. Bó bá jẹ́ni tó ń wa mọ́tò wa ní ẹjọ́ ẹja fà ẹjẹ́ ká kọjá. Ẹni tó ń sin èṣù ojú wọn kì í ríran. Ọlọ́run sì sọ fún wa wípé àwọn ẹlẹ́sìn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀, kò sí mọ́ ṣe lè ṣe bẹ́ẹ̀ tó ní ọjọ́ Sátidé bó bá ti di ọjọ́ Sunday. Wọ́n tún gbé bíbélì kúrúkẹ̀rẹ̀ wọ́n lọ sílé ìsìn. Nǹkan tán sì ń ka òye wọn. Wọ́n bá sì jáde tó sọ pé kí ni wọ́n sọ nílé ìsìn, lóun kàn lọ náà ni, òun ò gbọ́ kí náà sọ. Ní ẹsẹ̀ èkejì ní dógúnlé ọjọ́ náà, Olúwa yóò mú ògo ṣáworo wọn kúrò, àti ọ̀ṣọ́ wọn, àti ìwérí wọn bí òṣùpá. Mo bá lọ sí ilé ìsìn ní ìgbà mìíràn, gèlè tí ẹlòmíà wé òní rí oníwọ̀ọ́sù, wàá ṣẹ̀ máa garùn lẹ́yìn obìnrin aláfẹ́ ayé. Kí ló sì kó sínú ẹ̀? Pépà ló kó sínú ẹ̀. Ṣé ìwà ọlọ́gbọ́n nìyẹn àbí òmùgọ̀? Ká tún wọṣọ, ká wé gèlè, ká má jẹ́ ká rí oníwàásù, ká má jẹ́ kí á gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹlòmíì wàá jókòó sẹ́gbẹ̀ẹ́ òórùn ní pátápátá látòkè délẹ̀. Àti ẹ̀wọ̀n, àti júùfù, àti ìbòjú, àti akẹ́tẹ̀, àti ọ̀ṣọ́ ẹsẹ̀, àti ọ̀já orí, àti ago olóòórùn dídùn, àti òrùka etí. Ṣé o rí nínú bíbélì tiẹ àbí bíbélì tèmi yàtọ̀? Torí àwọn ẹlòmíì wọ́n á sọ pé nígbà tó dẹ̀ ti ń lọ sí ẹ̀kọ́ bíbélì, wọ́n máa ti fi òfin dè ẹ́ kalẹ̀, wọn ò ka bíbélì. Àwọn tí wọn kì í ṣe onígbàgbọ́ kò yé wọn. Ọ̀nà Ọlọ́run ò yé wọn, ọ̀nà àwa ọmọ Ọlọ́run pàápàá kò yé wọn, àbóyé wọn rárá. Òrùka àti ọ̀ṣọ́ imú, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ilékè, àti ìbọn ọ̀rùn, àti àpò, àti àwò jíjí, àti aṣọ ọ̀gbọ̀ dáradára, àti ìbòrí, àti ìbòjú yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn. Tí wọ́n bá ti jó irun títí, tí wọ́n ti fi nǹkan wọ́ra títí, àwọn wa di arúgbó kalẹ̀, kò tí ì pé 30 ọdún, a ti di arúgbó. Bó bá wojú ẹ̀, wà nǹkan lọ ńbẹ̀. Ìdájọ́ Ọlọ́run nìyẹn. Àwọn ẹlẹ́sìn ni a ń sọ yìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn a ka bíbélì, wọn a gbàdúrà, wọn a gba àwẹ̀. Abájọ́ tó Ọlọ́run ò gbọ́. Ọlọ́run kì í gbọ́ ti àgàbàgebè. Yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn, àkísà yóò sì dípò àmúrè. Ó yẹ kí a wò wọ́n dáradára. Àwọn tán wà nínú ayé, ó sì ṣeéṣe kí ìwọ náà pàápàá kò ti sọnù sínú ayé. Bó bá wo àwọn ọmọkùnrin míì, wọn a dáṣọ, etí aṣọ wọn, wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́, wọn fẹ́ wo àkísà. Láyé àtijọ́, bí aṣọ èèyàn bá ya díẹ̀ ní etí, a ya gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ránṣọ pé ẹ bá mi ran, kò fẹ́ wo àkísà. Ṣùgbọ́n nísinsìnyí fúnra wọn, wọn a tún tẹ bíléèdì abẹ, wọn a tún tẹ ẹ̀ bọ́, wọn a tún ja etí ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Bó bá rí ní apá wọn, wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́. Kí ló dé gbòòrò? Àwọn ẹlẹ́sìn ni wọ́n ti kò dé. Bí ìwọ náà bá gbà lọ́wọ́ wọn, ó di ara wọn, ó di kó gbàdúrà kọ́ Ọlọ́run má gbọ́.

0: Olúwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ipò ẹlẹ́sìn. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronú pó àdá. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí àtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka ogun, tàbí àwọn ogun tí wọ́n ti ṣe fún àwọn ogun dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ lára, èyí tí wọ́n ti lu òsí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kólé ọlọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pé ní léèsì àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ̀sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ képe nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wọ Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warun òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. Ó ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. A fẹ́ jẹ́ tìrẹ. A bẹ̀ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù. gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán lásán. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, bá wa wẹ̀ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀ta Ọlọ́run. A fi ayé tí ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ́ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orígi àgbélébù, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, àwọn tó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ́sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, ti omi àmú ṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn kan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tòótọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, jẹ́ à ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kì í padà sínú èébì, ẹ̀mí tí kì í padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́, nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ̀ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán lásán. Má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a ń sìn, má jẹ́ kí ó di ìbọ̀rìn ṣàmọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ̀ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n rìn lóru, tí wọ́n ń jẹ lóru, àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ èmèrè,
1: Baba da won sile.
0: Abe o. Wo pe nigba te o ri oni ojo ikehin. Gbogbo on to nje ki awon eniyan ki o ka ba mo ma je ki o sele si wa. Bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo. Be la fe ri ni kokko. A fe ma de se ni kokko. Nigba ti o se enikeni nigba ti o se lufa. A o si fe ma so fun enikeni pe a church wa ni o je ka se. Baba nbe o, ohun ti o kin fe de se. Ohun to korira ese. Ohun to sa fun ese. Baba fi sinu okan won ni oruko Jesu. Ni bi ki bi ta le wa, ni bi ise ni. Tabi ni abule wa, tabi pelu awon ebi wa, tabi pelu awon alejo. Baba ma je ke ese ke ese ki o wa ni ni owo wa. Se wa ni omo Olorun tooto. Oro enu wa se ni oro otito. Iwa owo wa se ni iwa mimo. Ero enu okan wa je ki o je mimo. Adupe po ti gbo. Awon ti o ni aisan ni igbesi aye won baba ti won si wa ni bi ni asale yi. Wo won ton ni oruko Jesu. O so fun a wi pe aya yi o pa won alejo. Wo si fi eru sajade ni bi kolo fi won. Nje a pase fun yeyin aisan. Ni bi ki bi tele wa. E jade ni oruko Jesu. Nitori aduro ni abe ase Olorun Olodumare. Ati ni abe ojije Olodumare. Aduro ni inu ase je Jesu Kristi. Pelu oro Olorun ati ileri re. Pelu eje ti a fi ra wa pada. Ni a pase fun gbogbo aisan pata pata. E jade ni oruko Jesu. Baba fi owo kan awon eniyan re. Lati ori de ese. De inu egungun. De inu ora. Ni gbogbo ara awon eniyan re. Le esan jade ni oruko Jesu. Ambe o. Omo imole ni wa. Aje ori wa gbese. Oso ori wa mo. Awon elebo logun won mo ti wa se. Ambe wo Olorun. Ba se wa ninu imole. Ti o so le sumo ti a je o le farakan ti elebo logun ti o le foju kan baba so wa di eru loju awon logun ambe wi pe ni bi ki bi ta le lo ninu ile ni tabi ni igboro tabi ni bi ise bi won ti e so ogun aba agbara re je ni oruko Jesu adupe po ti so wa di ominira. I saw law.

sílẹ̀, ó dájú wípé àwọn òrìṣà tí ó wà ní ayé rẹ tàbí tí ó wà ní ilé rẹ, àwọn ọṣẹ dúdú, àwọn nǹkan mìíràn, àwọn aṣọ tí o ti gbà ní ilé àwọn wòlíì èké tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tùràrí, àwọn àbẹ́là tàbí àwọn talisman, àwọn nǹkan mìíràn èyí tí ó ń so mọ́dì, èyí tó ń so mọ́wọ́, èyí tó ń dè mọ́rùn, èyí tó ń gbé káàkiri nínú àpò, gbogbo nǹkan wọ̀nyí pátápátá, àti tó wà lábẹ́ pílò, àti tó wà lábẹ́ ibùsùn rẹ, gbogbo nǹkan ni a ó kó dànù bí a bá ti di onígbàgbọ́ tòótọ́. Ó ní kì í ṣe díẹ̀ nínú wọn ni ó wá, tí wọ́n fi àwọn iṣẹ́ búburú ọwọ́ wọn, àwọn iṣẹ́ òkùnkùn tí ó wà lé ọwọ́ wọn, tí wọ́n kojúlẹ̀, tí wọ́n sì fi hàn wípé ní tòótọ́ ni a ti ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn. Kí sì ni ìdí tàbí kí ni àbáyọrí sí àwọn nǹkan wọ̀nyí wo ẹsẹ̀ ogún? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Olúwa sì ń gbilẹ̀ sí i gidigidi, ó sì gbilẹ̀. Bí a bá lè kó àwọn òrìṣà wọ̀nyí sọnù, tí a mú ìgbẹ́kẹ̀lé wa kúrò nínú àwọn nǹkan asán wọ̀nyí, àwọn nǹkan tí kì í dáni sílẹ̀, àwọn nǹkan tí kì í gbanilà, bí a bá ronú pọ̀ àdà tòótọ́ tòótọ́, tí a sì gba Jésù Kristì Olúwa gbọ́ nínú ọkàn wa, ní ayé wa yóò yí padà. Bí àìsàn bá wà ní àgọ́ ara wa, àìsàn yóò lọ. Bí a bá rìn wọ́n wà mọ́lẹ̀ ní òru, gbogbo nǹkan wọ̀nyí ni ó kúrò pátápátá. Mo gba Ọlọ́run gbọ́ wípé àwa tí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ tí a ń sọ wọ̀nyí, a ó rí àmì rere Ọlọ́run ní ìgbésí ayé wa ní orúkọ Jésù. Jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti gba Jésù Kristì gbọ́, kò tún sí iṣẹ́ ibi, kò tún sí ọfà láti inú ayé, kò tún sí ọta láti inú ayé, kò tún sí oògùn tàbí májèlé tí ẹnikẹ́ni lè ṣe sí wa tí yóò lè ṣe wá níbi. Nítorí nínú Jọ́hánù 1:4 láti ẹsẹ̀ ìkẹrin, ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run ni ẹ̀yin, ẹ̀yin ọmọ mi. A ń sọ fún wa àwọn tí ó ti fi àwọn tí ó ti dá májẹ̀mú pẹ̀lú Ọlọ́run, tí wọ́n ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí wọ́n kọ ìbọ̀rìṣà sílẹ̀, tí wọ́n kọ ìgbẹ́kẹ̀lé nínú asán ayé yìí, tí wọ́n kọ wọ́n sílẹ̀, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run. Àwọn tí ó ti kọ èṣù àti iṣẹ́ rẹ̀, ìbọ̀rìṣà àti àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ìbọ̀rìṣà, àwọn tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, àwọn ni a pè ní ọmọ Ọlọ́run. Àwọn tí wọ́n ti kọ ilé ijó, ilé tẹ́tẹ́, àwọn tí wọ́n ti kọ ìjà, jàgídíjàgan, ìbínú, àwọn tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n ń bá káàkiri tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ kí a máa mu sìgá tàbí kí a tún máa mu igbó tàbí kí a máa da ọpọlọ ara wa rú, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀, àwọn tí wọ́n ti kúrò nínú iṣẹ́ ibi àti iṣẹ́ òkùnkùn ayé yìí, àwọn tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí wọ́n ti kúrò nínú ti àwọn oṣó tàbí àwọn àjẹ́ tàbí àwọn ẹ̀mí emèrè, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀, tí wọ́n gba Jésù Kristì Olúwa gbọ́, tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, tí a ti dáríjì wọn, tí wọ́n ní ìjẹ́rìí rere ní ọkàn wípé àwọn di ọmọ Ọlọ́run, tí ìgbésí ayé wọn ti yí padà, tí a ti sọ wọ́n dọ̀tun pẹ̀lú wíwẹ̀ ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run. Níhìn ni ó ń sọ fún wa wípé ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run ni ẹ̀yin ṣe. Ǹjẹ́ bí Ọlọ́run bá wà fún wa, ta ni ó lè kọjú ìjà sí wa? Bí a bá jẹ́ ti Ọlọ́run, ṣe ò rántí ni nígbà tí àwọn ọmọ Ísíráẹlì wọ́n jẹ́ ti Ọlọ́run, nígbà tí a pe Bálámù láti ọ̀dọ̀ Bálákì wípé kí ó wá fi wọ́n gégùn, bí wọ́n ti jẹ́ ti Ọlọ́run kò ṣeé ṣe láti fi wọ́n gégùn. Ohun tí ó yẹ ká bójútó ní ìgbésí ayé wa ni wípé a ti jẹ́ ti Ọlọ́run, wípé a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, wípé a ti di ọmọ Ọlọ́run, wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá. Ó ní ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, a ó ṣẹ́gun wọn. Mo ní a ó ṣẹ́gun wọn. Bí ọ̀tá bá lépa, ó dájú wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, àwa ni yóò ṣẹ́gun. Bí èṣù bá ń fọnu tí ó sì ń ké ramúramù gẹ́gẹ́ bí kìnìún, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá dàbí ẹni wípé àwọn ayé ará ayé wọn ni wà sínú, wọ́n sì tàka sí wa wípé wọ́n ó ṣe wá níbi, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ ni wá, bí a bá sinmi Ọlọ́run, tí a gbẹ́kẹ̀lé Ọlọ́run, ibikíbi tí wọ́n ti lè pàdé wa, lójú òpópónà tàbí ní ahéré tàbí nínú àlá tàbí ní ojú gbangba, àwa ni yóò ṣẹ́gun ní orúkọ Jésù. Ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Bí àwọn onígbàgbọ́ tí ó dàbí

wípé òye kò yé bí wọn bá gbọ wípé ẹnìkan àjẹ wọn máa bẹrù bí wọn bá gbọ wípé ẹnìkan ṣó wọn máa bẹrù bí wọn bá gbọ wípé ẹnìkan ní ẹmí èmi rè wọn máa bẹrù bí wọn bá gbọ wípé ẹnìkan ti ó dàbí èṣù fún ara rẹ wípé ó dàbí ìwà àti ìṣe àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ àti àwọn tó ń ṣe ní àdúgbò ó dàbí ọmọ èṣù tí ó jẹ́ pé ó lè da ìgbésí ayé ẹnikẹ́ni rú wọn a máa bẹ̀rù ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ ẹni tí ń bẹ nínú wa ó tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ nítorí bẹ́ẹ̀ bí a bá rí ẹnikẹ́ni ẹnikẹ́ni lè halẹ̀ ẹnikẹ́ni lè sọ ohunkóhun tí ó fẹ́ sọ ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ fáráò ó pọ̀ sí àwọn ọmọ ìsírẹ́lì ṣùgbọ́n ta ló ṣẹ́gun àwọn ọmọ ìsírẹ́lì ló ṣẹ́gun ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Nebukadnesari ó pọ̀ nígbà tí ó fẹ́ gbé Shadrach, Meshach àti Abednego ó fẹ́ gbé wọn sọ sínú iná ìhàlẹ̀ lásán ni nítorí wípé bí a bá jẹ́ ti Ọlọ́run kò sí ẹni tí ó lè ṣẹ́gun wa ẹni tí ń gbénu wa ó pọ̀ ju ẹni tí ń gbénu ayé lọ ǹjẹ́ mo pè ọ́ níjà lónìí wípé bí o bá lè tọ agbára Ọlọ́run wò bí o bá lè kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí o kọ àwọn ìbọ̀rìṣà àwọn nǹkan tí ó wà nínú ayé sílẹ̀ bí o ti ń ké pe Ọlọ́run Ọlọ́run yóò máa jẹ́ fún ọ bí o ti ń gbàdúrà yóò máa gbọ́ àdúrà rẹ bí o tilẹ̀ jẹ́ wípé èṣù ti kára rẹ̀ ló pàdé rẹ lójú ọ̀nà ó dájú wípé ìwọ ló ṣẹ́gun nínú Róòmù orí 16:20 ó sọ fún wa wípé Ọlọ́run àlàáfíà yóò sì tẹ sàtánì mọ́lẹ̀ lí àtẹ́lẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́ ṣé o gba èyí ni gbọ́ wípé Ọlọ́run alágbára Ọlọ́run ẹlẹ́dàá òun àti ayé Ọlọ́run tí ó yọ àwọn ọmọ Ísírẹ́lì kúrò nínú ọ̀fìn àti kúrò nínú ìsìnrú tí ó wà nínú Íjíbítì Ọlọ́run tí ó gba Shadrach, Meshach àti Abednego sílẹ̀ Ọlọ́run tí ó dáàbò bo Daniel nínú ihò kìnìún wípé yóò tẹ Sátani mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ rẹ ní lọ́ọ́lọ́ ta ni oṣó ta ni àjẹ́ ta ni ẹlẹ́bọlóògùn ta ni àwọn tí ó ń káàkiri bí pidánpidán bí sàtánì bá di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ rẹ ó dájú pé àwọn wọ̀nyí tí wọ́n sọra wọn di ọ̀tá tí wọ́n fara pamọ́ sínú òkùnkùn tí wọ́n ń ta fà sí ọ ní gbangba ó dájú wípé ìwọ ló ṣẹ́gun bí o bá ti kọ àwọn nǹkan ayé búburú wọ̀nyí sílẹ̀ tí ó jẹ́ ti Ọlọ́run ní tòótọ́ Ọlọ́run yóò dáàbò bò ọ́ bí àìsàn bá wà yóò mú àìsàn kúrò bí ìbànújẹ́ bá wà yóò mú kí ìbànújẹ́ lọ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí àdìdè dúró bí o bá jẹ́ abọ̀rìṣà síbẹ̀ bí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀ bí o bá jẹ́ alágbèrè síbẹ̀ bí o bá jẹ́ ẹ̀wọ̀ ni o sì máa ń lọ sílé sinimá káàkiri bí o bá jẹ́ ẹ̀wọ̀ ni o sì máa ń ṣe ìfẹ́kùfẹ́ káàkiri kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run o fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí o wẹ̀ ọ́ nù o fẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí o jọba nínú rẹ o fẹ́ di ẹ̀dá tuntun o fẹ́ jẹ́ ti Ọlọ́run nítòótọ́ nítorí pé nígbà tí o bá jẹ́ ti Ọlọ́run ni o jẹ́ wípé èṣù kò ní lágbára lórí rẹ àwọn ọ̀tá kò ní lágbára lórí rẹ àwọn ẹlẹ́bọlóògùn kò ní lágbára lórí rẹ àwọn alálùpàdà kò ní lágbára lórí rẹ oṣó àti àjẹ́ kò ní lágbára lórí rẹ bí o bá jẹ́ ti Ọlọ́run nítòótọ́ képe Ọlọ́run sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run nítòótọ́ èṣù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ yóò di àtẹ̀mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ rẹ kò sì sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára kò sí ọfà tí a ta sí ọ tí yóò lè bà ọ. Képe Ọlọ́run yóò já gbogbo èdè rẹ yóò sì jẹ́ kí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ kí ó di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ rẹ. Képe Ọlọ́run gba Olúwa gbọ́ bí ẹ̀ṣẹ̀ àbí iṣẹ́ òkùnkùn àbí ìbọ̀rìṣà bá wà ní ìgbésí ayé rẹ kọ̀ọ̀kan wọ̀nyí sílẹ̀ bí àgbèrè panṣágà ìfẹ́kùfẹ́ ìṣekúṣe ìrédè òru ìjẹ́bọ káàkiri bí ó bá wà ní ìgbésí ayé rẹ kọ̀ọ̀kan wọ̀nyí sílẹ̀ kí o lè jẹ́ ti Ọlọ́run nítòótọ́ bí o bá sì jẹ́ Ọlọ́run nítòótọ́ ó dájú wípé a ó dá ọ sílẹ̀ a ó tú ìdè rẹ a ó fa gbogbo ìdè tí ó dẹ̀ ọ́ fà wọ́n já. Ẹ̀rù kò sí fúnni tí ó jẹ́ ti Ọlọ́run ẹ̀rù kò sí fúnni tí ó gbàgbọ́ nínú Jésù Kristi.
ẹrù kò sí fún ẹni tí ó ti kó ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ rẹ̀ sílẹ̀. Ẹrù kò sí fún ẹni tí ó ní agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Nítorí tí tóbi ni ẹni tí ń gbé inú rẹ. Jésù Kristì tí ó wá fi inú rẹ̀ ṣe ibùgbé, ó tóbi ju àwọn tí ó wà nínú ayé lọ.

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàídà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá ṣì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàídà, àwọn ẹlẹ́bọlóògùn, bó bá wà ní kawọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbaradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni a ṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

orí wa. Bẹ́ẹ̀ni ó yẹ kó yé wa wípé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run ní kọ̀ọ̀kan ni ó jẹ́ pàtàkì. Nítorí náà kò yẹ kí a bójú fo ohunkóhun. Nítorí Jésù pàápàá sọ fún wa wípé kíkíní nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lọ láìṣẹ. Èyí ni a fi ń kà á nísinsìnyí láti ẹsẹ̀ 22. Kí o máa fi ojú ba lọ bí a ti ń kà á. Èmi sì ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi, nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín. Èmi gbọ́, èmi mọ̀, ẹ mọ̀ pé a dá Timotheo, arákùnrin wa sílẹ̀. Bí o bá tètè dé, èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín. Ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín àti gbogbo àwọn ènìyàn mímọ́, àwọn tí ó ti Ítálì wá kí yín, kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmì. Níhìn-ín ni a ti ka àwọn ọ̀rọ̀ kúkúrú yìí. Bí ó bá jẹ́ pé irú ọ̀rọ̀ báyìí ni ẹnì kọ̀ọ̀kan wá kà lóòrọ̀ nígbà tí a bá ń ṣe àkókò ìdákẹ́jẹ́ wa, ó ṣeéṣe kí a rò wípé kò sí ẹ̀kọ́ kan tàbí ohun kan tí a lè múlò nínú ohun tí à ń kà. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ọ̀rọ̀ Ọlọ́run jinlẹ̀ púpọ̀. A sì sọ fún wa wípé àwọn ohun tí à ń kà wọ̀nyí, bí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè láti ṣe wa lójú, láti túmọ̀ rẹ̀ fún wa, a ó rí wípé ọ̀pọ̀ ẹ̀kọ́ ló wà nínú ohun tí a ti kà sílẹ̀ wọ̀nyí. Fún àwọn olùkà tàbí àwọn olùgbọ́ ni Pọ́ọ̀lù Apọ́sítélì ni ó ń sọ fún wa wípé kí wọn kí ó gbọ́ràn sí ọ̀rọ̀ ìyànjú tí wọ́n ti gbọ́, wípé bí a bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run, kí a ní etí ìgbọ́ àti àyè àgbàṣe láti ní ọkàn tí ó múra tán láti ṣe ohun gbogbo tí ó yẹ kí a ṣe. Nítorí kí ni Apọ́sítélì tí ó ṣe ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, tí ó ń sọ fún wa wípé èmi ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi. Ohun tí ó ṣe ń sọ fún ọ ni wípé òun pẹ̀lú mọ̀ dájú ṣáká wípé ní ìkẹyìn ọjọ́ tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ni yóò kọ ẹ̀kọ́ tí ó yè kooro sílẹ̀. Wọ́n máa wá ìtàn asán káàkiri nítorí pé wọn kò ní ìfẹ́ òtítọ́. Èyí ni a fi ń gba àwọn kìrìsẹ́nì ní ìyànjú wípé wọ́n ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí ọkàn wọn, kí wọn kí ó má ṣe gba ẹ̀tàn ẹ̀ṣẹ̀ tàbí ẹ̀mí tí ń ṣàkóso ìran tí a wà nínú rẹ̀ yìí, ẹ̀mí ìgbẹ̀yìn ayé láti mú wọn pàdánù àwọn oore ọ̀fẹ́ àti ẹ̀kọ́ ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Lẹ́yìn náà ni ó wá ń sọ fún ọ wípé òun ní ìrètí láti tọ̀ wọ́n wá pẹ̀lú Timotheo, nítorí pé Timotheo tí a kọ nípa rẹ̀ níhìn-ín ó ti wà nínú túbú nítorí nínú bíni sí ọ̀rọ̀ Ọlọ́run àti sí ìránṣẹ́ rẹ̀. Ṣùgbọ́n nísinsìnyí a ti dá a sílẹ̀, ó sì ń fẹ́ láti wá sí ọ̀dọ̀ àwọn ará Hebrew bí ó ti kọ̀wé ṣọwọ́ ránṣẹ́ sí wọn, kí ó ba lè gbà wọ́n ní ìyànjú, kí ó sì lè mú wọn lọ́kàn le. Èyí jẹ́ kí ó yé wa wípé bí ó tilẹ̀ jẹ́ pé ó ti parí kíkọ ìwé tàbí Epístélì sí àwọn ará Hebrew, iṣẹ́ ìránṣẹ́ kò dópin nítorí bẹ́ẹ̀. Nípa èyí ni a tún sọ fún àwa náà pẹ̀lú pé bí ó tilẹ̀ jẹ́ wípé a ń fi òpin tàbí ìparí sí ohun tí a ń kẹ́kọ̀ọ́ nínú Hebrew, ṣùgbọ́n èyí kò sọ wípé ìdàpọ̀ wa tàbí ìkẹ́kọ̀ọ́ wa tàbí ìgbọ́ràn wa sí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ti parí. Lágbára Ọlọ́run, ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó máa bẹ̀rẹ̀ ìwé mìíràn nínú Májẹ̀mú titun. Lónìí bí a ti ń wo ọ̀rọ̀ ìyànjú tí ó kẹ́yìn àti oore ọ̀fẹ́ èyí tí a ti kà sí etí ìgbọ́ wa, a ó pín ẹ̀kọ́ wa sí ọ̀nà mẹ́ta. Ìkíní, ọ̀rọ̀ ìyànjú. Ìkejì, ọ̀rọ̀ ìmúlọ́kànle fún òṣìṣẹ́ tí ó nílò rẹ̀. Ìkẹta ni ọ̀rọ̀ ìkíni káàbọ̀ sí òpin. Kí a wò ó ní ìkọ̀ọ̀kan. Ìkíní, ọ̀rọ̀ ìyànjú. Kí a tún ka ẹsẹ̀ 22 tí a ti kà lẹ́ẹ̀kan. Ó ní, èmi ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi, nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín. Níhìn-ín ni Pọ́ọ̀lù ni ó lo èdè kan. Ó lo èdè yìí wípé ohun tí òun kọ sí wọn, ó pè ní ọ̀rọ̀ ìyànjú. Ǹjẹ́ kí ni Pọ́ọ̀lù Apọ́sítélì, kí ni ó ń pè ní ọ̀rọ̀ ìyànjú níhìn-ín? Ohun tí a pè ní ọ̀rọ̀ ìyànjú níhìn ni ohun tí ó ti kọ sí wọn láti orí kìíní títí dé orí ìkẹtàlá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì, a fẹ́ kí ó yé wa wípé èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí a ó lo gbólóhùn tí a pè ní ọ̀rọ̀ ìyànjú. Bí a bá wo ìṣe àwọn Apọ́sítélì,
iṣẹ́ àwọn apostoli orí ìkẹtàlá láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún àti lẹ́yìn kíka ìwé òfin àti ìwé àwọn wòlíì àwọn olórí sinagogu ránṣẹ́ sí wọn pé ara bí ẹ̀yìn bá ní ọ̀rọ̀ ìyànjú kan fún àwọn ènìyàn ẹ̀sọ́ ní ẹsẹ̀ ìkẹrìndínlógún paul sì dìde dúró ó sì jowó sí wọn ó ní ẹ̀yìn ènìyàn israeli àti ẹ̀yìn tí ó bẹ̀rù ọlọ́run ẹ fi etí sílẹ̀ bí o bá ti fi ọkàn sí ẹsẹ̀ méjì tí a kà yìí ó rí wípé wọ́n wà nínú ilé ìsìn tiwọn tí wọ́n máa ń ṣe ní sinagogu bí ó ti jẹ́ àṣà àwọn jew nígbà tí wọ́n ti ka ìwé òfin láti wọ́n yan ẹsẹ̀ kan tàbí orí kan nínú genesis títí dé deuteronomy wọ́n sì ka àwọn ìwé wòlíì wọn ò sọ fún wa bóyá jeremiah ni bóyá isaiah ni bóyá hosea ni ṣùgbọ́n nígbà tí wọ́n ti ka orí kan nínú ìwé òfin àti ìwé wòlíì ni wọ́n wá sọ fún àwọn paul wípé bí wọ́n bá ní ọ̀rọ̀ ìyànjú kan ọ̀rọ̀ ọlọ́run láti ọ̀dọ̀ ọlọ́run wá sí àwọn ènìyàn wọ̀nyí kí wọn kí ó dìde dúró kí wọn kí ó lè sọ èyí jẹ́ kí ó yé wa wípé ohun tí a ń pè ní ọ̀rọ̀ ìyànjú ni ọ̀rọ̀ ọlọ́run láti ṣini létí ọ̀rọ̀ ọlọ́run láti kìlọ̀ fúnni ọ̀rọ̀ ọlọ́run láti gbani ní ìyànjú ọ̀rọ̀ ọlọ́run láti jẹ́ kí ọ̀nà ìmọ́lẹ̀ ìrere kí ó yé ẹnì kọ̀ọ̀kan èyí ni a fi ń padà sínú ebéèrò orí kẹtàlá ẹsẹ̀ ìkejìlélógún èmi sì ń bẹ̀ yín ara a rí i wípé níhìn èyí tí ìbá fi lo agbára tàbí àṣẹ apostoli ó ń pàrọwà sí wọn ó ń bẹ̀ wọ́n wípé kí wọ́n kí ó fún ọ̀rọ̀ ọlọ́run láàyè nínú ọkàn wọn ó sì ń sọ wípé èmi ń bẹ̀ yín ara èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí paul apostoli tí yóò lo èdè yìí ara nínú ebéèrò orí kẹta ẹsẹ̀ ìkíní ni ó ti sọ fún wa àwọn tí a ń pè ní ara ìbá jẹ́ arákùnrin tàbí arábìnrin a ń pe àwọn wọ̀nyí ní ara nínú olúwa nínú ebéèrò orí kẹta ẹsẹ̀ ìkíní yóò sọ wípé nítorí náà ẹ̀yin ara mímọ́ alábàápín ìpè ọ̀run gbólóhùn tí a kà yóò jẹ́ kí a mọ àwọn tí a ń pè ní ara ó máa ń jẹ́ àṣìṣe láàrin wa bí a bá rí ẹnìkan tí ó ń wá sí ilé ìsìn a máa ń pè ní arákùnrin tàbí arábìnrin láìmọ̀ wípé ó ní àwọn nǹkan àmúyẹ tí ẹnì kọ̀ọ̀kan wa tí a ní láti nínú ìgbésí ayé wa kí a tó lè di ara nínú olúwa ìkíní ó yẹ kí a mọ̀ wípé gbogbo ẹni tí a bí nínú obìnrin ẹlẹ́ṣẹ̀ pátágbáà ni ṣùgbọ́n nígbà tí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a kọ̀ ọ́ sílẹ̀ tí a gba jésù kristì gbọ́ tí ó kú fún wa tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù tí a sọ wá di ẹni ọ̀tọ̀ ẹni mímọ́ tí a sọ wá di ẹni àìlẹ́ṣẹ̀ nítorí wípé a ti kó ẹ̀ṣẹ̀ wa kúrò ó sọ wípé a di ara mímọ́ ẹ̀ṣẹ̀ ti kúrò ìbàjẹ́ ti kúrò ìrìnkúrìn ti kúrò lẹ́sẹ̀ wa a ti di ọmọ ọlọ́run a jẹ́ ọ̀kan nínú àwọn ẹbí ọlọ́run èyí ni ara ó wá sọ wípé alábàápín ìpè ọ̀run àwọn tí a pè láti ìpè ọ̀dọ́ àgùntàn ìpè ọlọ́run fún ara rẹ̀ tí ó ń pè wọ́n sínú ìgbàlà sínú agbo àwọn onígbàgbọ́ èyí ni àwọn ara èyí ni paul apostle ló fi ń sọ fún wípé èmi ń bẹ̀ yín ara ó fẹ́ kí wọn kí ó mọ̀ wípé bí a bá jẹ arákùnrin bí a bá jẹ arábìnrin ọ̀rọ̀ ọlọ́run ó wà fún àwọn ọmọ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ó wà fún ẹbí ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ó wà fún àwọn tí wọ́n ń tẹ̀lé jésù kristì lẹ́yìn bí o bá jẹ ọmọ ọlọ́run bí o bá jẹ ẹbí ọlọ́run bí a bá ti wọ ẹ̀ṣẹ̀ rẹ nù tí a sì ti sọ ọ́ di ọ̀tún tí o jẹ́ ara mímọ́ ó sì jẹ́ alábàápín nínú ìpè ọ̀run ó yẹ kí o mọ̀ wípé ọ̀rọ̀ ìyànjú tí paul tí ó ti sọ fún àwọn ara ebéèrò ó wà fún ọ ó wà fún mi ó ń sọ fún wa nínú ẹsẹ̀ yìí wípé èmi sì ń bẹ̀ yín ara ẹgbà ọ̀rọ̀ ìyànjú mi kí ni ṣe tí ó fi ń bẹ̀ wọ́n wípé kí wọ́n kí ó gba ọ̀rọ̀ ìyànjú òun nítorí wípé àti dí ọ̀run ó sopọ̀ mọ́ ìgbọràn sí ọ̀rọ̀ ọlọ́run nítorí pé àti ní ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run ó sopọ̀ mọ́ kí a gbọ́ kí a gbà kí a gbé e yẹ̀wò kí a mọ̀ wípé nǹkan yìí ó ṣe dandan fún ẹnì kọ̀ọ̀kan wa kí a sì gbọ́ràn sí nǹkan wọ̀nyí ǹjẹ́ kí ni ọkùnrin yìí apostoli yìí kí ni ó ń pè ní ọ̀rọ̀ ìyànjú bí a bá wò ó láti ìbẹ̀rẹ̀ a ó rí àwọn àṣẹ àwọn ìlànà tí ó ti fún wọn lẹ́sẹsẹ àwọn tí ó yẹ kí wọn kí ó ṣe àwọn nǹkan wọ̀nyí ni ó ń pè wá sí ìrántí wọn wípé láti orí kìíní orí kejì orí kẹta títí dé orí kẹtàlá ni òun ti ń fún wọn ní àṣẹ àṣẹ tí ó fi ẹsẹ̀ wọn lé ọ̀nà tóóró tí ó lọ sí ìyè àníkẹ̀kùn ó sì ń sọ fún wọn wípé
bí kì í bá ṣe wípé wọ́n gba àwọn àṣẹ àti ìlànà wọ̀nyí wọn ò ní lè rí ọlọ́run ní ìkẹyìn èyí ni ó fi ń pàrọwà sí wọn wípé kí wọn kí ó jọ kí wọn kí ó má bàa jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ òun kí ó jẹ́ lásán lórí wọn àti ìgbàgbọ́ tiwọn kí ó má bàa jẹ́ lásán òní nítorí bẹ́ẹ̀ wọ́n ní láti gbà wọ́n ní láti gbọ́ wọ́n ní láti gbọ́ràn sí ọ̀rọ̀ ìyànjú tí ó ń sọ fún wa ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ìyànjú wọ̀nyí nínú Hebrew orí kejì ẹsẹ̀ ìkíní nítorí náà ó yẹ tí àwa ọmọ ọlọ́run àwa tí a ti gbọ́ ìpè ẹ̀mí àwa tí a ti gbọ́ràn sí ìpè náà àwa tí a ti wọ inú ìjọba ọlọ́run àwa tí a ti pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ó ní ó yẹ kí àwa kí a máa fi iyè sí i gidigidi sí ohun ọ̀nì tí àwa ti gbọ́ kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan ó ń sọ fún wa wípé ìjínjà afẹ́fẹ́ńfẹ́ àwọn nǹkan ayé wọn fẹ́ gbá wa lọ kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run ó ní nítorí bẹ́ẹ̀ kí a dì í mú kí a má jẹ́ kí ìjì tí ó ń jà tàbí afẹ́fẹ́ tí ń fẹ́ kí ó gbá wa lọ kúrò nínú àwọn ọ̀rọ̀ tí a ti gbọ́ nínú orí kẹta ẹsẹ ìkejìlá àti ẹsẹ ìkẹtàlá ó ní ẹ kíyè sára ara ṣé orí níhìn wípé àwọn ọmọ ọlọ́run ni ó má sọ̀rọ̀ ní orí kejì tí a ti kà ó ní àwa ó yẹ kí a máa fiyè gidigidi sí ohun tí a ń gbọ́ ó yẹ kí a mọ̀ wípé àwa tí a jẹ́ ọmọ ọlọ́run a yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé níhìn ni ó ń sọ wípé ara ẹ kíyè sára kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní ní lọ kúrò lọ́dọ̀ ọlọ́run alààyè bí a bá sọ wípé ẹnìkan lọ kúrò níbìkan ó jẹ́ wípé ó ti wà níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí ń sọ fún wa wípé nígbà tí a bá ti di ọmọ ọlọ́run bí a bá ti ní ìgbàlà ó ṣeéṣe láti pẹ̀yìndà ó ṣeéṣe láti ṣubú kúrò nínú orí ọ̀fẹ́ ṣùgbọ́n ó ń kì wọ́n nílọ̀ wípé kí wọn kí ó kíyè sára kí ọkàn kúrò ti àìgbàgbọ́ kí ó má ṣe wọ inú wọn láti mú wọn kúrò ní nílọ kúrò lọ́dọ̀ ọlọ́run alààyè ní ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n ẹ máa gba ara yín ní ìyànjú lé ojoojúmọ́ níwọ̀n ìgbà tí a bá ń pè é lé òní kí a má bàa ṣe ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ èyí ni ó fi rán wọn létí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìyànjú ni òun ti sọ fún ọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìṣírí ọ̀rọ̀ tí ń múni lọ́kànle ni òun ti sọ fún wọn láti ìbẹ̀rẹ̀ ìpístélì yìí ó sì ń sọ fún wọn wípé òun bẹ̀ wọ́n nísinsìnyí nígbà tí ó dé ìparí ìpístélì wípé kí wọn kí ó gba ọ̀rọ̀ ìyànjú tí òun ti kọ sí wọn nínú orí kẹrin ẹsẹ̀ ìkíní nítorí náà ẹ jẹ́ kí a bẹ̀rù kí bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa kí ẹnikẹ́ni nínú yín kí ó má bàa dàbí ẹni pé ó ti kùnà rẹ̀ bí kì í bá ṣe wípé ó ṣeéṣe láti kúrò nínú oore ọ̀fẹ́ tí kì í bá ṣe wípé ó ṣeéṣe láti pàdánù àwọn ohun tí a ti ní nípa oore ọ̀fẹ́ ọlọ́run ìbá má ti máa kì wọ́n nílọ̀ léraléra lemọ́demọ́ wípé kí a bẹ̀rù kí a ṣọ́ra kí a kíyèsára kí a rí i wípé a kò gba ohunkóhun nínú ayé tàbí ohunkóhun nínú ẹran ara wa ohunkóhun nínú ẹbí wa ohunkóhun ní àdúgbò wa láti fà wá kúrò lọ́dọ̀ ọlọ́run nínú orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá àwa sì fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú àìsinmi kan náà hàn fún ẹ̀kún ìrètí títí dé òpin ó rán wọn létí wípé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá forí tì í títí dé òpin lẹ́ ọ̀gbàlà ó ní nítorí náà kí ẹnì kọ̀ọ̀kan wa olúkúlùkù yín kí ó máa fi àìsinmi hàn àìsinmi tí àwọn ẹlòmíràn tí wọ́n ti fi hàn kí a rí i wípé a ní ẹ̀kúnrẹ́rẹ́ ìrètí títí dé òpin nínú ẹsẹ̀ ìkejìlá kí ẹ má ṣe di onílọ́ra ṣùgbọ́n aláfarawé àwọn tí wọ́n ti ipa ìgbàgbọ́ àti sùúrù jogún ìlérí a rí àwọn nǹkan wọ̀nyí tí ó ń sọ fún wọn ó ń sọ fún wọn wípé kí wọn kí ó kún fún akitiyan tàbí làálàá nípa ti ẹ̀mí kí wọ́n rí i wípé àwọn ohun tí wọ́n ti ní gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ ọlọ́run wípé a kò gbá sọnù lọ́wọ́ wọn nínú orí kẹwàá láti ẹsẹ̀ ìkejìlélógún ẹ jẹ́ kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹ̀kún ìgbàgbọ́ kí a sì wẹ ọkàn wa mọ́ kúrò nínú ẹ̀rí ọkàn búburú kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù níhìn ni ó ti rán wọn létí wípé bí a bá ní ẹ̀rí ọkàn tí ó ń dá wa lẹ́bi bóyá a ti ṣe ohun kan
ṣùgbọ́n tí a ń bò mọ́lẹ̀ tí ó jẹ́ wípé ẹ̀mí ọlọ́run sọ fún wa láti ṣe àtúnṣe ṣùgbọ́n tí a ò ṣe àtúnṣe tí a ò mú àwọn nǹkan náà wá sí ìmọ́lẹ̀ ṣùgbọ́n tí a ń pa á mọ́ra èyí tí a bá fi lanu láti sọ fún àwọn tí a ṣe wípé jọ mo ṣe báyìí tàbí mo ṣe tọ̀hún ó ní kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí bí a bá ní àtúnṣe tí a ò tíì ṣe bí a bá ní ẹ̀ṣẹ̀ tí a ń bò mọ́lẹ̀ bí a bá ní ohun mìíràn tí a ń ṣe ní ìkọ̀kọ̀ tí ò jẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run kì kò ní lè ṣeé ṣe láti súnmọ́ tòsí pẹ̀lú ẹ̀rí ọkàn rere ó ní kí a sì súnmọ́ tòsí pẹ̀lú ẹ̀kún ìgbàgbọ́ kì í ṣe ìgbàgbọ́ kékeré ṣùgbọ́n ẹ̀kún ìgbàgbọ́ kí a sì wẹ ọkàn wa nù kúrò nínú ẹ̀rí ọkàn gbogbooro kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù nínú ẹsẹ̀ tí ó tẹ̀lé ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin láì ṣiyèméjì ó ń sọ fún wa wípé àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ àwọn tí a ti gbà láti ìbẹ̀rẹ̀ nígbà tí a ti gba ọlọ́run gbọ́ kí a rí i wípé a di nǹkan wọ̀nyí mú ṣinṣin nítorí ìkẹyìn ọjọ́ la wà a sì rí àwọn mìíràn tí wọ́n ti ṣìnà lọ sí àwọn ẹ̀kọ́ èké nínú ẹsẹ̀ tí ó tẹ̀lé ẹ jẹ́ kí a yẹ ara wa wò láti rú ara wa sí ìfẹ́ àti sí iṣẹ́ rere kí a má máa kọ ìpéjọ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn ṣùgbọ́n kí a máa gba ara wa níyànjú pẹ̀lú bí ẹ̀yìn ti rí i pé ọjọ́ ni ń súnmọ́ ìtílé ọjọ́ wo ló ń súnmọ́ ìtílé ọjọ́ ìgbàsókè àwọn ènìyàn mímọ́ ọjọ́ àjínde ìkẹyìn ọjọ́ tí jésù kristi yóò farahàn láti kó àwọn àyàn fẹ́ lọ ó ní bí a ti rí pé ọjọ́ náà ń súnmọ́ ìtílé nítorí pé ọjọ́ ìgbàlà wa ìgbàlà ìkẹyìn ìgbàlà ayérayé ìgbàlà àṣepé ó ní ó súnmọ́ tòsí ju ìgbà tí a kọ́kọ́ gbàgbọ́ lọ nítorí èyí ni ó ṣe ń sọ fún ọ wípé ohun tí ó yẹ wọ́n ohun tí ó yẹ ẹnìkọ̀ọ̀kan wa ní ìgbọràn sí àwọn ohun tí a ti ń gbọ́ ó yẹ kí àwa tí a ń kẹ́kọ̀ọ́ bíbélì kí ó yé wa wípé ìwé mímọ́ ó fi ọwọ́ tó nípọn mú ìgbọràn àwọn onígbàgbọ́ jésù kristi tilẹ̀ sọ fún wa nínú luke orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta 46 luke orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta níhìn-ín ni ó ti ń jẹ́ kí ó yé wa jésù ń bi àwọn wọ̀nyí lérò ní èé ti ṣe èé sì ti ṣe tí ẹ̀yìn ń pè mí ní olúwa olúwa tí ẹ̀yìn kò ṣe ohun tí mo wí èé jẹ́ kí ó yé wa wípé ìgbọràn ṣe pàtàkì wípé àwọn sí ẹ̀kọ́ bíbélì yẹn ò sọ wípé a ti di ẹni ìgbàlà ṣé a ti gbọràn sí ọ̀rọ̀ ọlọ́run ṣé a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ ṣé a ti ronúpọ̀ ọ̀dà ṣé a ti gba jésù kristi gbọ́ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé a ti ń gbé ìgbésí ayé ọ̀tún bí kì í bá ṣe bẹ́ẹ̀ jésù ń bi wá léèrè wípé èé ṣe tí a fi ń pè òun ní olúwa olúwa tí a ò sì ṣe ohun tí ó ń fẹ́ kí a ṣe nínú samueli kínní orí kẹẹ̀ẹ́dógún ni a ti ń ka ẹsẹ̀ ìkejìlélógún apá kejì nínú ẹsẹ̀ yìí ó ní kíyèsí ìgbọ́ràn sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa bí a bá ń pe ara wa ní ọmọ ọlọ́run bí àwọn ẹlòmíràn bá sì ń pè wá ní arákùnrin tàbí arábìnrin ohun tí ọlọ́run máa ń wò nínú ìgbésí ayé wa láti sọ wípé nítòótọ́ ni a jẹ́ ọmọ òun àti pé nítòótọ́ ni a jẹ́ ẹbí ọlọ́run èyí ni wípé a ń gbọ́ràn sí àwọn ohun tí a ti ń gbọ́ nínú Isaiah orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà nígbà tí a bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ní bí a bá fẹ́ ọ̀rọ̀ ọlọ́run náà bí a bá gbà á sí ọkàn wa bí a bá gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò bí a bá mú un lókùnkúndùn tí a sì mọ̀ wípé ọ̀rọ̀ yìí ṣe iyebíye ọ̀rọ̀ tí ó wá láti ọkàn ọlọ́run wá sí inú ayé wa ó ní bí a bá fẹ́ ọ̀rọ̀ náà bí a bá sì gbọ́ràn sí ọ̀rọ̀ náà ó ní nígbà náà ni a ó jẹ ire ilẹ̀ náà nígbà náà ni àwọn ìlérí ọlọ́run nígbà náà ni àwọn ohun ti ẹ̀mí yóò lè jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa nínú májẹ̀mú titun láti ń kà nísinsìnyí nínú iṣẹ́ àwọn apostẹ́lì orí karùn-ún èyí tó ń jẹ́ kí ó yé wa bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbọràn sí ọ̀rọ̀ ọlọ́run àwọn ẹlòmíràn wọ́n máa ń fẹ́ kí ẹ̀mí ọlọ́run kí ó jọba
ki ogun wa ninu igbese aye won won ti le man gba ladura we pe awon fe kun fun emi mimo nje o mo we pe o je un ti o se pataki lati ni igboran si olorun bi o ba je pe ni toto lo nreti ki emi mo olorun ki o kun o ninu ise awon aposteli ori karun ese ikeji le logbon awon si le eleri nkan wonyi ati emi mimo pelu ti olorun fi fun awon ti o gbo tire bi a ko ba gboran si si oro olorun bi a ba dagunla si oro olorun bi a ba ko oro olorun ti ti a sha oro olorun ti ti a o gboran bi a ba so wi pe a nwa emi emi kemi la ori gba sugbon bi a ba je eni ti o ti di atunbi eni ti o je wi pe a ti so di mimo eni ti o rin dede gege bi oro olorun eni ti o gboran si oro olorun o nso fun a wi pe ati emi mimo pelu ti olorun fi fun awon ti o ngbo tire adura mi ni wi pe a o ni je eni ti ngbo tin gbagbe a o je eni ti ngbo tin gboran loruko jesu nisisiyi an lo si ipa keji ninu eko wa ninu ebero anka lati ori iketala ese ikeji le logun le atika bi atiri ti aposteli ti o so fun awe pe emi nbe yin ara egba oro eyan ju mi nitori iwe kukuru ni mo ko si yin ohun ti o npe ni iwe kukuru ni ohun ti o ti ko lati ori kini de ori iketala o se se ke yi ki o ya o lenu tabi ki o se oni kayefi wo pe a se le so wi pe ori kini titi de ese ti di ori ketala o je iwe kukuru ohun to je ki o so be ni wi pe o nso nipa orun o nso nipa awon angeli o nso nipa jesu o nso nipa aroni o nso nipa melkisedeki o nso nipa awon majemu aye majemu lailai o nso nipa majemu titun o nso nipa ere anfani ti o wa fun awon eniyan mimo opolopo nkan ti o so won yi bi ki ba se wi pe o ge won kuru die die o nso wi pe ibagba ohun ni opolopo iwe lati ko eni o fi pe nkan won yi ni iwe kokoro ti mo ko si yin nisisiyi an wo ikeji oro imu lokanle fun osise ti onilo re ni ese iketa le logun e mo pe ada timotheo ara konrin wasile bi o ba tete de emi pelu re yo ri yin ese kekere ti akayi o je ki o ye wa ibasepo tabi idapo ti o wa laarin awon omo olorun omo olorun kokan ki dabi abata to ntakete bi eni wi pe ko bodo tan o je ki o ye wa wi pe ni toto ni timotheo yi ni o ti lo si ile tubo sugbon paul o ngbadura fun ni akoko ti o wa ninu inu ni bi ni o si je ki awon ara eberu won yi ki o mo wi pe gba ti a tu sile ti a da sile ninu wahala ti o ti wa o je okan ninu wa o je okan ninu awon ara o si ye ki o dun mo awon wonyi ninu wi pe attitude tabi atida timotheo yi sile iyi ko wa ni eko kan wi pe ohunkohun ti o ba nsele si o ohunkohun ti o ma nsele si mi o ye ki a kan ara wa gege bi omo olorun gege bi eni ti o wa ninu agbo awon onigbagbo tabi awon ti o wa ninu ebi olorun ki a ma ma pa awon ti o nse wa ki a ma pa mora bi eni wo pe a o fe be ni keni soro a o fe ki eni keni ki o mo nipa awon ti o nse wa ako eko miran nihin o nso fun won wi pe e mo wi pe timotheo yi arakunrin wa ati ti o sile o ni bi o ba tete de e je wi pe iroyin ti de odo re sugbon ko ti fi oju ri timotheo ti an soro re yi o ni igba ti o ba de ohun pelu timotheo yi wo wa si odo awon ara eberu o je ki o ye wa wi pe o fe fun ni isiri tabi o fe fun ni oro imu lokanle o si fe ki awon ara eberu ki won ki o mura sile lati gba ati lati toju re eyin kan wa wi pe bi enikeni ninu wa boya a se aisan tele sugbon ati gbadura nisisiyi ani ilera iru eni be ti a ti tu sile kuro ninu ide aisan ti o nse tele tele o nilo imu lokanle eni kokan wa tabi o se se ki enikeni ki o wa ninu inu ni bi ni sugbon nisisiyi o ti ni alaafia
ati tu sile o dabi eni wo pe irorun ti de nisisiyi iru eni be pelu gege bi Timotheo yi o nilo oro imulokan le eni kokan wa tabi ari eni keni ti o tin la idanwo koja idanwo gege bi ina boya ninu ebi ni tabi ni bi ise ni sugbon nisisiyi pelu adura awon eniyan mimo ati fun un ni isegun iru eni be o nilo imulokan le wa tabi ari eni keni ti o ni idahun si adura ti inu re ndun o ni awon ti yo ki a ma ba won yo eyi ni a fi so wipe Timotheo yi o ati da sile Paul se so wipe nigba ti o ba de ohun nikan ki yo wa ba won sugbon awon mejeji yo le wa ba awon ara ebero tani ati le npe ni Timotheo yi kini a mo nipa eni yi ti a npe ni Timotheo je ki a ko eko kekere kan ninu bibeli ki o le da wa loju eni ti a npe ni Timotheo ninu ise awon aposteli ise awon aposteli lati ori ikerindinlogun lati titi de ese ikini si ese keta bi o ba kan nibe o ri wipe Timotheo yi o ti gba Olorun gbo o si ri wipe o je omo iya re je Jew sugbon baba re je eni ti ki se Jew sugbon ati ko ile oro Olorun oro Olorun ti asiko lati kekere yi o ti fun ni igbala ninu Timotheo keji ori keta Timotheo keji ori keta anwo lati ese ikedogun oni ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologun si igbala nipase igbagbo ninu Kristi Jesu sugbon ni bo se Timotheo wa di eni ti o je wepe ohun papa o di iranse Olorun o di oniwaasu ari wepe o je oniwaasu nitori wepe ninu Corinthians kini ori kerin ese iketa din logun ni ati ka nipa re oni nitori na ni mo se ran Timotheo si yin eni ti se omo mi olofe ati olododo ninu Olowa eni ti yo ma mu yin ranti ona mi ti yo wa ninu Kristi gege bi mo ti nko ni ninu gbogbo ijo nigba gbogbo oni yo ma mu won ranti ohun ti ohun ti nko awon elomiran ninu Corinthians kini ori kerin din logun ese ikewa ati ese ikokanla nje bi Timotheo ba de eje ki o wa lodo yin lai beru nitori ohun se ise Olowa bi emi pelu tin se ari nihin wepe eni yi o je olooto o je eni tin sapon o je eni ti o fi okan irele ati pele pele se ise Olorun o si je eni ti Paul apostle papa ti o gba iri re je wepe ohun se ise Olowa bi emi pelu tin se nitori na ki eni keni ma se kegan re ni sugbon esin jade lona ajo li alaafia ki ohun ki o le to mi wa nitori ti emi nwo ona re pelu awon arakunrin ninu Filipi orikeji ni atun ri ohun miran ti a so nipa Timotheo yi bi o se je olooto ti o je eni ti a le gbarale nitori o je olooto ninu ise Olorun Filipi orikeji lati ese ikokandinlogun sugbon mo ni ireti ninu Jesu Olowa lati ran Timotheo si yin ni lolo yi ki emi pelu le ni ifayabale nigbati mo ba gboro ijoko yin nitori emi ko ni eni oninu kana ti o dabi re ti yo ma fi tinu tinu se aniyan yin nitori gbogbo won ni toju nkan ti ara won ki se nkan ti se ti Jesu Kristi sugbon eyin ti mo daju daju pe gege bi omo lodo baba re be li o si nba mi sise po ninu ihin rere eyin ni awon nkan ti a ri ko nipa Timotheo yi a ri we pe o je olooto o si fi o si je eni ti o je olufokansin ti o sin Olorun ni itewogba ni Paul wa nso we pe nisisiyi o je idunu wa o si je ayo eni kokan wa wipe ati da Timotheo yi sile inu ni bi ni tabi wahala tabi iponju ti o ni o ti koja ohun pelu Paul won o si wa lati be awon ara Ebero lati be won wo e je ki a pada si Ebero ori ketala Ebero ori ketala ni ese iketalelogun e mo pe ada Timotheo arakunrin wa sile bi o ba tete de emi pelu re yo ri yin nihin ni ati je ki o ye wa wepe Paul
on gba ni imoran o se ipinu wepe on lo on yo lo ba awon ara eberu lati tesiwaju lati ma ko won ati wepe Timothy ti o ti la iponju koja ti o ti la inu ni bini koja eyi o da sile ninu ise olorun o si ni lati tesiwaju lati ma se ise olorun ki o si ma mu awon elomiran lokanle bi o ba je wepe iwo papa o ti foju fina a si ti se oni wahala tabi inu ni bini nitori ihinrere o ye ki o mo wepe nigba ti a ba tu ose tabi ti a da o sile wepe ise iranse re yo ma tesiwaju nisisiyi a n wo iketa oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ese ikerinlelogun e ki gbogbo awon ti n se olori yin ati gbogbo awon eniyan mimo awon ti o ti Italy wa si kiyin ki ore ofe ki o wa pelu gbogbo yin. Eyi ni oro ti o keyin ninu episteli yi opolopo ohun ni ari ko ninu oro ti a nso yi sugbon ki a to wo awon ese meji won yi ki a to se itumo won o ye ki a ran ti kan ara wa leti we pe nihin yi ati de opin episteli bi o ba je ni ti o tin ba wa pejo o mo we pe o gba wa ni ose meji le la dota gbako ki a to wa si ipari eko kan ni ari ko nihin we pe bi o ti wo ki irin ajo wa ki ogun to tabi ki ise kan ki o nira to o pe o ya ni a o de opin re je ki o yi o we pe bi o ba ni wahala o pe o ya wahala yo dopin bi ohun kan ba si wa ninu igbesi aye wa bi a ba to olorun lo o pe o ya ni yo dopin loroko jesu ati we pe irin ajo wa papa ninu aye yi fun re yo dopin lojo kan nje bawo ni o tin lo igbesi aye re bi o ba je we pe owo ago ti a n wo ti a fi n ka ojo yo dopin fun eni kokan wa nisinsinyi nibo ni a o ti lo ayeraye e je ki a wo awon ese die lati ran ara wa leti we pe opin yo de lojo kan o ye ki eni kokan wa ki o mura sile ninu peteru kini ori kerin Peteru kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esi ma sora ninu adura oni bi ati mo we pe opin oni pe de opin eni kokan tabi opin aye tabi opin igba asiko ti a wa ninu re nisisiyi bi ati mo we pe opin ko si dede oni ki eni kokan wa ki a wa li aire koja ki a je eni ti a ti fi eje Jesu Kristi we eni ti o wa ni to rin ni ona ododo ki a si ma sora ninu adura sugbon o ki eni kokan won o ni ye ki gbogbo awon ti se olori yin eyi je ki o ye wa wi pe ayin lati ma fi ife han fun awon ti se olori awon ti se oniwaasu tabi oluṣagutan tabi awon adari wa ni ekun wa tabi ni agbegbe wa o ni ki a si ma ki gbogbo awon eniyan mimo o ye ki a mo we pe nitori aje bi kan na o ye ki a ma ki ara wa ki a ma ṣanu fun ara wa ki a ma ṣori fun ara wa o ni awon onigbagbo ti o wa ni Italy papa won fi ikini won fi ranse si eni kokan wa ni opin gbogbo o wa nso fun won wipe ki ore ofe ki o wa pelu gbogbo yin bi a ba nso nipa ore ofe o ye ki o je ki o ye awa ti a je onigbagbo onihinrere wipe ore ofe o se pataki pupo fun eni kokan wa ti a wa ninu ebi olorun lati ni igbala o gba ore ofe olorun lati ni isodi mimo o gba ore ofe olorun lati ni aidahun si adura wa o gba ore ofe olorun lati bori idanwo lati bori awon wahala awon iponju ti ma de bani ni kokan o gba ore ofe olorun eyi lo fi ri wipe ninu majemu titun lati ibere de opin ni ati nso nipa ore ofe je ki a wo awon ese die ti o nso nipa ore ofe ti eni kokan wa ti anilo ninu Rome ori keta ese ikerinlelogun awon eni ti a n da lare lofe nipa ore ofe re a n da won lare won je elebi tele tele won je eni ti o wa labe idajo ibinu olorun tele tele sugbon nigba ti a ba to Jesu Kristi wa ti a ba so wipe a gbagbo ninu ebo ati etutu ti o se fun wa loroke Calvary o ni a n da wa lare lofe lai sowo a da wa lare lofe nipa ore ofe re nipa idande ti o wa ninu Jesu Kristi je ki o yi onigba na we pe bi o ba n fe idalare bi o ba n fe igbala bi o ba n fe idariji eyi wa
o sin wa lati odo Jesu Christi nipa ori ofe re ninu Rome ori ikarun Rome ori ikarun ese iketa din logun nje bi nipa ese okunrin kan iku joba nipase enikan na melo melo li awon tin gba opolopo ori ofe ati ebun ododo yo joba ninu iye nipase enikan Jesu Christi o so fun anihi wo pe ki se ore ofe die lo wa fun eni kokan wa o pe ni opolopo ore ofe o si tun ni isopo mo pelu ebun ododo o ni eyi ni yo je ki atile le ma joba pelu iye ninu ese ikokan le logun pe gege bi ese ti joba si nipa iku be ni ki ore ofe si le joba nipa ododo titi iya nipa kun nipa Jesu Christi oluwa wa adura mi ni wo pe ore ofe yi yo je ti eni kokan wa loruko Jesu o ti le won fi ye wa ninu iwe mimo wo pe lai si ru ore ofe yi ti an so nipa re ko sese lati sese esi kan si Olorun ti yo le je itewogba ninu Eberu ori kejila Eberu ori kejila ese ikeji din logbon nitori na bi awa tin gba ile oba ti a ko le mi eje ki a ni ore ofe nipa yi ti awa le ma sin Olorun ni itewogba pelu owo ati eberu re oni bi a ba fe sin Olorun pelu itewogba o ye ki a ni ore ofe ki a ni ore ofe yi nipa yi ti awa le ma fi sin Olorun ni itewogba ninu ori iketala Eberu ese ikesan ni apa keji nibe ni o tin so pe nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe o ti o ma nfi ese wa mule ni nigbati a ba ni opo ore ofe Olorun ti a si mo we pe a nsimi le Olorun agbara le Olorun ninu ohun gbogbo eyi ma nje ki a ni imulokan le tabi ifese mule bawo ni a se le ri opo ore ofe yi gba o so fun a we pe nipa adura ni ninu Eberu ori kerin ese ikerin din logun nitori na eje ki a wa si bi ite ore ofe e ki se ite idajo nisinsin gege bi omo Olorun gege bi eni ti o ti fi ese re rekoja si ayeraye pelu iwenumo eje Jesu Christi o ni eje ki a wa si bi ite ore ofe pelu igboya ki se pelu iberu ki a le ri anugba ki a si ri ore ofe lati ma ran ni lowo ni akoko ti o wo onkan ti iba je isoro wa bi abato Olorun wa yo fun ni ore ofe yi ni Olorun papa ni o so fun Paul apostle nigbati yo ni egun kan ni hare ti o ni wahala kan ti o ndoju ko ti o ni inu ni bini ti o le ponran sugbon ti ko le bori re nigbati o gbadura lerin meta ototo sugbon ti o dabi eni pe wahala yi wa nibe je ki a gbo gbolohun oro ti Olorun so fun Paul ni igba na ki a si ranti wepe eyi ni oro kan na ti Olorun so fun wa nisisin yi Corinthians keji ori keji la ese ikesan ohun si we fun mi pe ore ofe mi to fun o je ki o ye wa boya o dabi eni wo pe wahala wa ninu ile o dabi eni wo pe ati ri nkan se o le popo o dabi eni wo pe ati ri je o soro popo fun wa ki a ranti wo pe ore ofe mi to fun o bi o ba wa ninu idanwo tabi idamu tabi idiwo kan ki o ranti wo pe ore ofe mi to fun o bi wahala ba doju ko bi o ba dabi eni wo pe isun gbogun ti o ki o ranti wo pe ore ofe o wa fun eni kokan wa o ni ore ofe mi to fun o Paul wa so we pe nitori pe aso agbara mi Olorun so fun Paul we pe aso agbara mi di pipe ninu ailera nitori na tayo li emi okoko ma sogo ninu ailera mi ki agbara Christi ki o le ma gbe inu mi ninu Corinthians keji kana ni ori kesan ese ikejo Corinthians keji ori kesan ese ikejo Olorun si le mu ki gbogbo ore ofe ma bisi fun yin ki eyin ti o ti ki eyin ki o ni anito ninu ohun gbogbo ni igba gbogbo le ma po si ni ise rere gbogbo bi o ba je ki emi Olorun ki o tumo ese oro ti a kaye fun o nipa ore ofe o nso ninu ese ikejo yi we pe gbogbo ore ofe e je we pe akotan tabi opolopo ore ofe lati odo Olorun yo ma bisi
yo ma po si fun eni kokan wa oni bi o ba je be oni eni kokan wa a o le ni anito ninu ohun gbogbo ati wi pe a o le ma po si ninu ise rere gbogbo ki a to mu eko wa si ipari ki a to lo gbadura e je ki a wo orin Dafidi ki a ri wi pe awon nkan miran awon ibukun ajemono wa fun eni kokan wa bi a ba ni ore ofe olorun ninu orin Dafidi ori 84 ni ese ikokanla oni nitori olowa olorun li orun ati asa oni olowa yos yo fun ni li ore ofe ati ogo ko si si ohun rere ti yo fa seyin lowo awon ti orin dede bi o ba ti wa si odo olorun ti o si je ti olorun ni toto ore ofe wa fun oloni ati wi pe gbogbo ohun rere ti olorun ti pese sile to ti se leri fun eni kokan wa yo je ti re loroko jesu oni yo si mo lati inu ore ofe yo mo bo

0: Israeli a tún ni dànù ti tún wọn dànù wọn sì ba ẹka àjàrà wọn jẹ aṣọ àṣà àwọn ọkùnrin alágbára rẹ di pupa àwọn akin wọn wọ òdòdó kẹkẹ ogun yóò máa kọ bí iná ní ọjọ ìpèsè rẹ igi firi ni a ó sì mi tìtì ariwo kẹkẹ ní ìgboro wọn sì máa gun ara wọn ní ọnà gbígbòrò wọn ó dá ẹtùfù wọn ó kọ bí mọnàmọná òun ó ṣe àṣàrò àwọn ọlọlá rẹ wọn ó kọsẹ ní ìrìn wọn wọn ó yára sí ibi odi rẹ a ó sì pèsè ààbò rẹ a ó ṣe ilẹ̀kùn odò wọn nì sílẹ̀ a ó sì sọ ààfin náà di yíyọ èyí tí a ti fi ìdí rẹ múlẹ̀ ni a ó sì dì ní ìgbèkùn lọ a ó sì mú gòkè wá àti àwọn ìránṣẹ́bìnrin rẹ yóò fi ohun bíi ti oriri ṣe amọ̀nà rẹ wọn a máa lu àyà wọn ṣùgbọ́n nínífè lé ọjọ́ tí ó ti wà bí adágún omi síbẹ̀ wọn ó sá lọ kúrò dúró dúró ni wọn ó máa ké ṣùgbọ́n ẹnìkan kì yóò wo ẹ̀yìn ẹ kó ìkógun fàdákà ẹ kó ìkógun wúrà àti ìṣúra wọn àìlópin náà àti ògo kúrò nínú gbogbo ohun èlò tí a fẹ́ òun ti ṣòfò ó ti di asán ó sì di ahoro àyà sì yọ eékún lu ara wọn ìrora púpọ̀ sì wà nínú gbogbo ẹ̀gbẹ́ àti ojú gbogbo wọn sì kó dúdú jọ níbo ni ibùgbé àwọn kìnìún wà àti ibùjẹ àwọn ọmọ kìnìún níbi tí kìnìún àní àgbà kìnìún ti rìn àti ọmọ kìnìún kò sì sí ẹni tí ó dẹ́rùbà wọn kìnìún ti fàya pẹ́rẹpẹ̀rẹ tẹ́rùn fún àwọn ọmọ rẹ̀ ó sì fún ilé ọrùn pa fún àwọn abo kìnìún rẹ̀ ó sì fi ohun ọdẹ kún ìsà rẹ̀ àti ihò rẹ̀ fún oúnjẹ agbára kíyèsí èmi dojúkọ ni olúwa àwọn ọmọ ogun wí èmi ó sì fi kẹ̀kẹ́ rẹ̀ wọn ni jóná nínú ẹ̀ẹ̀fín idà yóò sì jẹ ọmọ kìnìún rẹ̀ wọn ni wọn èmi ó sì ké ohun ọdẹ rẹ̀ kúrò lórí ilẹ̀ ayé ohun àwọn òjíṣẹ́ rẹ̀ ni a kì yóò sì tún gbọ́ mọ́. Nahumu orí ìkẹta ègbé ni fún ìlú ẹ̀jẹ̀ ni gbogbo rẹ̀ kún fún èké àti olè ìjẹ kò kúrò ariwo pàṣán àti ariwo kíkùn kẹ̀kẹ́ àti ti ìjọ àwọn ẹṣin àti ti fífò kẹ̀kẹ́ ẹlẹ́ṣin ti gbé ìdá rẹ̀ ti ń kọmọ̀nà àti ọkọ rẹ̀ ti ń dán yanran sí òkè ọ̀pọ̀lọpọ̀ sì lé àwọn ẹni tí a pa àti ọ̀pọ̀lọpọ̀ òkú òkú kò sì ní òpin wọ́n kọsẹ̀ lé ara òkú wọn wọn ni nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn panṣágà àgbèrè tí ó rójú rere gbà ìyá àjẹ tí ó ń ta àwọn orílẹ̀-èdè nípasẹ̀ panṣágà rẹ̀ àti ìdílé nípasẹ̀ àjẹ rẹ̀ kíyèsí èmi dojúkọ ni olúwa àwọn ọmọ ogun wí èmi ó sì kaṣọ ìtẹ́lẹ̀dí rẹ lé ojú rẹ èmi ó sì fi ìhòhò rẹ han àwọn orílẹ̀-èdè àti ìtìjú rẹ han àwọn ilẹ̀ ọba èmi ó da ẹ̀gbin tí ó ní ìrira sí ọ lára èmi ó sì sọ ọ́ di aláìmọ́ èmi ó sì gbé ọ kalẹ̀ bí ẹni ìfiṣẹlẹ́yà yóò sì ṣe pé gbogbo àwọn tí ó wù ọ yóò sá fún ọ wọn sì wí pé a ti fi nínú ìfẹ́ ṣòfò ta ni yóò kẹ́dùn rẹ̀ níbo ni èmi ó ti wá olùtùnú fún ọ ìwọ àsànjú nu amóni èyí tí ó wà láàrin odò tí omi yí káàkiri tí agbára rẹ jẹ òkun tí odi rẹ sì ti inú òkun jáde wá ethiopia àti egypt lé agbára rẹ kò sì ní òpin kúti àti lúbímù lé àwọn olùrànlọwọ rẹ síbẹsíbẹ a kó o lọ ó lọ sí oko ẹrú àwọn ọmọ wẹ́wẹ́ rẹ̀ ni a sì fi ṣánlẹ̀ pẹ̀lú ní orí ìta gbogbo wọ́n sì di ìbò nítorí àwọn ọlọ́lá rẹ̀ ọkùnrin gbogbo àwọn ọlọ́lá rẹ̀ ni a sì fi ẹ̀wọ̀n dì ìwọ pẹ̀lú ó sì yú ọtí a ó sì fi ọ pamọ́ ìwọ pẹ̀lú ó sì máa ṣe àfẹ́rí ààbò nítorí ti ọ̀tá náà gbogbo ilé ìṣọ́ agbára rẹ̀ yóò dàbí igi ọ̀pọ̀tọ́ pẹ̀lú àpọ́pọ́n ọ̀pọ̀tọ́ bí a bá gbọ̀n wọ́n wọ́n sì bọ́ sí ẹnu ọ̀jẹun kíyèsí obìnrin ni àwọn ènìyàn rẹ láàrin rẹ ojú ibodè ilé rẹ ni a ó ṣe sílẹ̀ gbaguda fún àwọn ọ̀tá rẹ iná yóò jó ìkéré rẹ ìwọ pọn omidé ìhámọ́ mú ilé ìṣọ́ rẹ le wọ inú àmọ̀ kí o sì tẹ erùpẹ̀ kí o sì ṣe ibi tí a ń sun òkúta àmọ̀ kí o le níbẹ̀ ni iná yóò ju ọrun idà yóò kí ọ kúrò yóò sì jẹ ọ bí kòkòrò sọ ara rẹ di púpọ̀ bí kòkòrò sì sọ ara rẹ di púpọ̀ bí esú ìwọ ti sọ àwọn oníṣòwò rẹ di púpọ̀ ju ìràwọ̀ ojú ọrun lọ kòkòrò na ara rẹ ó sì fò lọ àwọn aládé rẹ dàbí esú àwọn ọ̀gágun rẹ sì dàbí ẹlẹ́ǹgà ńlá èyí tí ń dó sínú ọgbàlá ọjọ́ òtútù ṣùgbọ́n nígbà tí oòrùn là wọ́n sá lọ a kò sì mọ ibi tí wọ́n gbé wà àwọn olùṣọ́ àgùntàn rẹ ń tò gbé ìwọ ọba assyria àwọn ọlọ́lá rẹ yóò máa gbé inú ekoro àwọn ènìyàn rẹ sì túká lórí òkè ńlá ẹnìkan kò sì kó wọn jọ kò sí ìpajúmọ́ fún ìfarapa rẹ ọgbẹ́ rẹ kún fún ìrora gbogbo ẹni tó gbọ́ ẹ̀yìn rẹ yóò pàtẹ́wọ́lé ọ lórí nítorí lé orí ìta ni ìwà búburú rẹ kò ti kọjá nígbà gbogbo èyí ni òpin Nahumu.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.

0: orí ìkíní, ọ̀rọ̀ ìmọ̀ tí Abákúkú wòlíì rí, Olúwa, èmi ó ti ké pẹ́ tó, tí ìwọ kì yóò fi gbọ́, tí èmi ó kígbe sí ọ, ní ti ìwà ipá, tí ìwọ kì yóò sì gbàlà. Èéṣe tí o mú mi rí àìṣedéédé, tí o sì jẹ́ kí n máa wo ìwà ìkà, nítorí ìkógún àti ìwà ipá wà níwájú mi.
1: Àwọn tí sì rú ìjà
0: àti aáwọ̀ sókè ń bẹ, nítorí náà ni òfin ṣe di ẹ̀rọ, tí ìdájọ́ kò sì jáde lọ́lé ẹ̀tọ́.
1: Nítorí tí ẹni búburú yí olódodo ká.
0: Nítorí náà ni ìdájọ́ ẹ̀bi ṣe ń jáde. Ẹ wo inú àwọn kèfèrí, kí ẹ sì wò ó, kí ha kí ó sì ṣe yín gidigidi, nítorí tí èmi ó ṣe iṣẹ́ kan ní ọjọ́ yín, tí ẹ kì yóò sì gbàgbọ́, bí a tilẹ̀ sọ fún yín. Nítorí pé, wò ó, èmi gbé àwọn ará Kádíà dìde, orílẹ̀-èdè tí ó korò, tí ó sì yára, tí yóò rin ìbú ilẹ̀ náà já.
1: Láti ní
0: ibùgbé wọn nì, tí kì í ṣe tiwọn. Wọ́n ní ẹ̀rù, wọ́n sì foni láyà, ìdájọ́ wọn àti ńláńlá wọn yóò máa tinú wọn jáde. Ẹ ṣin wọn pẹ̀lú yára ju ẹkùn lọ, wọ́n sì múná ju ìkoko àṣálẹ́ lọ. Ẹlẹ́ṣin wọn yóò sì tan ara wọn ká, ẹlẹ́ṣin wọn yóò sì ti ọ̀nà jíjìn réré wá, wọ́n sì fò bí ìdì tí ń yára láti jẹun. Gbogbo wọn ó sì wá fún ìwà ipá, ìwò ojú wọn ó sì wà síwájú, wọn ó sì kó ìgbèkùnjọ bí iyanrìn, wọn ó sì máa fi àwọn ọba ṣẹ̀sín, àwọn ọmọ aládé yóò sì di ẹni ẹ̀gàn fún wọn. Gbogbo ibi agbára ni wọn ó sì fi rẹ́rìn-ín, nítorí pé wọn ó kó ẹrù pẹ̀jọ, wọn ó sì gbà á. Nígbà náà ni inú rẹ̀ yóò yí padà, yóò sì ré kọjá, yóò sì ṣẹ̀
1: ní kíka agbára rẹ̀ yìí
0: sí iṣẹ́ òrìṣà rẹ̀. Láti ayérayé kí ìwọ ti wà, Olúwa Ọlọ́run mi, ẹni mímọ́ mi, àwa kì yóò kú. Olúwa, ìwọ ti yàn wọ́n fún ìdájọ́, Ọlọ́run alágbára, ìwọ ti fi ẹsẹ̀ wọn múlẹ̀ fún ìbáwí, ojú rẹ̀ mọ́ ju ẹni tí wo ibi lọ, ìwọ kò sì lè wo ìwà ìkà. Nítorí kíni ìwọ a ṣe ń wo àwọn tí ń hùwà rékéreké, tí o sì pa inú rẹ mọ́, nígbà tí ẹni búburú jẹ ẹni tí ṣe olódodo jù ú run, tí ìwọ sì ń ṣe ènìyàn bí ẹja òkun, bí ohun tí ń rákò, tí kò ní alákòóso lórí wọn. Ìwọ ní àwọn láti fi gbé gbogbo wọn, wọ́n ń fi àwọn mú wọn, wọ́n sì ń fi àwo wọn kó wọn. Nítorí náà ni wọ́n ṣe ń yọ̀, tí inú wọn sì ń dùn, nítorí náà wọ́n ń rúbọ sí àwọn wọn, wọ́n sì ń sun tùràrí fún àwo wọn, nítorí nípa wọn ni ìpín wọn ṣe ní ọ̀rá, tí oúnjẹ wọn sì fi di púpọ̀. Nítorí náà wọ́n wá máa da àwọn wọn, wọn kì yóò dẹ́kun láti máa fọ orílẹ̀-èdè gbogbo.
2: Ní orúkọ Jésù Kristi Olúwa wa, Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún péjọpọ̀ lónìí láti kọ́ ẹ̀kọ́. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí mímọ́ kí ó wà láàrin wa, kí ó ka ọ̀rọ̀ yìí pẹ̀lú wa, kí ó kọ́ wa ní ẹ̀kọ́ tí ó yẹ kí ó yé wa, kí ó sì fún wa ní agbára láti ṣe ohun tí ẹ fẹ́ kí a ṣe. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Nísinsìnyí, a ń ka Ébérò orí kẹtàlá láti ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 21. Ohun tí a ń kà lónìí jẹ́ àdúrà tí ẹni tí ó kọ Epístélì yìí tí ó gbà fún àwọn olùkà Epístélì náà. Bí o bá wo ẹsẹ̀ yìí, ó rí wípé ó jẹ́ gbólóhùn àdúrà tí apostoli Paulu tí ó gbà fún àwọn olùka ìwé náà. Ó ní ìjì Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá, nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé, àní Olúwa wa Jésù, kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo láti ṣe ìfẹ́ rẹ̀, kí ó máa ṣiṣẹ́ ohun tí ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ nínú wa nípasẹ̀ Jésù Kristi, ẹni tí ògo wà fún láé àti láéláé. Àmí. Bí o bá wo ohun tí a kọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ó rí wípé apostoli yóò ń bẹ àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ láàrin àwọn Ébérò náà wípé kí wọ́n kí ó máa gbàdúrà fún òun. Nínú ẹsẹ̀ 18, ó ní ẹ máa gbàdúrà fún wa, nítorí àwa gbàgbọ́ pé àwa ní ẹ̀rí ọkàn rere, a sì ń fẹ́ láti máa wà lódodo nínú ohun gbogbo. Ṣùgbọ́n èmi ń bẹ̀ yín gidigidi sí i láti máa ṣe èyí kí a bá lè tètè fimi fún yín padà. A rí àwọn ẹ̀kọ́ pàtàkì kọ́ nínú ohun tí a rí níhìn-ín. Lákọ̀ọ́kọ́, ohun tí ẹni yìí ń sọ wípé kí àwọn ọmọ ìjọ kí ó ṣe fún òun, òun pẹ̀lú múra tán láti ṣe fún àwọn ẹlòmíràn. Ohun tí a ń sọ ni wípé ó pàrọwà sí wọn wípé kí wọn kí ó gbàdúrà fún òun, òun pàápàá

àwọn èèyàn bẹ́ẹ̀ kí a kọ́ sílẹ̀. Ó ní kí a máa ṣe àkíyèsí ẹni pípé, kí a sì máa wo ẹni dídúró ṣinṣin. Ó ní nítorí àlàáfíà lè òpin irú ẹni bẹ́ẹ̀. Kí a wá pàápàá kí a bá lè ní ohun tí ó máa fún wa ní ìwúrí tàbí ìpèníjà wípé Ọlọ́run tí ó fún arákùnrin yìí ní oore ọ̀fẹ́, Ọlọ́run tí ó fún arábìnrin yìí ní oore ọ̀fẹ́ láti máa rìn nínú ìfẹ́ Ọlọ́run, láti máa ṣe ohun tí ó wà ní ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run, ó ṣeé ṣe kí ó ṣe é fún èmi náà. Nínú Pétérù kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí náà olùfẹ́, bí ẹ̀yin ti ń retí irú nǹkan wọ̀nyí, ẹ múra gírí kí a bá lè bá yín lé àlàáfíà, lé àìlábàwọ́n àti àìlábùkù lé ojú rẹ̀. Orí wípé ohun méjì tí a tẹnumọ́ lónìí, àlàáfíà àti àìlábàwọ́n àti àìlábùkù, ó ń sọ wípé kò ṣe kì í ṣe wípé kí a ní lónìí kí a máa ní lọ́la. Ó ní kí a dì í mú kí a jẹ́ kí ó wà ní ìgbésí ayé wa títí Jésù yóò fi dé, nítorí wípé Jésù Kristì ó ń padà bọ̀ lẹ́ẹ̀kejì. Nítorí náà olùfẹ́, àwa tí a ti di ọmọ ẹ̀yin Kristì, ẹbí Ọlọ́run, bí ẹ̀yin ti ń retí bíbọ̀ Jésù irú nǹkan wọ̀nyìí, ẹ múra gírí kí a bá lè bá yín lé àlàáfíà, àlàáfíà pẹ̀lú Ọlọ́run, àlàáfíà pẹ̀lú àwọn ará, àlàáfíà nínú ẹbí wa, àlàáfíà pẹ̀lú àwọn aládùúgbò wa, àti kí a wà ní àìlábàwọ́n àti àìlábùkù ní ojú rẹ̀. Mo gbàgbọ́ wípé bí a bá gbàdúrà tọkàntọkàn, Olúwa yóò ṣe nǹkan wọ̀nyí fún wa lórúkọ Jésù. Ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, ẹni tí ó mú olùṣọ́ àgùntàn láti àwọn àgùntàn tí inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé, àní Olúwa wa Jésù, kí o mú yín pé nínú iṣẹ́ rere gbogbo àti láti ṣe ìfẹ́ rẹ̀, kí a máa ṣiṣẹ́ ohun tí í ṣe ìtẹ́wọ́gbà, kí a máa fi ìgbà kankan ṣe ohun tí kì í ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run, kí a máa ṣe ohun tí í ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ nínú wa nípasẹ̀ Jésù Kristì, ẹni tí ògo àti ọlá wà fún láé àti láéláé. Mo gbàdúrà wípé kí ìgbésí ayé wa, ìrìn ẹsẹ̀ wa, ọ̀rọ̀ ẹnu wa, ohun gbogbo tí a ń ṣe, kí ó máa mú ògo bá Ọlọ́run Olúwa wa àti bàbá wa. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a sọ fún Ọlọ́run, ìwọ tó tí nígbàlà, ó yẹ kí o mọ̀ wípé nínú ìgbàlà, nínú ìbálàjà pẹ̀lú Ọlọ́run, níbẹ̀ ni àlàáfíà wà. Bí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, o ní ìdálẹ́bi, o jẹ́ ọ̀tá Ọlọ́run, ó yẹ kí o lè gbàdúrà kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí o lè wẹ̀ ọmọ, kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí o mú àwọn ẹ̀gbin, àwọn ẹ̀ṣẹ̀, àwọn ìrí, àwọn ìdálẹ́bi, àwọn ohun tí ó so mọ́ ọ tí kò jẹ́ kí o ṣe ìfẹ́ Ọlọ́run, kí o mú wọn kúrò ní ìgbésí ayé rẹ. Ẹ̀jẹ̀ Jésù Kristì ó lè wẹ̀ ọmọ, ó lè ṣe ọ pé. Ẹ̀jẹ̀ Jésù Kristì ó lè mú ìdálẹ́bi kúrò, ó lè jẹ́ kí o bá Ọlọ́run lájà. Bí o bá gbàdúrà tọkàntọkàn, tí o sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́, ó ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ìdálẹ́bi yóò kúrò, ọ̀tá láàrin ìwọ àti Ọlọ́run yóò kúrò, ògiri ìkélé ni tí ó ya ìwọ àti Ọlọ́run a ó bí lulẹ̀, ó sì ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, ó ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, ó ṣeéṣe kí o má sí ìdálẹ́bi kankan nínú ọkàn rẹ. Nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, ó ṣeéṣe kí o di ẹni ìgbàlà, kí o bá Ọlọ́run lájà, kí o jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Rántí wípé lẹ́yìn tí o bá ti ní ìgbàlà, ìṣísẹ̀ kan, ìrírí kan tún dúró dè ọ́. Èyí ni ìsọdimímọ́, ìsọdọ̀tun nínú ọkàn, pé kí a mú gbòǹgbò, ògbólógbò ẹ̀ṣẹ̀ kí a mú kúrò nínú ọkàn rẹ, kí a ṣe ọ pé, kí a wẹ̀ ọmọ, kí àlàáfíà Ọlọ́run kí ó máa jọba nínú ọkàn rẹ, kí o lè máa gbé ìgbésí ayé àlàáfíà pẹ̀lú àwọn aládùúgbò, pẹ̀lú ìyàwó, pẹ̀lú ọkọ, pẹ̀lú àwọn àna rẹ, pẹ̀lú àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀, àwọn tí ẹjọ́ wà ní ìṣọ̀kan náà, àwọn tí wọ́n ń ṣe núnibíni sí ọ, àwọn tí wọ́n ń ṣe ṣíọ̀ sí ọ, kí o lè ní àlàáfíà pẹ̀lú wọn. Ó ṣeéṣe, nítorí wípé bí ọ̀nà ènìyàn bá wo Olúwa, òun á mú àwọn ọ̀tá rẹ̀ pàápàá kí wọn kí ó wà lé àlàáfíà pẹ̀lú rẹ̀. Gbàdúrà wípé kí Ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú iṣẹ́ abẹ àtọ̀runwá, iṣẹ́ abẹ àtòkèwá, iṣẹ́ abẹ oore ọ̀fẹ́, kí o ṣe ọ pé nínú iṣẹ́ rere gbogbo, nínú ìfẹ́ rẹ̀,

nínú ọkàn rẹ̀ èyí ni a ń pè ní ìgbàgbọ́ wẹsẹ̀ kejìlélógún nígbà tí ìrètí kò sí. Ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀ gẹ́gẹ́ bí èyí tí a ti wí pé báyìí ni irú ọmọ rẹ̀ yóò rí. Ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́ kò ro ti ara òun tìkára rẹ̀ tí ó ti kú tán nígbà tí ó tó bí ẹni ìwọ̀n ọgọ́rùn ọdún àti kíkú inú sára kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n ó le ní ìgbàgbọ́, èyí jẹ́ pé ó dúró ṣinṣin ní ìgbàgbọ́, ó ń fi ògo fún Ọlọ́run nígbà tí ó sàtìmọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lérí òun sì lè ṣe. Èyí ni a ń pè ní ìgbàgbọ́, wípé bí a kò tilẹ̀ tí ìfojú rí ṣùgbọ́n a ti gbàdúrà débi wípé ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí, ó sì jẹ́ kí ó dá wa lójú wípé ohun tí a ń béèrè Ọlọ́run ti ṣe. Nígbà tí a bá gbàdúrà, tí a bá dé àkókò yìí tí a bẹ̀ sí nínú inú dídùn, tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí, tí a ní ìdánilójú àti ìfọkànbalẹ̀ wípé máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ohun tó ń béèrè Ọlọ́run ti ṣe, máa yin Ọlọ́run lógo nítorí wípé ohun tó ń béèrè Ọlọ́run ti fi ìfọ́, bí ó tilẹ̀ jẹ́ wípé o kò tí ì rí nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run lógo, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní bu ọlá fún Ọlọ́run, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní kí Ọlọ́run, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní sọ nípa agbára ńlá Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ pé o kò tí ì fi ojú rí nǹkan wọ̀nyí, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bí o bá wo Hebrew 11:6, ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò lè ṣeé ṣe láti wù ú, nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Èyí ni ó ń sọ fún wa wípé ìgbàgbọ́ kì í dúró lásán, ìgbàgbọ́ kì í wà lóun nìkan, wípé bí a bá ní ìgbàgbọ́ a ó máa gbìyànjú láti wo Ọlọ́run, bí a bá ní ìgbàgbọ́ a ó máa tọ Ọlọ́run wá nígbà gbogbo, bí a bá ní ìgbàgbọ́ wípé a ó máa ké pe Ọlọ́run, a ó máa gbàdúrà, bí a bá ní ìgbàgbọ́ a ó máa fi hàn nípa ohun tí a ń sọ lẹ́nu. Ìgbàgbọ́ jẹ́ ohun ìní tí ó ṣe iyebíye, àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń já wa sílẹ̀, àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń pani, àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí ìgbàlà Ọlọ́run, ìyè Ọlọ́run, ìbùkún Ọlọ́run kí ó bọ́ lọ́wọ́ ènìyàn. Ìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí ó dára, àìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí kò dára láti inú ọkàn wá. Ohun tí a máa ń sọ ni ó máa ń fi hàn èyí tí a ní, yálà a ní ìgbàgbọ́ tàbí a ní àìgbàgbọ́. Bí a bá ní ìgbàgbọ́, ìgbàgbọ́ yóò sọ òṣì àti ìṣe wa yóò sọ di ayọ̀, ìgbàgbọ́ yóò mú wa kúrò nínú òkùnkùn, yóò mú wa sínú ìmọ́lẹ̀, ìgbàgbọ́ yóò yí àtúbọ̀tán ayé wa, yóò yí padà, ìgbàgbọ́ yóò mú wa kúrò nínú ọ̀nà tó lọ sí ọ̀run àpáàdì, yóò mú wa sí ọ̀nà tí ó lọ sí ọ̀run rere. Ní ẹ̀dà kejì, àìgbàgbọ́ yóò sọ ayọ̀ di ìbànújẹ́, àìgbàgbọ́ yóò yà wá nípa kúrò lọ́dọ̀ Ọlọ́run, kúrò nínú ìyè Ọlọ́run àti kúrò nínú ìbùkún Ọlọ́run. Bí ènìyàn bá ní ìgbàgbọ́, ìgbàgbọ́ tí gbanilà, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ tí ń dàgbàsókè àti ìgbàgbọ́ tí fẹsẹ̀ múlẹ̀ nínú Ọlọ́run àti nínú ọ̀rọ̀ rẹ̀, ìgbàgbọ́ yìí yóò ní ohùn tí ń bá Ọlọ́run sọ̀rọ̀. Èyí ni a fi ń sọ ní àṣálẹ̀ yìí nípa ohùn ìgbàgbọ́, tàbí kí a kúkú wípé ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ láti ẹnu rẹ̀ jáde. Ohùn ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ. Kí a tó kú, ìgbàgbọ́ yóò máa sọ̀rọ̀. Bí a tiẹ̀ wà ní ibi tó jẹ́ wípé ó dàbí ẹni pé ayé fẹ́ pin fún wa, ìgbàgbọ́ yóò sì máa sọ̀rọ̀. Bákan náà, bí o bá wo Ìṣe àwọn Apọ́stẹ́lì 7:65, Ìṣe àwọn Apọ́stẹ́lì 7:65, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹjúmọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run, àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, òun sì wí pé wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀, àti ọmọ ènìyàn ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Nígbà náà lí

àti ìwẹ̀ nà mọ́. Ó ní nígbà tí a bá ní ìmọ̀, ìmọ̀ tí ẹni tí ó pè wá, ẹni tí ó pè wá kúrò nínú ayé, wá sínú ìjọba Ọlọ́run. Gbà tí a bá ní ìmọ̀, ẹni tí ó pè wá kúrò nínú òkùnkùn, wá sínú ìmọ́lẹ̀. Nígbà tí a bá ní ìmọ̀, ẹni tí ó pè wá kúrò nínú ìbàjẹ́ ayé, tí ó pè wá sínú òdodo àlàáfíà Ọlọ́run. Nígbà tí a bá ní ìmọ̀, ẹni tí ó pè wá kúrò lábẹ́ ìsìnrú èṣù láti wá sí abẹ́ agbára olùdáǹdè àti olùgbàlà olùṣọ́ àgùntàn wa. Ó ní nígbà tí a bá ní ìmọ̀ yìí, ní iyì àìnípẹkun àti ìwà bí Ọlọ́run yóò jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀, nígbà tí a bá dé inú ìjọ, ohun tí ó yẹ kí ó máa jẹ́ ẹ̀dùn ọkàn wa ni láti ní ìmọ̀ bí a ti di àtúnbí, bí a ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, bí a ti di ènìyàn Ọlọ́run, bí a ṣe lè gba Jésù Kristi gbọ́, tí ó jẹ́ wípé a ó kọ orúkọ wa nínú ìwé ìyè. Ìyè àìnípẹkun yóò sì jẹ́ tiwa, ìwà bí Ọlọ́run yóò sì jẹ́ tiwa. Jẹ́ kí n bí ọ́ jẹ́ onímọ̀ wípé gbogbo ènìyàn ni ó sáà ti ṣẹ̀, tí ó sì ti kùnà ògo Ọlọ́run. Ǹjẹ́ onímọ̀ wípé kò ṣeé ṣe nínú agbára tirẹ, nínú agbára tèmi láti bọ́ lọ́wọ́ èṣù àti láti bá ẹ̀ṣẹ̀ jà kí a sì ṣẹ́gun nínú agbára tiwa? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé ikú Jésù Kristi lórí igi àgbélébùú nìkan ṣoṣo ló lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé oore ọ̀fẹ́ tí ti ọ̀dọ̀ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi, èyí ni a fi lè ní ìdáríjì, èyí ni a fi lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, èyí ni a fi lè di òmìnira, lè a fi lè di àtúnbí? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé ẹnikẹ́ni tí a bá wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó ní láti mọ́ ni, ó ní láti mọ́ funfun ju snow lọ? Ìmọ̀ yìí, ó ní ó máa ń fún wa ní ìyè ẹnipẹ̀kun. Nígbà tí a bá gbàdúrà, tí a kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rọ̀ mọ́ Ọlọ́run, tí a sọ fún wípé kí ó jẹ́ kí ohun tí Jésù Kristi wá ṣe lórí igi àgbélébùú kí ó lè jẹ́ èrè fún ẹnì kọ̀ọ̀kan wa. Wẹ́sẹ̀ kẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, àwọn ìlérí tí ó tóbi, àwọn ìlérí tí ó ṣe iyebíye, àwọn nǹkan wọ̀nyí ni ó fi fún wa wípé kí a ba lè jẹ́ alábàápín nínú ìwà Ọlọ́run. Ṣùgbọ́n ohun tí a máa ń rí nínú àdúrà ọ̀pọ̀lọpọ̀, ohun tí a máa ń rí ní ìlépa ọ̀pọ̀lọpọ̀ ni wípé ìlérí ìwòsàn nìkan ni wọ́n máa ń rọ̀ mọ́. O mọ̀ wípé ènìyàn lè ní ìwòsàn bí kò bá ní ìwà mímọ́, kò lè dé ọ̀run. O mọ nǹkan tí ìwé mímọ́ wí ni, ó ní ẹ máa lè pa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Láì sí èyí ni kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Kí ni ìtumọ̀ èyí? Èyí já sí wípé láì sí ìwà mímọ́, láì sí ìwà mímọ́, láì sí ìwà mímọ́, kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ènìyàn lè ní gbogbo owó ayé yìí, bí ò bá ní ìwà mímọ́, kò lè rí Ọlọ́run. Ènìyàn lè ní ìwòsàn kí ó sì wà fún ọjọ́ pípẹ́, fún ọdún púpọ̀, láì ṣàìsàn, bí kò bá ní ìwà mímọ́, kò lè rí Ọlọ́run. Ènìyàn lè bọ́ kúrò lábẹ́ lọ́wọ́ agbára òkùnkùn, agbára èṣù, kí ó sì máa ṣògo nípa wípé èṣù lè borí òun, àti pé àlákàrà kò sí mọ́, bí kò bá ní ìwà mímọ́, kò lè rí Ọlọ́run. Ènìyàn lè sọ wípé òun jẹ́ afàdúrà jagun, ẹni tí ó jẹ́ pé nípa àdúrà ni òun fi ṣẹ́gun oṣó, òun ṣẹ́gun àjẹ́. Bí o ṣẹ́gun àjẹ́ àti oṣó, bí ò bá ní ìwà mímọ́, o lè rí Ọlọ́run. Ẹlòmíràn máa sọ fún wa wípé bí òun bá gbàdúrà, wọn a máa lé ẹ̀mí èṣù jáde, wọn a máa gbọ́wọ́ dé àwọn aláìsàn, ara wọn a máa dá. Bí o bá ní gbogbo nǹkan wọ̀nyí, láì sí ìwà mímọ́, o lè rí Ọlọ́run. Èyí ni a fi ń sọ wípé ìlérí tí ó fún wa, àwọn ìlérí tí ó ṣe iyebíye, àwọn ìlérí tí ó tóbi púpọ̀, kì í ṣe láti ní ìwòsàn nìkan, kì í ṣe láti ní owó nìkan, ṣùgbọ́n láti ní ohun tí ó ga ju owó, ohun tí ó ga ju ìwòsàn, ohun tí ó ga ju àwọn nǹkan ayé wọ̀nyí lọ, láti jẹ́ alábàápín ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé, ohun tí ó ṣe wá láàánú ni wípé ìbàjẹ́ tí a rí nínú ayé, a tún máa rí nínú ìjọ. Ìbàjẹ́ ìkóbìnrin jọ tí ó wà nínú ayé, ǹjẹ́ kò sí nínú ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí? Ìbàjẹ́ wípé kí a máa gba owó ẹ̀yìn tí ó wà lọ́wọ́ àwọn ẹni ayé, àwọn tí ò mọ Ọlọ́run, ǹjẹ́ a kì í rí lọ́wọ́ àwọn tí ó ń wá sí ilé ìsìn?
ìbàjẹ́.

ńláńlá ìgbàlà tó jójúlówó láàrin àwọn ènìyàn tó wà wọn tí ò tí fàyè wọn fún olúwa àníṣe ní àkókò ìpàdé yìí agbára ọlọ́run yóò fọwọ́ kàn wọ́n wípé olúwa yóò mú ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ wọn wá fún wọn tó bẹ́ẹ̀ gẹ́ ìrònúpò àdá tó jójúlówó yóò wà fún kúlùkù tí wọn kò tí jọ wáyé wọn fún olúwa lánú rẹ kí ó bọ́ olúwa sọ̀rọ̀. Gbàdúrà pé ọ̀pọ̀lọpọ̀ yóò gba ìgbàlà wọn á sì fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́. O kàn ní wá sí bíbẹ́ni tó ń wòran o ṣùgbọ́n jẹ́ olùkópa àti ẹni tó ní ìpín nínú ìbùkún ti ìgbàlà ìbùkún ìmúpadàbọ̀ sípò ìbùkún ìsọ ti ìgbáyé ìsọdọ̀tun lánú rẹ kí o gbàdúrà. A tún fẹ́ gbàdúrà fún ọ̀rọ̀ ọlọ́run tí yóò máa jáde wá ní àṣálẹ̀ yìí. A fẹ́ sọ fún olúwa wípé olúwa yóò fìfà mú ràn ọ̀tun sórí ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú ọgbọ́n àtòkè wá ìgboyà àníṣe ọ̀tun àti agbára pé bọ́n ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ fún wa ní àṣálẹ̀ yìí o ìwàásù náà yóò jáde wá pẹ̀lú agbára. A ó tí lẹ́yìn pẹ̀lú agbára ọlọ́run láti orí ìtẹ́ orí ọ̀fẹ́ lánú rẹ kí o gbàdúrà. Nínú Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìdínlógún 18 pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ní kẹ́ ẹ máa gbàdúrà nígbà gbogbo nínú ẹ̀mí kẹ̀sì máa ṣọ́ra sí nínú ìdúróṣinṣin gbogbo àti ẹ̀bẹ̀ fún gbogbo ènìyàn mímọ́ àti fún mi kí a lè fi ohùn fún mi kí èmi kí ó lè máa fi gboyà ya ẹnu mi láti máa fi ohun ìjìnlẹ̀ ìyìn rere náà hàn pé ohun èlò tó lúwa yóò lò ní àṣálẹ̀ yìí o olúwa yóò fún ọ ní ìfàmórí àkọ́tun olúwa yóò fún ọ ní ìfàmóyàn ọgbọ́n àtòkè wá olúwa yóò fún ọ ní ìgboyà láti kéde ọ̀rọ̀ ọlọ́run lọ́nà tó hàn kedere àti agbára pé ìwàásù náà yóò wá pẹ̀lú àṣẹ àtòkè wá yóò sì mú ìdálẹ́bi àti ìsọdọ̀tun wá ní àṣálẹ́ yìí. Ọkàn ẹlẹ́ṣẹ̀ a ó fọwọ́ kan ọkàn ẹlẹ́ṣẹ̀ ní àṣálẹ̀ yìí nípasẹ̀ agbára ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ kí a tún gbàdúrà o wípé Ọlọ́run yóò ṣí ọkàn ẹlẹ́ṣẹ̀ payá ní àṣálẹ̀ yìí tó bẹ̀ gẹ́ Olúwa yóò mú gbogbo ìfọ́jú ti ẹ̀mí kúrò ọkàn tí a ṣe le àti ohun gbogbo tí ó lè máa pe àkíyèsí àwọn olùkópa ní àṣálẹ̀ yìí àti àwọn ẹlẹ́ṣẹ̀ wípé ní àṣálẹ̀ yìí ọ̀rọ̀ Ọlọ́run yóò rí ààyè nínú gbogbo ọkàn. Gbàdúrà bá Olúwa sọ̀rọ̀. Nígbà tí àwọn tó kù bá ń ka ìbùkún wọn ìwọ ò ní wà lẹ́yìn Olúwa yóò ṣe ọ́ ní olùkópa ìbùkún rẹ̀ ní àṣálẹ́ yìí.

òun ló máa darí wa, ló máa tọ́ wa sínú ìbùkún Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ní àṣálẹ́ yìí. Gbàdúrà pé Ọlọ́run yóò fún gbogbo àwọn tó ń tẹ́tí ní àṣálẹ́ yìí, gbogbo àwọn olùkópa ní ọkàn tó ṣetán láti gba ọ̀rọ̀ náà pẹ̀lú ìgbàgbọ́. Rí dájú pé ò ń gbàdúrà. Ẹ jẹ́ kí a gbàdúrà fún àwọn tó wà lójú ọ̀nà tí wọ́n ń bọ̀, wípé Ọlọ́run yóò mú wọn wá sí bíbà yìí ní ayọ̀. Kò ní sí wàhálà o, kò ní sí pípàdánù ẹ̀mí kankan, kò sì ní sí ìjákulẹ̀ lábẹ́ bó tilẹ̀ wùn kó mọ. Gbàdúrà pé àwọn awakọ̀ àti àwọn tó ní ọkọ̀ wọ́n á wà ní ìṣọ̀kan pẹ̀lú wa, tó bẹ́ẹ̀ gẹ́ wọ́n á fi ọkọ̀ wọn sílẹ̀ fún àwọn ènìyàn. Jábọ́ Olúwa sọ̀rọ̀ pé Olúwa yóò tún ọ̀nà ṣe fún àwọn ènìyàn wa, àwọn àlejò wa. Kò sí ohunkóhun tó máa dí wíwá wọn wá sí yìí ní àṣálẹ̀ yìí lọ́wọ́. A sì ń gbàdúrà. Mo kà á nínú ìwé ìṣe orí kẹwàá. Ìwé ìṣe orí kẹwàá ẹsẹ̀ kejìdínlógójì wípé àní Jésù ti Násárẹ́tì bí Ọlọ́run ti da ẹ̀mí mímọ́ àti agbára lé lórí ẹni tó ń kiri ṣore, ó ń ṣe dídára gbogbo àwọn tí èṣù sì ń pọ́n lójú. Nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀, ó ń ṣe dídára gbogbo àwọn tí èṣù ń pọ́n lójú. Nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀, ànísẹ́ gbogbo àwọn olùkópa ní àṣálẹ̀ wọn jẹ́ alábàápín nínú ìbùkún Ọlọ́run. Ó wà ní yóò ní pàdánù ìbùkún olùbùkún tirẹ̀. Bébí Olúwa ti ń bẹ àwọn èèyàn wò, Olúwa ò ní rí ọkọjá. Gbàdúrà sọ fún Olúwa, Olúwa ràn mí lọ́wọ́ ní àṣálẹ̀ yìí o, mi ò ní pàdánù ìbùkún mi. Gbàdúrà kó bọ́ Olúwa sọ̀rọ̀ pé Olúwa ò ní kọjá mi ní àṣálẹ̀ yìí, ìbùkún mi ò ní kọjá mi, kò ní rí mi kọjá ní àṣálẹ̀ yìí. Agbára Ọlọ́run kò ní rí ọkọjá ní àṣálẹ̀ yìí. Bá Olúwa sọ̀rọ̀. Nígbà tí àwọn tó kù bá ń ka ìbùkún wọn, ìwọ ò kàn ní jẹ́ni tó kàn ń wòran. Wàá wà láàrin àwọn ènìyàn tí wọ́n ń ya ayọ̀, tí wọ́n sì ń yin Olúwa fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún lónìí. Gbàdúrà bá Olúwa sọ̀rọ̀. Ẹ já gbàdúrà pé gbogbo àjàgà ìsàn, gbogbo àjàgà ìpọ́njú àti ìnilára, gbogbo ìdè tí ó ti ń pọ́n àwọn ènìyàn lójú, ohunkóhun yòówù tí ò bá gbé wá sí yín lónìí, Ọlọ́run yóò ba gbogbo àjàgà náà run, yóò bá jẹ́. Agbára Olúwa yóò ba gbogbo àjàgà náà jẹ́. Lánàá rẹ kí o bá Olúwa sọ̀rọ̀. O ní padà lọ pẹ̀lú àwọn wàhálà yẹn, nítorí pé agbára Ọlọ́run wà níyìí lónìí láti dánídè. Agbára rẹ̀ wà níyìí lónìí láti wòsàn. Agbára rẹ̀ wà níyìí lónìí láti tú sílẹ̀ gbogbo àwọn, láti tú gbogbo ọkàn sílẹ̀ tó wà nínú ìdè. Gbàdúrà bá Olúwa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí a tún gbàdúrà o, wípé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí yóò máa fi ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ ní gbogbo orílẹ̀-èdè láti ibi ìpàdé níyì gan, pé bí ọ̀rọ̀ Ọlọ́run bí a ti ń gbà ní gbogbo ibi tí a ti ní àsopọ̀ àti ní gbogbo orílẹ̀-èdè àti níbi gbogbo tí a ti ń wò wá, a ó gbàdúrà wípé ọ̀rọ̀ Ọlọ́run yẹn yóò jẹ́ ìta fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu.

Mo n ka ninu iwe Kọrinti keji ori kẹwàá. Bíbélì sọ fún wa láti ẹsẹ̀ kẹta níbẹ̀ wípé nítorí pé bí àwa tilẹ̀ rìn ní ti ara ṣùgbọ́n àwa kò jagun ní ti ara nítorí ohun ìjà wa kì í ṣe ti ara ṣùgbọ́n ó ní agbára nínú Ọlọ́run láti wó ibi gíga palẹ̀. Àwa ń sọ gbogbo èrò kalẹ̀ àti gbogbo ohun gíga tí ń gbé ara rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run. Àwa sì ń di gbogbo èrò ní ìgbèkùn wá sí ìtẹríba fún Kristi. Ara a fẹ́ gbàdúrà pé lòdì sí gbogbo ṣé òṣù lòdì sí gbogbo ìwà ibi ti ọtí èṣù yìí lòdì sí ìpàgọ́ yìí sí ìpàdé yìí ìsọjí yìí gbogbo ohun tí ọ̀tá ń pète ìwà ibi wọn pé ní àṣálẹ̀ yóò Olúwa yóò ba gbogbo ìpète ibi rẹ̀ jẹ́. Ẹ jẹ́ kí a de gbogbo àwọn ìdojúkọ ti Sàtánì. Jẹ́ ká de gbogbo àwọn ohun tó ń pè àkíyèsí àwọn ènìyàn. Gbogbo ohun tó lè mú ìjákulẹ̀ wá tó máa ṣe lòdì sí ìsọjí yìí. Já dè wọn já gbàdúrà wípé Olúwa yóò bà wọ́n jẹ́. Gbogbo àwọn ipa ti Sàtánì gbogbo ikọ̀ Sàtánì níbikíbi tí wọ́n ti kó ara wọn jọ tí wọ́n ń pète ibi pé ní àṣálẹ̀ yóò Olúwa yóò sọ ara lù wọ́n. Olúwa yóò pa wọ́n run gbogbo ìwà ète ibi wọn. Gbàdúrà kò bọ́ Olúwa sọ̀rọ̀. Gbàdúrà pé ọwọ́ Olúwa yóò wà lórí ohun gbogbo èlò tá ó lò ní àṣálẹ̀ gbogbo ohun èlò tá ó lò. Wípé ìfàmóyàn Olúwa ọwọ́ Olúwa yóò wà lórí gbogbo àwọn ohun èlò wa pátá. Kò ní sí ìjákulẹ̀ o. Kò ní sí àwọn ohun èlò kankan tó máa bàjẹ́ tàbí tó máa daṣẹ́ sílẹ̀ tí a ń lò láti lè fi mú àwọn ìpàdé náà jáde lọ síbi gbogbo Olúwa yóò gbàṣàkóso ojú ọjọ́. Ojú ọjọ́ yóò mọ́lẹ̀ kedere. Ohun gbogbo nípa ìpàdé yìí o Olúwa yóò mí sí wọn tí ó lè mú kí ìpàdé yìí jẹ́ tí a ṣàṣeyọrí. Gbàdúrà kó bá Olúwa sọ̀rọ̀ wípé ní gbogbo orílẹ̀-èdè àníṣẹ́ gbogbo ojú ọjọ́ yóò dára ní gbogbo orílẹ̀-èdè. Agbára Olúwa yóò jẹ́ èyí tí a ò tún jáde ní gbogbo orílẹ̀-èdè. Ògo Olúwa yóò di mímọ̀ lanu rẹ kí o gbàdúrà. Ẹja gbàdúrà wípé Olúwa gbogbo ète Sàtánì lòdì sí ìpàdé yìí o Olúwa yóò ní wọn lára. Olúwa yóò fún wa ní ojú ọjọ́ tó gúnrégé. Gbàdúrà bó Olúwa sọ̀rọ̀.

nínú orin Dáfídì kejì, orin Dáfídì kejì ẹsẹ̀ ìkẹjọ níbẹ̀ ni ó ti sọ fún wa wípé béèrè lọ́wọ́ mi, èmi ó sì fi àwọn orílẹ̀ èdè fún ọ ní ìní rẹ àti ìhà òpin ilẹ̀ ní ọ̀rọ̀ ilẹ̀ rẹ. Ní ọ̀rọ̀ ilẹ̀ rẹ a wà ní Tópólúwá ti fún wa ní àǹfààní láti béèrè. Ó ní béèrè lọ́wọ́ mi, ó wá nìyí nítorí pẹ̀lú àwọn ìpèníjà kan àti mìíràn. Kí lo ohun tí o fẹ́ kólúwa kó ṣe fún ẹ ní àṣálẹ̀ yìí? Sọ fún Olúwa wípé ní àṣálẹ̀ yìí ó àní fi dùn mí. Ìfọwọ́kàn Ọlọ́run nínú ayé rẹ, nínú ohun tó ń là kọjá yẹn,

gbàdúrà gbàdúrà bó olúwa sọ̀rọ̀. A tún fẹ́ gbàdúrà fún ìsọjí nínú ìjọ gẹ́gẹ́ bí àbájáde ìsọjí yìí wípé olúwa yóò lo ìsọjí ìta gbagba yìí o láti mú iná ìsọjí ńlá jáde nínú gbogbo ìjọ ẹlẹ́kùnjẹkùn ní gbogbo ìjọ àti ní gbogbo àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan. Iná ìsọjí, ìsọjí àdúrà, ìsọjí òdodo, ìsọjí ìwà mímọ́, ìsọjí ìbẹ̀rù olúwa, ìsọjí ìgbọràn sí ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu wípé já gbàdúrà kábọ̀ olúwa sọ̀rọ̀ àníṣẹ́ fún àbájáde ìsọjí ẹ̀tagbá yìí o orílẹ̀-èdè wa Nàìjíríà ò fọwọ́ kàn án. Ipa ìpàdé yìí yóò wà nínú gbogbo àwọn ẹlẹ́kajẹ̀ka ìjọba kọ̀ọ̀kan lanu rẹ kí ó bolúwa sọ̀rọ̀.

ẹ ká tún gbàdúrà o pé àdúrà tá ó gbà láti yín lọ àníṣẹ́ lò sí gbogbo àwọn ìpèníjà tó ń gbé wá sí yín láṣáálẹ̀ yìí àdúrà náà yóò gba àtìlẹ́yìn ọ̀run gbàdúrà gbọ́ olúwa sọ̀rọ̀ ó wà níyìí. Kí lohun tó ń retí láti gbà lọ́wọ́ Olúwa? Gbogbo ìdènà sí ìbùkún rẹ ní àṣálẹ̀ yìí láò mú kúrò. Èrèdí ni tó gbọ́dọ̀ ṣe gbàdúrà o. Àníṣẹ́ fún ìmúrasílẹ̀ tara ẹni. Wípé Olúwa yóò fọwọ́ kan ọkàn rẹ, yóò pèsè ọkàn rẹ sílẹ̀ láti gbà látọ̀dọ̀ Olúwa wá. Ń pè wọ gan gẹ́gẹ́ bí olórí ìjorí kọ̀ọ̀kan. Ó pèsè ara ọkàn rẹ sílẹ̀ láti wọ Olúwa ní àṣálẹ̀ yìí. Bí ọ̀rọ̀ Olúwa yóò ti máa jáde lọ. O ní fi àyè sílẹ̀ fún iyèméjì. O ní fi àyè sílẹ̀ fún ohunkóhun tó lè pàkíyèsí rẹ. Wà á ní fi èsì fọkàn sí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Wà á ní fọkàn sí ìfojúsìn nínú agbára Ọlọ́run. Lanu rẹ kí o bó Olúwa sọ̀rọ̀. Wípé kò sí ohunkóhun tó máa dì ọ́ lọ́nà ní àṣálẹ̀ yìí. Bá Olúwa sọ̀rọ̀ láti kún ẹ lákọ̀tún pẹ̀lú ẹ̀mí rẹ̀ kó sì ṣe é lóhun èlò tó ṣe tán fún ìlò rẹ̀ ní àṣálẹ̀ yìí. Olúwa fẹ́ lò ọ́. Olúwa ó fẹ́ mú ohun rere rẹ̀ sínú ayé rẹ̀. Wà á sì sọ fún Olúwa pé Olúwa wà á rí mi lẹ́ni tí ó yẹ fún ìbùkún tí a ti pèsè sílẹ̀ fún ọ ní àṣálẹ̀ yìí. Gbàdúrà wípé Olúwa yóò ràn ẹ́ lọ́wọ́ láti gba gbogbo rẹ̀ tí a ti pèsè sílẹ̀ fún ọ nínú gbogbo ìsọjí ìta gbangba yìí. O ní pàdánù ohunkóhun tó Olúwa ti pèsè o. O ní pàdánù oore rẹ̀ nínú ayé rẹ. O ní pàdánù ìgbàlà rẹ̀ tó fẹ́ fún ọ ní àṣálẹ̀ yìí. Lanu rẹ kí o bá Olúwa sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló gba Kristi lónìí, kí ló dé tí wò ó nígbà? Ọ̀pọ̀lọpọ̀ ló jí alábàápín nínú ìbùkún rẹ̀, kí ló dé tí wò ó ní jẹ́ lára àwọn ẹgbẹ́ tó máa jí alábàápín nínú ìbùkún àtòkè wá yìí? Lanu rẹ kí o gbàdúrà.

ẹ jẹ́ kí a gbàdúrà pé fún ọ̀rọ̀ ọlọ́run tí a ti gbọ́ láti bẹ̀rẹ̀ ìsọjí yìí ìpàdé yìí títí di òní. Jẹ́ gbàdúrà pé ọ̀rọ̀ ọlọ́run wọ̀nyí yóò so èso nínú ayé wa àní àgbègbè wa. Èso ohun tí a ti ń gbọ́ wọ̀nyí yóò farahàn nínú ẹbí, yóò farahàn láàrin ọkọ àti aya, yóò farahàn. Jẹ́ a gbàdúrà pé Olúwa yóò lo ìsọjí ìta gbangba yìí láti ní ipa rere nínú gbogbo ẹbí kọ̀ọ̀kan. A ò ní fi dùn ọ́, a ò ní wá ọtí nínú ìbùkún Ọlọ́run, nínú agbára Ọlọ́run ò ní di àwátì. Àníṣẹ́nú orí Ọlọ́run àníwá ọtí lanu rẹ kí o bolúwa sọ̀rọ̀. Olórin Dáfídì ó rán tó ní fìbùkún fòlúwà wọkàn mi, má sì ṣe gbàgbé gbogbo ore rẹ̀. Olúwa ti jẹ́ olóore sí wa, ó ti jẹ́ aláàánú sí wa, ó ti jẹ́ olótìítọ́ sí wa ní gbogbo ìhà. Gbàdúrà pé Ọlọ́run yóò ràn ẹ́ lọ́wọ́ láti jẹ́ olóòótọ́ sí i, wípé o kàn ní fọwọ́ yẹpẹrẹ mú ìjólóòótọ́ rẹ̀ mú ní àṣálẹ́ yìí. Ó jẹ́ àṣálẹ́ ìtúsílẹ̀ àtòkè wá. Olúwa fẹ́ tú ọ sílẹ̀ látòkè wá kúrò nínú gbogbo àjàgà sàtánì, kúrò nínú gbogbo àjàgà ẹ̀ṣẹ̀, kúrò nínú gbogbo àjàgà ìwà bí Ọlọ́run. Gbàdúrà wípé ní àṣálẹ́ yìí Olúwa yóò dá ọ nídè. O ní bá Ọlọ́run ṣe àríyànjiyàn o, ṣùgbọ́n wà á jọ̀wọ́ ara rẹ sí àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run ní àṣálẹ́ yìí, wípé ohunkóhun tó ń ṣe lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, lòdì sí ìfẹ́ Ọlọ́run nínú ayé rẹ, ohunkóhun yóhun tó bá dúró gẹ́gẹ́ bí ìdènà láàrin ìwà àti Ọlọ́run ní àṣálẹ́ yìí o, gbàdúrà Olúwa yóò fà wọ́n tu kúrò.

Hallelujah.

0: When Jesus stood by the Sea of Galilee, the crowds were so large that he stepped.
1: Àwọn èèyàn pọ̀, ó sì bọ́ sínú ọkọ̀, ó sì kọ́ ni láti etí odò. Ọlọ́run kò rí ẹni tó burú jẹ́ ní kejì lọ. Gbogbo wa gbọ́dọ̀ ronúpìwàdà, ronúpìwàdà. Ìsọdọ̀tun àtohun èlò asán láti lò. Nípasẹ̀ ìwé mímọ́, Ọlọ́run ti lo àwọn ohun èlò tó wà láàrọ́wọ́tó láti mú dájú pé ìwàásù rẹ̀ dọ́dọ̀ gbogbo àwọn ènìyàn lábẹ́ bó tilẹ̀ wù kó rí. Nítorí pé iṣẹ́ náà ṣì wà bákan náà láti mú ìrere lọ sí gbogbo ẹ̀dá. Nínú ìrànwà yìí, ó ti mú àṣẹ òkè náà ṣe láti lè lọ nípa orí tẹlifíṣàn àti mídíà níbi gbogbo àti ẹ̀rọ ayélujára láti lè lọ káàkiri ayé. Gẹ́gẹ́ bí alákòóso àgbà Deeper Life, wọ́n ti ní òye ti ayélujára yìí àti àǹfààní rẹ̀ láti kéde ìrere rékọjá ààlà àti lọ síbi gbogbo. Ó jẹ́ ìsọjí kárí ayé pẹ̀lú Kumuyi GCK. Àníṣe ìrere tó lọ káàkiri lọ sí ìran ti ìkọkànlélógún yìí nípasẹ̀ ìwò ìwàsàn, ìmúpadàbọ̀ sípò àti ìsọdọmọ ẹ̀yìn tẹ̀síwájú lọ síbi gbogbo sí agbègbè àti orílẹ̀-èdè, tí ó sì rí dájú pé kò sí ibi tó jìnà jù láti ṣokùnfà ìdènà náà. Nítorí náà, ẹ kí àwọn tó wà ní àárín àti ọ̀rọ̀ náà ìránṣẹ́ tó ní ìran láti kéde ìròyìn rere lọ síbi gbogbo àti olùdásílẹ̀ GCK Pastor Dr. W.F. Kumuyi. Ẹ̀kẹ́ hallelujah. Ìwàásù ìyè ó wà fún ọ lálẹ́ yìí. Bí o ti ń wo Jésù, Jésù tí o sì ń gbàgbọ́, ìgbàlà fún ọ, ìwòsàn fún ọ, ìjẹgàba fún ọ, gbogbo àwọn ìbùkún láti ọ̀run wá yóò wá sórí ayé rẹ, sórí ẹ̀mí rẹ, sórí ẹbí rẹ, àti sórí ìjọ tó ti jáde wá, àti sí orí olúkúlùkù wa ní ìkẹyà àti lórí ẹ̀rọ ayélujára ní orúkọ Jésù. Àmì àgbàyanu, ẹ jẹ́ ká tún sọ àmì mìíràn. Bàbá, inú wa dùn jọjọ pé Ọlọ́run ni yín, ẹ sì wà níbẹ̀ fún wa. Ó ẹlẹ́dàá, Bàbá, Jésù Kristì Olúwa wa, ẹ fẹ́ràn wa tó bẹ́ẹ̀ gẹ́, ẹ wá rán ọmọ bíbí yín kan ṣoṣo sí wa, kí gbogbo àwọn wàhálà wa nípa tẹ̀mí, wàhálà ti ara, wàhálà ti ènìyàn, kí ẹ bá lè mú ọ̀nà àbáyọ wá. À ń bè lọ́wọ́ yín Olúwa lálẹ́ yìí, ọ̀nà àbáyọ yóò wà fún olúkúlùkù wa. Orí ọ̀fẹ́ ńlá, agbára ńlá, ọ̀nà àbáyọ ńlá sí gbogbo wàhálà tá a mú wá síbí lónìí lórúkọ Jésù. Mú ọ̀rọ̀ rẹ ṣẹ́nu ayé olúkúlùkù wa. A dúpẹ́ fún àwọn tó ti ṣiṣẹ́ ìránṣẹ́ fún wa ná nínú orin láti àwọn orílẹ̀-èdè, nínú orin láti ibi tí ìpàdé yìí ti ń wáyé gangan, àti àwọn ìránṣẹ́ wa. A gbàdúrà pé àwọn ọ̀rọ̀ wọn, iṣẹ́ ìránṣẹ́ wọn kò ní já sí asán, yóò so èso nínú ayé olúkúlùkù ayé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ẹ ó sì ṣe ohun ńlá tí orí ọ̀fẹ́ àti ìfẹ́ àti àánú yín yóò múṣẹ́ nínú ayé olúkúlùkù wa ní orúkọ Jésù tó lágbára ní àgbàdúrà. Olúwa ti bùkún ọ̀nà, o lè jókòó. Bí a ti wá sínú ìwàásù talẹ́ yìí, àwọn ìṣe àwọn apọ́sẹ̀lì orí kẹrin ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n 433. Agbára ńlá ni àwọn apọ́sẹ̀lì sì fi ń jẹ́rìí àjíǹde Jésù Olúwa. Orí ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí gbogbo wọn. Jọ̀wọ́ kíyèsí àwọn ọ̀rọ̀ tó wà ní ìbẹ̀rẹ̀ yìí o. Pẹ̀lú agbára ńlá àti ọ̀rọ̀ tó gbẹ̀yìn, orí ọ̀fẹ́ púpọ̀, agbára ńlá. Lálẹ́ yà ń sọ̀rọ̀ lórí agbára ńlá ní ọjọ́ orí ọ̀fẹ́ púpọ̀ rẹ̀. Orí ọ̀fẹ́ wà ní ọjọ́ rẹ̀ fún ìwọ gangan. Orí ọ̀fẹ́ á ṣàn sínú ayé rẹ. Àánú Ọlọ́run á gba ìṣàkóso gbogbo ìpèníjà, gbogbo wàhálà, gbogbo ìrora. Bẹ́ẹ̀ náà ni orí ọ̀fẹ́ Ọlọ́run á wá mú ọ̀nà àbáyọ wá sínú ayé rẹ lórúkọ Jésù. Agbára ńlá ní ọjọ́ orí ọ̀fẹ́ ńlá rẹ̀. Ohun mẹ́ta la fẹ́ gbé yẹ̀wò. Àkọ́kọ́, ìgbàlà ńlá ní ọjọ́ orí ọ̀fẹ́ yìí. Ìkejì, ìwòsàn olórí ọ̀fẹ́ nípasẹ̀ Ọlọ́run gbogbo orí ọ̀fẹ́. Ìkẹta, ìmúbọ̀sípò ológo ti àwọn olùgbà orí ọ̀fẹ́. Àwọn tó bá nawọ́ wọn jáde pẹ̀lú ìgbàgbọ́, tí wọ́n ṣí ọkàn wọn payá ní ìgbàgbọ́, tí wọ́n ń sọ wípé Olúwa, mo mọ̀ pé o fẹ́ràn mi, mo mọ̀ pé àánú rẹ bò mí, mo mọ̀ wípé èmi ò ní kọ etí ikún sí igbe àwọn olùpọ́njú. Mo wá láti wá gbà, ọkàn mi ṣì payá láti gbà, ìwọ yóò rí gbà ní orúkọ Jésù. Gbogbo ẹ̀ jẹ́ nípa orí ọ̀fẹ́. Ẹ jẹ́ kí a wò ó ní ìkọ̀ọ̀kan. Ẹyọ kọ̀ọ̀kan, ìgbàlà ńlá ní ọjọ́ orí ọ̀fẹ́ yìí. Ó sọ fún wa nínú ìṣe àwọn apọ́sẹ̀lì orí kẹrin ẹsẹ̀ ìkejìlá, kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Kò sọ wípé kò sí ìgbàlà o, ó kàn ń sọ fún wa wípé wo ọ̀nà tí ó tọ́, wá sí ọ̀dọ̀ ẹni tí ó tọ́, wípé o fẹ́ gba nǹkan kan. Nínú ṣọ́ọ̀bù yìí kò sí ń bẹ̀, nínú ṣọ́ọ̀bù mìíràn kò sí ń bẹ̀, o tún lọ sí ibi ọjà míì kò sí, má jẹ́ kó su ẹ. Ibì kan wà tó ti lè rí nǹkan tó ń wá yẹn rà. Tó o bá tí ì ṣe àwárí, ó ṣe bèrè béèrè. Tó o bá wá béèrè, wọ́n á sọ fún ẹ wípé bẹ́ẹ̀ ni òye yé wa pé o ti lọ káàkiri, o ti lọ síbi, o ti lọ sí tọ̀hún, o ti lọ sí àwọn ibi gbogbo, o rí rà. Tó o bá lọ sí ibi báyìí, wà á rí rà. Ohun tí ẹ̀mí mímọ́ tó rán wa létí nìyí o, wípé ó ṣeé ṣe kó o ti lọ sí àwọn ibi tó pọ̀. Tó o lérò pé tí n bá lọ síbẹ̀ yẹn, máa rí ìgbàlà níbẹ̀. Ohun tó o lérò ni èèyàn ni wá. Bóyá tí n bá tún lọ sí ibi báyìí, máa ní. O ti ṣàwárí, o ti wádìí, tòótọ́ ti ní tinú ẹ ló fi ń ṣe é. Arákùnrin, arábìnrin mi, ọ̀rẹ́ mi, kéèyàn fi tinútinú ṣe é kò tó. Mo jẹ́ olóòótọ́, mò ń wá nǹkan ní àfonífojì. Mo jẹ́ ẹni tó ń fi tinútinú ṣe é, mò ń wá nǹkan níbi ọjà ni. Mo jẹ́ olóòótọ́, mò ń wá nǹkan kan ní ibi ìpàdé yìí. Ìjọ olóòótọ́ rẹ kò lè gba ohun tí ò bá sí níbẹ̀. Jẹ́ olóòótọ́ lóòótọ́, ṣùgbọ́n ó ti ṣìnà. Ẹ̀mí mímọ́ ó wá ń sọ wípé ni pé ká mú jẹ́ olóòótọ́. Ẹ jẹ́ ká gbé sẹ́yìn. Mo dá èèyàn rere ni mí, ó dá, ṣùgbọ́n o nílò ìgbàlà. Ó wá sọ wípé kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi pún ni ninu eniyan nipa iti a le fi gba wala ko si oruko miran aya fi oruko Jesu nikan kilo fa idi ni pe nitori pe o mo wi pe Jesu odu akuto pe pe Olorun ni ko de si elomiran to gbe lori ile aye yi si waju re tabi la koko re tabi leyin akoko re to gbe iru igbe aye pipe be gbogbo awon to gbe lori ile aye yi won ni ese ti won lati jewo ese ti won lati ronu pada ku ninu e eni kan soso pere na ni ninu itan gbogbo agbala irun eda ni ko ni ese kankan lati jewo ese kankan lati kabamo le lori o igbe aye pipe ohun lo gbe igbe aye pipe yi o wa lati ojo kini to lo lori ile aye titi de ope ojo to lo lori ile aye re koja eyi ka te to bi sinu aye o ti wa lati aye raye wa pelu baba lati aye raye to ti koja lo titi o fi wa sinu aye yi leyin to tun fi aye sile o to pada lo si orun ko si aisise kankan ko si ese kankan ta ko sile lodi si aye re idi ni ji o ti ohun ni kan soso to fi ye lati je olugbala re ati olugbala temi na olugba ati olugbala olukuluku eniyan to nbe lori ile aye iwo ti e daruko enikeni lara awon eniyan to ti wa laaye to gbe igbe to daju ni orilede tabi esin to daju ni orilede daruko eni kankan won o ye nitori pe won ni ese ti won lati se tutu fun won o de le se tutu fun ese ti e na tabi ese temi na sugbon bo ati fi ohun fun wa ohun ni olugbala ki so olugbala ni kan soso ti e da torilede kan soso o je olugbala.

ìgbàlà lásán, ó jẹ́ ìgbàlà tó kọjá òye ẹ̀dá. A wọ inú ọkàn rẹ la lọ ìgbàlà, a fọwọ́ kan ìwà rẹ ìgbàlà náà, a fọwọ́ kan gbogbo ìhùwàsí aṣọ ẹ̀dọ̀tun ìgbàlà náà. Ó tiẹ̀ wá lọ jinlẹ̀ jinlẹ̀ lọ dé àárín gbùngbùn ìgbé ayé rẹ. Ìdí nìyí tí kì í ṣe òfegè òfegè lásán, kì í ṣe ìgbàlà ọjọ́ ìsinmi ọjọ́ ìsinmi ọjọ́ kẹjọkẹjọ, èyí tó jẹ́ pé ó máa jẹ́ aláìlera láàrin ọ̀sẹ̀, ṣùgbọ́n ìgbàlà tó ń lọ ní gbogbo ọjọ́, bóyá ọjọ́ ìsinmi tàbá àárín ọ̀sẹ̀ ni o, ọjọ́ ìsinmi tàbá àárín ọ̀sẹ̀, ìgbàlà yẹn ó tóbi tó bẹ́ẹ̀ gẹ́ tó fi mú wa làájá. Ìgbàlà ńlá báwo la ṣe ní eléyìí? Ìwọ gbà á gbọ́ ní ọjọ́ òní yìí, ọjọ́ orí ọ̀fẹ́ yìí, ẹwọ ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n ẹsẹ̀ 33. Agbára ńlá ni àwọn apọ́stélì sì fi ń jẹ́rìí àjínde Jésù Olúwa. Orí ọ̀fẹ́ púpọ̀, orí ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí gbogbo wọn. Kíyèsí ọ̀rọ̀ tó wà níbẹ̀ yẹn, ó ní gbogbo wọn. Ohun tí Ọlọ́run ṣe nínú àánú rẹ̀ jó ti ẹ mọ̀. Àwọn nǹkan kan wà tó ń fi fún wa tá àti ẹ̀ lè fowó rà, afẹ́fẹ́ tá à ń fẹ́. Orí ọ̀fẹ́ ni, ṣé mo lè san owó fún orí afẹ́fẹ́ tó mí sínú? Ṣé mo lè san owó fún afẹ́fẹ́ tó mí sí wa? Ó ní lórí gbogbo wọn. Ẹ jẹ́ ká wo ilẹ̀ tá à ń rìn lórí ẹ̀. O ò lè san ohunkóhun fún èyí. Ó wà fún gbogbo wa. Ó dá ayé fún wa. Ó tún fún wa ní ọmọ rẹ̀, ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún gbogbo wa ni. Ó fún wa ní oòrùn fún wa gbogbo wa ni, oṣù òṣùpá fún gbogbo wa, ọjọ́ fún gbogbo wa, bẹ́ẹ̀ náà ni alẹ́ fún gbogbo wa, ìgbàlà fún gbogbo wa náà ni. Ṣùgbọ́n báyìí, lóòótọ́, ó ti fún wa ní ọmọ rẹ̀, ó ti fún wa ní oòrùn. Tó o bá jókòó síbi kọ̀rọ̀ kan tó di ojú ẹ síbẹ̀, oòrùn yẹn kò lè jàǹfààní fún ọ. O lè mọ̀ pé oòrùn wà níbẹ̀ lóòótọ́, ṣùgbọ́n tó o bá mọ̀ wípé ìgbé ayé rẹ nípa tara ó dá lórí oòrùn yìí, tó o wá fi ara rẹ pamọ́ síbì kan tó o fẹ́ kó oòrùn ràn sí ẹ, o ò lè jàǹfààní rẹ. Ṣùgbọ́n tó bá sọ pé ti ẹ nìyẹn, tòun nìyẹn, tibí nìyẹn, o wá múra rẹ wà lárọ̀ọ́wọ́tó bákan náà ni o. Ọmọ Ọlọ́run, ọmọ Ọlọ́run, olùgbàlà wa, Olúwa wa, orí ọ̀fẹ́ rẹ̀, ìfẹ́ rẹ̀, àánú rẹ̀, ó wà fún ìwọ, ó wà fún èmi náà, ó wà fún olúkúlùkù wa, gbogbo wa, olúkúlùkù wa, láì yọ ẹni gíga àti ẹni lẹ̀ẹ́lẹ̀. A ò tí de góńgó ibi tá a ti máa sọ wípé báyìí o, mo ti kàwé dé góńgó, ojú mi ti là, mo jẹ́ni tó lawọ́, bẹ́ẹ̀ ni mo jó nímọ̀ ìjìnlẹ̀ débi wípé mi ò nílò afẹ́fẹ́ èémí rárá. Nípa ìmọ̀ ìjìnlẹ̀ tí mo ní, Ọlọ́run, àwọn tó bá nílò atẹ́gùn máa fún wọn o. Èmi ti kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀, mo ti kẹ́kọ̀ọ́ nípa àwọn ìmọ̀ tuntun wọ̀nyí. Ìmọ̀ tuntun ti ìgbàlódé yìí kò ní fún ẹ ní arọ́pò fún atẹ́gùn tá a mí sínú, ó sì wà fún gbogbo wa. Bákan náà, ìjọ mọ̀ ọ̀rẹ́ mi, ìgbàlà tá à ń sọ nípa rẹ̀ yìí fún gbogbo wa ni. O ò lè dé góńgó ibì kan níbi tó o kàwé gboyè dé, tàbí nínú ìmọ̀, tàbí nínú ìmọ̀ ìjìnlẹ̀, tàbí nínú iṣẹ́ rere tó o fi máa wá sọ wípé èmi ò nílò èyí o. Gbogbo wa ló wà fún. Ọpẹ́ ni Fọlọ́run lónìí yìí o. Ìgbàlà yìí yóò jẹ́ tiẹ̀ lórúkọ Jésù. Ìgbàlà ńlá, kì í ṣe ìgbàlà gbẹ̀fẹ́, kì í ṣe ìgbàlà lásán, kì í ṣe tí ò fẹ́ gé. Ìgbàlà ńlá ní ọjọ́ orí ọ̀fẹ́ yìí. Ẹ jẹ́ kí a wo títù orí kejì ẹsẹ̀ kọkànlá. Nítorí orí ọ̀fẹ́ Ọlọ́run, ṣé o tún rí eléyìí? Ọ̀dọ̀ Ọlọ́run ló ti ń wá. Orí ọ̀fẹ́ ènìyàn rárá o, eléyìí ni kò lè gbani là. Orí ọ̀fẹ́ ti áńgẹ́lì rárá o.

0: Amin.
1: Abiga, amen.
0: Amin la.
1: The Lord has visited us tonight.
0: Olúwa ti bẹ̀rẹ̀ wò ní àṣálẹ̀
1: yìí. At Oshun.
0: Ní.
1: Abiola National Stadium, FCT Abuja.
0: Ní orí pápá ìṣeré Moshood Abiola ní FCT Abuja. Ní gbogbo àgbáyé mo gbàgbọ́ pé Olúwa ti bẹ̀ wá wò. Ẹ̀rí pọ̀ ní àṣálẹ̀ yìí. Amin. Tí o bá ṣì wà láàrin èrò. Jáde wà nítorí pé Olúwa ń sọ fún ọ pé wá pé ẹ̀rí rẹ. Darapọ̀ mọ́ àwọn tó ti wà lápẹ́ àlàáfíà mi. Wá pé ohun rere tó Olúwa ti ṣe nínú ayé rẹ ní àṣálẹ̀ yìí. Agbára Ọlọ́run ti bẹ̀ wò. Agbára Ọlọ́run ti fọwọ́ kàn ọ́. A ti wọ̀ ọ́ sàn, o ti dòmìnira. Olúwa ń retí pé kó pín àwọn ẹ̀rí rere yẹn bó ti ń ṣe léyìí. A fẹ́ kí àwọn ará wa kó wọ́n bẹ̀ sí ní ṣètò wọn láti lè wá fún ẹ̀rí. Ó yẹ bẹ̀ sí ṣètò wọn láti lè wá fún ẹ̀rí. Ẹ̀yin alóhun ìlórin. Ẹ̀yin látorí ẹ̀rọ ayélujára ẹ ṣètò ẹ̀rí yín sílẹ̀ pẹ̀lú. Yọ̀ yọ̀. Olúkúlùkù, olúkúlùkù, olúkúlùkù, àmì, àmì, ṣé a lè rìn gba ẹlẹ́rìí àkọ́kọ́ báyìí, níyìn níbi ìpàdé ẹlẹ́rìí àkọ́kọ́. Látorí ẹ̀rọ ayélujára ẹ pèsè ẹ̀rí yín sílẹ̀. Ẹlẹ́rìí àkọ́kọ́. Ẹ̀kẹ́ Alleluia. Ẹ̀kẹ́ Alleluia. Orúkọ wọn ni arábìnrin Faith Okeke. Wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìwòsàn Ọlọ́run lórí ayé wọn. Wọ́n ti ní ìrora yìí ní ẹ̀yìn ẹsẹ̀ wọn ọ̀tún ní gbogbo òwúrọ̀ tán bá ti jí. Wọn ò ní lè dúró lórí ẹsẹ̀ yẹn. Ó ti ń tẹ̀síwájú bóyá oṣù. Ọkàn wọn sì dá lábàá pé kí wọ́n lọ sílé ìwòsàn. Ìrora yìí sì pọ̀. Lẹ́yìn àdúrà lánàá, wọ́n ṣe àwárí wípé wọ́n gbaṣẹ́ ìyanu wọn. Wọ́n ní jẹ́ kí wọ́n lọlé láti lọ yẹ̀ wò. Bí wọ́n ti jí lòwọ̀ yìí, wọ́n bọ́lẹ̀ lórí ibùsùn wọn kò sí ìrora. Àyàn ara ó yà wọ́n lẹ́nu ń pé ṣé bíṣẹ́ ìyanu ṣe rí leléyìí. Ní gbogbo ọjọ́ yẹn wọ́n bẹ̀ sí ní fi ẹsẹ̀ yẹn rìn ṣeun gbogbo kò sí ìrora. Àní kí gbogbo ògo ká dá padà sọ́dọ̀ Jésù. Ẹ̀kẹ́ Alleluia. Ẹ jẹ́ ká gbọ́ tolúṣègùn òyìnbó.

Dọ́kì oníṣègùn òyìnbó Samuel Akun, ẹ̀rí tí wọ́n pín yìí ó jẹ́ ẹ̀rí nípa Terminal Niger. Ìrora ní ẹbí ẹsẹ̀ tó kẹ́yìn níbi tí tọ́ bá dúró lórí ẹsẹ̀ àní ibi tí ó kẹ́yìn yẹn ó wà ní abẹ́ àtẹ́lẹsẹ̀ wọn. Wọ́n ti wá ọ̀nà àbáyọ wọn rí, ṣùgbọ́n lànà Ọlọ́run fún wọn ní ọ̀nà àbáyọ ní ìyẹ́ kí alelúyà. Wọ́n ní láti gbàwó lànà. Lànà jẹ́ kí n gbọ́ kó sọ pé àná. Àníṣe ohun rere kan wà nípa àná. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run arábìnrin wa lọ gbádùn òsàn rẹ o. Àmì ẹlẹ́rìí kejì. Ẹ̀kẹ́ alelúyà. Orúkọ wọn ni arábìnrin Atoni Àdàdú. Nípò ọ̀fẹ́ Ọlọ́run wọn ti dẹni gbàlà. Wọ́n wà ní yìí ní àṣálẹ̀ yìí láti dá gbogbo ògo padà sí Ọlọ́run fún ohun tó ti ṣe fún wọn lánà. Ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní ọjọ́ ìsinmi tó kọjá lọ́hùn. Wọ́n kàn náà fẹ́ mú nǹkan nílẹ̀ẹ́lẹ̀. Wọ́n mọ ohun tó ṣẹlẹ̀ o. Wọ́n ní ìrora ńlá yìí débi pé àwọn fẹ́ ṣubú lulẹ̀. Wọ́n ṣàgbìyànjú láti dìde. Wò ó wọn lè dìde dúró mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìbàdí wọn ó tẹ̀. Fún odidi ọ̀sẹ̀ méjì wọn lè dúró báyìí. Ó nira débi pé adarí obìnrin wọn ó mú wọn lọ sí ọ̀dọ̀ àwọn tó ń ṣe àyẹ̀wò ara lọ́jọ́ ìṣẹ́gun. Wọ́n ní arábìnrin Atonia bí mo ti rí lọ́jọ́ ajé mi ò sùn ẹja lọ wọ́n lọbẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ wọn maṣíìnì wọn tán fi yẹ̀ wọ́n wò wọ́n padà dé. Àníṣe ní àṣálẹ́ báyìí kó tó di àṣálẹ́ ìrora yìí tún bẹ̀rẹ̀. Gbogbo ara wọn ẹsẹ̀ wọn wọ́n ní wọ́n á pe ẹnìkan láti yọ ẹsẹ̀ yẹn kúrò. Ìrora yóò lọ káàkiri sí gbogbo abẹ́ wọn sí abẹ́kùn wọn. Ó ti lera lọ́jọ́ àkọ́kọ́ tí wọ́n wà yẹn. Ó torí wàhálà yẹn pọ̀ wọ́n padà sílé. Wọ́n fẹ́ sùn ṣùgbọ́n lànà nígbà tí wọ́n ń bọ̀. Tí wọ́n ṣe dúró fún ọkọ̀ wọ́n padà. Wọ́n ní àmọ́ ń gbàgbọ́ pé òun ò ní padà bọ̀ wálé pẹ̀lú ìrora yìí pọ̀. Wọ́n padà lọlé wọ́n lọ mú aṣọ mìíràn wọ́n fi sínú báàgì wọn. Pé tó bá ti wá lọ̀la Ọlọ́run yóò wò wọ́n sàn. Àwọn yóò dúró láti darapọ̀ mọ́ ìpàdé àwọn òṣìṣẹ́ lọ ní òwúrọ̀. Ṣùgbọ́n lẹ́yìn àmì tó kẹ́yìn ìrora yẹn ó pòórá. Gbogbo títẹ̀ yẹn ó lọ. O lè rí wọn tán dúró gbọ̀nyìn bí òkan orí kan kì í ṣe lé nìkan o. Ìrora tí ó dàbí wọ́n ní ní ẹ̀gbẹ́ ìsàlẹ̀kùn wọn yẹn lẹ́yìn àdúrà náà ṣálẹ̀ yìí ìrora yẹn pòórá. Àti èyí tó wà lẹ́yìn ní ẹ̀yìn o wọn ní ìrora. Níwájú wọn ní ìrora mọ́. Wọ́n dá gbogbo ògo padà fún Ọlọ́run lórúkọ Jésù. Ẹlẹ́rìí yẹn wọ́n ní ìrora tó le. Ó jẹ́ ohun tí wọ́n ní nìyẹn. Nígbà mìíràn ó máa nílò iṣẹ́ abẹ. Nígbà mìíràn ó máa nílò àwọn tó ń ṣe tó ń to ara. Nígbà tí ìwọ̀nà ìrora yìí pọ̀ lánà wọ́n gbà rí wọn. Ṣé ẹ lè bẹ̀rẹ̀ báyẹn jẹ́ ká rí yín. Ẹ̀kẹ́ alelúyà. Ọlọ́run ti ṣe o. A ti wò ó sàn. Ohun kan ọjọ́ wo ni o? Ọjọ́ wo ni sẹ́? Tí bàbá wa nínú Olúwa gbàdúrà fún alánà ohun kan ṣẹlẹ̀. Ní àṣálẹ̀ yìí wọ́n ń pín ẹ̀rí yẹn. Lọ gbádùn ẹ̀rí rẹ. Gbádùn ìwòsàn rẹ. Tí o bá ṣì wà láàrin èrò àná jáde wá. Àníṣe ohun kan wà tó ṣe pàtàkì ní pàtàná yẹn. Jáde wọ Ọlọ́run ti ṣe. Kò wá pín ẹ̀rí rẹ. Ẹ̀kẹ́ alelúyà. Àwọn alohun èlò orin díẹ̀.

0: àní ohun ọjọ́ Olúwa alágbára ọkùnrin yóò sọkún kíkorò níbẹ̀. Ọjọ́ náà ọjọ́ ìbínú ni, ọjọ́ ìyọnu àti ìpọ́njú, ọjọ́ òfò àti ìdahoro, ọjọ́ òkùnkùn àti òkudù, ọjọ́ òkùnkù àti òkùnkùn bíríbírí, ọjọ́ ìpè àti ìdágìrì sí ìlú olódi wọn ni, àti sí ìṣọ́ gíga wọn ni. Èmi ó sì mú ìpọ́njú wá bá ènìyàn tí wọ́n máa rìn bí afọ́jú, nítorí wọ́n ti dẹ́ṣẹ̀ sí Olúwa. Ẹ̀jẹ̀ wọn ni a ó sì tú jáde bí epuru, àti ẹran ara wọn bí ìgbẹ́, pàdákà wọn tàbí wúrà wọn kì yóò lè gbà wọ́n ní ọjọ́ ìbínú Olúwa. Ṣùgbọ́n gbogbo ilẹ̀ náà ni a ó fi iná ìjowú rẹ̀ parun, nítorí òun fi ìyára mú gbogbo àwọn tí ń gbé ilẹ̀ náà kúrò. Sefanaya, orí ìkejì. Ẹ kó ara yín jọpọ̀, àní ẹ kójọpọ̀ orílẹ̀-èdè tí kò náà ní, kí a tó pa àṣẹ náà, kí ọjọ́ náà tó kọjá bí ìyàngbò, kí gbígbóná ìbínú Olúwa tó dé bá yín, kí ọjọ́ ìbínú Olúwa kí ó tó dé bá yín. Ẹ wá Olúwa, gbogbo ẹ̀yin ọlọ́kàn tútù ayé tí ń ṣe ìdájọ́ rẹ̀. Ẹ wá òdodo, ẹ wá ìwà pẹ̀lẹ́, bóyá a ó pa yín mọ́ ní ọjọ́ ìbínú Olúwa. Nítorí pé a ó kọ Gaza sílẹ̀, Ashkeloni yóò sì dahoro, wọn ó lé Ashdodu jáde ní ọ̀sán gangan, a ó sì fa Ekronu tú kúrò. Ègbé ni fún àwọn ẹni tí ń gbé agbègbè òkun, orílẹ̀-èdè àwọn ará Kéréti. Ọ̀rọ̀ Olúwa dojúkọ yín, ìwọ Kenani, ilẹ̀ àwọn ará Filistia. Èmi ó tilẹ̀ pa ọrun tí ẹnìkan kì yóò gbé ibẹ̀ mọ́. Agbègbè òkun yóò sì jẹ́ ibùjókò àti àgọ́ fún àwọn olùṣọ́ àgùntàn àti agbo fún agbo ẹran. Agbègbè náà yóò sì wà fún ìyókù ilé Júdà. Wọn ó jẹ̀ lé orí wọn, ní ilé Ashkeloni wọn ni wọn ó dùbúlẹ̀ bí àṣálẹ́, nítorí Olúwa Ọlọ́run wọn yóò bẹ̀ wọ́n wò, yóò sì yí ìgbèkùn wọn padà kúrò. Èmi ti gbọ́ ẹ̀gàn Moabu àti ẹlẹ́yà àwọn ọmọ Amoni nípa èyí tí wọ́n ti kẹ́gàn àwọn ènìyàn mi, tí wọ́n sì ti gbé ara wọn ga sí agbègbè wọn. Nítorí náà, bí èmi ti wà lé Olúwa àwọn ọmọ ogun wí, Ọlọ́run Ísírẹ́lì, dájúdájú, Moabu yóò dàbí Sodomu àti àwọn ọmọ Amoni bí Gomora, bí títàn wèrèpè àti bí ihò iyọ̀ àti ìdahoro títí láé. Ìyókù àwọn ènìyàn mi ó kó wọn, ìyókù àwọn orílẹ̀-èdè mi yóò sì jogún wọn. Èyí ni wọn ò ní nítorí ìgbéraga wọn, nítorí pé wọ́n ti kẹ́gàn, wọ́n sì ti gbé ara wọn ga sí ènìyàn Olúwa àwọn ọmọ ogun. Olúwa yóò jẹ́ ìbẹ̀rù fún wọn, nítorí òun ó mú kí gbogbo òrìṣà ilẹ̀ ayé kí ó rù. Ènìyàn yóò sì máa sìn ín olúkúlùkù láti ipò rẹ̀ wá, àní gbogbo erékùṣù àwọn kèfèrí, ẹ̀yìn ara Ethiopia pẹ̀lú, a ó fi idà mi pa yín. Òun ó sì na ọwọ́ rẹ̀ sí ìhà àríwá, yóò sì pa Assyria run, yóò sì sọ Nínífè di ahoro àti di gbígbẹ bí aginjù. Agbo ẹran yóò sì dùbúlẹ̀ lé àárín rẹ̀, gbogbo ẹranko àwọn orílẹ̀-èdè àti ẹyẹ òfu àti ihò rẹ̀ yóò máa gbé àtẹrígbà rẹ̀. Ohùn wọn yóò kọrin ní ojú fèrèsé, ìdahoro yóò wà nínú ìloro, nítorí tí òun ó ṣí iṣẹ́ Kedari sílẹ̀. Èyí ni ìlú aláyọ̀ náà tí ó ti jókòó láì náání, tí ó wí ní ọkàn rẹ̀ pé èmi ni, kò sì sí ẹnìkan tí ń bẹ lẹ́yìn mi. Òun a ti ṣe di ahoro báyìí, ibùgbé fún ẹranko láti dùbúlẹ̀ sí. Olúkúlùkù ẹni tí ó bá kọjá lọ́dọ̀ rẹ̀ yóò pòṣé, yóò sì mi ọwọ́ rẹ̀.
1: DCLM Radio, your spiritual warfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, Bàbá Jésù Kristì àti Bàbá tiwa pàápàá, a dúpẹ́ wípé ẹ mú wa wá sí àkókò yìí nísinsìnyí, kí a bá lè mọ ohun tí ẹ lànà sílẹ̀ fún wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ẹ sì fún wa ní oore ọ̀fẹ́ láti dìde, láti gbọ́ràn ní kíákíá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. A dúpẹ́ pé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé wòlíì Isaiah, orí kẹta lé ní ogójì. Ìwé wòlíì Isaiah, orí kẹta lé ní ogójì, láti ẹsẹ̀ ìkẹwàá. Ẹ̀yin li ẹlẹ́rìí mi, lé Olúwa wí, àti ìránṣẹ́ mi tí mo ti yàn, kí ẹ̀yin kí ó lè mọ̀, àti kí ẹ sì gbà mí gbọ́, kí ó sì yé yín pé èmi ni, a kò mọ Ọlọ́run kan ṣáájú mi, bẹ́ẹ̀ ni ọ̀kan kì yóò sì hù lẹ́yìn mi. Lónìí, ọ̀rọ̀ tí a ń yẹ̀wò láti inú ìwé mímọ́ ló dúró lórí àkòrí yìí, ẹ̀yin ni eleri mi eyin li eleri mi ni ibiti akayi ni ati je ki o da wa loju wi pe olorun yan awon kan ninu majemu lai lai gege bi eleri lati se eleri ohun wi pe ohun je olorun alagbara ati wi pe ko si olorun miran leyin ohun ati wi pe ko si olugbala miran wese kokanla oni emi ani emi ni oluwa ati leyin mi ko si olugbala kan ese kejila emi ti so mo ti gbala mo si ti fi han nigba ti ko si ajeji olorun kan laarin yin eyin ni se eleri mi bi oluwa wi pe emi li olorun bi olorun ti gbe opolopo dide ni aye igbani ni iran kan si kan miran si iran miran lati je eleri re be ni o gbe awa onigbagbo dide lojo oni lati je eleri tabi lati je enu fun Jesu Kristi ninu majemu titun ni ati ka wi pe gbogbo awa onigbagbo awa ti ati ba olorun laja nipa etutu eje Jesu Kristi awa ti ati ni idariji ese awa ti emi olorun ti o tin ke aba baba lati inu wa awa ti ati ni alaafia ti ati mu idalebi kuro awa ti ati di eda titun nitori iwenumo ti o wa ninu eje Jesu Kristi awa ni ati so di eleri wi pe ki a lo si awon si odo awon ti o wa layika wa lati gbenu so fun olorun wi pe Jesu Kristi ohun ni olugbala ara aye ninu ihire ti Luko ori 24 ihire ti Luko ori 24 ni ese ikeji dini adota ese ikeji dini adota eyin si ni eleri nkan wonyi nihi ki se wi pe awon aposteli nikan ni Jesu n ba soro ki si se wi pe awon okunrin nikan ni Jesu n ba soro gbogbo awon ti won ti ri wi pe Jesu ku fun ese wa asin ati ni ojo keta o jinde kuro ninu oku o si farahan won won si ri ayo si kunu okan won nitori wi pe agbara olorun o ji Jesu Kristi dide ati wi pe aji dide fun igbala wa aji dide fun idalare wa aji dide fun idariji ese wa aji dide ki o ba le je eni ti o so wa po pelu olorun oni nisinsiyi ti e ti ri mi nisinsiyi ti e ti to ebun orun wo nisinsiyi ti e ti ri ase pe igbala ti Jesu Kristi se lori igi agbelebo o ni eyin ni eleri nkan wonyi bi o ba je ti olorun bi a ba ti gba okan re la bi a ba ti dari ese re jio Jesu Kristi o so di alore o so di ajihin rere o so di eleri ti yo ma jeri ni bi gbogbo ni ayika re wi pe Jesu Kristi ni olugbala wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba ba le yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ati titi de opin ile aye nibi gbogbo ti omo Olorun ba lo nibi gbogbo ti a ba ti ba omo Olorun pade ni omo Olorun ni lati ma jeri wi pe Jesu Kristi ni olugbala nitori be bi o ba ti mo Jesu Kristi gege bi olugbala ti o ti gba iye aini pekun nipa fere ti ati koruko re si iwe iye Olorun ti emi olorun ba emi re jeri wo pe o ti di omo olorun o ti di ajumojogun pelu jesu christi ati pe nisinsiyi bi o ba ku o fi orun rere sere je iru eni be o ye ki a mo wi pe eni kokan wa ti ani eri yi wi pe jesu ngbala ati wi pe jesu christi o ma npese wa sile fun orun rere o ye ki a mo wi pe ati di eleri jesu christi wo pe jesu ni olugbala ye ki awo eko yi ni finifini ki aye ipa meta wo ninu eko yi ikini eleri otito ati eleri eke bawo ni a se le da eleri otito mo yato si eleri eke ikeji iwasu ati ogbon awon eleri otito iwasu ati ogbon awon eleri otito iketa agbara ati eredi iwasu awon eleri otito ikini eleri otito ati eleri eke awon wo ni a npe ni eleri eke bi abari eleri kan yala ni ile ejo tabi ni agbole bi enikan ba wa nibi ti a ti se idajo se o mo we pe bi a ba fe se idajo a nfe mo kini otito ti a le mo nipa eni ti a nfe da lejo yi boya eniyan rere ni tabi eniyan boboro ni bi eleri kan ba jade wa bi o ba si so nkan sugbon ti a wa se ayewo tabi awari re we pe nkan ti o nso oju re ko to wi pe ko mo lajori ko mo idi ko si mo ohunkohun nipa nkan to nso nipa re a o so wi pe iru eniyan bayi eleri eke ni ninu orin dafidi ori karun din logoji ese ikokanla orin dafidi ori karun din ni ogoji ese ikokanla awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke won fi otito sile won joko si di ro awon eleri eke won fi oju ona sile won ya si ona miran ti ko ni gbe ni debi ti an lo awon eleri eke won ko ni so otito to wa ni di oro ti a gbe kale nitori be awon ti won o ti iba jesu christi pade won o mo itan agbelebo won o mo iwasu ihirere won o ni idaniloju iku jesu ati isiku jesu ati ajinde jesu fun igbala wa won o ni idaniloju wipe jesu christi nikan soso ohun ni olugbala iru awon be bi won ba tile n waasu ohun ko ti won ba nso a ka won si eleri eke wo iwe owe ninu iwe owe ori ikejila ese iketadinlogun eni ti o so otito o fi ododo han jade sugbon eleri eke etan eleri eke ma n fi etan han jade o seese ki a ri awon to je wipe won wa bi won se le di atunbi won wa bi won se le ni iye enipekun enikan gbe ara re kale gege bi eleri a so wipe a ti fi ami oroyin ohun lati ma waasu lati ma waasu fun awon ti won wa ona otito o seese ki iru eni be ki o ma so fun o wipe bi won ba fe ni alaafia bi won ba fe mo olorun bi won ba fe ki inu olorun ki o dun si won bi won ba nfe idariji ese o seese ki o so fun o wipe ki won ki o lo peran ki won ki o lo se sahara tabi ki won ki o bere si ni fun alagbe lowo tabi ki won ki o lo ma jewo fun afa kan alufa kan ni ojojo satide iru awon be ele tan ni won won je awon eleri eke won o mo ise irapada ti a se lori igbe agbelebo nipasẹ jesu christi awon elomiran won so wipe bi abari eni ti o fe ni igbala bi abari eni ti o fe bo lowo ese wipe ko ma tiraka ninu agbara ti ara re lati doju ija ko ese lati doju ija ko isu won o so nipa ore ofe atoke wa won o so nipa alaafia atodo olorun wa won o so nipa idariji ti ani lofe lati odo olorun won o so nipa iyebiye etutu ti Jesu Kristi ti o fa ara re se fun wa won o so nipa eje Jesu Kristi ki wenimo laulau fun fun Jesus lo lo iru awon eniyan be won je awon eleri eke igba miran a ma nri boya ninu oko ero tabi ni to si wa awon elomiran won gbe won gbe agogo sita won ma lago won ma ni won wasu we pe awon jeri Jesu sugbon eri ti won je yi igba miran a dabe ni to won sepe fa awon eyan igba miran a dabe ni pe won fi awon eyan gegun eyi ki se we pe won jeri awon e awon wonyi ki se awon ajeri otito fun Jesu awon elomiran won ma pe ra won ni ajeri papa won ma lo kaakiri won ma so pe baba se ti baba se tohun we pe a o ri igbala e pe baba se be a o le ba Jesu joba ni kehin sugbun o mo nipa tun bi won mo nipa iye ni pekun won mo nipa bi a se le jewo se wa ti ako sile ki a bi atun bi ki a di eni ti a ti yi pada won mo bi a se le wa sinu Jesu ki a di eda titun ki awon atijo ki o koja lo ati ki o gbogbo ki o di otun awon won yi won je awon eleri eke awon wo ni a le pe ni awon eleri olooto je ki a wo iwe owe ori 14 ese 25 iwe owe ori 14 ese 25 olooto eleri gba okan sile ki a konkon so wi pe olooto eleri gba okan la nitori pe gba ti eniyan ba ti wa ninu ese ti o je wi pe idajo olorun ro dede lori re a si ti sami sile fun wi pe eni yi bo ba ku ninu ese wi pe yo lo si orun apadi idajo ayeraye iya ayeraye o nbo lori iru eni be eleri olooto lo ma n gba iru okan be la kuro ninu idajo olorun eleri olooto ni o ma n fi ona imole ona ihinrere ona idariji ona idande ona igbala ni o ma n fi han eni ni o ma n so wipe eese ti e fe ku ninu ese yin sebi Jesu Kristi ti ku fun wa sebi Jesu Kristi ni alarina wa sebi Jesu Kristi ni eni to n gba eri wa je niwaju olorun òun ni alágbàwí wa tí ó jẹ́ wípé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí a bá kọ̀ ọ́ sílẹ̀ nítorí ti Jésù Kristì a ó daríjì wa a ó gbà wá là a ó fún wa ní ìgbé ayé ọ̀tún ìrìn ọ̀tún a ó yí ọkàn wa padà èyí jẹ́ wípé a ó di ọmọ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ fún wa bí a ṣe lè ní ìgbàlà irú ẹni bẹ́ẹ̀ nípasẹ̀ ẹni tí Jésù Kristì tí ó lè gba ọkàn ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan là irú ẹni bẹ́ẹ̀ ni a ń pè ní ẹlẹ́rì olóòótọ́ tún wo ẹsẹ̀ lẹ́ẹ̀kan sí i nínú ìwé òwe yìí orí 14 ẹsẹ̀ 25 ẹlẹ́rì olóòótọ́ gba ọkàn sílẹ̀ ó gba ọkàn là ṣùgbọ́n ẹlẹ́rì ẹ̀sàn sọ sọ̀rọ̀ èké àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ òlí èké tàbí ẹlẹ́rì èké ó ṣeé ṣe ó lè máa lọ sí ilé ìsìn wọn ọdún kan ọdún méjì ò jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ò jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè di àtúnbí ò lè gbọ́ lẹ́nu wọn bí Jésù Kristì tí ó ti ń sọ ayé wa di rere tó ń yí ayé wa padà tí ó ń gba ọtí kúrò lẹ́nu wa tí ó ń gba sìgá kúrò lẹ́nu wa tí ó ń sọ wá di ènìyàn ọ̀tọ̀ tí ó ń sọ wá di àyànfẹ́ níwájú ọlọ́run ṣùgbọ́n ẹlẹ́rìí òtítọ́ òní máa ń sọ òtítọ́ fún wa ni ó máa sọ wípé Jésù Kristì lé ọ̀nà òun ni iyì àti wípé òun nìkan ṣoṣo lè a ti fi fún wa kí a bá lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kì í ṣe nípasẹ̀ rẹ̀ ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń sọ fún wa bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ àwa pàápàá bí a bá di ọmọ ọlọ́run ó yẹ kí a lè mọ̀ wípé a lè di ẹlẹ́rìí olóòótọ́ níwájú olúwa kí a máa sọ Jésù Kristì kí a máa sọ fún àwọn ènìyàn ní agbègbè wa ní àdúgbò wa ìtàn àgbélébò àti wípé bí a ṣe lè ra ọkàn wọn padà nínú Yohánù Iwe ihirere ti Johanu. Ese

ẹ̀yin ó sì jẹ́ rí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀. Èyí jẹ́ wípé àwọn wọ̀nyí wọ́n ti kọ ètò sílẹ̀, wọ́n ti wá sọ́dọ̀ Jésù Kristì. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó gbọ́ ìpè Jésù wípé wá sọ́dọ̀ mi. Gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́ kí a sì di ẹrù wo lé lórí, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó ti gbọ́ ìpè yìí, tí ó ti kọ ètò àti iṣẹ́ rẹ̀ sílẹ̀, tí ó wá sọ́dọ̀ Jésù. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ iṣẹ́ òkùnkùn sílẹ̀, tí ó wá sínú ìmọ́lẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí ó wá sọ́dọ̀ olùgbàlà. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀, tí ó gba Jésù Kristì ọmọ Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀ láti di ẹni ọ̀tún, láti di ẹni ọ̀tọ̀. Ó ní ẹ̀yin ti wà pẹ̀lú mi. Irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ ẹni tí ó wà pẹ̀lú Jésù Kristì. Ọ̀rọ̀ Jésù gbé inú rẹ̀, ó rìn ìrìn tí ó yẹ, ìrìn fún àwọn ọmọ ìjọba ọ̀run. Irú ẹni bẹ́ẹ̀ ni a sọ wípé ẹ̀yin yóò sì jẹ́ ẹlẹ́rìí mi nítorí pé ẹ̀yin wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀. Jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sẹ́lì orí 22 ẹsẹ̀ 15. Ìṣe àwọn àpọ́sẹ́lì orí 22 ẹsẹ̀ 15. Kí ìwọ kí ó lè ṣe ẹlẹ́rìí rẹ̀ fún gbogbo ènìyàn ní ohun tí ìwọ ti rí, tí ìwọ sì ti gbọ́. Bí a bá ń pe ènìyàn ní ẹlẹ́rìí, ó jẹ́ wípé ó ti rí nǹkan kan, ó sì ń ṣe ẹlẹ́rìí ohun tí ó ti rí. Bí ènìyàn bá lọ sílé ẹjọ́, bí wọ́n bá sọ wípé ṣé ẹlẹ́rìí ni ó sí nǹkan tí a ń sọ, tó bá sọ pé bẹ́ẹ̀ ni, wọ́n á ní ṣe wà níbẹ̀. Èwo ló rí, èwo ló gbọ́, èwo ló ṣẹlẹ̀? Bí ó bá sọ wípé mi ò rí nǹkan kan, mi ò sì gbọ́ nǹkan kan, mo kàn ń lọ lójú títì, ni ọkùnrin yìí ló wá pè mí wípé mo ní ẹjọ́ nílé ẹjọ́. Nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rìí mi. Àwọn ni ẹlẹ́rìí èké ló fẹ́ ṣe. Ojú ẹ̀ ò rí nǹkan, etí ẹ̀ ò gbọ́ nǹkan, kí o sí bẹ́ẹ̀. Nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀, ó ṣe lè ṣe ẹlẹ́rìí. Ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni ẹ̀mí ṣe ó fún ọ nínú ẹ̀? Rárá. Ṣé o jẹun nílé ẹ̀rí? Rárá. Ṣé o bá a gbé rí? Rárá. Ṣé o ti ní nǹkan kan tó pa ẹ̀wọ́ àti ẹ̀pọ̀? Rárá. O lè ṣe ẹlẹ́rìí nígbà náà. Gbà tó o tí ì bá Jésù Kristì pàdé, àlàáfíà tó ní o tí ì nínú ẹ̀. Oore ọ̀fẹ́ tí Jésù Kristì mú wá ò gbà nínú ẹ̀. Ìdáríjì tí Jésù Kristì ń fúnni lọ́fẹ̀ẹ́ ò bá pàdé. Àti ayọ̀ ọ̀run tí Jésù Kristì máa ń fúnni nígbà tí a bá dé ẹni ìgbàlà ò tí ì tọ́wò. O bá Jésù jẹ, o bá Jésù mu, o bá Jésù gbé, o lálàáfíà pẹ̀lú Jésù. Orúkọ rẹ ò tí ì wọ inú ìwé ìyè níbi tí orúkọ àwọn ọmọ Ọlọ́run, níbi tí ó wà. Ọ̀run ò mọ̀ ọ́ sí ọmọlẹ́yìn Jésù Kristì. Jésù Kristì kò mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn òun. Ìwọ pàápàá ò jẹ́ àlejò, ò jẹ́ àjèjì sí Ọlọ́run. Èwo ló fẹ́ jẹ́rìí? Ẹni tí a bá sọ pé ó jẹ́ ẹlẹ́rìí, ó jẹ́ wípé ojú rẹ̀ ti rí nǹkan. Ó ní mo ti tọ́ ẹ̀bùn ọ̀run wo, mo ti rí ìdáríjì, iyì Ọlọ́run gbé inú mi, ìgbésí ayé mi ti yí padà. Ọjọ́ ológo kan tí mo bá Jésù Kristì pàdé, mo gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Bí mo ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ mi, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló rán mi létí pé òwo sojí ńkọ́. Ẹni tó ń bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńkọ́, ìwọ tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹ́ èbú ni ó wípé kò sí bó jẹ́ ọba bó jẹ́ ìjòyè ó bu ni. Ìwọ tó jẹ́ pé ìjà ńkọ́, olè ńkọ́, àrán kan ńkọ́. Ìwọ tó jẹ́ wípé ìbínú ò kúrò nígbèsè ayé ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni mo lọ sórí ikún mi, mo sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Àdúrà yìí ni mo gbà kí ẹ̀mí Ọlọ́run fi ń bá ẹ̀mí mi jẹ́rìí wípé mo ti di ọmọ Ọlọ́run. Kíá ni ayọ̀ ìgbàlà sọ nínú ọkàn mi, kíá ni ẹ̀rín bú jáde lẹ́nu mi, kíá ni àwọn ìkórira tí mo ti ń lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn pòórá. Àwọn tí mo ti ń bájà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti lọ bá wọn làjà wípé ẹ má bínú o, iṣẹ́ ìtù ni o, nísinsìnyí mo ti di ọmọ Ọlọ́run o. Èmi tó jẹ́ pé mi ò ní ayọ̀ láti àárọ̀ súlẹ̀ rí ni ayọ̀ Ọlọ́run ló ń gbé inú mi. Bí mo ń lọ, mo ń kọrin ni. Bí mo ń ka Bíbélì, bẹ́ẹ̀ ni mo ń ní ayọ̀ ju bẹ́ẹ̀ lọ. Mo ti bá Jésù pàdé. Irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá Jésù pàdé, tí ojú wọn ti rí nǹkan nípa ètùtù tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò, tí etí wọn ti gbọ́ nǹkan nípa ayọ̀ àtọ̀runwá tó dàbí ẹni pé orin ọ̀run ó ń sọ jáde.

inú ọkàn wọn, àwọn ni a ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́rìí. Nítorí bẹ́ẹ̀ bí o bá rí wípé a sọ pé a fẹ́ lọ ṣe ìjìrì ọkàn, a fẹ́ jẹ́rìí ohun tí Jésù Kristi ti ṣe, a fẹ́ lọ sọ fún àwọn èèyàn wípé Jésù Kristi ń gbàlà, Jésù ń dáni nídìí, Jésù ń túni sílẹ̀ kúrò nínú ìdí ẹ̀ṣẹ̀, Jésù ń pèsè ẹni fún ọ̀run rere. Àwọn tí wọ́n ti bá Jésù Kristi pàdé, àwọn nìkan ṣoṣo ni àwọn tí ó lè jẹ́ ẹnu fún Ọlọ́run. Àwọn wọ̀nyí nìkan ṣoṣo ni ó lè jẹ́ ẹlẹ́rìí òtítọ́. Bí a bá sọ wípé a jẹ́ ẹlẹ́rìí òtítọ́, kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí olóòótọ́? Kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́? Èyí ni ó mú wa wá sí apá kejì nínú ìwàásù ti òní. Lákọ̀ọ́kọ́, kí a kọ́kọ́ wo ìwàásù. Àwa tí a sọ wípé a jẹ́ ẹlẹ́rìí, a ti bá Jésù pàdé, a sì lọ ń sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá wọ́n lè ní ìgbàlà, wọ́n lè ní ìdáǹdè, a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run. Kí ni ìwàásù wa? Jẹ́ kí a lọ sí ìwé ìhìnrere ti Lúkù orí 24. Lúkù orí 24 láti ẹsẹ̀ 54. Ẹsẹ̀ 54. Ó sì wí fún wọn pé, bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀, kí Kristi kí ó jìyà àti kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú, àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo, bẹ̀rẹ̀ láti Jerusalemu lọ. Ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí. Bí a bá ń sọ wípé ẹlẹ́rìí, bí a bá ń sọ wípé ẹni tí ń wàásù ìhìnrere, èyí jẹ́ wípé a ti mọ ohun tí Jésù Kristi ṣe. Ó rí nínú ẹsẹ̀ 54. Ó ní ó sì wí fún wọn pé, bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀, pé kí Kristi kí ó jìyà, kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú. Jẹ́ kí a dúró níbẹ̀ náà. Sórí ohun tí a ń pè ní ìhìnrere, ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú Bíbélì. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere. Ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú Bíbélì. Bí a bá sọ ìtàn inú Bíbélì, bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristi ṣe fún ìgbàlà wa, a ò tí ì wàásù ìhìnrere. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ. Ó ṣeéṣe kí a ka Bíbélì, kí a sọ wípé Ọlọ́run dá ènìyàn, wípé agbára Ọlọ́run tóbi púpọ̀, agbára Ọlọ́run yìí ó sì dá ènìyàn. Ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára Ọlọ́run kì í bàá tì, wípé bí Ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn, jẹ́ ò rí wípé Ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Lóòótọ́ ni, ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere. Kò tí ì sọ fún wa wípé Jésù Kristi kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé ó lè yí wa padà. Ṣóró ohun tá ń pè ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, oníkúpani ènìyàn. Ṣùgbọ́n Jésù Kristi wá, a sì fi agbára fún, a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Bí a bá sọ wípé Ọlọ́run dá ènìyàn, òótọ́ ni. Ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì, láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n ní àkókò tí ó yẹ, Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀, ó rán Jésù Kristi sí wa sínú ayé yìí kí ó bá lè kú fún ẹ̀ṣẹ̀ wa, kí ó bá lè kó ẹ̀ṣẹ̀ wa lọ, kí ó bá tún lè tún wa dá, kí ó bá tún lè tún wa ṣe, kí ó bá lè yí ìgbésí ayé wa padà, kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù, kí a bá lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristi. Èyí jẹ́ pé à ń wàásù ìhìnrere. À ń sọ nípa ikú àti àjíǹde Jésù Kristi, kí a bá lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa. Ẹlòmíràn, wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìhìnrere kí a bá lè ní ìgbàlà. Ó ṣeéṣe ẹlòmíràn lè wàásù wípé Dáfídì ó dẹ́ṣẹ̀ àgbèrè. Èyí kì í ṣe wàásù ìhìnrere.
bi aba so wi pe sugbon o wa sodo olorun o toro idariji o so fun olorun wi pe looto ni mo ti dese sugbon ninu anu re nu ire koja mi nu kuro da aya titun sinu mi olorun ki o si tun okan diduro sese sinu mi je kin ri ayo igbala re ki ayo igbala re ki o pada to mi wa bi aba wa su be ti a si wa so wi pe awa na ti a ti dese gege bi dafidi bi o ti dese bi aba wa sodo olorun nisinsin ojo run di alaanu koni tawanu bi o tun ki ori wi pe yo dari ese waji wa gba ti aba ti nwa su idari ji ese nipase jesu kristi nipase je jesu kristi ti o ta sile fun wa wo odo agutan olorun ti o ku ese ara aye lo e je wi pe a nwa su ihinrere oni o so fun ani ese iketa bi ni adota oni ati ki a wa su ironu pe wada ati idariji ese li oruko re ki a wa su ironu pe wada ati idariji ese li oruko re ki se ni oruko ijo o ki se ni oruko alufa opolopo ni won ma nse asise o ya mi lenu wi pe awon elomiran won ma daruko alufa ju oruko jesu kristi lo awon elomiran wa ro wi pe won ma alufa ju bon se mo jesu bi aba so wi pe aje omo leyin jesu oruko jesu gbodo kuro lenu wa elomiran olusoagutan o gbo nkan ti paul apostle so oni se emi ni akan ma agbelebo fun yin tabi apolo ni akan ma agbelebo fun yin oni jesu kristi ni awon asu re gege bi olugbala gege bi eni tin dani lare gege bi eni tin dani sile ko lowo ese gege bi eni tin fun ni ori ofe lati oke wa ki a ba le bo lowo ese bi a ba nso wi pe aje ajihin rere aje eleri jesu aje agbenuso fun olorun wi pe ati fun wa ni olugbala eyi je wi pe kiyesi daadara o a n waasu ironu pe wada ati idariji ese li oruko re awon elomiran ninu awon ijo kaakiri won ma lo ba awon alufa won awon baba asale ninu ijo won lati dari ese won di won won so wi pe awon ti lo ni ojo satide lati jewo ese won fun lagbaja tabi lakasogbe sugbon awa ki jewo ese fun eniyan sugbon o je ki o yi o bi o ba semi o sese ki wa soro mi pe arakunrin e ma binu o kin to mo jesu tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo jafara ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi si yin e dariji mi ati so fun awe pe bi a ba bi enikeni ba se wa tabi ba je ya awa lase eniyan ki a so fun pe dariji mi o a si dariji wa yi la n pe ni atunse sugbon o se mi gege bi oluso agutan o se mi gege bi arakunrin o wa n ba mi lati jewo ese re fun mi olorun la n jewo ese fun nitori pe idariji ese o wa ninu oruko jesu bi a ba kepe oluwa bi a ba so fun wi pe a n fe igbala a n fe ki o dariji wa nipasẹ jesu kristi ni a ti le ni igbala gba ti o ba waasu be gba ti o ba so fun awon eniyan be wi pe nipasẹ jesu kristi ni a ti le dari ese won di won e je wi pe o je eleri olooto sugbon bi a ba waasu be emi olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to n kaakiri ti o n se agbere ti o n se pasaga eni to n kaakiri gege bi eni ti n ja gege bi eni ti n jale gege bi eni ti n ja ile onile bo ti re leyin eni ti n kaakiri to je pe oporo ni omuti ni o n je bo kaakiri gba ti a ba soro olorun oro olorun yi a fun iru eni be ni idalebi okan a fun iru eni bẹẹ ni idalẹbi fun awọn ẹsẹ ti o ti n da yoo si ronu pada yoo si bere idariji nipa oruko jesu kristi ati nitori etutu ti jesu kristi ti o se fun wa sugbon iru ọgbọn wo ni eleri otitọ ni o yẹ ki o lo bi a ba n sọ nipa ọgbọn eyi n sọ bi a se n gbe ọrọ kalẹ ṣe o mọ wi pe ẹlomiran ko mọ bi a se gbe ọrọ kalẹ o ṣeeṣe bóyá o ti di àtúnbí o ṣeeṣe o ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ o ṣeeṣe o di ọmọ ọlọ́run ṣùgbọ́n bí o bá fẹ́ wàásù fún àwọn ẹlòmíràn kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀ o ṣeeṣe kí o kàn rí ìyá rẹ̀
ki ori wo pe iya ntoju o ntomo o nleti ro o nda ikana si o sese ki ori wo pe iya o ko gbo awon oso aye yi o ko kora ko si mo bi ati waasu oro olorun a so pe ah mama gbogbo nkan ten se ise esu patapata gba orun apade ojina si yin iwaasu ko yin eni to ndi adajo yen ki se eni to fe dani lare yen ki se eni ti o fe ki mama ki ori oju oluwa o fe mu mama binu ni gba to ba so be o sese elomiran boya baba lojoko kale lo gbe oti tira o be si ni mu oti o si ni omo lo kawe o ni omo ba so pe iwe kika oti e ti itasiko baba mo fe waasu nitori mo fe se eleri ninu ile yi olorun ti gbe mi dide gege bi eleri oti te mu yi igo kan soso yo mu lo si orun apadi ti ti ayeraye iru eni be ki se eleri olooto nitori iru eni be o fe so nipa Jesu iru eni be o nle awon eniyan jina si ihin rere tabi o sese boya se la nlo loju titi a si ri enikan o je lara awon obirin wonyi ti won fe awon ti won fe ta ara won fun owo won je awon ti won ma nse agbere ton ma gba owo lowo awon okunrin iwo to so pe o ti mo Jesu o ni itara sugbon itara odi ni o ba duro lo so pe iwo omo birin ki lo n wa legbe titi lo so pe bo to ba fe pe mi kin ba o lo le mo fe mo le ba o lo o wa so pe emi omo olorun lemi difa lemi nlo omo orun apadi ni wo nitori e to nse yi orun apadi ni bo ba kuro nbe a so pe mo wa su re loni pelu igboya mo wa su fun odo omobirin yen o da mi loju pe to wa je to ma ni igbala ni o ye ko ni igbala loni o wa su ihin rere o fi ogbon o fi gbe oro yi kale je ki a wo ninu bibeli awon ti o je wi pe won dese ti olorun si lo awon kookan lati je ki won ki o ni idalebi ese won akoko si fun wa lati wo bibeli lati wo awon ese won yi sugbon wo ma daruko won ni kookan bi o ba je oluka bibeli yo ye o daradara soran ti wi pe awon arakunrin Josephu won da ese to je wi pe o buru lopolopo nitori pe won ta aburo won ta si Egypt won ta fun awon ara Ishmaeli nipase be o wa tun lo si Egypt iya popo ni o je Josephu gba to ya awon arakunrin re won yi won wa si Egypt lati ra onje won ti gbagbe ese ti won da tele tele o ri nigba ti won de be Josephu mo won o fe ki awon won yi ki won ki oronu po ada o fe ki won ki o ni ore ofe olorun ni igbese aye won sugbon ko gbe ka won laya ko gbe ko won loju ni kia kia wi pe elese ni yin o eyan buburu ni yin nitori wi pe eni ti ko laanu eri aburo yin ti eta soko eru ero wi pe e fe ba temi je ni e wo bi mo se wa nsin ko so be o sugbon o sori fun won o fun won lo nje gbogbo nkan ti won fe ra o fun won o tun fi owo won o tun fi pada sinu apo won bi won se nlo loju titi legbe ona ti won de ibuso kan ni won duro wi pe ki won ki o simi die won fe fun awon ibakasi e awon eranko won fe fun olonje ni won ri onikaluku ri owo re ninu apo re won a si se won wi pe ah kini a ti ri eyi si gba ti won tun pada lekeji o tun fi oro wa won lenu wo aburo yin ko Benjamin nko bayi nko baba nko bawo lele se ri ibi to tin ba won soro ni awon funra won ni okan won gbogbe wi pe ah o dabi eni wi pe a o se daada ni ti aburo wa ti ata si oko eru won mo wi pe Joseph n gbo ni gbo se bi o ba ka itan yi daada ni Genesis a ri wi pe awon wonyi won se ri ba won jewo ese won ori ogbon ti Joseph lo nibe ko gbe ka won laya lese kese pe elese ni o e lo sonu apadi rara bi a ba fe waasu ihin rere o ye ki a mo wi pe ogbon olorun ni a fi n gbe oro olorun kale je ki n bi o ni ibere kan iwo to n wa si leesin to je wi pe boya o ti se asise kan nile boya ona e ogun daadaa nile bo ba wa si leesin ojo kan ti oluso agutan wa si ekun re ti o yowo si o wi pe iwo eyan buruku ni o orun apadi ojina si o nje wa wa sosimo ti n ba so be fun o
o soro lati wa si church bi n ba le o kaakiri pe lagbaja o elese ni o lagbaja o elese bi n ba daruko re ni gbangba pe elese ni o ti mo doju ti e se wa le ronu ko ada rara sugbon bi a ba fe wa so ye ki a ni ogbon olorun se mo ti so ti joseph of fun nisin se ron ti ti natani dafidi o ti da ese agbere natani wa si odo dafidi o so itankan o so o pa ni bi owe sugbon dafidi o mo dafidi ti be si ni dajo sugbon pelu ogbon olorun ni dafidi wa so ni natani wa so fun pe iwo ni eni na lese kese ni dafidi lo be si ni gbadura lo tun ba ni waju olowa lo teri ba wi pe emi ni elese na olorun dariji mi pelu ogbon ni a fi gbe oro olorun kale bi o ba wo Paul ni waju oba Agrippa o nsoro o wa so fun pe oba Agrippa mo mo ko gba nkan wonyi gbo ni to pe awon kan ko sele ni ikoko gba ti o soro ti o le yi ni lokan pada ni oba Agrippa wa so we pe die loko ki o so mi di onigbagbo awon nkan wonyi won wo lokan awa na o ye ki a ko fun ogbon olorun soran ti Jesu Kristi nigba ti o ri obirin ni ti kanga obirin ara Samaria ti o fi oro jomi to oro pelu re ti o nso fun lese gba to ya oni lo pe oko re wa e ti iba so wi pe iwo to je wi pe o nti ile okunrin kan de ile okunrin miran iwo to je wi pe agbere okuro ni igbese aye re iwo to je wi pe irinkunrin lori kaakiri Jesu o je so be oni lo pe oko re wa ni obirin so pe báwo lo ṣe mọ̀ mi ò sí nílé ọkọ ni Jésù wá tún sọjú bẹ́ẹ̀ lọ fún ni ó wá fi ládùúgbò rẹ̀ sílẹ̀ ni ó lọ sí ìgboro wípé ẹ wá wo ọkùnrin kan o tí ó sọ fún mi gbogbo nǹkan tí mo ti ṣe ní ìgbésí ayé mi ǹjẹ́ èyí kọ́ ha ni Kristi náà ọgbọ́n ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ní ọgbọ́n ọlọ́run pẹ̀lú ọgbọ́n ọlọ́run a lè sọ ẹ̀rí wa a lè sọ wípé a jẹ́ ọ̀mùtí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ọmọsìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ oníkùpani ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ẹni tí ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ẹni tí ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n àti bá Jésù pàdé Jésù ti yí wa padà kí a sọ fún àwọn ènìyàn wípé Jésù tó ṣe bẹ́ẹ̀ fún mi ó lè ṣe tìrẹ náà ó lè yí ọ padà ó lè sọ ọ́ di ẹ̀dá tuntun di ènìyàn rere ó lè fi ìyẹ́ ọlọ́run sí ìgbésí ayé rẹ a lè mú àwọn ènìyàn wá sọ́dọ̀ Jésù nípa sísọ ẹ̀rí wa ẹ̀rí ìgbàlà tàbí a lè ṣí bíbélì kí a sọ fún àwọn ènìyàn wípé Jésù Kristì kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ kí a sì jẹ́ kí wọn kí ó wọ ọ̀dọ́ àgùntàn ọlọ́run kí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ tàbí àwọn ìwé ìpolongo ìhìnrere tí a máa ń rà ní ilé ìtajà wa ní gbàgádà a lè fún àwọn ènìyàn àtàbí àwọn ìwé tàbí àwọn kásẹ́ẹ̀tì tí a ti wàásù sí a lè fún àwọn ènìyàn pẹ̀lú ọgbọ́n ọlọ́run pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ kí a sì máa gbàdúrà fún wọn wípé kí Ọlọ́run kí ó ṣe ojú ẹ̀mí wọn kí wọn kí ó bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí wọn kí ó lè wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹta kí ni agbára tí ń ti wàásù ẹlẹ́rìí olóòótọ́ tí ń ti lẹ́yìn kí sì ni èrèdí tí a fi ń wàásù agbára tí ń ti wàásù wà lẹ́yìn jẹ́ kí a wo Yohánù orí 17 ẹsẹ̀ 21 kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí ìwọ bàbá ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ kí àwọn pẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan nínú wa kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn ni wípé a jẹ́ ọ̀kan bí ìwọ tí ó ń darí ìdàpọ̀ ojú olé bí o bá ti dìdúró tí ó ń sọ̀rọ̀ gbà tí o bá dìde dúró tí o ń tako àlùfáà tí o ń tako olùṣọ́àgùtàn tí o ń sọ pé èmi ni adarí ìdàpọ̀ ojúlé yìí nítorí bẹ́ẹ̀ mo fẹ́ kí o yí eyín ẹ̀ṣẹ̀ wà ní ìdàpọ̀ ojúlé pé èyí tí olùṣọ́àgùtàn wá sọ ní ọjọ́ ìsinmi mi ò faramọ́ èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí bẹ́ẹ̀ èyí tí wọ́n sọ ní ọjọ́ bọ̀ mi ò gbà bẹ́ẹ̀ èyí tí mo gbà nìyí gbà tó bá ti rí pé onídàrúdàpọ̀ ni ọ́ kò sí ọkàn tí ó nígbàlà ó nígbà tí a bá jẹ́ ọ̀kan ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba Jésù Kristì gbọ́ wípé bàbá ni ó rán mi nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ tí ó jẹ́ wípé bí olùṣọ́àgùtàn ti ń sọ bẹ́ẹ̀ là ń tì í lẹ́yìn
bi adari ekun bi o tin so be ni an kin leyin bi awon ti ajoje ara ni oluwa bi won tin gbe soke be la jo gbe soke bi won tin gbe sile be ni a jo gbe sile eko kan iwoso kan irin kan to je pe amoran kan na ni an gba awon ti an gba ni imoran gba ti awon eyan ti won ba ri isokan wa ti won ba ri pe ajo ni idapo a si ni irepo igbesi aye wa ti o wa ni isokan pelu awon eniyan mimo yo ma je ki won ki o le gbagbo bi a ba wa su si won eyi ni agbara tin ti wa su wa leyin ise be nikan je ki a wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin eyin o si ma se eleri mi ni Jerusalem ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ki a ba gba emi olorun laaye ni igbese aye wa ki a fi emi olorun kun wa ti a ti ni emi olorun ninu ati lode to je pe oro ti a nso iro ti a nro lati odo emi olorun wa ni to je pe agbara emi orun agbara ina ti jo awon nkan ti ko se ti ko dara ni igbese aye eniyan emi olorun ina olorun ti jorun o ti wa ni igbese aye wa bi a ba nsoro emi olorun yo ma ti nkan wonyi leyin yo je agbara fun oro ti a nso ninu iwe ise awon aposteli ori kerin ise awon aposteli ori kerin ese kokanlelogbon nigba ti won gbadura tan ibi ti won gbe pejo si mititi gbogbo won si kun fun emi mimo won fi igboya so oro olorun eni ti o ba fe ki iwa so ki o ni agbara agbara ti yi okan pada agbara tun si tun igbese aye eni ti agbara ti si awon elese loju lati je ki won ki o ri olugbala odo agutan olorun ti o ko ese ara aye lo agbara ti fun ni igbagbo ninu Jesu Kristi agbara ti je ki a le teriba ki a le wole lese agbelebu Jesu Kristi eni ti o ba nfe iru agbara be fun iwasu re o ye ki o kun fun adura o ni nigba ti won gbadura tan e ki se awon ti o sun lori adura e ki se awon ti o je pe bi a ba ni e je ki a gbadura iseju marun won ti da ki adura e ki se awon ti o je wi pe bi a ba ti se esin tan ki a so wi pe e je ki a dide e je ki a gbadura won ba ti wi wuye wuye won iseju kan won mo kini won so mo awon wonyi won gbadura kikan kikan won gbadura pelu igbagbo bi won ti gbadura a so fun a wi pe ibi ti won ti gbadura o mititi bi o ba je pe adura adake je ni adura ki a ma le soro sita adura ki a ma tire le mo ki awon ti o nlo nitosi ki won ma mo wi pe a gbadura ile ibi ti won wa ko le mititi sugbon won gbadura ibi ti won pejo si o mititi yeyi ni adura ti a gba ti a lagun adura ti a gba ti a soro soke adura ti a gba ti a mi owo olorun o wa so fun awu pe won kun fun emi mimo won kun fun imo agbara olorun o so kale si igbesi aye won o wa ni won fi igboya soro olorun won so iketalelogbon agbara nla agbara nla ni awon aposteli si fi n jeri ajinde Jesu Olowa ore ofe pupo si wa lori won kini eredi ti a fi waasu ohun ti a fi waasu ni pe ki awon okan ki o ba le ni igbala ki won ki o ba le gba Jesu Kristi gbo ki se ki won ki o le ma wa si ile isin ni kan soso sugbon ki a ba le gba okan won la ki won ki o le gbe igbesi aye ti o bori ese wo Johanu ori ogun Johanu ori ogun ese ogbon ati ese ikokanlelogbon opolopo ise ami miran ni Jesu se niwaju awon omo ehin re ti a ko ko sinu iwe yi sugbon wonyi le a ko ki eyin ki o le gbagbo pe Jesu ni se Kristi na omo Olorun ati ni gbigbagbo ki eyin ki o le ni iye ti oruko re ni gbigbagbo ki eyin ki o le ni iye le oruko re nitori be eredi iwasu wa ni wepe ki se pe ki a je alatako awon eniyan ki se pe ki a ma le won sa fun olorun
ki se wipe ki a ma so wipe lagbaja iyan buburu ni lagbaja iwasu ko yen eredi iwasu wa ni wipe ki won ki o le wa sodo Jesu ki won ki o le ni igbala ki won ki o le kunle fun Jesu ki won ki o si le ni igbala okan won ki won ki o ba le ni iye aini pekun loni ni Jesu Kristi ni won pe o gege bi enikokan gege bi eni ti o mo Olorun gege bi eni ti o ti ni ore ofe wipe o ye ki o je eleri eleri otito eleri ti o mo wipe a le ni igbala se iwo fun ara re ti o ti ni igbala bi o ba ti ni igbala o ti je eleri o ti di agbenuso fun Olorun ije duro lori ese re ki o gbadura ki agbara Olorun ki o sokale si igbese aye re ki igboya ki o sokale si igbese aye re ki ogbon bi a ti gbe iwasu ire kale ki o sokale si igbese aye re ki itara fun ise Olorun ki o sokale si igbese aye re dide ki o gbadura soke so fun Olorun wipe o fe je eleri olooto eleri ti gba okan la eleri ti so fun awon eniyan wipe Jesu Kristi o ni ona Jesu Kristi o ni iye ati wipe Jesu Kristi ni eni na ti a fi fun wa ki o ba le gba wa la kuro ninu ese wa dede ki o so fun Olorun Jesu Kristi ni otito o ni ona ati iye enikeni ti o ba to baba wa o ni lati wa nipasẹ re sọ fún Ọlọ́run wípé nípa ẹ̀rí rẹ nípa kíka ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn nípa wíwà tún fún àwọn ènìyàn nípa pínpín àwọn ìwé kéékèèké ìpologo ìrere nípa àwọn ìwé nípa kápẹ́ẹ̀tì nípa ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n Ọlọ́run wípé ó wà sí ìrere ó jẹ́ ẹni tí mú àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ Jésù Kristì gbàdúrà títí agbára Ọlọ́run ọgbọ́n Ọlọ́run iye Ọlọ́run oore ọ̀fẹ́ Ọlọ́run ìtara Ọlọ́run iná tí fúnni ní ìtara tí gbogbo ìrẹ̀wẹ̀sì yóò kúrò ní ìgbésí ayé rẹ gbàgbọ́ àti sí àwọn nǹkan wọ̀nyí yóò fi ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ tó fi lè jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ fún Jésù Kristì.

0: Sefanaya, orí ìkẹta, ègbé ní fún ọlọ̀tẹ̀ àti aláìmọ́ fún ìlú aninilára ni. Òun kò fetí sí òun náà, òun kò gba ẹ̀kọ́, òun kò gbẹ́kẹ̀lé Olúwa, òun kò súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run rẹ̀. Àwọn olórí rẹ̀ tí ó wà láàrin rẹ̀ kìnì ń tí ń kéramúramù ni wọ́n. Àwọn onídàájọ́ rẹ̀ ìkokò àṣálẹ́ ni wọ́n. Wọn kò san egungun títí di òwúrọ̀. Àwọn wòlíì rẹ̀ gbéraga, wọ́n sì jẹ́ ẹlẹ̀tàn ènìyàn. Àwọn àlùfáà rẹ̀ ti ba ibi mímọ́ jẹ́, wọ́n ti rú òfin. Olúwa lé olóòótọ́ láàrin rẹ̀, kì yóò ṣe búburú. Ní òrò òwúrọ̀ lé wọn mú ìdájọ́ rẹ̀ wá sí ìmọ́lẹ̀. Kìí tàsé, ṣùgbọ́n àwọn aláìṣòótọ́ kò mọ ìtìjú. Mo ti kí àwọn orílẹ̀-èdè kúrò, ilé gíga wọn dahoro. Mo sọ ìta wọn ni di òfo, tó bẹ́ẹ̀ tí ẹnìkan kò kọjá ìhà ibẹ̀. Apá ìlú wọn ni run, tó bẹ́ẹ̀ tí kò sí ènìyàn kan, tí kò sí ẹni tí ń gbé ibẹ̀. Èmi wí pé, lóòótọ́, ìwọ bẹ̀rù mi, ìwọ gba ẹ̀kọ́, bẹ́ẹ̀ ni akìbá ti ké ibùjókòó wọn kúrò. Bí ó ti wù kí mo jẹ wọ́n ní ìyàtọ̀, ṣùgbọ́n wọ́n dìde ní kùtùkùtù, wọ́n ba gbogbo iṣẹ́ wọn jẹ́. Nítorí náà, ẹ dúró dè mí ni Olúwa wí, títí di ọjọ́ náà tí èmi ó dìde sí ohun ọdẹ. Nítorí ìpinnu mi ni láti kó àwọn orílẹ̀-èdè jọ, kí èmi kí ó lè kó àwọn ilẹ̀ ọba jọ, láti da ìrunú mi sí orí wọn, àní gbogbo ìbínú mi gbígbóná. Nítorí a ó fi iná owó mi jẹ gbogbo ayé run. Nítorí nígbà náà ni èmi ó yí èdè mímọ́ sí àwọn ènìyàn, kí gbogbo wọn kí ó lè máa pe orúkọ Olúwa, láti fi ọkàn sìn-ín láti òkè odò Ethiopia, àwọn ẹlẹ́bẹ̀ mi, àní ọmọbìnrin afúnká mi, yóò mú ọrẹ mi wá. Ní ọjọ́ náà ni ìwọ kì yóò tijú nítorí gbogbo ìṣe rẹ nínú èyí tí ìwọ ti dẹ́ṣẹ̀ sí mi. Nítorí nígbà náà ni èmi ó mú àwọn tí ń yọ̀ nínú ìgbéraga rẹ kúrò láàrin rẹ. Ìwọ kì yóò sì gbéraga mọ́ ní òkè mímọ́ mi. Èmi ó fi àwọn òtòṣì àti tálákà ènìyàn sílẹ̀ pẹ̀lú láàrin rẹ, wọn ó sì gbẹ́kẹ̀lé orúkọ Olúwa. Àwọn ìyókù Ísírẹ́lì kì yóò kùwà ibi, bẹ́ẹ̀ ni wọn kì yóò sọ̀rọ̀ èké, bẹ́ẹ̀ ni a kì yóò rí a láàrin kéréke lé ẹnu wọn. Ṣùgbọ́n wọn ó jẹun, wọn ó sì dùbúlẹ̀, ẹnìkan kì yóò sì dẹ́rù bà wọ́n. Kọrin ìwọ ọmọbìnrin Sioni, kígbe ìwọ Ísírẹ́lì, fi gbogbo ọkàn yọ, kí inú rẹ kí ó sì dùn, ìwọ ọmọbìnrin Jerusalemu. Olúwa ti mú ìdájọ́ rẹ wọn ni kúrò, ó ti ti ọ̀tá rẹ jáde, ọba Ísírẹ́lì. Àní Olúwa ń bẹ láàrin rẹ, ìwọ kì yóò sì rí ibi mọ́. Lé ọjọ́ náà, a ó wí fún Jerusalemu pé, ìwọ má bẹ̀rù, àti fún Sioni pé, má jẹ́ kí ọwọ́ rẹ kí ó dẹ̀. Olúwa Ọlọ́run rẹ lé agbára lé àárín rẹ, yóò gbanilà, yóò yọ̀ lé orí rẹ fún ayọ̀, yóò sinmi nínú ìfẹ́ rẹ, yóò fi orin yọ̀ lé orí rẹ. Èmi ó kó àwọn tí ó banú jẹ́ fún àjọ mímọ́ jọ, àwọn tí ó jẹ́ tirẹ̀, fún àwọn tí ẹ̀gan rẹ̀ já sí ẹ̀rù, kíyèsí. Nígbà náà ni èmi ó ṣe àwọn tí ń pọ́n ọ lójú, èmi ó gba tirolà, èmi ó sì ṣe ẹni tí a lé jáde jọ, èmi ó sì sọ wọ́n di ẹni ẹ̀yìn àti olókìkí ní gbogbo ilẹ̀ tí a ti gàn wọ́n. Nígbà náà ni èmi ó mú yín padà wá, àní lé àkókò náà, lèmi ó ṣàyín jọ, nítorí èmi ó fi orúkọ àti ẹ̀yìn fún yín láàrin gbogbo ènìyàn àgbáyé, nígbà tí èmi ó yí ìgbèkùn yín padà di ojú yín, ni Olúwa wí. Èyí ni òpin Sefanaya.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá Ọlọ́run wa, a dúpẹ́ pé a wá síhìn-ín kí a ba lè gbọ́ ọ̀rọ̀ yín. Ó ṣeéṣe kí àwọn ilé ìsìn mìíràn kí ó ti máa pè wá, kí a sì ní wọn lárọ̀ọ́wọ́tó wa. Ṣùgbọ́n ohun tí ó mú wa wá síhìn-ín ni wípé a mọ̀ wípé a ó gbọ́ ọ̀rọ̀ yín láì fi bọko bọyọ̀, àti wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín, ọ̀rọ̀ yìí ni yóò lè ṣe wá pé láti múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ǹjẹ́ bí a ti ní ìpinnu tí a sì wá síhìn-ín, a ń bẹ̀bẹ̀ wípé ohun tí a wá láti gbọ́, tí a wá láti ṣe, ǹjẹ́ gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, oore ọ̀fẹ́ láti ṣe é, ẹ ó fi fún wa lórúkọ Jésù. A bẹ̀yìn wípé Ọlọ́run ẹ̀mí fún ara rẹ̀ yóò ṣe ìtumọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún wa, kí a ba lè jẹ́ àjùmọ̀dí ogún pẹ̀lú Jésù Kristì nítòótọ́, kí èrè kíkún àti èrè pípé kí ó lè wà fún àwọn iṣẹ́ wa nínú Olúwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń wo ọ̀rọ̀ Ọlọ́run lórí èso àti èrè iṣẹ́ wa. Èso àti èrè iṣẹ́ wa. Yẹ kí a wo Kọ́rìntì kínní orí kẹẹ̀dógún láti ẹsẹ ìkejìdínlọ́gọ́ta ẹsẹ tí ó gbẹ̀yìn. Nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́, ẹ máa dúró ṣinṣin láì yẹsẹ̀, kí ẹ sì máa pọ̀ sí i ní iṣẹ́ Olúwa ní ìgbà gbogbo. Ní ìwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ ẹ̀yin kì í ṣe asán nínú Olúwa. Níhìn-ín ni a rí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì, ẹni tí ó kún fún iṣẹ́ ìsìn sí Ọlọ́run, ẹni tí ó ti fi ayé rẹ̀ jì, tí ó ti fi ara rẹ̀ rúbọ kí ó ba lè ṣe ohun gbogbo tí Ọlọ́run fẹ́ kí ó ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Ẹni tí ó ti rin ìrìn àjò púpọ̀ lójú ọ̀nà, lójú omi, ní gbogbo ìgbà tí ó ti lọ sí ọ̀dọ̀ àwọn kèfèrí, ọ̀dọ̀ àwọn ọlọ́gbọ́n, ọ̀dọ̀ àwọn aláìgbọ́n, ọ̀dọ̀ àwọn Héléènì àti ọ̀dọ̀ àwọn Hébérù, tí ó ti ń sọ fún wọn nípa ohun tí Jésù Kristì tí ó ṣe lórí igi àgbélébòó. Níhìn ni a rí ọkùnrin yìí, ẹni tí ó ti jìyà púpọ̀ fún iṣẹ́ ìsìn Ọlọ́run, tí ó ń gba àwọn ará Kọ́rìntì ní ìyànjú wípé bí wọ́n ti jẹ ará nínú Olúwa àti olùfẹ́ àyànfẹ́ pẹ̀lú, wípé kí wọn kí ó rí i pé wọ́n dúró ṣinṣin láì yẹsẹ̀, kí wọn kí ó máa pọ̀ sí i nínú iṣẹ́ Olúwa ní ìgbà gbogbo. Níwọ̀n bí wọ́n ti mọ̀ wípé iṣẹ́ wọn kì í ṣe asán nínú Olúwa. Bí a bá rí ẹnìkan tí ó yẹ kí a fetí sí bí ó bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ Olúwa, òun ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì. Nítorí wípé omi odò jíjìn púpọ̀ ni Pọ́ọ̀lù ni ó là kọjá. Nítorí pé nínú iṣẹ́ Ọlọ́run, a lè sọ wípé Pọ́ọ̀lù nígbà gbogbo ni ó rìn ní àfonífojì òjìji ikú. Ìgbà púpọ̀ ni a sọ lókuta, ìgbà púpọ̀ ni a nà án, ìgbà púpọ̀ ni a gbé sọ sí inú túbú. Bí a bá rí ẹnikẹ́ni tí ó yẹ kí a dáyàpọ̀, ẹnikẹ́ni tí ó yẹ kí ọkàn rẹ̀ pòrúurù, ẹnikẹ́ni tí ó yẹ kí ó sọ wípé òun kò ní ṣe iṣẹ́ kankan fún Ọlọ́run mọ́, irú ènìyàn bẹ́ẹ̀ ìbájẹ́ Pọ́ọ̀lù Apọ́stẹ́lì. Ṣùgbọ́n rárá, títí ó fi ìdá rẹ̀ lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébòó, ìdá ti ẹ̀mí ọ̀rọ̀ Ọlọ́run tó ń wàásù, títí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ títí di ojú ikú, ni a rí wípé ọkùnrin yìí ó jẹ́ olóòótọ́ sí ìpè tí a pè é. Ó wá ń sọ fún wa wípé àwa tí a ti di ará nínú Olúwa, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a ti di ẹbí Ọlọ́run, wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti yàn wá fẹ́, gẹ́gẹ́ bí Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn wá, nítorí wípé ó rán Jésù Kristì ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa, a sì ti jẹ́ kí ó yé wa, a sì ti ronúpìwàdà àti di ọmọ Ọlọ́run. Ó ní ó yẹ kí a dúró ṣinṣin, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjì ni ó ṣeé ṣe kí ó jà, ọ̀pọ̀lọpọ̀ àríwísí ni ó ṣeé ṣe kí a rí láti ọ̀dọ̀ èṣù àti ọ̀dọ̀ àwọn ẹmẹ̀wá rẹ̀. Ó ní ṣùgbọ́n kí a rí wípé bí ìjì tilẹ̀ ń jà, bí afẹ́fẹ́ tilẹ̀ ń fẹ́, bí ó tilẹ̀ dàbí ẹni wípé èṣù àti àwọn ẹmẹ̀wá rẹ̀ wọ́n ń pariwo, ó ní kí a dúró ṣinṣin, kí a rí wípé a ò yí ẹsẹ̀, kí a rí wípé ní ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run ẹsẹ̀ wa ò yẹ̀, kí a rí wípé nínú iṣẹ́ Ọlọ́run a ò yí ẹsẹ̀, wípé kì í ṣe pé kí a dúró sí ojú kan, wípé kí a máa pọ̀ sí i ní iṣẹ́ Olúwa ní ìgbà gbogbo. Ìbáàjẹ́ ní àkókò àjínde tàbí ní àkókò Kérésìmesì, ìbẹ̀rẹ̀ ọdún ni tàbí àárín ọdún, ní ọ̀sán ni tàbí ní àṣáálẹ́, ní ìgbà tí a kún fún ojúṣe nínú ẹbí ni tàbí ní ìgbà tí ọwọ́ dilẹ̀, ó ní ní ìgbà gbogbo kí a máa pọ̀ sí i ní iṣẹ́ Olúwa. Níwọ̀n bí a ti mọ̀ wípé iṣẹ́ tí a ń ṣe fún Ọlọ́run kì í ṣe lásán nínú Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ nínú ayé wa ìsinsìnyí ni wọ́n kún fún iṣẹ́, wọ́n kún fún ojúṣe. Ó sì jẹ́ ohun tí ó wúni lórí wípé àwọn ènìyàn tí wọ́n jẹ́ aládùúgbò wa,
4: yala won sise ni oja yala won sise pelu ijoba tabi won sise ni ibi ile idase sile ari wi pe ohun kan ti o ma nwa lokan won ni wi pe won fe ki aye ti awon wa yi nipa ti ara ki o dara ju be lo nipa ise owo won awon ti won se oju titi awon ti won se afara ti moto ngba awon ti won ko ile awon ti won se opolopo ise miran erongba okan won ilepa won ni wi pe ki awon ki o fi aye sile dara ju bi awon ti ba lo nipa ise ti won se sugbon ye ki a mo wi pe ise ti a ba se ninu Kristi ki a si se fun ogo olorun nikan soso ni yo ni ere ni orun ati ni aye raye awon opolopo Christiani onigbagbo ni ari wi pe won ma ngba ohun popo lati owo olorun nigba ti won ti wo ijoba olorun won ti gba igbala o sese ki won ti ri iwosan ni opolopo igba nipa adura ati ebe won ti gba ohun popo lowo olorun sugbon o se ni laanu be ba wo igbesi aye won won o ti se ohun popo ti o se pataki ti won yo fi so wi pe won ti sise ti o lere ni ijoba olorun opolopo ti won ro wi pe won je ni mimo won je olododo ninu ijo ni o je wi pe ni ikehin won o farahan ni waju olorun lowo opo won o si je aboshi eni ti ko lere kankan ni waju olorun titi ayeraye ki eyi ki o ma ba je ipin wa oni afin so loni we pe o ye ki a sise fun olorun ati ko lorin we pe ki a foriti ki a foriti ki a ma sona ki a ma sora ki a si ma sise titi Jesu Christi oluwa wa yo fi de ati ko lorin we pe a nse ipinu we pe a o sise omo olorun sani wa ati wi pe a o tele ona ti oluwa wa to se omo ona ti oluwa wa to o sise fun olorun o se ife olorun oni o so wi pe o nje ohun ni ati se ife olorun ki ohun ki o se pari ise re ati wi pe nigba ti ohun wa le aye ohun je imole aye ohun si ni lati sise ni akoko isinsin nitori pe oru n bo nigba ti enikan ki yo le sise atijoko lorin papo we pe a o sise ki a ba le fi ounje mi bo awon ti ebi n pa ati ki a ba le ko awon alaare wa si orisun iye oni ninu ise wa ninu agbelebo Kristi la ma sogo oni nigba ti a ba n kede wi pe ofe ni igbala ori ti a ko yi o so fun wa wi pe ise ti a n so nipa re o je ise igbala okan tabi ise ijere okan ki a ba le ma so fun gbogbo awon eniyan ti won wa ninu ijoba okunkun awon ti won ti sina awon ti won ti jina rere si olorun wi pe igbala nbe ninu Jesu wi pe o ye ki won ki o wa sodo Jesu Christi nitori be gege bi ati ko lorin o ye ki eni kokan wa ki o se ipinu wi pe a o sise Paul apostle sin je ki o da wa loju wi pe bi a ba mu ipinu yi se ti a duro sisin ninu ise olorun ti a o yese ninu ise olorun ti a n po si ninu ise olorun ni igba gbogbo wi pe ere yo wa fun wa lodo oluwa ohun meta ni a fe gbe yewo ninu iwaasu ti o ni ikini ise ti o lere ise ti o lere opolopo ise ni o je wi pe ko lere ni waju olorun opolopo ise ni o je wi pe bi a ti n se ki a ma ko iyepe ati awon nkan aye yi ki a ma ko won jo awon nkan ti o ba ni tale awon nkan ti a o fi ile ninu aye awon nkan ti a o ni mu lo sorun awon nkan ti ko ni ni ere ni waju olorun opolopo ise ti awon eniyan se nipa bayi ni won ti n padanu ere sugbon loni a fe so nipa ise ti o lere apa keji ninu iwaasu yi eso ise nipa ti emi iṣẹ́ tí a ń ṣe nípa ti ẹ̀mí, kí ni èso tí a ń rí nípa rẹ̀. Ìkẹta, èrè fún iṣẹ́ wa. Èrè fún iṣẹ́ wa. Ìkíní, iṣẹ́ tí ó lérè. Jẹ́ kí a wo Tesalonika kíní, orí kíní, ẹsẹ̀ ìkẹta, kí a wo iṣẹ́ tí a lè ṣe tí yóò mú èrè wá níwájú Olúwa. Iṣẹ́ tí ó lérè. Tesalonika kíní, orí kíní, ẹsẹ̀ ìkẹta, lé àìsimi, lé àwa rántí iṣẹ́ ìgbàgbọ́ yín àti làálàá ìfẹ́ àti sùúrù ìrètí yín nínú Olúwa wa Jésù Kristì níwájú Ọlọ́run àti Bàbá wa. Níhìn-ín ni Paul ni ó ń kọ̀wé sí àwọn onígbàgbọ́ ní Tesalonika. Ó ń sọ fún wọn wípé òun rántí nǹkan mẹ́ta nípa wọn. Ìkíní, ìgbàgbọ́. Ìkejì, ìfẹ́. Ìkẹta, ìrètí. Ó sì ń sọ fún wa nípa àwọn nǹkan mẹ́ta yìí. Ó ń sọ nípa iṣẹ́ ìgbàgbọ́. Ó ń sọ nípa làálàá ti ìfẹ́. Ó ń sọ nípa sùúrù tí ó ní ìrètí. O mẹ́ta yìí ni a rí wípé ó yẹ kí ó wà ní ìgbésí ayé onígbàgbọ́. Ṣe o rántí Kọ́rìntì kíní, orí kẹtàlá, ẹsẹ̀ ìkẹtàlá tí ó sọ wípé ǹjẹ́ nísinsìnyí ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ ń bẹ. Àwọn mẹ́ta yìí ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́. Àwọn mẹ́ta yìí a kò lè yà wọ́n nípa ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́. Bí a bá ń fẹ́ ṣiṣẹ́ fún Olúwa, ó yẹ kí a mọ̀ wípé ìpìlẹ̀ iṣẹ́ tí a ń ṣe fún Olúwa òun ni ìgbàgbọ́ wa nínú Jésù Kristì. Láì ní ìgbàgbọ́, a ò lè ṣe iṣẹ́ tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn. Láì ní ìgbàgbọ́ nínú Olúwa nínú Jésù Kristì, ìgbàgbọ́ wípé ó kú fún ẹ̀ṣẹ̀ wa, ìgbàgbọ́ wípé nípa ẹ̀jẹ̀ Jésù Kristì ni à ń wẹ̀ wá mọ́, ìgbàgbọ́ wípé òun ni ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, ìgbàgbọ́ wípé agbàgbọ́ fún ẹ̀ṣẹ̀ wa gangan ni ó kú lórí igi àgbélébò. Láì ní ìgbàgbọ́ yìí, gbogbo iṣẹ́ tí a ń ṣe ó jẹ́ òkú iṣẹ́. Nítorí ẹni tí kò bá ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, ẹni tí ó bá jẹ́ òkú nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó bá jẹ́ òkú nínú àwọn nǹkan ayé wọ̀nyí tí ó fi ọ̀ṣọ́ ayé, ìrìn ayé, ìṣe ayé, ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé tí ó fi yí ara rẹ̀ ká, tí ẹ̀mí àti ọkàn rẹ̀ tí ó kú tí kò ní ìyè Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tí ó ń ṣe iṣẹ́ òkú ni. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ wípé kí a gba Olúwa gbọ́, èyí ni a fi máa ń rí. Àwọn ẹlòmíràn ní tòsí wa, ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn àti àwọn díẹ̀ nínú ilé ìsìn wa níhìn-ín, iṣẹ́ tí wọ́n ń ṣe kò mú ìgbàgbọ́ nínú Jésù Kristì lọ́wọ́. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó fi gbogbo àkókò rẹ̀ tí ó fi ń ṣe iṣẹ́ tí ó rò wípé iṣẹ́ fún Ọlọ́run ni, ṣùgbọ́n kò ní ìgbàlà. Ó wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, kò kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀. Kò jẹ́ kí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀un, kí a sì wẹ̀ funfun ju snow lọ. Irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ fún wípé iṣẹ́ rẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ìpìlẹ̀ lórí èyí tí a ń kọ́ ilé ìgbàgbọ́, iṣẹ́ ìgbàgbọ́ sí ni ìgbàgbọ́ wa nínú Jésù Kristì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ìfẹ́ wa fún Ọlọ́run. Bí a ti mọ̀ wípé ó fẹ́ wa, àwa náà nítorí ìfẹ́ rẹ̀ àwa sì fẹ́ ẹ pẹ̀lú. Bí èyí ni a fi lè ṣe làálàá nínú Olúwa, kí làálàá wa kí ó má bàá já sí asán. Jẹ́ kí a tún wò ó nínú Hebreu orí kẹfà ẹsẹ̀ ìkẹwàá. Nítorí Ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ ẹ̀yin àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ẹ ti ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ẹ sì ń ṣe. Ohun tí ó yẹ kí ó yé wa níhìn-ín ni wípé bí ó ti ń sọ nípa iṣẹ́ wa, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ìfẹ́ tí a ní nínú Olúwa. Bí a bá ya nǹkan méjì yìí nípa, a ó rí wípé àwọn méjèèjì wọn kò ní jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. bi abaso wipe ani ise lowo ki se ise ti ara sugbon ise ti an se ninu ile isin ise ti an se fun ijoba olorun ise ti an se lati jire okan awon elomiran ise ti an se lati sin olorun bi ko ba mu ife olorun lowo bi o ba je wipe a kan se lai ni igbagbo ninu jesu an se lai ni ife olorun an se lai ni ireti iye ni pekun pelu olorun loke orun iru ise be ki yo je itewogba ari awon ti won se iru ise be igbala jesu christi ko ti je ti won idari je ese nitori ohun ti jesu christi se lori oke calvary ko ti je ti won lojojumo ni won dese lojojumo ni won je wese sugbon won ko je ko ese sile iru awon be bi won ti le fi gbogbo owo won fun ijo bi won ti le fi gbogbo akoko won fun ijo fun ise esin ki yo je etewogba ni waju olowa nitori be ise lai si ife olorun ise lai si igbagbo ninu christi ise lai si ireti iye ni pekun ko je etewogba ni waju olowa eda keji ni ife lai si ise awon elomiran won ma gbadura won ma so fun olorun wi pe awon feran olorun popo sugbon ife won si olorun ko mu igboran igbagbo lowo ife won si olorun ko mu igboran lati se ote olorun pa lase lati se ife won si olorun ko mu ki won ki o ni edun okan si awon ti o nse gbe lati le wa won lo lati le wa awon agotan ti o sonu lati le mu wa sinu ijoba olorun won kan so wi pe awon ni ife ife ni enu sugbon ife ti won ko mu si ise iru ife be ko je etewogba ni waju olowa nitori be ohun ti olorun be lo wa ni we pe ki a ni ki a se laala tabi ki a se ise ti o ni ipile ninu igbagbo jesu christi ti o si je wi pe ohun ti o n ti wa lati se awon nkan won yi ni ife wa si olorun ife wa si awon ara ife wa fun awon elese nitori wi pe a ko fe ki won ki o se gbe iru ife yi ni o ma je ki a sise fun olorun bi a ba ri enikeni laarin wa ti a ri wi pe o je afafa fun olorun a ri wi pe o n se laala fun olorun o n fi akoko owo ohun ini ati nkan miran ti o ni o n fi sise fun olorun iridi re ni wi pe o ni ife si olorun o ni ife si awon ara o ni edun okan lati gba awon elese kuro ninu orun igbe ti won lo je ke wo Nehemiah Nehemiah ori kerin lati ese ikokandilogun mo si so fun awon ijoye ati fun awon olori ati fun awon eniyan yoku pe ise na tobi o si po a si ya ara wa lori odi ikini eni ikini jina si eni keji ese ikokan le logun be ni awa se ise na idaji won di oko mu lati kutukutu woro titi irawo fi yo nihi ni a nri Nehemiah je eni ti o n sise ni afi oba tele tele awon elomiran ro wi pe enikan ti o je oraye eyan eni ti o ni ise lowo ni o ye ki o ma sise fun olorun awon elomiran ro wi pe awon ti ko kawe de university awon ti ko ni ise ijoba awon ti ko se ise debi ti won le ra moto awon ti ko se ise debi ti owo won ti o le je ki won ki o ko ile tabi ki won ki o jeun tabi ki won ki o gbo bukata ebi awon oraye eyan ti ko ni ise lowo ni o ye ki o ma sise fun olorun sugbon ari wi pe Nehemiah ki se ru eniyan be o je eni ti o ni ise ipo giga o je eni ti ipo re ni afi oba ti ko si eni ti o le kuro nibe sugbon o be si ni gbo wi pe odi Jerusalem ni ati wo pale ati wi pe ati fi iná sun awon ilekun re o be si ni edun okan fun Jerusalem o be si ni edun okan fun awon olugbe Jerusalem nitori Jerusalem ni olu ilu o ni ibe ni olorun fun ara re ti o fi adehun si wipe ogo olorun yo wa nibe ati lati ibe lo ni imole ihinrere imole oro olorun ti a ti ko won yo lo si gbogbo aye o si wa je edun okan fun ni himaya nitori eyi ni o fi kuro ni ipo giga ti o wa nje ari enikeni ninu wa ti o ti je ipe olorun ari enikeni ninu wa ti o pa ipo ola ti o wa ti o pa ati ti o nfe lati sise fun olorun iru eni be yo dabi ni himaya nihi ni ari we pe o ku awon eniyan won ijo ati ijoye ati awon olori awon elomiran a ma ro we pe bi a ba je ijoye bi a ba je agba ninu ijo bi a ba je ologbon ninu ijo ati olori ninu ijo wi pe ohun ti o ye ki a se ni ki a ka ogbera ki awon mekunu awon ti won ro pe ko je nkan kan ninu ijo ki won ki o ma se ise na rara ko ri be nihi ni a ri we pe Nehemiah ati awon ijoye ati awon olori ati gbogbo awon eniyan ti o ku won so fun ara won wi pe ise na tobi o si po ise wo ni won se ti won so wi pe ise na tobi o si po ise wi pe won fe wo won fe ko odi Jerusalem ti ati wo pale nje o mo wi pe ijoba Olorun o ni odi ti ati wo pale ti awon woli eke ti won ti wo pale ti awon alake so elesin ti won ti wo pale ti awon ti ko mo bibeli daju daju si igbala okan ti won ti wo pale ti awon alagaba gebe esin ti won ti wo pale o wa je ise ti re o je ise temi ise npe fun eni kokan wa wi pe a o lo a o jere okan odi ti a ti wo pale ni ijoba Olorun wi pe a o ko odi ti awon eleko eke awon woli eke awon ti awon alarin kiri ti won fi ese se jeun jeun odi ti won ti wo pale wi pe iwo ati emi wi pe a o gbe ero a o wa su ihinrere a o je ki imole ihinrere ki o de ti igbo awon ti isegbe ni ese kokan le ni ogun ni won ti so fun wa wi pe bi be ni

ọkàn láti ṣiṣẹ́, ṣùgbọ́n jẹ́ kí n jẹ́ kí ó yí ọ. Bí kì í bá ṣe wí pé wọ́n fẹ́ràn Ọlọ́run, wọn kì í bá ti ní ọkàn láti ṣiṣẹ́. Nítorí bí Nehemiah bí ó ti dé Jerusalem, kí ó pe àwọn ìjòyè, kí ó pe àwọn olórí, kí ó pe àwọn ènìyàn jọ wípé kí wọ́n wó, kí wọ́n kọ́ odi tí a ti wó palẹ̀. Bẹ́ẹ̀ ni a rí wípé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn èké sùn wọ́n. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe inúnibíni sí wọn. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ ìwé sí àwọn ẹlòmíràn wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ aládámọ̀, aládáṣe. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé Nehemiah fẹ́ gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí olórí àwọn ènìyàn náà. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ohun kò bákùngbé fún Nehemiah àti sí àwọn ènìyàn náà. Ṣé o mọ̀ wípé àwa pàápàá nínú iṣẹ́ Olúwa, bí kì í bá ṣe wípé a ní ìfẹ́ Ọlọ́run, bí kì í bá ṣe wípé a ní ìrètí ògo, bí kì í bá ṣe wípé a ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, a ò ní lè ṣe iṣẹ́ náà. Nítorí wípé àwọn ẹlẹ́sùn èké wọ́n pọ̀, àwọn tí wọ́n rò wípé bóyá à ń wá owó, bóyá à ń wá ìyàwó ni, bóyá à ń wá ọkọ ni, bóyá à ń fẹ́ nǹkan ayé yìí, bóyá à ń fẹ́ di ẹni gbajúmọ̀ nínú ìjọ, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kò bákùngbé ní àwọn ènìyàn ni wọ́n lè máa sọ sí wa wípé a fẹ́ di agbátẹrù ìhìnrere, a fẹ́ di alákatakítí ẹlẹ́sìn. Ọ̀pọ̀lọpọ̀ orúkọ ni ó ṣeéṣe kí wọ́n kí ó máa pè wá, ṣùgbọ́n a sọ nípa àwọn ènìyàn wọ̀nyí pé wọ́n ní ọkàn láti ṣiṣẹ́. Ìwọ pàápàá bí o bá fẹ́ràn Jésù, o rántí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a ṣe sí Jésù Kristì. O rántí wípé Pọ́ọ̀lù apóstélì àti àwọn apóstélì mìíràn, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n lọ sí inú túbú. Kíni ṣe tí wọ́n dúró nínú iṣẹ́ Ọlọ́run? Kíni ṣe tí wọn kò jáfara nínú iṣẹ́ Ọlọ́run? Kíni ṣe tí ẹsẹ̀ wọn kò yẹ̀ nínú iṣẹ́ Ọlọ́run? Kíni ṣe tí ìfaraẹnirúbọ wọn kò dínkù nínú iṣẹ́ Ọlọ́run? Ohun kan la rí nípa wọn, wọ́n ní ọkàn láti ṣiṣẹ́. Èyí ni àkókò tìrẹ, èyí ni àkókò tèmi, wípé ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa pàápàá kí a ní ọkàn àti ẹ̀mí láti ṣiṣẹ́ fún Olúwa. A ti sọ fún wa wípé àkókò ìpàgọ́ ti àjínde ó ń bọ̀, a sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó jáde lọ ní àwọn ilé tí ó yí wa ká, àwọn ọ̀rẹ́ tí ó yí wa ká, kí a sọ fún wọn wípé kí wọn kí ó wá rí Jésù, kí wọn kí ó wá wo Jésù Kristì Olùgbàlà, kí wọn kí ó wá láti gba ìgbàlà Ọlọ́run. Má jẹ́ kí ohunkóhun kí ó dí ọ lọ́wọ́, ìbáṣe ọkọ tàbí aya tàbí iṣẹ́ mìíràn tàbí inúnibíni tàbí ọ̀rọ̀ tí àwọn ẹlòmíràn ń sọ, ohunkóhun ni wọ́n lè sọ. Ìwọ ni ó yẹ kí o mọ̀ wípé a ti fi ìpè pè ọ́, ìpè láti ọ̀dọ̀ Ọlọ́run, àti wípé iṣẹ́ yìí a gbé e lé ọ lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀ má ṣe jáfara, nítorí bẹ́ẹ̀ má ṣe gbẹ̀yìn nínú iṣẹ́ yìí, kí o rí i wípé o ṣe iṣẹ́ tí a pè ọ́ sí láti ṣe. Nínú Jọ̀hánù orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n, Jésù wí fún wọn pé oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀. Jésù Kristì Olúwa wa, Jésù Kristì àpẹẹrẹ pípé wa, Jésù Kristì ẹni tí à ń tẹ̀lé, Jésù Kristì Olùgbàlà wa, Jésù Kristì ẹni tí ó yẹ kí a máa wò gẹ́gẹ́ bí olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ó ní oúnjẹ mi ni láti ṣe iṣẹ́, láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi. Kí ni ìtumọ̀ èdè yìí? Ó mọ ohun tí a ń pè ní oúnjẹ. Bí ẹnìkan kò bá jẹun ní òórọ̀ ọjọ́ kan, a ó rí wípé ojú rẹ̀ yóò yàtọ̀. Bí ẹnìkan kò bá jẹun ṣúlẹ̀ ọjọ́ kan, a ó rí wípé agbára rẹ̀ yóò máa dínkù. Bí kò bá jẹun fún ọ̀sẹ̀ kan, ó ń sọmọ etí bèbè kú. Ohun tí Jésù Kristì ń sọ fún wa ni wípé oúnjẹ òun, ohun tí ó ń gbé ara dúró, ohun tó ń gbé ẹ̀mí òun dúró, ohun tó jẹ́ kó wà láàyè àti láyé ní ìgbà náà, òun ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán òun. Bí òun ti ń jí láàárọ̀, bí àwọn ẹlòmíràn ti ń jẹun, oúnjẹ tí òun fẹ́ jẹ ni ìfẹ́ Ọlọ́run. Lọ́sàn-án, oúnjẹ tí òun lépa rẹ̀ ni ìfẹ́ Ọlọ́run. Ní àṣálẹ́, oúnjẹ tí òun lépa rẹ̀ ni ìfẹ́ Ọlọ́run, àti wípé láti parí iṣẹ́ rẹ̀. Ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà wípé ohun tí a kò bẹ̀rẹ̀ a kì í parí rẹ̀. Ǹjẹ́ jẹ́ kí n bí ọ léèrè ìbéèrè kan, nígbà wo ló parí iṣẹ́ tí Ọlọ́run gbé lé ọ lọ́wọ́? Bí o bá tí ì bẹ̀rẹ̀, jó ṣeéṣe fún ọ láti parí. Bí o bá tí ì bẹ̀rẹ̀.

Abayirayi, ẹni tí ó fẹ́ wa, tí ó mọ̀ wá, nínú òṣè àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó ṣe àríkú wa jọjọ, tí ó sì ràn Jésù Kristì, ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí a má bàa ṣègbé, ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú, a dúpẹ́ lọ́wọ́ rẹ. Wípé àwa ni ó ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́, láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Orí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má ba ṣìnà, kí a má ba ṣègbé. Gba pé àtìyìn wa ní orúkọ Jésù. Àtúndé láṣáálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ ọ́ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmí. A ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́, nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀, ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì, níbi tí àgbẹ̀ tọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, ó rí ibi tí àgbẹ̀ kọ ọ́ pé, ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì, ó sì ti rán mi
láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, òkan ẹ̀rin ẹ̀fà, 146, ẹsẹ̀ ìkẹjọ. Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí bá dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Aísáyà, orí 42, 42, ní wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Aísáyà, orí 42, ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ, èmi Olúwa lé ó ti pè ọ́ nínú òdodo, èmi ó sì di ọwọ́ rẹ mú, èmi ó sì pa ọ mọ́, èmi ó sì fi ọ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú, àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi lé Olúwa, èyí lé orúkọ mi, ogó mi lé èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà,
Èmi yóò sì mú àwọn afọ́júbá ọ̀nà tí wọn kò mọ̀ wá. Èmi yóò tọ wọn nínú ipa tí wọn kò tí ì mọ̀. Èmi yóò sọ òkùnkùn di ìmọ́lẹ̀ ní iwájú wọn àti ohun wíwọ́ di títọ́. Nǹkan wọ̀nyí ni èmi yóò ṣe fún wọn. Èmi kì yóò sì kọ̀ wọ́n sílẹ̀. Ní àwọn ẹsẹ̀ tí mo ti kà fún ọ nínú májẹ̀mú titun àti májẹ̀mú láéláé, nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè tí ó sì lágbára, tí kìí tanni jẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí kìí yẹ̀. Àwọn wọ̀nyí ni a ti rí ìlérí púpọ̀ wípé ẹ̀mí Ọlọ́run wà ní ara Jésù Kristì ní ìlọ́po tí ó rékọjá ti Ábrahámù, tí ó rékọjá ti Mósè, tí ó rékọjá ti Joshua, tí ó rékọjá ti Elijah, tí ó rékọjá ti Elisha. Ẹ̀mí Ọlọ́run tí ó wà ní ara Jésù Kristì tí ó rékọjá ti Dáfídì, tí ó rékọjá ti wòlíì kankan tí a ti rí nínú ayé rí, tí ó rékọjá ti ìránṣẹ́ Ọlọ́run tí ó wà yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun. Ẹ̀mí Olúwa tí ó sì wà lára Jésù yìí ló jẹ́ kí ó sọ fún wa wípé òun yóò fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù bí a bá fọ́jú kí ó lè la ojú wa, ó yẹ kí a mọ̀ àwọn wo ni Bíbélì ń pè ní afọ́jú. Nítorí ó ṣeé ṣe nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú, ó ṣeé ṣe kí o dìde kí o gbé Bíbélì rẹ kí o máa lọ sí ilé wípé ìgbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí màá padà wá, nítorí pé ojú mi ò fọ́, mi ò tiẹ̀ tí ìgbé gágà sí ojú rí, kò sí bó ṣe lè jìnà tó. Bí n bá wò ẹ́ lọ́ọ̀kan màá mọ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn. Àwọn èèyàn tiẹ̀ máa ń sọ wípé ó dàbí ẹni pé ojú mẹ́rin ni mo fi ń ṣe ojú méjì. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sọ̀rọ̀ lórí wípé ìríran fún àwọn afọ́jú, ó ṣeéṣe kí o sọ wípé èyí ni ọkàn mi, ó sì kàn ọ́. Mo bá gbọ́ wípé Jésù ń ṣe nǹkan kan, ó yẹ kí o yí ara rẹ wò wípé ǹjẹ́ ohun tí Jésù ń ṣe yìí tí ó ń fi ìríran fún àwọn afọ́jú, ǹjẹ́ mi ò fẹ́ ní ìpín níbẹ̀? Mo sì gbàgbọ́ wípé oníkálukú wa ni ó fẹ́ ní ìpín nínú oore Jésù àti ìbùkún tí Jésù Kristì mú wá. Ṣùgbọ́n jẹ́ kí ó yẹ wípé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wípé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú? Àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wípé afọ́jú ni ọ́? Sá lọ sí ọ̀dọ̀ Jésù kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran. Ní orí Ésáyà tí mo ń kà fún ọ ní orí 32, láti ẹsẹ 18, ó wí pé gbọ́ ẹ̀yin adití, kí ẹ sì wò ẹ̀yin afọ́jú, kí ẹ̀yin kí ó lè rí i. Ta ni afọ́jú? Mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ bí a ti ń kígbe, tí a ń kìlọ̀, tí a ń ké rara, tí a ń sọ wípé Jésù Kristì máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ó ń bi mí léèrè wípé ta ni afọ́jú? Gbọ́ ìdáhùn tí Ọlọ́run fún ọ ní ẹsẹ̀ 19. Ta ni afọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi? Tàbí adití bí ikọ̀ tí mo ti rán? Ta ni afọ́jú bí ẹni pípé tí ó sì fọ́jú bí ìránṣẹ́ Olúwa? Ó ń sọ fún ọ, èyí yẹ kí ó mì ọ́, torí ó ń sọ fún ọ wípé ó ní ta ni afọ́jú bí ìránṣẹ́ mi? Ó ní àwọn tí mo rán níṣẹ́, àwọn tí mo gbé ọ̀rọ̀ Ọlọ́run lé lọ́wọ́, àwọn tí mo fi ọ̀rọ̀ ìgbàlà kí wọ́n máa kéde rẹ̀ tí mo sọ ọ́ fún. Ó ní kò sí afọ́jú bíi tiwọn. Àwọn ọmọ Léfì, àwọn ẹ̀yà Júdà, àwọn tí Ọlọ́run gbé dìde ní ilẹ̀ Ísíráẹ̀lì,
wi pe ki won je alore ati ajihinrere fun awon egbe won toku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fefefe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esi o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wipe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wipe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wipe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajinrere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wipe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbese aye mi wipe oju mi fo mo si fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon ohun ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wipe ko se eni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wipe afoju e wa kin layin ni oju ti won jiyan wipe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le pe lafoju emi ni mo gbe opa fun alufa wa ni akoko ikore o ni oju se ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan igbe ni fun eni ti n ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini iwo nse tabi ise re pe ohun ko le owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo riran to se ari eni ti o riran to ti o fe iriran lodo jesu so wa nbi rara o bi ru eni be ba wa o pada lo le nitori wipe olorun oni ko ni ba eni kankan se ti olorun ba to si ona wipe afoju ni to ni rara to ni o riran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni aisaya ori ikerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese ikokan din ni ogoji jesu wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi jesu wi fun won pe iba se pe eyin foju
ẹyin kì bá ti lé ẹsẹ ìbáṣepẹ ẹgbà wípé ẹfọjú ẹbá ti jẹ ọwọ ẹsẹ yín kíákíá kí a sì gba ọkàn yín là ẹsẹ yín ìbá ti di píparẹ ẹyin kì bá ti lé ẹsẹ ìbáṣepẹ ẹyin fọjú ṣùgbọn nísinsin ẹyin wípé àwa ríran nítorí náà ẹsẹ yín wà síbẹ bí a bá ń jiyàn bí a bá ń sọ wípé a jẹ ẹni tí ó ríran nígbà tí a jẹ afọjú ó sọ wípé ìbàjẹ àti ìdájọ àti ẹsẹ wa yóò wà síbẹ ṣùgbọn bí ọlọrun ti ń pe afọjú tó ń kíre pé mo wà ń bí o ṣàánú fún mi làmí lójú jẹ kí n ríran irú ẹni bẹẹ ló máa ń gbà ánú mo sì gbàgbọ wípé ẹnikẹni tó wà ń bí láṣálẹ yìí bí ò bá fi nǹkan kan bo ara ẹ mọlẹ tí ò bá fi ẹtẹ sílẹ kí ó máa pálapàlapà bí ò bá wá wí àwáwí àti àwíjàre bí o bá sọ wípé o ń jẹ aríran nígbà tí ó jẹ afọjú bí o bá jẹ gba ara rẹ gẹ́gẹ́ bí ọlọ́run ti gbà á bí o bá pe ara rẹ ní orúkọ tí ọlọ́run pe òun mo gbà wípé àánú wà ní àṣálẹ́ yìí oore ọ̀fẹ́ sì wà pẹ̀lú wo Isaiah orí ìkẹrìndínlọ́gọ́ta láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọjú ẹsẹ̀ ìkẹwàá Isaiah orí ìkẹrìndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkẹwàá afọ́jú lé àwọn alóore rẹ̀ òpè ní gbogbo wọn òdì ajá ni wọn tí kò lè yí gbó wọn a máa sùn wọn ń dùbúlẹ̀ wọn ń fẹ́ máa tògbé àwọn alóore àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀ àwọn tó ń lu aago ní òwúrọ̀ kùtùkùtù wípé ẹ ronú pìwàdà ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹ jì nínú oorun yín kí ẹ gbàdúrà ẹ ké pe olúwa jésù ń bọ̀ àwọn wọ̀nyí ni à ń pè ní alóore àwọn tí wọ́n ń pè wá wípé kí a wá sin ọlọ́run àwọn tí wọ́n ń jáde wàásù ṣùgbọ́n nígbà tí ọlọ́run wò wọ́n délédélé tí ó wo inú ọkàn wọn tí ó wo ìwà wọn tí ó wo ìrìn ẹsẹ̀ wọn tí ó wo ìwọṣọ wọn tí ó wo ìṣiṣẹ́ wọn tí ó wo ìgbéyàwó wọn tí ó wo ìkóbìnrin jọ wọn tí ó wo bí wọ́n ṣe ń bímọ bí wọ́n ṣe ń tọ́mọ ó wà ní afọ́júlé àwọn alóore rẹ̀ ó sì ń sọ wípé òpè ni wọ́n nǹkan tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú àwọn méjèèjì wọ́n ṣe kí ni wọ́n já sínú kòtò wọ́n á ṣègbé ìgbàlà òsì fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà han wí fún mi ẹni tó ń ṣépè tó ń kọ ẹbọn ṣe ń gbàdúrà ẹni tí ilé ẹ ò tòrò tó ń sọ fún ọ ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò ẹni tó ń mu ọtí àmúyíra tó sì ń sọ fún ọ ọ̀nà tó fi lè kó ara rẹ ní ìjánu ẹni tó ṣìnà tó sì ń sọ fún ọ wípé bó o bá fẹ́ mọ ọ̀nà láti lọ sí ọ̀run rere ó yá máa bọ̀ jẹ́ kí n fi ọ̀nà hàn ó sì ń ṣìnà ẹni tí ó ń tọ̀ sára tí ó mu àmúyíra tí ìgò ló jẹ́ olúwa ẹ̀ sìgá ewé tí wọ́n ń já nínú igbó o ló ń tẹ̀lé káàkiri ló ń fi ìkanràn kan tó sọ pé òun ṣògo èyí ní sì wọ́n lòun fẹ́ kọ ẹbọn ṣe ń gbàdúrà ó lòun fẹ́ kọ ẹbí lè tiẹ̀ bá ṣe tòrò ó lòun fẹ́ kọ ẹbí wàá ṣe lè kápá àwọn ọmọ tiẹ̀ àwọn alóore tọ́lọ́run sọ nípa wọn nìyẹn ó wá ń sọ wípé afọ́jú lé àwọn alóore rẹ̀ mo sọ pé ohun tó ṣe wá láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ lọ sí ìjọba ọlọ́run ni wọ́n lọ ń bá àwọn wọ̀nyí pé kí wọ́n kí ó tọ́ wọn sí ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ìgbàgbọ́ ayébáyé yìí ọ̀nà tòótọ́ láti lọ sí ìjọba ọ̀run àti béèyàn ṣe bá Jésù pàdé tó ní ìgbàlà tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ wípé mo ṣe alárìnbá pàdé ẹ̀ mo sì kó ẹ kú oríire ìwọ tó wá tó sọ pé o fẹ́ mọ̀nà ìwọ tó gbà wípé afọ́jú ni ọ́ ó yẹ kó ṣe wá ní kàyéfì ẹlòmíràn tí ò bá mọ̀ pé òun jẹ́ afọ́jú ńgbà tó wá síbí ní àṣálẹ̀ yìí tí
àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ bí wọ́n ṣe ń gbéyàwó ó sì ti bí wọn ó ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti jùnù tó tiẹ̀ rí wọn mọ́ àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó wàá sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà kò burú ṣá bó o bá gbà pé o jáfọ́jú ò ní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣe é ṣe láti jókòó bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́ bọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí a ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n á sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà níbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi wọ́n ní kí n jókòó ká máa pàtẹ́wọ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó mà ṣe o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe ló lórí ire tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run ó bẹ̀ sí ní ṣe ó bẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣá ọ ládàá tí ó ń ṣá ọ láàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ẹ pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi ìgbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólóríire ni mo kí ọ kú oríire nítorí pé òde ibi tí Jésù ti máa ń lani lójú bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó o sì ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti ẹ̀ kéré ju èyí ni mo ṣe bí Josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni Dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò lọ́wọ́ Gòláàtì tí ó ń fẹjú mọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí Jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ Màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá kí wọn kí ó sì ronú padà ẹ̀ṣẹ̀ wọn bí ò bá jẹ́ pé wọ́n mọra wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni a ń pè ní àwọn afọ́jú wo Kọ́ríntì kejì orí ìkẹrin Kọ́ríntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ ìkẹta sí ìkẹrin ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a gba Jésù Kristì gbọ́ kí ó lè gbà wá là kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú olúwa láti lè ní ìsọdi mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ kí gbòǹgbò ìkorò àbínibí tí ó wà nínú wa kí ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù kí ó lè fi fà á tu kúrò kí ìfẹ́ ti ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa kí a lè fi ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo iye wa àti pẹ̀lú gbogbo agbára wa
ihin rere ti so di mimo yi bi o ba fara sin fun enikeni o fara sin fun awon ti o nu awon ti o sonu bi o ba ngbo wi pe anfani ti o wa ninu ire ni pe nipa ina re le amu wa larada bi ore ofe ti iwosan pelu agbara olorun ore ofe ti a fi wo nisan pelu ina Jesu Christi bi o ba fara sin fun enikeni o fara sin fun awon ti o nu bi o ba ngbo wi pe emi olorun kan wa ti a npe ni emi mimo ti o ma n dari eni ti o si n gbo oro olorun ninu ire wi pe awon ti a se amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun bi enikeni ba fe gbe yawo tabi o fe sise tabi o fe rin ajo abi o fe da owo po pelu enikan tabi elomiran ti ko si mo eto ni olorun ti ko mo bi emi olorun se nsa mona o nso fun a wi pe eko ihin rere wi pe emi olorun ma nsa mona fun awon ti re bi o ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere si ni wi pe okunrin kan aya kan aya kan oko kan nitori wipe eko yi nso fun a pe awon mejeji yo si di melo ara kan se o so pe awon mewewa yo si di ara kan se o so be bi o ba je wipe eko yi eko ihin rere wipe okunrin kan aya kan bo ba farasin o ye ki o ma awon to farasin fun gbati olorun da adamu obirin melo lo da pelu e se olorun o lagbara olorun o si ni iye ninu ko ni oye wi pe ninu gbogbo agbaye okunrin kan soso to da eyi ti ba fi 100 yawo ta lore mo se bi solomon ni o ni won to egberun mo si ro pe bi enikeni ba fe aya pupo adamu ye ko ni aya pupo sugbon nitori pe ilana ati eto olorun olorun fun adamu ni efa kan soso mo si fe ki o se afiyesi wi pe nigbati ikun omi to fe pa aye re patapata olorun ri enikan ti o ri oju rere ni odo re ti o si ni ore ofe ni oju re eyi ni a n pe ni noa o si ni awon omokunrin melo gege bi omo won je melo noa ati awon omo re okunrin meteta won je melo merin bi o ba mo itan bibeli dara dara awon eniyan melo ni o wa ninu oko igbala ti iku omi ti o pare awon melo awon mejo okunrin merin obinrin merin okunrin kan pelu aya re kan soso gbogbo awon ti won fe aya pupo ti won ko won kunle ton wa dabi shosho primary school to dabi ki okunrin ki o wa laarin ile ko ma mo oye awon omo ti o bi won po to bege ko ma si mo iyawo ki iyawo se ma so pe ko je obe temi e mo mo pe ti ti ya le nikan lori nsin o dara ko ma sogun sira won gbogbo awon be omi ikun mi na ba lo patapata awon ti won ye ti won ni igbala ni akoko na ni awon to je wi pe okunrin kan aya kan bo ba si ranti aye ti loti nigbati olorun fe fi ina pa sodomu ati gomora re won po nbe awon to fe won meta merin

èyí tí kò ti jú láti pè wọ́n ní arákùnrin. Ó yẹ kí ọ̀rọ̀ yìí yé wa. Lákọ̀ọ́kọ́ ń sọ wípé ẹnìkan wà tí ń sọ ní di mímọ́. Nítorí ẹni tí ń sọ ní di mímọ́, kí lorúkọ ẹni tí ń sọ wá di mímọ́? Jésù. Ó wá tún sọ nípa àwọn tí à ń sọ di mímọ́. Àwọn wo là ń sọ di mímọ́? Ṣé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kò tí ìbá Jésù pàdé là ń sọ di mímọ́? Rárá. Nítorí ẹsẹ̀ yìí ń sọ fún wa wípé láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn ti wá. Àti Jésù ti ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ̀lé ọ̀run ni wọ́n ti wá. Èyí jẹ́ kí ó yé wa nígbà náà wípé ìsọdi mímọ́ wà fún àwọn ọmọ Ọlọ́run. Jésù, òun jẹ́ ọmọ Ọlọ́run, ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn tí à ń sọ di mímọ́, wọ́n wá láti ọ̀dọ̀ ẹnìkan náà, ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ̀lé ọ̀run. Ó sọ fún wa wípé nítorí àtẹni tí ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ní gbogbo wọn. Èyí sì fún wọn ní ìṣọ̀kan. Nítorí bí ọmọ bíbí Ọlọ́run Jésù, bí ó bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n ti ní ìgbàlà náà, bí àwọn náà bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run, láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo, èyí jẹ́ wípé ìfẹ́ kan náà, ìpinnu kan náà, ìlépa kan náà ni ó wà nínú ọkàn wọn. Ó ní nítorí èyí ni kò ṣe tijú láti pè wọ́n ní arákùnrin. Àwọn tí à ń sọ di mímọ́, àwọn tí wọ́n ní irú iṣẹ́ ìyípadà ọkàn báyìí, Ọlọ́run ò tijú láti pè wọ́n ní ọmọ òun. Bí a bá wo Hebrew yìí kan náà, orí kẹwàá, Hebrew orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá, ìkẹrìnlá àti ìkẹrìndínlógún. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́, nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní nípa ẹbọ, èyí ni àkókò tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Ó ní nípa ẹbọ yìí ni a ti sọ wá di mímọ́, ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan. Ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé. Ó ní láìsí ìsọdi mímọ́, a ò tí ì pé. Ìgbàlà nìkan kò sọ wá di pípé. Ó ní lẹ́yìn ìgbà tí a bá ní ìsọdi mímọ́, Ọlọ́run yóò wọ̀ wá nínú ọkàn, nínú ẹ̀mí, nínú èrò, nínú ara, nínú ìpòǹgbẹ, nínú ohun gbogbo tí ó wà nínú wa. Yóò sì pè wá bí ẹni tó pé. Nítorí wípé ìsọdi mímọ́ ló ń sọ ní di pípé. Wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá ní lẹ́yìn ọjọ́ wọn ni, lè Olúwa wí. Èmi ó fi òfin mi sí wọn lé ọkàn, inú wọn pẹ̀lú lè èmi ó sì kọ wọn sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó pẹ́ tí a ti fi ilé ìwé sílẹ̀, ṣùgbọ́n a ó rántí nígbà tí a wà ní ilé ìwé. Bí olùkọ́ bá fẹ́ kọ ẹ̀kọ́ tuntun, bí ó bá fẹ́ kọ sí ara pátákó ẹgbẹ́ ògiri, ó ní láti kọ́kọ́ pa èyí tó wà lórí pátákó yìí kó parẹ́. Bí ó bá parẹ́, tí ó di wípé pátákó mọ́, lẹ́yìn ìgbà náà ni ó ní láti kọ ohun tó fẹ́ kọ. Nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún sọ wípé èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá lẹ́yìn ọjọ́ náà, lẹ́yìn ọjọ́ wọn ni. Lẹ́yìn tí a bá ti ní ìgbàlà, mo sọ fún wa wípé ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ àjogúnbá ó kù nínú. Kí a fi ọkàn wa wé pátákó tó wà lẹ́gbẹ̀ẹ́ ògiri, tí Ọlọ́run fún ara rẹ̀ tó sọ wípé òun fẹ́ kọ òfin àti májẹ̀mú òun, òun fẹ́ kọ sórí pátákó ọkàn wa. Kí ó tó ṣe bẹ́ẹ̀, ó ní láti lo ẹ̀jẹ̀ Jésù láti pa èérí, ìdọ̀tí, ẹ̀gbin tó wà lára pátákó ọkàn wa, kó parẹ́, kó nù ú kúrò. Lẹ́yìn ìgbà náà, yóò sì kọ òfin rẹ̀ sí wa lé ọkàn, yóò sì kọ àwọn májẹ̀mú ìlànà rẹ̀, yóò kọ wọn sí wa lé ọkàn. Nínú Hebrew orí kẹtàlá, Hebrew orí kẹtàlá láti ẹsẹ̀ ìkejìlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú, kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn bodè. Ó yẹ kó yé wa wípé àwọn tí wọ́n ń kẹ́gàn, tí wọ́n ń sọ wípé kò sí ìwà mímọ́, kò sí ìsọdi mímọ́,
won kegan olorun funra re o je wi pe won foju tembelo iya ti jesu christi je oni nitori na pelu ni jesu ki o ba le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awon ni ojuse kan lati se ni ese iketala nitori na e je ki a jade to lo leyin ibodo ki a ma ru egan re a soro nipa eyi ni bi abade koko keta tabi koko keji ni ese ogun ati ese ikokanlelogun nje olorun alaafia eni ti o tun mu olosho agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa jesu ki o mu yin pe ranti bi bibeli ten tenomo we pe isodi mimo iriri agbayanu yi ninu okan wa ti o je bi ise abe ti emi ti olorun se oni o mu wa pe oni ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti ise itewogba ni waju re ninu wa nipasẹ Jesu Christi eni ti ogo wa fun lae ati lae lae ami nihi yi ni ati ri ti bibeli ti o tenumo wi pe isodi mimo wa nitori wi pe omo olorun Jesu olorun deniyan alai lese eni mimo alai laba won ti an pe ni ayan fe baba akan ma gbelebo bibeli so fun wa wi pe o fi ara re fun wa nibomiran bibeli wi pe o jiya nibomiran o jowo ara re nibomiran o jiya leyin ibode nibomiran o ta eje re sile nitori kini o farada irora ti a ko le fenu so ki o ba le so wa di mimo bi gbogbo ijiya ati irobo na ba se pataki to be fun isodi mimo wa aje wi pe iriri isodi mimo yi je ko se mani fun eni kokan wa olorun ninu ogbon nla re ko je san iye nla la be fun ohun kan ti ko ni la ri ohun ti a ko nilo danin danin tabi ohun ti a le fi nkan ye pere miran ropo re ohun ti a nso ni wepe o ye ki o ye wa bi olorun baba bi o ba gba omo lati ta eje re sile fun isodi mimo wa o je wi pe iriri isodi mimo o je ohun ti o se pataki bi o ba je pe ani agbara lati sora wa di mimo ni ti yo se je itewogba ni waju olorun lai nilo irubo kristi olorun ki ba ti ran omo re lo sori agbelebo rara lati jiya ati lati ta eje re sile fun isodi mimo wa nitori be oye ko ye o wi pe Jesu Christi nikan ko se elomiran Jesu Christi nikan ki se ikora eni ni ijanu Jesu Christi nikan ni o le so wa di mimo eyi la fi nko lorin wi pe Jesu nikan lo so wa di mimo to nwe abawon wa nu o nsegun ese atara nipa iranwo emi ojojumo igba gbogbo la nko wi pe Jesu nikan Jesu nikan Jesu nikan lorin wa oni ologbala olowosan eni tin so ni di mimo oba tin bo lekeji bi ya tin wo isodi mimo yi oro ti an pe ni isodi mimo o tumo si we pe ke a we wa mo ninu ke a so wa di mimo ninu ke a so wa dotun ninu ki se ni oju eniyan nikan sugbon loju olorun ki olorun paapa ki o wo wa ki o so wipe ni toto eje jesu eje omo re o ti se ise asepe ise iwenomo iso ise isodi mimo lokan wa ye ki a wo ohun ti bibeli so ninu luke ori kini ese ikarun di logorin luke ori kini ese ikarun di ni ogorin ni mimo iwa ati li ododo ni waju re li ojo aye wa gbogbo eyi ti an so yi ki se wi pe eni to gbiyanju to ko ara re ni ijanu fun iseju melo fun wakati kan tabi fun ojo kan tabi fun ose kan eni ti rin jeje to so wi pe o n fe rin ni iwa mimo
kò sì ṣeé ṣe nípa agbára ènìyàn láti wà ní mímọ́ ìwà àti ilé òdodo níwájú Ọlọ́run. Ó sì sọ fún wa wípé èyí tayọ, ó kọjá ìrírí ọ̀sẹ̀ kan tàbí ìrírí oṣù kan tàbí ti ọdún kan pàápàá, ó ní lí ọjọ́ ayé wa gbogbo. Èyí ni ìrírí tí a ní lọ́dọ̀ Ọlọ́run. Bí o bá sọ wa di mímọ́, nígbà ìsọdi mímọ́, yẹ kí a wo ohun mẹ́fà tí a lè rí tọ́ka sí wípé yóò ṣẹlẹ̀ ní gbèsè ayé wa ní àkókò tí a gba ìrírí ìsọdi mímọ́. Ìkíní, nígbà ìsọdi mímọ́ yìí ni Ọlọ́run yóò mú ẹ̀ṣẹ̀ àbínibí kúrò, ẹ̀ṣẹ̀ àjogúnbá yóò mú kúrò. Ó sọ wípé nínú Isaiah orí kẹfà ẹsẹ̀ ìkeje, ó sì fi kàn mí ní ẹnu, ó sì wípé kíyè sí èyí ti kan ètè rẹ, a mú àìṣedédé rẹ kúrò, a sì fọ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ẹni tí a ń bá sọ̀rọ̀ níhìn, ó ti wàásù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó ti ṣe iṣẹ́ ìránṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ti ran sí àwọn ọmọ Ísíráẹlì láti fi ẹ̀ṣẹ̀ wọn hàn wọ́n, òun pàápàá ti ní ìgbàlà. Ṣùgbọ́n nígbà tí ó rí ògo àti ẹwà ìwà mímọ́ Ọlọ́run, ó kígbe, ó ní yé èmi gbé, nítorí mo jẹ́ aláìmọ́ ètè, mo sì wà láàrin àwọn aláìmọ́ ètè. Èyí ń sọ nípa iṣẹ́ kan tí a ní láti ṣe, iṣẹ́ ti ẹ̀mí tí a ní láti ṣe nínú ọkàn rẹ̀, kí ó ba lè di funfun gbòò níwájú Ọlọ́run. Lẹ́yìn ìgbà yìí ni áńgẹ́lì yìí ni ó mú ẹ̀ṣẹ̀ iná yìí lọ́wọ́ rẹ̀, tí ó sọ wípé a ti fi kan ètè rẹ, a mú àìṣedédé rẹ kúrò, a sì wẹ afọ ẹ̀ṣẹ̀ rẹ nù. Kí ó yé wa nígbà náà wípé ohun àkọ́kọ́, nígbà tí a bá ní ìsọdi mímọ́, Ọlọ́run yóò mú ẹ̀ṣẹ̀ àbínibí yóò mú kúrò. Ìkejì, Ọlọ́run yóò fi ọkàn ẹran rọ́pò ọkàn òkúta ní Ezekieli. Ezekieli orí ìkẹrìndínlógójì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ezekieli orí ìkẹrìndínlógójì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ó ní èmi ó fi ọkàn tuntun fún yín pẹ̀lú, ẹ̀mí tuntun ni èmi ó fi sínú yín, èmi ó sì mú ọkàn òkúta kúrò lára yín, èmi ó sì fi ọkàn ẹran fún yín. Ó sọ fún wa wípé ìyàtọ̀ tí yóò wà láàrin ìgbàlà àti ìsọdi mímọ́ yóò fẹ̀ tó bẹ́ẹ̀, yóò tóbi tó bẹ́ẹ̀, yóò níláárí tó bẹ́ẹ̀, tí ó jẹ́ wípé yóò wà bí ìyàtọ̀ láàrin òkúta àti ọkàn ẹran. Nítorí bẹ́ẹ̀, bí ẹnikẹ́ni bá sọ wípé òun ò mọ ìyàtọ̀ láàrin ìgbà tí òun ní ìsọdi mímọ́ àti ìgbàlà, irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí à ń pè ní ìrírí ìsọdi mímọ́. Nítorí wípé ó sọ fún wa wípé ní àkókò ìsọdi mímọ́, òun ó mú ọkàn òkúta, ó mọ bí ọkàn òkúta ti le tó, òun mú kúrò láàrin yín, òun ó sì fi ọkàn ti ẹran, òun ó fi rọ́pò rẹ̀. Ìkẹta, Ọlọ́run yóò kọ àyà ọkàn wa ní ilà. Bí a bá ń sọ nípa ìsọdi mímọ́, a ń sọ nípa ìkọlà àyà nínú Deuteronomy orí ọgbọ̀n. Deuteronomy orí ọgbọ̀n, àwa tí a ti bí ọmọ ọkùnrin, a ó rí wípé ní ìkọ̀kọ̀ ara ọmọkùnrin yìí, ó gbé àwọn ẹran ara kan wá sáyé tí a ní láti ṣe abẹ fún kíákẹ́ àwọn ẹran wọ̀nyí kíákẹ́ kúrò. Èyí ni a ń pè ní ìkọlà. Ohun tí Ọlọ́run sọ fún wa ni wípé kí a tó lè di pípé lójú òun, a gbé nǹkan kan wá láti inú ìyá wa. Nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sábí mi, nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi lóyún mi. Àwọn nǹkan wọ̀nyí, ẹ̀ṣẹ̀ àbínibí tí a gbé wá láti inú ìyá wa. Ó ní nígbà tí a bá ní ìgbàlà, ẹ̀ṣẹ̀ tá a fọwọ́ dá, ẹ̀ṣẹ̀ tá a sọ jáde lẹ́nu, ẹ̀ṣẹ̀ tá a fojú rí, ẹ̀ṣẹ̀ tá a gbọ́ létí, ẹ̀ṣẹ̀ tí àwa fúnra wa tí a ṣe àdáríjì wa. Ṣùgbọ́n èyí tí a gbé wá láti inú ìyá wa, ẹ̀ṣẹ̀ àbínibí, ó ní a ní láti wá lẹ́ẹ̀kejì, kí a ké tàbí kí a yọ àwọn nǹkan wọ̀nyí kúrò. Èyí ló fi ń sọ fún wa wípé Deuteronomy wo Bíbélì rẹ, Deuteronomy orí ọgbọ̀n ẹsẹ̀ ìkẹfà, Olúwa Ọlọ́run rẹ. Dúró níbẹ̀, bí àwọn wọ̀nyí bí wọn ò bá nígbàlà, kò jẹ́ sọ wípé Olúwa Ọlọ́run rẹ,
an so fun wi pe leyin igba ti a ba ti ni igbala ti a di omo olorun ohun kan tun ku fun agbara olorun lati se ninu okan wa oluwa olorun re yo se ko aya re nila ati aya iru omo re eyi so wi pe isodi mimo ko duro nigba awon awon ti isaju o se fun won o tun fe se fun iru awon omo won ati aya iru omo re lati ma fe oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ki iwo ki o le ye ikerin ni akoko isodi mimo olorun yo ko ofin re si aya wa ati ka ninu eberu e je ki awon ti Jeremiah so fun wa Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese iketa le logbon Jeremiah

rẹ̀ sínú rẹ̀, èmi ó fi òfin mi sínú wọn, èmi ó sì kọ́ sí àyà wọn, èmi ó sì jẹ́ Ọlọ́run wọn, àwọn ó sì jẹ́ ènìyàn mi. Ìkarùn-ún, Ọlọ́run yóò fa gbòǹgbò ìkorò tu kúrò lọ́kàn wa nígbà tí a bá ní ìsọdi mímọ́. Gbòǹgbò ìkorò tí a jogún láti ọ̀dọ̀ bàbá wa ìṣáájú, Ọlọ́run yóò fa gbòǹgbò ìkorò yìí, yóò fà á tu kúrò nínú Ébèrù orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkẹẹ̀dógún. Ébèrù orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlá, ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo, ìbáàjẹ́ pẹ̀lú ara ilé tàbí ìyàwó tàbí ọkọ tí kò ní ìgbàlà tàbí ẹni tí kò gbọ́ni yé dáradára. Ó ní kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́, àti ìwà mímọ́. Láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. Ó ní kí a máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ Ọlọ́run, kí gbòǹgbò ìkorò kan kí ó má ba hù sókè. Èyí jẹ́ wípé àti parẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àti fàájú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ní àkókò ìsọdi mímọ́, nígbà tí Ọlọ́run sọ wá di mímọ́, ó ti mú gbòǹgbò ìkorò yìí, ó ti fàájú. Ó wá ń sọ fún wa wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo, lẹ́yìn ìgbà tí a bá ti ń gbé ní ìwà mímọ́ láìsí èyí tí a kò lè rí Ọlọ́run, ó ní kí a wá máa kíyè sára kí ẹnikẹ́ni nínú wa kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ Ọlọ́run, kí a má tún di apadà sẹ́yìn, kí gbòǹgbò ìkorò kan kí ó má bàa hù sókè, kí ó sì yọyín lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ a sì ti ipa rẹ̀ di àìmọ́. Ìkẹfà, ó sọ fún àwe pé nígbà tí a bá ní ìsọdi mímọ́ yìí, a ó ní ọkàn funfun nínú Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ. Ó ní alábòkun fún lí àwọn onínú funfun, nítorí wọn ó rí Ọlọ́run. Láti ẹsẹ̀ ìkẹta ni ó ti ń sọ fún wa ìrírí ìgbàdà. Ó tún wá mẹ́nu kan ìrírí ìsọdi mímọ́. Yẹ kí n kà á fún ọ láti ẹsẹ̀ ìkẹta. Ó ní alábòkun fún lí àwọn òtòṣì lí ẹ̀mí, nítorí tí wọ́n ní ìjọba Ọlọ́run. Bí a bá ti ń sọ nípa ìrírí àwọn tí ó ní ìgbàlà, jẹ́ kí a tún máa mẹ́nu kan àwọn tí kò ní ìgbàlà. Jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹta nísinsìnyí. Ó ní alábòkun fún lí àwọn òtòṣì lí ẹ̀mí, nítorí tí wọ́n ní ìjọba Ọlọ́run. Jẹ́ kí a wo ti àwọn tí kò ní ìgbàlà. Alábòkun ní àwọn agbéraga, nítorí wípé wọn ó pàdánù ìjọba ọ̀run. Ẹsẹ̀ ìkẹrin, alábòkun fún ni àwọn tí ń kàánú, nítorí a ó tù wọ́n nínú. Àwọn tí ò ní ìgbàlà, alábòkun ní àwọn agbọ́mágbà, nítorí wípé wọn ó jogún ìparun. Ẹsẹ̀ ìkarùn-ún, alábòkun fún ni àwọn ọlọ́kàn tútù, nítorí wọn ó jogún ayé. Ṣùgbọ́n àbòkun ni fún àwọn ọlọ̀tẹ̀, nítorí a ó dá wọn lẹ́jọ́. Ẹsẹ̀ ìkẹfà, alábòkun fún ni àwọn ẹni tí ebi ń pa àti àwọn tí ò ń gbẹ́ ń gbẹ sípa òdodo, nítorí wọn ó yò ó. Ṣùgbọ́n alábòkun lé àwọn aláìláání, èyí ò kàn mí, mi ò ní kan fi ìgbàlà ṣe tàbí ìsọdí mímọ́. Alábòkun lé àwọn aláìláání, nítorí wọn ó jogún òfo. Nínú ẹsẹ̀ ìkeje, alábòkun fún lí àwọn aláàánú, nítorí wọn ó rí àánú gbà. Ṣùgbọ́n alábòkun lé àwọn aláìláàánú, nítorí wọn kì yóò rí àánú gbà. Alábòkun fún ni àwọn onínú funfun, nítorí wọn ó rí Ọlọ́run. Ṣùgbọ́n alábòkun ni àwọn onínú fùfù, nítorí wọn kì yóò rí Ọlọ́run. Bí ó bá jẹ́ wípé nǹkan kan wà nínú ọkàn rẹ tó jẹ́ wípé ojoojúmọ́ lojú rẹ máa ń fàrò, ojoojúmọ́ ló jẹ́ wípé inú fùfù ó wà nínú rẹ, ò ní àmúmọ́ra, ò sì ní ìwà pẹ̀lẹ́, ò ní ìwà funfun, a ò tí ì sọ ọkàn rẹ di mímọ́, ó ní àbòkù pátágbá ló jẹ́ fún ọ, nítorí wípé o

0: Hagai, orí ìkíní. Ní ọdún keje Dariusi ọba, ní oṣù kẹfà, ní ọjọ́ ìkíní oṣù náà, ọ̀rọ̀ Olúwa wá nípa ọwọ́ Hagai wòlíì, sọ́dọ̀ Serubabeli, ọmọ Shealtieli, baálẹ̀ Juda, àti sọ́dọ̀ Joshua, ọmọ Josedeki, olórí àlùfáà, wípé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, àwọn ènìyàn wọ̀nyí ń sọ pé àkókò kò tíì dé, àkókò tí àbá fi kọ́ ilé Olúwa. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa wá nípa Hagai wòlíì, wípé àkókò a ni fún yín ẹ̀yin láti máa gbé ilé ọ̀ṣọ́ yín, ṣùgbọ́n ilé yìí wà lé akoro. Ǹjẹ́ ní ìsinsìnyìí báyìí ni Olúwa àwọn ọmọ ogun wípé ẹ kíyèsí ọ̀nà yín, ẹ̀yin ti fọ́n irúgbìn púpọ̀, ẹ sì mú díẹ̀ wá ilé, ẹ̀yin ń jẹ ṣùgbọ́n ẹ̀yin kò yó, ẹ̀yin ń mu ṣùgbọ́n kò tẹ ẹyin lọ́rùn, ẹ̀yin ń bora ṣùgbọ́n kò sí ẹni tí ó gbóná, ẹni tí ó sì ń gbowó ọ̀yà ń gbà á sínú ajáde àpò. Báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, ẹ kíyèsí ọ̀nà yín, ẹ gun orí òkè ńlá lọ, ẹ sì mú igi wá, kí ẹ sì kọ́ ilé náà, inú mi yóò sì dùn sí i, a ó sì yìn mí lógo, ni Olúwa wí. Ẹ̀yin ti ń retí ọ̀pọ̀ ṣùgbọ́n kíyèsí díẹ̀ ni, nígbà tí ẹ̀yin sì mú wá ilé, mo sì fẹ́ ẹ dànù. Nítorí ìkíni ni Olúwa àwọn ọmọ ogun wí, nítorí ti ilé mi tí ó da horo, tí olúkúlùkù yín sì ń sáré fún ilé ara rẹ̀. Nítorí náà ni a ṣe dá èrè ọ̀run dúró lórí yín, a sì dá èso ilẹ̀ dúró, mo sì ti pe ọ̀dá sórí ilẹ̀, àti sórí òkè ńlá, àti sórí ọkà, àti sórí ọtí wáìnì tuntun, àti sórí òróró, àti sórí ohun tí ilẹ̀ mú jáde, àti sórí ènìyàn, àti sórí ẹran, àti sórí gbogbo iṣẹ́ ọwọ́ ẹni. Nígbà náà ni Serubabeli, ọmọ Shealtieli, àti Joshua, ọmọ Josedeki, olórí àlùfáà, pẹ̀lú gbogbo ènìyàn yòókù gba ohun Olúwa Ọlọ́run wọn gbọ́, àti ọ̀rọ̀ Hagai wòlíì, gẹ́gẹ́ bí Olúwa Ọlọ́run wọn ti rán. Àwọn ènìyàn sì bẹ̀rù níwájú Olúwa. Nígbà náà ni Hagai ìránṣẹ́ Olúwa jíṣẹ́ Olúwa fún àwọn ènìyàn pé, èmi wà pẹ̀lú yín, ni Olúwa wí. Olúwa sì rú ẹ̀mí Serubabeli, ọmọ Shealtieli, baálẹ̀ Juda sókè, àti ẹ̀mí Joshua, ọmọ Josedeki, olórí àlùfáà, àti ẹ̀mí gbogbo àwọn ènìyàn yòókù. Wọ́n sì wá, wọ́n sì ṣiṣẹ́ ní ilé Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run wọn, ní ọjọ́ 24 oṣù kẹfà, ní ọdún keje Dariusi ọba.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.

0: dìde dúró.
1: Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wa sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yòówù kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì. Wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá. Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá. Nítorí tí èmi ó la ilẹ̀ Egypt já lé òru náà, èmi ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypt, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye. Ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí, wọ́n fò wọ́n kọjá.